0: gbogbo olólùfẹ ilé iṣẹ lagelu pata
1: gbogbo ni patapata la ki o
0: Pẹ́lá ni ọ̀sẹ̀ mẹ́ta tá a fi sí lórí afẹ́fẹ́ lórí ètò báyé ṣe dà tẹ́ pé program àtago kan òrùsago mẹ́rin tí oró wá pé.
2: Ẹlẹ́dùnmẹ́rin ọmọ wọ́n pẹ́ àwa ọmọ rẹ̀.
0: Bẹ́ẹ̀ pé a ní pàtàkì bí a sọ ọ̀múròde. Ayé yín ó ṣe pàtàkì iwájú ọlọ́run.
1: Àmì o, àmì, àmì, níní jábọ́ láéláé o.
0: Iṣẹ́ yín ó ṣe pàtàkì iwájú ọlọ́run.
1: Àmì, àmì, àmì, àmì, àmì lágbára olódùmarè.
0: Pàtàkì làwọn ọmọ yín wájú ọlọ́run.
1: Àmì, àmì, àmì, àmì,
0: àmì. Ẹ ní jẹ́yàn lásán.
1: Àmì o, àmì, àmì, àmì.
0: Ẹ̀sìn ní Báláyé fọ́ọ̀tì.
1: Àmì, àmì, àmì, àmì.
0: Wọ́n ń pe àga kan ní àga ìfọ̀kànbalẹ̀. Ayé ò ní yẹ̀mọ yín dì.
1: Àmì o, bàbá mi jọ làwa náà pè tí tí tí tí.
0: Bàbá mi dáadáa.
2: Ẹlẹ́dùnmọ́lẹ̀ ọba náà.
0: Ó dun àwọn èèyàn. Bí gbọ́n fi gbọ́n gún gírí. Kí ra lè dé.
2: Ẹlẹ́dùnmọ́lẹ̀.
3: Alájúbalọ̀ dọ̀rẹ́.
0: Epo ni. Àti náà bá.
1: Olúkọ. Ọnìkan tí ẹ sọ wí ó
4: ìwà lọ́gbọ̀lọ́gbọ̀ òun lárí Túndé Ọláwúwo ni àti Kébù Gèpè. Ṣé èyí ṣe pé bàbá òṣùn máa ló lọ́sẹ̀? Àbólúpo lọ́sẹ̀ ni òní Adébíyí ẹ̀rà àṣẹ. Bó ṣe rí ni mo lódùmarè àbáwa gbé gbogbo ìgbà ajé àdá lórílẹ̀-èdè.
0: Àwọn tí wọ́n rí ọ̀rọ̀ Nàìjíríà. Àwọn tí Nàìjíríà sọ di èèyàn. A ní ẹ̀sán àdàbà sí dàí. Ọmọ alápatà. Dẹni tí ń fi igun jẹun.
1: Wọ́n bá ti ẹ̀rí egun èrìkà pẹ̀ jẹun nínú rẹ̀.
0: Ṣùgbọ́n kinní kan ni. N ò ní súpe àdàbí àdá. N ò ní súre àdàbí àdá. Ẹnu mi ò ní gbòfo àdàbí àdá. Ó mú òbí dání.
4: Ó jẹ́rí mi.
0: Nda.
4: Mẹ́ra lè ṣe kí n rè mo pin sí wẹ́wẹ́ ni. Wọ́n lè jẹ́ kí n mọ́ jòbí. Ọlọ́run yọ kúrò lọ́rọ̀ mi. Bẹ́ẹ̀ sì ni yàmọ̀là kúrò lọ́rọ̀ rẹ.
0: Àṣẹ́hùn. Tí wàá ṣẹlẹ̀ ọkọ òbí yìí ṣe ni kí wọ́n kó kúrò lẹ̀. Ní oṣù sí ọ̀nà.
4: Sórí gbogbo ibi kí a gbin òbí sí ní Nìṣà. Àtà fún ilẹ̀ state. Àwọn wa títí ọyàn fẹ́ ra kinní kan fẹ́ ra kinní. Àìrọ́ o láti.
0: Gbogbo ibi tí wọ́n gbin òbí sí ní Nìṣà.
4: Títí dé etí ọ̀ni gbogbo ẹ̀.
0: Kò sí
4: títí dé odò dé ìlàsẹ̀.
0: Ẹ̀ẹ̀ta.
4: Títí dé Jẹ̀bújẹsà. Èsì àtàbẹ̀ fún wọn. Torí òbí lọ́tọ̀ ọrọ̀ ajé ni. Sọmọ ẹ pé bàbá kan tiẹ̀ ní kúdọ̀ ẹ̀ lọ́dọ̀ rẹ̀ alóbí.
0: Ẹ̀yin ò gán ju kúdọ̀ ni lọ.
4: Ọ̀kárí ìyàrí.
0: Mi nílò àìsàn sì ti yín nù.
4: Bàtì ẹ̀ aṣá àti ẹ̀ lóbí. A sì mí gẹyán. A tún ní kòkó.
0: Ó tọ́ni. Kòkó wọ.
4: Ọ̀dọ̀ rẹ̀ ọ̀gẹ̀dẹ̀ tún wà níbẹ̀.
0: Fẹ́ẹ̀sì
4: wọn fọ̀gẹ̀dẹ̀ ṣe lálẹ́ ẹ̀jẹ̀sà.
0: Ẹyẹ ni jẹ́ ní jọ ni.
4: A tún mi fẹsẹ̀ rọ bẹ́ẹ̀ ni.
0: Ó yé mi. Ọlọ́wọ́ bọ́tìnì. DJ Spider.

0: lẹ́yìn oṣù kan táwọn ti ń ṣèṣe inú ilé wọn ní kò táwọn oṣù kan yàwó àwọn ẹjẹ dáàtì àníbi jẹ ká mọ gbàdúrà inú ilé ni.
1: Orí ibi amire.
0: Torí ibi tá a ń lọ. Ṣùgbọ́n wọn ní gbà tó yá. Ìyàwó àwọn náà ló ló tọ́ka ibi táwọn ó lọ. Mo rí chọ́ọ̀chì kan tá a ti lè darapọ̀ mọ́. Wọ́n jẹ́ kìkìdá ọmọ ọlọ́run. Mímọ ọlọ́run sì
1: ń dùn sí wọn.
0: Ó wà níbẹ̀.
2: Orí màmá mi yẹ, ẹlẹ́dà mi jọwọ́, ó má jẹ́ daraka kí n tó jẹun.
0: Ẹ gbàgbé o, ọmọ méjì lè ń bẹ lọ́wọ́ wọn lásìkò tí ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ o. Wọ́n ní bó ṣe di pé àwọn lọ sí ìyàwó àwọn ọkọ lọ táwọn ṣe wáá darapọ̀ mọ́ chọ́ọ̀chì rè. Wọ́n ní chọ́ọ̀chì táwọn wá dé
2: kìtìkìtìkìtì kìrà
0: mr olupo
2: kìtìkìtìkìtì kìrà kìtà.
0: Ìyá mọ̀ jẹ́ àwọn o.
2: Orí bàbá mi yé.
0: Ìyá ò ní gẹ́yìn ìyá mi bò.
2: Mi yé ẹlẹ́dà mi jọ̀wọ́ má jẹ́ kàràkà.
0: Àwọn ò mọ̀ pé ìyàwó àwọn ti tẹ́lẹ̀ ẹ̀bẹ̀ dà wọn. Mo ní ẹ sọ ní ìsìn pé ìyàwó yín lọ́kọ́ lọ. Ẹ wọ́n ló tún láwọn ò mọ̀ pé ẹ̀yìn bọ́rọ̀ ó ṣe padà dà
1: lé. Ó ti ṣe foundation.
0: Ǹjẹ́ kí lójú àwọn rí ni pé báwọn ṣe dáṣẹ̀ wọnú ìjọ yìí. Làwọn rí pé àwọn kan ti mọ ìyàwó àwọn.
1: Tẹ́lẹ̀ tẹ́lẹ̀.
0: Ẹ gbọ́ o. Àwọn kan ti mọ ìyàwó àwọn torí náà àwọn ní àwọn jálejò ńjọ náà tí wọ́n welcome gẹ́gẹ́ bíi pàwọn ẹsẹ̀ ní ọmọ ìjọ tuntun wọ́n ní ṣùgbọ́n inú àwọn dùn ọ̀nà
1: àwọn tẹ́wọ́ gbà wọ́n.
0: Oṣù kínní oṣù kejì oṣù kẹta oṣù kẹrin nígbòho táwọn pé oṣù kẹfà nínú ìjọ yẹn wọ́n fi àwọn sípò evangelist. Àwọn di evangelist nínú ìjọ yẹn ajínrere. Wọ́n ní ẹni tó ní chọ́ọ̀chì ó kàn lè wò hàn níjọ́ kan ìwà ìmísílẹ̀ pẹ́jà ẹ̀rọ ẹ̀mẹ̀tì ṣe pẹ́jà ọ̀yà à ń lọ nínú àwẹ̀ 21 days. Wọ́n ní yóò sì fi àwọn ẹsẹ̀ kan lórí bí táwọn ti kà wọ́n ní yóò tún fi gbà nídìí. A nílò ẹ̀mí mímọ́. A nílò agbára. Àwọn tá a fẹ́ kojú nú ayé. Kí ni ẹ̀mí mímọ́ lè máa jò nú àwọn ní kíní kíkan kíkan.
2: Gbogbo ìlú ilé ayé ìgbàgbọ́ ju wọ́n
0: wí. Ó ní bí àwọn ṣe gbà rèé.
2: Ogun níwá.
0: Ní látara àwẹ̀ sísọ sí. Àwẹ̀ sísọ sí. Àwẹ̀ sísọ sí.
1: Léraléra.
0: Wọ́n níbẹ̀ ni àwọn ti ní ọ̀pẹ ẹnu. Olóyìnbó pè ní ọ̀ṣà.
1: Ọ̀ṣà.
0: Ẹ mọ ẹ dẹ́kun ẹ̀yin tẹ ẹ̀yin ọlọ́gbọ́n ayé ẹ̀yin ọ̀mọ̀ràn. Ẹ bá máa fọkàn bí tó yìí lọ. Níbẹ̀ làwọn ti di aláìsàn ọgbẹ́ ẹnu o. Wọ́n láwọn ò tiẹ̀ tètè mọ àwọn òkùnkàn mọ̀ inú ò mọ ta àwọn. Tán bá jẹbi búrẹ́dì nígbà mí àbí ṣu wọ́n ní yóò fẹ́ lè ká wọn lóyìn bí nǹkan yóò ṣe ṣàwọn àbá lọ ilé ìwòsàn. Wọ́n náà kọ́kọ́ ṣe tẹ́ẹ̀sì bí ilẹ̀ bí ẹni pásítọ̀ ṣẹ̀wò gan-an lẹ́yìn láàyò wọ́n ló lù kọ́ làwọn.

0: ìyàwó ló introduce wọn sí bible school àwọn gan ìfèké pé àwọn gangan wò láti lẹ̀ pé à ń fẹ́ lọ.
1: Ẹ wo bí àwọn fúnra wọn gbogbo gba ìyẹ̀wò kán ṣe ọ̀rá fúnra wọn sínú ìdìbò.
0: Àbí.
1: Kọ́nà ń bá pè yí, ẹ̀yin gangan ẹ kọ́kọ́ mọ̀ pé àwọn náà ló pè mí.
0: Àbí.
1: Ìyẹn number one, àwọn bíi tí mo fún sọ́kàn ti ṣe mistake yẹn. Number two ni wí pé àwọn gangan wọn ò sọ́kàn ṣe wọn ò ní. Ẹ̀yin gangan fúnra yín ní kò sí kàràmásìkì ọkùnrin báwo lọ bí yín ṣe wọn. Obìnrin tó bá máa di kéèsì fún yẹn kọ́kọ́ wò sóhun gbogbo tó nílò àkáyè. Ṣó ti yín ẹ kọ́kọ́ wò sóhun nílò àkáyè tó má ṣe wá ẹjọ́ gbé ọ̀rọ̀ sílẹ̀ ẹjọ́ wò ó. Mi nígbà tẹ́ ti ń sọ̀rọ̀ bá mi tí ìròyìn kan fẹ́ta pé mo gbóhùn ọlọ́run pè mí mi ì gbọ́ ńbẹ̀. Àwọn fúnra ara wọn ò gbóhùn àbí àwọn tẹ wá tọ́ka pé ọlọ́run tó rán yàn sí wọn pa pé ọlọ́run pè àwọn. Ìyẹn number one akọ̀ǹyà lọ́bẹ yẹn ni torí ibi tí ọ̀rọ̀ ti bẹ̀rẹ̀ náà nìyẹn.
0: Bẹ́ẹ̀ni.
1: So based on nǹkan tí wọ́n wá sọ pé kí ni káwọn ṣe báyìí. Ṣé bá bọ́ ṣe sọ̀rọ̀ yìí wọ̀n tí ò tí ì ju bóyá bíi 50 kíní kan lọ.
0: Bẹ́ẹ̀ni.
1: So close to 60.
0: Bẹ́ẹ̀ni.
1: Àwọn èèyàn wọn pẹ̀lú ìjọ tibẹ̀ ṣe ń sọ̀rọ̀ yìí. Wọ́n ṣe ọmọ ọdún káwọn kọ wò bóyá àwọn máa pé 100 years káwọn tó kú o. Bọ̀ pẹ̀lú nǹkan tó ń ránṣọ yìí báyìí nígbà tó má ṣẹ̀ṣẹ̀ 100 years gan kọ́kọ́ da 100 years yẹn kọ́kọ́ da sí méjì. Orí ọ̀fẹ́ ni kọ́kàn rándò mọ́ ìgbésí ayé wọn yìí orí ọ̀fẹ́ ni. Tó bá wá jẹ́ pé mi mo jẹ́ bíi kí wọ́n á jẹ́ kán jẹ́ bí ẹ̀gbọ́n mi jẹ́ sí wa yẹn tẹ́ bá jẹ́gbọ́n lẹ ẹ jẹ́gbọ́n sí mi. Èmi gangan máa lọ bá yín wá obìnrin ní ìtura ara mi.
0: God bless you.
1: Àwọn ọmọ ìbáyìí ó yẹ máa bá sùn. Ṣé kọ́kọ́ máa bá sùn lọ́nà ṣé máa bá sùn lọ́nà lójú mi. So nǹkan tẹ́ lè ṣe báyìí ni wípé ẹ má bá wọn tó anything mọ́. Ọ̀rọ̀ ìgbéyàwó èmi ò ń dá sí o. Mo kàn ń sọ ilé àkọ́jọ́ advice ara wa bí mo ṣe gbé wa nìyí. Ẹ má bá wọn tó anything lọ́rọ̀ pé bóyá pé mo fẹ́ ṣe bá mọ̀ pé ẹ torí ẹ̀yin gangan lẹ máa dìtámì èèyàn ẹ lè sọ pé àpé káwọn èèyàn advice yín bọ ẹyin gangan ni determinant. Ṣé bá mọ̀ pé ti ṣetán nínú yín tẹ́fẹ́ fẹ́ lòmí ẹ kọ́kọ́ wá èèyàn tẹ́fẹ́ fẹ́ kẹ́rin mo fà pé mo láìkẹ́ nìyí ẹ bẹ́ yẹn sọ̀rọ̀ tó bá gbà yín náà tó bá ti gbà fún yín ẹ má dúró ní rèdèrèdè wọn rèdèrèdè
0: tẹ́
1: because dáhùn náà tí màmá òun pé pásítọ̀ gbogbo nǹkan tá a fi ń dé ra wa nìyẹn síbẹ̀ nìkan
0: ṣe
1: tó bá fọ ọgbọ́n fún ẹni.
0: Ó béèrè etí ìsọgbọ́n ọlọ́run.
2: bẹ́ẹ̀ni jàre.
1: Iná máa ń wá ìmọ̀ fún ìmọ̀ ni.
0: Ìzàlẹ̀.
1: Bá a ti wà yìí bẹ́ẹ̀ ìmọ̀ bẹ́ẹ̀ ṣe jẹ́ pásítọ̀ àwọn ìmọ̀ míì wà lọ́dọ̀ àwọn múùsùn tó jẹ́ pé ó pé wọ́n máa ń sọ bá ìṣẹ́ máa mọ̀ pé this is real gangsters. Ìmí wà nínú àwọn tó jẹ́ oníṣègùn tó jẹ́ pé nǹkan tó ń sọ ẹ máa mọ̀ pé this is cute. Ṣé bá mọ̀ ṣé bá ní ìmọ̀ dáadáa ní ìfẹsẹ̀jẹ́ ìmọ̀ pásítọ̀ yẹn ẹ máa mọ̀ fáwọn ẹ̀. So ní ọ̀sán ní gbọ̀ngàn ẹ kọ́kọ́ wa obìnrin tó dáa tó lálàáfíà ṣe mọ̀ pé ṣé bá ní ẹni kan ṣe fẹ́ kanlẹ̀ fún ilé o máa jẹ́ kẹ wọlé. Ṣé kọ́kọ́ wa fẹ́ ti ní síbì kan ṣé bá ti bóyá màá kò lẹ máa lọ ni o bóyá tún lẹ máa ẹ lọ já ìwé báyìí ẹ gbàgbé nǹkan tẹ́lẹ̀ bọ̀ di fẹ́tọ̀ yóò have your life to live for your friends. For yourself not for anybody not for pastor kankan not for anybody. Ọlọ́ngàn akọ́kọ́ ọlọ́ngàn ó ń wo ọ̀kẹ́kẹ́ àwẹ̀
0: dáńfìlà wa ṣe.
1: Ara wa dá ẹwà lọ jáwé fún ẹ má bẹ anybody because there but ní má ìdí ẹ̀yìn gbọ̀ngàn ẹ kọ́kọ́ kọ̀. Because ní my dear people stage two lẹwà in marriage.
0: Bẹ́ẹ̀ni.
1: Season mi ń bọ̀ tó jẹ́ pé season mi yẹn ó lẹ ṣiṣẹ́ ẹ ti ń wọ̀ báyìí. Ṣebí sickness ti ń bẹ̀rẹ̀ ẹni tó bá máa dúró sí yàn lọ́jọ́ alẹ́ ẹ ti máa rí nà sẹ́ni yìí máa lè dúró sí yàn lọ́jọ́ alẹ́.
0: Rọ̀bẹ́.
1: So ẹ tètè gbé ìgbésẹ̀ yẹn báyìí kó tó di pé prostate cancer máa wọ dédé. Ẹ tètè gbé ìgbésẹ̀ yẹn. Ó lè máa jẹ́ fọ́sẹ̀ nǹkan míì gan lè ṣẹlẹ̀ tó ń pé ẹni yóò lè dúró sí yín lọ́jọ́ alẹ́
0: o. Kò ní dúró.
1: Ìwẹ́ yóò ní ìgbà ìṣẹ̀ máa fẹ́.
0: Ẹ ṣe mo
1: bímọ fún yín gan.
0: Ẹ ṣe mo ṣe.
1: Ẹ tó bá sọmọ ń bẹ̀. Ẹ lè padà wo pé kò kúkú sọmọ ń bẹ̀ jẹ́ ìfilẹ̀. but ewe ni se ma gbo bi mo fun ayin se ma ma bara yin sun dada e kokko gbe tai si pastor be mo se nbere se ka wo lo lohun pe rara yin ati won ba yin gohun
3: Eshema
4: won na ngbo
3: God bless you
4: Eshema
3: star
4: Eshe ngama
3: Eshema
0: Seri arakunrin to ni oro yi on gbo mi daada ketekete emi gangan ri pe kini yi ti da nkan kan sinu agbo ara won emi gangan ri be hello Hello? Sir? Emma Binu?
3: Emma Binu?
0: Are you letting me? Are you letting me? Emma Binu? Hello?
5: I'm going to take 41. Let's get a minute and ring.
0: Emma Binu? Ekaro, sir?
5: Ekaro, I do. I see me seeing you for the last 3 weeks I'm afraid. Hey, due to whatever it is, condition Nigeria now, I was a little for gun. I remember to start a position.
0: Yes, sir.
5: Number one, number two, I'm not being on the budget. I hope beat him in our lane.
0: Yes, sir.
5: Thank you very much.
0: Yes.
5: Question, maybe next at the morning to go and pay to call last like my man and what they me answer me. You know, and I'm a penny in that I can stop the denomination on there. The man happened to be an NC holder and also got more degree in education.
0: Yes, Ben. He
5: said to be needed in Selecta on the past that they come up with dressmaker.
0: Ben.
5: Ben. Professor Nonsource, he don't come on to one better. They do better. That is very much what we're doing. Only spiritual husband. O ti dividing me o wan mentalize mi pe boya awon kan ti force so ti yin gbo so boya ti ba so ma so ya kan won awon roughen mo ti gba bale mo ti ba sun nigba to wa ni kese to ti mari ni si wa ni psychology e so o ti pe ni gbo to ba se ba sun ti a ma ran ti trauma yen trauma ni ti doctor ejo trauma is still there ṣùgbọ́n fún mi gbọ́dọ̀ sí káre àwọn àmì ti kiri yà tó ń sà kí àwọn sáńtẹ́rẹ́ pé anytime tí bá fẹ́ ìyàwó mi tí bá fẹ́ nínú ìyàwó mi ó gbé fún mi ní ṣùgbọ́n àti náà ti gọ́ àti bẹ̀rẹ̀ ìyàwó mi àmì ìwédò àná mo mí sí ìyàwó mi gan àkùrọ̀ kò dì náà ní rí ló ń wé kò dì náà ní rí anytime fún tí mo sọ ni pé ọkùnrin yẹn nígbà tí ẹ ló ní ọ́sà kò sí ní ọ́sà 21-day fasting ó ní ọ́sà then ìlú ló pé ti àwọn ọkùnrin fẹ́ pé ṣètọ̀ yẹn nígbà tí ó pé kíní yẹn ló yẹ kó máa discard kíní yẹn ti máa blọ kíní yẹn àwọn dọ́tọ̀ ló máa bọ́n sí máa tó máa tọ́ lórí radio station yìí gan àwọn oníṣẹ́ oríṣi náà máa tọ àwọn abálẹ̀ ìsàn sọ fún wa ẹ lè tọ̀ kíní yẹn náà tún máa jáde ẹjọ́ ẹjẹ́ ẹ lọ wá ẹni kó wá obìnrin kan
0: kó lọ fẹ́ ìyàwó mi
5: kó lọ wá muslim kó má jẹ́ christian kó lọ wá muslim tó dáa tó fine dáadáa kó máa lọ release lọ́dọ̀ ẹ̀ kò dẹ́nu kankan kò sí ẹnìkankan nínú àwọn christian tó máa dá lẹ́bi ló gbọ́dọ̀ kó kọ́kọ́ tọ́jú ara ẹ̀ náà.
0: Ẹ ṣe mo dúpẹ́ sá
3: ṣe bàbá
5: ẹ ṣe kọ́kọ́ tọ́jú ara ẹ̀ náà
3: sá ojú ni ti o
0: ẹ ṣe gẹ̀ẹ́sà
3: ìyá náà mi gbọ́ ìṣe o
0: yes sir ẹ ṣe gẹ̀ẹ́sà you are welcome sir. Hello. Ọjọ́ kan pẹ̀lú ẹ o.
3: Àmì olódùmarè àti iná o. Bàbá mi ojú ni tí o. Ìmọ̀kọ afẹ́rẹ́ o. Yes, sir.
0: Ẹ ṣeun kí o ní tí yín bàbá.
3: Ẹ ṣeun.
0: Yes, sir.
3: Ìyá ti kọ́.
0: Hello.
3: Ta ba soro
0: mo. All right, sir.
3: Sure.
0: Odo yin ni o.
3: Sheza.
0: Hello.
5: Hello, Luku.
0: Hello, sir.
3: Hello, sir.
5: Abisi ara.
0: Abisi ona. Ela ko ja se papapa.
5: Oruko mi ni Otun Adekunle lati Olodun.
0: Oya.
5: Eri pastor, won ti ka ku ara ore ni.
0: Hello, sir. Hello. Ẹ ti wọlé.
3: Hello, sir.
0: Hello, ma. Ẹ káàárọ̀ ma.
3: Iye ìjẹ̀bú.
0: Yes.
3: Ẹ̀wẹ̀ so.
0: Hello, ṣeun. Kó lọ owó bíi mi.
3: Ṣé. Wọ́n jọ máa tọ́jú ara ni o.
0: Ẹ ṣeun.
3: Ẹ ṣeun.
0: Obi wa.
3: Obi wa o.
0: Ojú mi ti. Hello.
3: Ìkọ́kọ́ rẹ ń kọ́ ń jẹ̀ bú o.
0: Hello.
3: Ẹ káàárọ̀. Yes. Yes. Ojú mi ti bàbá mi. Àmì Olódùmarè.
5: Gbogbo tó ń kó ara nìyẹn, gbogbo tó yìnbó gan òní ẹ̀yìn sọ̀rọ̀ ẹ̀yìn ìyàlẹ́ yín kọ́nà fọ́run fẹ́ wọn.
0: Àmì o.
5: Ẹ̀yìn ìyàwó yín ìsìn ní àwọn.
0: Méjèèjì sẹ́lọ̀n kó dọ́. Kódà mo tó ń táyé bọ́ tó parí wọn.
5: Nígbà tó bá gbóbìnrin sílé tó tún jẹ́ wàá nàgà síta.
0: Àbí.
5: Wọ́n wá fi ẹ̀sìn bójú.
0: Hello?
1: Hello, sir. Hello?
0: Yes, ma'am.
1: Apa mo jiba ara wa?
0: Ewo, amo jiba ni o, apa ara ya.
1: Emi ni mo bere fun lana.
0: Okay. Ah, thanks so much.
1: Ese.
3: Ese.
1: Ese. Era sa.
3: Yes.
1: Era sa.
3: Oju ni ti.
1: Apa sa.
3: Yes.
0: Oya, ya se papa papa.
3: E ba wa dancing.
1: Commission also eni pe call mama e sile e call of fellow mi.
3: Ko lo wa mi, we lo mi ki a ma toju ara rin
1: o. O ko won sile ni, ko de fellow mi ni.
3: Ese ese o
1: problem
3: oju ni tin o ise gan ni o
0: se ri pupo awon aranse olodun ni nbe ninu fakaja oro olobe ede hello
1: hello
0: hello yes sir yes
3: ami o atina
0: Hello. Yes, sir.
3: Baba.
0: Hello, sir. Hello, sir. Hello, sir. Ninu ero kan ti yin ke ka birin ka ke ba so yo se se ko fe yawo mi ni abi ko ma ba yi be ran ah
3: o ti da ise
0: e seun
3: iyan na mi gbo ni be
0: yes ma
1: e fun
0: ja
3: meta o yeye mi
1: a
0: dupe
1: so
3: ju wa fun roju ah a dupe o ise
1: oju ni ti o ni ni o ya sisa la to zun leye
0: o ya ba da si papapa
1: e ri oju ti aba ni da de ti sa ro
0: ki ta ro
3: be ni ja ni yeye mi
1: be ni o lo wa ya wo mi ni ko so bi en teyan fe ra wa
0: ke so bi en teyan le joko ti kili o ma suma kili o ma suma yan lo
3: ko be pa so si re kiri ke ma po kiri ni ti e o ti da
1: o fe so da ni de
0: o je ti seri o fe so da ko ti so da already ni
1: ah
0: o ti so da
1: ni
0: o ti so da ni
3: awon ajara ri an loku be
0: o da ma
3: ise o
0: ise ma hello
3: Ken soro
0: baba yi
3: ken soro ki olowo
0: e ma je pe loko ti o da sir you are welcome
3: ise o
0: ah hello hello ma
4: bekweto
0: yes ma iya wa lady dickness foluke aderomure
3: eye mi le o
4: ah ele o mo lu me yan lu le
3: o oju ni ti lagbaro olodumore ni bo ma raye 40 tomo tomo
4: Ah,
0: me lo ina
4: 40
0: na
4: balaye 40
0: yes ma so
4: money
0: king na ni o e se adupe o e se adupe
3: lo won
0: le god bless you ma
3: mama ri ba o
0: ami
3: ami o ini sare o lagbaro olodumare
0: e se adupe ma
3: ise o
0: yes ma all right ma
3: ise
0: ah hello
6: hello
0: e kale o
6: e
0: fa isun ni o
6: ah e ku jo meta ori yin ni da ro
3: ase o mi ati na o mi ati na
6: bere program yin ni mo tin gbo ah imara ti mi agba pastor yen hello
3: I'm going to dada.
6: Ojo ni sin.
3: Ami.
6: Ati na. Mo ta won yen ti so oro ni. Ugbo imara ti ma gba pastor yen, o ti o pe gan ki won to pastor to.
7: Nkan ti baje
3: gan, ti farada nkan gan.
6: Olorun ma jojo lo ma lo ni.
7: Ami o.
6: O ti pe ju. Ugbo imara ti mo gba won ni pe kan ibi gejo won ti jo kan toju ara won kan wa wo obirin ni. Ori pe ojo ale gangan ni koko. An wo obirin mi. Yo mo olokan bale
3: ise
6: o da ko ma je bi ten ko je mu sin ibu to ba je to ta ko yo jobirin to da kan wa olohun ni da wa
3: ise oju ni tin o ise o ni danu moju ni police station
7: ah eseun hello sir e ka le sir baba o e ku jo meji jo meta
3: oju ni tin o ise o
7: hello sir aboju bara wa ni o
3: ise
7: yes sir ko ba ti e lo amio beni o ni baby lowo amio
3: ami
7: ntaro se
3: faro se pin
7: Eseun sir. Yes sir. Ami
3: seun.
7: All right sir.
3: Oju ni tin o, eyan kere oko wale o.
7: Hello e ko jumo sir. We thank God sir. Alafia sir. Ewo a wa lori afefe ba se bi to lowo. E je ki n pe yin pada. Ile aye.
3: Aye ye.
7: Hello sir.
6: Mi sa olupo.
7: Baba mi.
6: Baba Jesa.
3: Ojumo ni tin o.
6: Amen.
3: Yes sir.
6: Very ego sale mi pe won ni amufu orun ewo.
7: O le okele n wo ewo
3: sale.
6: O ti wo fun okunrin yen lati bere. Odun berin. Je mi le gba.
3: Ife ni.
6: Ni adugo kan ti mo pe ayin baba yen lo ko le yen iya re wa mo yawo e mo n de aka so baba da wo ife si bi pe o ya je asere iro o je n bele kini kan baba ti a ni su bi o wa fe danda aka igba to se baba ba farija o ni ti a ba bi oda wo de aka me yen bọ́n ní kí ló dé ẹ̀yìn tí mo ní ó ṣe ẹgbẹ́ wa ṣe àgbà àyàyẹ̀wò
7: ọ̀lẹ́sẹ̀ lọ. tí a túra
3: àbí ẹni ẹlẹ́ni.
6: ọmọ pásítọ̀ yẹn ni kọ́ lọ wá ìyàwó mi.
3: ti da àwọn gan gbọ́ bẹ́ẹ̀ ọmọ gbọ́.
7: ajọ ṣètò yìí ni àwọn náà ń gbọ́.
6: ele ò lè padà ọjọ́ alẹ́ o.
7: ó dà sà
3: ti da iṣẹ́ o.
7: hello. Hello sir. Hello, sir.
0: Hello.
8: Hello, sir.
0: I'm ready. Hello, sir.
8: Yes, sir.
9: It's all as well as you
8: do. Oh, yeah. Baba, in Pelesa.
0: Yes, sir.
8: Yes, sir.
9: Yes, sir. Obeni orun ni ki so obeni aye
7: abisi olohun
9: obeni orun ni ki taye tori to ba so obeni aye ko le ma wu abisi o kan wa lati wa da baba la mo ni ki baba ko ya ronu ku wa da tati ko ba ti loju ti o wo elomi eleyin so obeni ti ba yan kale o
7: kese
9: so obeni ti ki baba yan wa ko wo elomi
7: ti le so lo nke
9: to ba ya awon omo mete ta yen o ma ku onle yo le jo moju baba mo to ba ya
7: abiesi olodun
9: mo ba je ya je bi
7: ami o oju ni ti nse o
0: e ka le o
8: pele sir
0: yes sir ami
8: ami olodun mare oju ni ti o baba mi
0: e se dupe olohun ni fe o
8: egba mo ni sabi
0: o ti wo ko lo waya wo mi
8: e
0: se mo npa
8: mi gbo
0: hello
8: ise o lata bekuta ise
0: e ka le sir yes sir
8: I'm going. Yes, sir.
9: Say, Baba, Baba, you want to live on the street, go down with you, man.
0: Cook all down with you now.
9: Put your phone,
8: Sure.

0: Hello.
1: Hello.
0: Hello.
1: Hello. Ma.
0: Ma.
1: Ah. O sa ku go meta.
0: Ojo kan pelu e o.
2: Se o.
1: Oku a lo bo.
2: Abi o.
1: Emi pe yo wo gbe ko lu o.
0: Ah. E ma binu. E ma binu.
2: E ma binu.
1: O yawo ni latoyo.
0: Ah, ojo ni ti yin. Oyo mo laafi ojo pa sekere mo di o ma ti ba.
1: Wa ti e go dugba.
0: Mm. Be ni.
1: Yo ya yi radio re mi ba ti fe gbohun re.
0: Ah.
2: Ise.
0: E je wo dugba.
2: Ise oju ni ti o.
0: Alaja la ma.
1: Eto fi
2: me fo din di odun merin
0: ah
1: baba wo si so pe ojo ra kan pe wa bebe en so ko o si gbogbo eyun be baba n ye ko mo pe gbanko lo nji ko o ye ko mo gbanko lo gba mu amo le se ju gbogbo re lo nto sele ti sele baba lo ko run tori ara re
0: o ni fori ara re bi o si ni bi o si
2: wahala ti
0: bi o si ni soro pabili won nu
1: wahala ti eni ni nto ku to kun yen o se ni se ni pe ko tete ko jawe fun ko le re
2: me
1: lo mi wole jeje
2: e
1: ma awon omo yen ko so pe o o fi ise ran fa awon omo loto o o di ba tin so yin se boya ba ngba tin sa wo suku boya iyawo ni to nko wo fun ti o mu ti o to ma lo so fa awon omo leyin pe baba awon se nkankan ori omo eleyi ti iyawo eleyi o ti to se jina
0: o ti to se jina
1: ehn
0: e se mo dupe mo
1: se aje odi
2: se o
1: ko si da bayi
2: e se o
1: ti o ti baba ngo tete
2: ise oju ni ti o alaja oju ni tabi yeye mi oju ni ti ise o iku gbogbo gbare a o
0: sari kini kan mo sele ti mo mo to fe dan loju ni pe ise ra ewon ranse olohun hello
1: hello pelu lupo
2: yes sir baba
0: very good of you sir ko le ko lo jawe fun na
2: ke ma ba ti e lo
0: wa lo wa mi e se mo dupe sir
2: ise o
0: hello alaja mbali asis
2: mbali asis nle o ataye se nle o
0: oro re o
2: ami ati na oju ni tin
0: o ti fe ni o fe ni
2: eti ni
0: o ti lo bayi
3: se ri koko lo tita re na o ti o ba lo tita re agbare le si fun lati lo fe ya obi to fe fe o to be to ba to fi o ni gba suke suke o
0: ko ni gba o
3: so koko lo tita re na
2: nse kan le tena kan le
3: to ba ri pe yawo to fe fe o ti ready eni ko to so fun o ja report yen ti o le lo je be ba ri pe ti se na jo pada pa o
0: ha
2: kan bi si olodumare
0: e se mo dupe
2: ise o
0: e se gansa
2: o tun ba ta ye se ise o
0: ha oda this hello hello akoju mo sa papapa iseju meji pelu loko ti mo lori eso yi
4: akoju
0: yes sir
2: oju oni ti o
0: nbe nbe o
2: ipele sir yes sir
0: ko jawe fun ko si fe yawo mi
2: e se mo dupe ise o oju ni
0: seri kini kan wa ayin ranse olo e ma binu o ti mo fe so yi o gbogbo eyin to lo n pe ateyin te pe ra yin mo kiyan ku se baba se rí àwọn ìránṣẹ́ Ọlọ́run mo fẹ́ rò wípé
2: wọ́n láwọn ìdojúkọ yìí
0: wọ́n ní dojúkọ àwọn obìnrin ṣe rí
2: àtẹ evangelist
0: ẹjẹ kí n sọ báyìí ṣe rí púpọ̀ ìránṣẹ́ Ọlọ́run ní ìfẹ́ kí ẹnìkankan ó dá sọ́rọ̀ ìdílé àwọn wọn ìfẹ́ sọ ta wọ́n sì máa la ọ̀pọ̀lọpọ̀ nǹkan kọjá mo ti bẹ́ nìkan gbélé rí tó pé ìrìnṣẹ́ Ọlọ́run ni tí tẹ bá lóhun àtìyàwó ẹ̀ níta ẹ fi wọn tọrọ ara ẹ fi ẹ pè bí ẹ ṣe ṣe gangan ni kọ́ lóhun jẹ́ kí àwọn ọmọ yín ó ṣe láyé ẹ wo ìyàwó yẹn ti sọ di dọ̀bọ̀ sí yẹ ẹ̀sà
2: dádì dádì mami mami
0: ẹ wo ṣe rí kíní yẹn mi ìmọ̀ bó ṣe jẹ́ o bólóhùn ló dẹ̀ ṣe bẹ́ẹ̀ bóyá kíní kan dẹ̀ ní bọ̀tú gbọ̀n kan yọ ọlọ́run tó ní wáṣá ṣùgbọ́n pé èèyàn máa ń gbádùn marriage for christian fún gbádùn marriage ò fẹ́ àwọn tó gbádùn marriage wà dáadáa ẹ mọ̀ṣẹ̀ mi gbọ́ o ṣùgbọ́n àwọn ìránṣẹ́ Ọlọ́run ẹ mọ̀ fàdúrà ràn wọ́n lọ́wọ́ ni o
2: ẹ wo
0: ẹjẹ́ mọ̀ rele. Mọ́gàjì Ọláolúwa Owólabí Ọlákùlẹ́yìn mo kí yẹn ṣeun Robert Kemps nílẹ̀ Amẹ́ríkà ṣe mo dúpẹ́ Aunty Salewa ní New York mo kí yín Mama Ọláyinka Ọlájídé mo kí yín ìyá ti wà Nàìjíríà ti hàn Olóyè Abídèmí Kàríu Mọ́gàjì Agbomola Olúsọjí mo kí yín Ìyá nílẹ̀ Ìbàdàn Alájì àtàlájà Bìsírí ìlú London mo kí yín Akú Múra ọjọ́ kìíní oṣù kẹjọ ni wọ́n fọmọ àwọn ògbóyàwó fọmọ ìlú Èkó láti ṣe lóògùn Ọlọ́run àdìbẹ̀ Abiola Yaleyale mo kí yín Alájì Sọ́lì Ọ̀làdẹ̀jọ́ Canada ní Toronto mo kí yín Mama Dikinesi Folúkẹ́ Adéròmù mo kí yín Alájà Dr. Ọláyíde Rahim mo kí yín Alájì Tájúdé Oyè Ọmọ Oyè Wọlé mo kí yín Olúbàdàn of Texas ẹ̀gbọ́n mi Dr. Pastor Olúfẹ́mi Ọláyíwọlá Abámẹ́jọ Ọláwà mo kí yín Rahimi Ọmọ Ògúnsànyà mo kí yín Bàbá mi John Ajibọlá Olúwọlé Afọlábí Dàró Ibrahim mo kí yín Alájà ń balẹ̀ àṣìṣe ṣeun gan ni Mọ́gàjì Ilé Járu mo kí yín ṣeun Mọ́gàjì Ilé Afọ́nkà Olóyè Saidi Akintunde mo kí yín Àwọn ènìyàn ní Òkúsìndí Àtòlú Àná Alájì Sìrájì Dáyìndé Ọmọláwà ni mo kí yín àti gbogbo ẹyin tẹ́ ẹ lè ṣe ká ẹ mọ́ gbẹ́tọ̀ yìí gbogbo ẹyin tó kàn yín wà lára wa láti pè wá ṣùgbọ́n tó yẹ pé bàbá ojú òpó àbí àwọn kan ti àtọ́ pé ààyè tí ẹ wulẹ̀ ẹ̀fẹ̀ kan gbé torí pé mo mọ̀ yìí pé n tí ì sọ fún wọn tí ẹ wà mọ̀ ẹ rẹ́kun bóyí mo bẹ̀ ẹ mọ́ bínú ẹ ṣeun Alábí Christopher láti àwẹ̀ God bless you sir and grandpa àǹtí mi lolúbàdàn mo dúpẹ́ lọ́wọ́ yẹn ẹ ṣeun gan ni ẹ wo
2: ẹ
0: ṣeun gan òní Adébíyí ló kọ mi bẹ́ẹ̀ ni bàbá ní nǹkan kan tẹ́ ẹ̀ ńlá kọjá ṣùgbọ́n tó yẹ pé ẹ̀mọ bẹ́ẹ̀ ti ṣe ẹ pè mí kẹ sọ fún mi ẹja jọ sọ wọ àwọn kan tó yẹ pé àgbétò wọn lórí afẹ́fẹ́ tó pé àyànjú ẹ̀ lábẹ́lẹ̀ ọlọ́run sì fún wa ṣe a sì gba kọ́bọ̀ lọ́wọ́ ẹnikẹ́ni a ní fọ́ọ̀mù tá à ń fún yan bí o kò sí fọ́ọ̀mù ọlọ́run ni ó fún wa ní fọ́ọ̀mù ni ó sì fún wa láadáa nígbà tá a bá jẹ́ kílẹ̀ nìyẹn kó dàrú ilé tiwa náà ò ní dàrú nọ́mbà tẹ́ pè mí sí rè 08054035746 nọmba yìí ni kẹ fi whatsapp mi ẹ mẹsẹgì síbẹ ẹ ń bá ẹ sọrọ dáadáa jálẹlẹ.
2: Ajibọla Adébísí náà rẹ o bàbá oṣù máa lo.
0: Òde tí mo ní mọ lọ́jọ́ ni mo lọ mọ.
2: O ì ti rí. Kí ni déètì yẹn kí ni.
0: On the 41.
2: Ìrọ̀lẹ́ AC 41. O 20 something ni máa jí ká ọmọ lé ni.
0: Ta lè ṣe wáṣọ fún mi pé òjò bímọ ẹ mọ ọ lọ. So ojobi abo ojobi
2: obi original ni e se barufu bọ́nìyàn bá ti mi dá jẹ bẹ́ẹ̀ tí a máa ṣe kéwkéw.
0: sádàgbé ẹja lọlé.
2: Ajibọla Adébísí náà rẹ o bàbá oṣù máa lójú ní tì í o lágbára olódùmarè àwa pẹ̀lú yín ni.
0: níjọ́ mẹ́jọ ẹ gbọ́ nǹkan kan tẹ́ pé olùkùn ta ló sọ fún ọ wọn wí fún mi náà ni wọn sọ fún mi náà ni. Ṣùgbọ́n sẹ́yìn lè gbà bẹ́ẹ̀ lè gbà.
2: Ìyá tó bá a dá sí.
0: Títí gbà náà. Bye for now. Ire o.

0: That is it.
1: Mi ò sí ìjà láìlọ, mo rẹ́ ilẹ̀ bá mi já.
0: Èmi ní ìyí ìwé rẹ̀, èmi ni màá já láìlọ́nù rẹ̀. Nǹkan lọ tó gbà.
2: That's another one you're hearing.
0: Ẹni tí ò sí tó fẹ́ jẹ.
2: The person that doesn't have what to eat.
0: Láti ọjọ́ Monday.
2: Since on Monday.
0: Nígbà tí ó di 2:35.
2: Around 2:35.
3: Àná dìde.
1: Mo wá bí wọ́n mo ní à, báwo ni màá ṣe sanwó? Wọ́n ní kí n ṣe kọ̀kọ́ lọ gùn fóṣù mẹ́fà nù. Báwa bá dẹ̀ mí, tó bá wù mí kí n ṣe fáwọn.
0: Bàbá ọmọbìnrin ṣe ń sunkún.
2: Look at the way she's weeping.
0: Dìde gbogbo èèyàn.
2: Stand up everybody.
0: Ẹn tó ní kéèyàn lọ lo nǹkan oògùn ni.
2: The person that said go and use it as dash the person.
0: Na ọwọ́ méjèèjì.
2: Raise your two hands.
0: Wà kígbe bàbá mi.
2: Báwo my father.
0: Ìyá aláàánú tì mí.
2: Send a helper to me.
0: Kí mo ní ojèjì ọ́? Mo pè mí tó ń bẹ lọ́rẹ̀ ẹnu bí ké. Bàbá mi.
2: My father.
0: Ọlọ́run ojútì. Ìyá aláàánú tì mí. Ẹ̀yà aláàánú ọ̀yá.
2: Prayers in Jesus name.
0: Ẹ sọ̀rọ̀. Màkà ẹlẹ́dọ̀wá. Ọlọ́run jọ. Nínú ọgbà mi agbára ńlá rẹ̀. Ìyá aláàánú tì mí. Jésù. Olúwa wá.
3: Gbé ọwọ́ lórí.
2: Raise your hands on your head.
0: Àbí tí ò bá sí ìlà lọ́wọ́ rẹ̀.
2: Sẹ́bi if there's no line on your palm.
0: Níbo ni aláàánú rẹ̀ sáko lọ?
2: Where is your helper?
0: Níbo ni àwọn tí wọ́n ní kí wọ́n mú ìrìn àdòdò wọn? Níbo ni wọ́n wà?
2: We are those to help
0: you. Bíbọ̀ pàtàkì tó kù nú ẹ̀ṣẹ̀ àmì. Mo ní kí wọ́n yọ sí ọdún yìí.
2: Sọ ti di ẹ̀mẹ́.
0: Sida.
2: Ẹ jókòó.
0: Oore o.
2: This is it.
0: This is evidence to prove.
2: Ìwé ẹ̀rí leléyìí. Láti fi hàn.
0: Wọ́n sì tó kọ iye owó yẹn sí.
2: And the amount is written there.
0: Be receipt.
2: Like a receipt.
0: Key rẹ̀ o.
2: This is the key.
0: Mo wá béèrè lọ́wọ́ mọ̀mọ́ ìta ló fẹ́ máa wà.
2: Àṣà wí.
1: Èmi fúnra mi mo wà wá láàárọ̀.
0: Ẹyin lẹ wà wá. Ẹ wo mi.
2: Look at me.
0: Gbogbo ẹyin sista tẹ́ ẹ̀ ń ṣe aṣẹ́wó.
2: All the sisters that you need to.
0: Àwọn tí ó ṣe
2: graduation. Ọ̀ṣà
0: mi ni wọ́n. Ọ̀ṣà mi ni wọ́n.
2: Ṣe an ọ̀ṣà.
0: Nínú church.
2: In this church.
0: Èmi ni mo ní ẹ lọ mú nǹkan mi mọ̀. À ń wé eléyìí. Ibẹ̀ ni ọkùnrin kan ti wá jókòó létí ọmọ tọrọ bára.
2: That is where a man will now be begging for him.
0: Tí ò ní mú oúnjẹ lọlé.
2: That will not take food home.
0: Nígbà tí obìnrin bá di ọmọ mélòó lẹ́ni.
1: Ọmọ ẹyọ kan náà.
0: Ẹyọ ọ̀kan péré náà lẹ́ni. Wọ́n láwọn ò lè jókòó lẹ̀.
2: She cannot sit without doing anything.
0: Fún mi ní àwáwí kan.
2: Give me.
0: Tó fi ní make ẹ.
2: Give me an extra.
0: Ṣiṣẹ́ iṣẹ́ mọ̀ bẹ́ẹ̀ ni fẹ́ kọ́lé. Ẹ múra ni kèéṣe wàdà. Ìṣẹ́jú mi ni ó ṣe.
2: Before me, it will happen before me.
0: N bò lẹ́dún ti wọ́wọ́ eléyìí. Torí ẹ̀ ti bẹ̀rẹ̀.
1: Mo ti bẹ̀rẹ̀.
0: Ẹ ti bẹ̀rẹ̀ ṣẹ́.
1: Ìjọ Monday ọ̀la ni ó pè jẹjọ tẹ́lá fún mi. Àti ìjọ Tuesday afẹ́ gba plate number. Wẹ́ẹ̀sì mo jó gáídé ẹ̀yìn rẹ̀. Gba tó di Thursday. Mo bẹ̀rẹ̀ mọ́ Abẹ́ Bridges.
0: Abẹ́ Bridges gate.
1: Bẹ́ẹ̀ni tí máa lẹ̀ rí kó dọwọ́ sàn. Máa lọ báàgì sáré gbà.
0: Ẹ lọ sí gbági sáde gbá.
1: Kódà mi kì í pẹ̀rọ tẹ fún.
0: Ẹ ní pẹ̀rọ tí wọ́n wọlé. Ẹ̀jẹ̀ Jésù pa ọ mọ́.
2: Amen.
0: Ẹn tí òru ń jẹjẹ ń Sunday tó lọ.
2: Someone that could not hear
0: that Sunday. Tí ò ní one naira lọ.
2: That doesn't have one naira.
0: Olóko wá fún mi o.
2: He's the one that bring money for me.

0: dupe e je ma fi kengele ise lo ni agbara eni to ni aye atorun kini kan da mi loju pe wa pada layo kan ni
1: baba mi o mo ti ni ori o mo fe dupe lowo olohun mo ti ye kan si ni ile pe yi o ese o ani ni jo friday yi to je gbadura jo eni ka gbowo wa si aya ka gbe nkan olohun ko se weekend fun wa ina dupe o lati mo de office lojo yen bi mo se ri anu olohun gba niyen o nkan lara awon oga mi to lohun ma n lo lati se iranlowo nigba de igba ti mo ba lo ba mo n lo ba won pe mo nilo iranlowo tori project kan wa ti a n se lowo ba ni o da awon ma fun mi ni half a million yóò da ọlọ́run máa ṣe yánú orí mo gbàgbọ́ pé tí ní ọlọ́run máa ṣe wíkẹ́ ní fún wa kóògùn ọlọ́run bàbá ọmọ àtẹ̀mí ní mọ́ ìpéyégbé mi o èmi ṣá nínú pé wọ́n pé kínkín wọ́n pé à ẹ tí ìgbàgbé pé ẹ fẹ́ sẹ́ǹdì ẹ̀ wọ́n bá ní àwọn rò pé àwọn ti sẹ́ǹdì ẹ̀ ní àwọn máa sẹ́ǹdì ẹ̀ sí mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bàbá ọmọ àtẹ̀mí mo dúpẹ́ lọ́wọ́ ìpéyégbé mi náà o bí wọ́n ṣe sẹ́ǹdì ẹ̀ sí mi nìyẹn wá fi mílíọ̀nù mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run mo dẹ̀ tún lómi 77 náà fún fóònù mi tó ń hang ọlọ́run tún bá ṣàkóso èmi ni abiona olúfúnkẹ́ láti èkó mo jẹ́ ọmọ ọjọ́ orí afẹ́fẹ́ bàbá mi ò ẹ ṣe o.
0: ẹ mọ wàá ti ẹ̀sọ́ ẹgbẹ́ kó ṣe weekend kan sọ olúwa ṣe ìparí oṣù ìfẹ́ mi náà àwọn tí wọ́n bá gbọ́ràn orí àwọn tí ń gbàdúrà yẹn wọn á rí àánú à ń dúpẹ lọwọ ọlọrun tí ń bú àdúrà ni gbogbo ẹyin ọmọ ọlọrun ẹ kígbe bá gbọ pẹ mi ẹ wọn á ṣèparí oṣù fẹmi náà lórúkọ bàbá tó máa ti tẹmí mímọ kó tó dalẹ wà á rí ìdùnnú ẹ já lọ sórí facebook ọdẹkùnlé epaphras lẹ ti bá mi pàdé à ń lọ ṣe nǹkan tó kù à ń mu omi bọtù wọta kan pẹlú dọọba ní bọtù olè musa church bó sì ṣe pé kọ́ọ̀pù náà lọ fẹ́ fi bù torí a fẹ́ fi fọ́ a fi ya òdó lẹ̀ a wà dà kọjá nígbà tó bá tó wá di ìrọ̀lẹ́ lágbára ẹni tó la yàtọ̀ mo ti láṣẹ nǹkan kan tó yàtọ̀ mo ti ń sọ òní ní crossover passover night wa níbi tẹ́ẹ̀tì ra súyà ó sì lè ṣe súyà yẹn fúnra rẹ̀ láti ilé a pàdé tó bá di 7 ní alẹ́ a pàdé láàárọ̀ yìí ní 6:30 lórí facebook ọ̀la ni wẹ́mà lágbára ẹni tó ní ayé àtọ̀run ẹ ni wé nǹkan kan wá sí church ọ̀la ni wáhùn a fẹ́ bẹ̀rẹ̀ second half lọ́dún yìí ibẹ̀ ní ti mọ sọ tẹ́lẹ̀ nínú ìsìn méjèèjì ìkọ́ wáyé ní aago mẹ́sàn-án ẹlẹ́ẹ̀kejì wọ́n bẹ̀rẹ̀ ní aago mẹ́rin ẹja ṣe báyẹn màmá àti bàbá ti ń gbọ́ mi káàkiri àgbáyé ẹ mú owó ọpẹ́ ẹ mú ìdá mẹ́wàá gbogbo ọmọ ọlọ́run pátá sọ́lọ́run sí ọlọ́re ni àbóṣe bí nípa agbára ni kàn fi nǹkan kan dúpẹ́ ẹ fi nǹkan kan dúpẹ́ pé omi ara mi ń dúpẹ́ owó mi náà mo fi ń dúpẹ́ yìí and ẹ lo account number yìí 1966 36 38 73 Comfort Life Mission International Access Bank bí èèyàn ò bá sì wọlé ẹ lo eléyìí 2017 42 90 47 First Bank nìyẹn Comfort Life Mission International ní àná yóò tún gbé jáde gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tẹ́ ẹ̀ ṣe bẹ́ẹ̀ de yín lónìí ẹ̀yìn dà ó yẹ wá kúnlẹ̀ fi nǹkan kan dúpẹ́ o ọba tó tún jí orẹ́ mi ìwòye ìsìn lòun jó tó ń yọ ọlọ́run tó sàánú ẹ lọ́dún yìí náà àtẹ̀yìn tẹ̀ mark wedding anniversary yín ẹ wá kúnlẹ̀ ẹsẹ̀ bíbélì ta fẹ́ kà lónìí gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run ìwé Isaiah chapter 55 títí wọ 60 Isaiah 55 to 60 ọ̀la láparí ìwé Isaiah on the one lágbára ọlọ́run kí n tó máa lọ gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tí wọ́n bí lónìí àtẹ̀yìn ọmọ ọlọ́run tẹ̀ mark wedding anniversary yẹn wá kúnlẹ̀ mo fẹ́ sọ tẹ́lẹ̀ sí ayé yín mo sọ tẹ́lẹ̀ sí ayé yín ìbùkún tí ayé òní bá yín dù ìrè tó jẹ́ ti yín nìkan kẹ́mi mímọ́ kó gbélé yín lọ́wọ́ bàbá mọ̀mọ́ ìbò ṣe ń máàkì ọjọ́ ìbí rẹ̀ ó sì ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé ìrè kọ́ mọ tẹ̀lé ọ you will never have better last year ọdún tó lọ kò ní dájọ́ ọdún tó wà nù ẹ̀ lọ ẹ kú oríire gbogbo ẹyin tẹ́ mark wedding anniversary yín náà
2: idolo ko mo subu lu ayo ile yin o ni baje in Jesus name. God will bless you in the mighty name of Jesus. E ki gbe be se duro yen in mini testimony kan gbogbo eyan mo Olorun fe send the testimony e lo number e jo loud ko neat 080-88-71-65-66 e send the message ire atanu ko ba yin e je mo lori Facebook. You are blessed. It is well with you.

ẹ kú ojúmọ́ o. Ìròyìn àfẹ́mọ́jú ni ó ń dé sí etí ìgbọ̀yìn láti ìkànnì ti lágẹ̀lú 96.7 FM òkè gájòkè. Táàtà kan mọ́lẹ̀ sí ń lè fún Báláú ládùúgbò fẹ́lẹ̀lẹ́ lẹ́ẹ̀bàdàn. Àdẹkùnlé Yusuf lòníròyìn ṣáájú ẹgbẹ́ kókó tó wà nínú ìròyìn náà. Gómìnà Abdulrasaq ló ti gbaṣẹ́ lọ́wọ́ igbákejì olórí òṣìṣẹ́ tó ń ti àwọn míì níbi àtúntò eléètò déwà ìgbìmọ̀ aláṣẹ rẹ̀. Àjọ NDLEA náà ni wọ́n ti gba egbògi olóró eléyìí tó lé ní 12,000 tó sì ti fi kélé òfin bí àwọn afurasí tó ń lọ bí 1,497. Ààrẹ Trump ló ti kéde pé ìpàdé yóò wáyé láàrin orílẹ̀-èdè Amẹ́ríkà tó ń ti Iran, ìyẹn ò ní Qatar, bó tilẹ̀ jẹ́ wípé àwọn ọmọ ogun náà sì ṣe bẹ́ẹ̀ kọ́ lóra wọn. Aṣọ́lé fún ikọ̀ ti Bayelsa United náà ló ti darapọ̀ mọ ikọ̀ ti Rivers United Clinton Ezekiel. Níbà ẹgbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, Gómìnà Abdulrahman Abdulrasaq ti ìpínlẹ̀ Kwara òun náà ló ti gbaṣẹ́ lọ́wọ́ igbákejì olórí òṣìṣẹ́ tó ń ti ẹni tí ń ṣe akọ̀wé aládàáni rẹ̀. Ìyẹn ò ní bí àtúnṣe eléyìí tó dé bá ìgbìmọ̀ aṣàkóso gẹ́gẹ́ bó ti jẹ́ kó di mímọ̀ wípé àwọn èèyàn míì eléyìí tí wọ́n tún gbaṣẹ́ lọ́wọ́ wọn láti rí gbogbo àwọn kan eléyìí tí wọ́n jẹ́ àwọn olùbádámọ̀ràn pàtàkì sí gómìnà kódà tó fi mọ àwọn olùbádámọ̀ràn tiwọn náà àti àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ gbogbo ní gẹ́gẹ́ ti jẹ́ kó di mímọ̀ nínú àtẹ̀jáde ilé ìtẹ̀fìlédè látọ̀dọ̀ ẹni tí ń ṣe igbákejì olórí akọ̀ròyìn rẹ̀ ìyẹn ò sí gómìnà ọ̀hún Mashood Abdulrafiu náà ló jẹ́ kó di mímọ̀ nílùú Ìlọrin wípé gbogbo àwọn èèyàn eléyìí tí wọ́n gbaṣẹ́ lọ́wọ́ ọ̀hún òun náà ní láti fààyè sílẹ̀ fún gbogbo àwọn ọmọ ẹgbẹ́ tó ń ti àwọn míì láti darapọ̀ mọ́ ìgbìmọ̀ aṣàkóso ilé ìtìlọ lọ́wọ́ ìyẹn ò ní ìpínlẹ̀ Kwara. Gẹ́gẹ́ bó ti jẹ́ kó di mímọ̀ wípé gómìnà ló tún pa láṣẹ fún gbogbo àwọn tí wọ́n gbaṣẹ́ lọ́wọ́ wọn láti rí dájú pé gbogbo àwọn dúkìá ìjọba eléyìí tí bá ń bẹ lákàtà kó wa wọn òun náà ni wọ́n dá padà sákòtò ìjọba. Ìgbìmọ̀ àwọn àgbààgbà ìyẹn ò ní ìpínlẹ̀ Èkìtì náà ti kí gómìnà Abiodun Oyebanji kú oríire fún ti ìyànsípò rẹ̀ lẹ́ẹ̀kejì gẹ́gẹ́ bí gómìnà níbi ètò ìdìbò eléyìí tó wáyé ní 20 October 2026. Àwọn àgbààgbà ọ̀hún eléyìí tí wọ́n kí gómìnà fún bó ti ṣe fakọyọ pàápàá jùlọ níbi àwọn sí àkànṣe eléyìí tó ṣe ní àsìkò àkọ́kọ́ rẹ̀ gẹ́gẹ́ bí gómìnà gẹ́gẹ́ bó ti ń ṣàlàyé ọ̀rọ̀ wípé bó sì ṣe ṣe eléyìí tó ṣe dáadáa náà ló ṣílẹ̀kùn fún bí ó ti ṣe dìbò yàn lẹ́lẹ́kejì gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ ọ̀hún ẹni tí ń ṣe akọ̀wé ìgbìmọ̀ àwọn àgbààgbà ọ̀hún Iyun Elder Niyi Ajibulu òun náà ló jẹ́ kó di mímọ̀ nílùú Adó Èkìtì níbi tí ó ti ń jẹ́ kó di mímọ̀ wípé àwọn àgbààgbà ọ̀hún òun náà nínú wọn dùn tí wọ́n sì dáwọ́ dùnú pẹ̀lú Oyebanji lórí àwọn àtúnṣe eléyìí tó ti ṣe tó jẹ́ àwọn àkànṣe iṣẹ́ nínú lẹ́tà eléyìí tó fi léde iná ti ń jẹ́ kó di mímọ̀ wípé lásìkò tá a wà yìí òun náà làwọn fi ń kí gómìnà Oyebanji eléyìí tó tún dìbò yàn láti mọ ṣàkóso ń so ìyún ní ìpínlẹ̀ Èkìtì nínú àtẹ̀jáde eléyìí tó fi léde ti ààrẹ ẹgbẹ́ ọ̀hún ìyún Ọ̀jọ̀gbọ́n Joseph Olúwasanmi tó ń ti ẹni tí ń ṣe akọ̀wé ẹgbẹ́ ọ̀hún tọ́jọ́ buwọ́lù níbẹ̀ náà ti kéde àwọn àkànṣe sí oníṣiríṣi eléyìí tí gómìnà ti ṣe lára àwọn àkànṣe sí ọ̀hún láti rí àwọn àtúnṣe ojú òpópónà eléyìí tó lọ ní àwọn ìgboro àti lẹ́sẹ̀kùkú bákan náà sì tún jẹ́ kó di mímọ̀ pé gómìnà ló tún ṣe ètò ìranilágbára fún àwọn ọ̀dọ́ pàápàá jùlọ lẹ́kan tó ní ṣe pẹ̀lú ètò ọ̀gbìn bákan náà ṣàfikún rẹ̀ wípé gómìnà ló tún ṣe bẹ́ẹ̀ rú àwọn obìnrin ní agbára pàápàá jùlọ àwọn tí ń ṣe òwò kéréje kéréje ní ìpínlẹ̀ Èkìtì ọgbà bẹ́ẹ̀ náà wáá fi àǹfààní ọ̀hún láti jẹ́ kó di mímọ̀ wípé gómìnà ẹni tó mú kí ìgbáyé gbádùn àwọn èèyàn kó jẹ lógún pàápàá jùlọ àwọn òṣìṣẹ́ ìjọba tó ń ti àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì òun náà ló tún ṣe àtúnṣe sí àwọn ilé ìwòsàn alábọ́dé eléyìí tó wà ní tìbútòrò ìpínlẹ̀ Èkìtì ọ̀hún. Àjọ tó ń gbógun ti lílò àti gbígbé ègò ogun olóró lórílẹ̀‐èdè yìí ẹ̀ka ti ìpínlẹ̀ Kaduna náà ti jẹ́ kó di mímọ̀ wípé àwọn ti gba egbògi olóró eléyìí tó lé ní 12,000 pàápàá jùlọ lọ́wọ́ àwọn karambà ní ẹ̀dá eléyìí táwọn fi kélé òfin gbé gẹ́gẹ́ bí afurasí tí wọ́n lọ bí 1,497 láàrin oṣù kẹfà ọdún 2025 sí oṣù kẹfà ọdún 2026 gẹ́gẹ́ bí ẹ ti ń ṣe ọ̀gá àgbà fún àjọ NDLEA ìyẹn ò ní ìpínlẹ̀ Kaduna ìyẹn ò CN Maijama Muhammad
gẹgẹ bo ti jakodi mọ ninu foro wero to waye ni ilu kaduna nibi to tin jakodi mimo wi pe lasiko ta waye o na lawon ti fi kelo fi gbe awon afurasi odaran ohun ta won si gba egbogi oloro won gẹgẹ bi awon ti jakodi mimo wi pe egbogi oloro ohun o na ni o se ijamba lopolopo bi o ba ti le de awon ilu eleyi ti won gbe awon egbogi oloro ohun lo gẹgẹ bo ti wa salaye oro pa won ti se tan bayi lati mo wa goda kan fun awon karamba ni edo ohun iyun ni tibutoro ipele na gẹgẹ bo ti salaye oro wi pe awon ise lori afuntun lete eleyi to jina dinu ta won si n foju sona ta won joye oju lala kan fi sori leleyi to se mu ka won fi kelo fi gbe awon eyan ta to egberun kan o le meta dene adofa eleyi to si je pe awon sise mi lati ri pe awon fi kele ofin gbogbo enikeni eleyi to ba lowo ninu lilo ati gbigbe egbogi oloro ni ipele na ni bayi lati ile okere are Donald Trump lo ti je ko di mimo wi pe ipade yo waye laarin orilede Iran ton to orilede America ni Qatar loni ode yi gege bo ti je ko di mimo wi pe awon toro kan o na na tin gbaradi botle je wi pe nse na ni awon ologun sin se be ko lura won awon ologun ohun na ko lura won ni awon agbegbe kan gege bo ti wa salaye oro pe are Donald Trump lo kede ni ojo aje Monday leyin wakati meje ti enikan ile to lenu nbe ninu sakoso ni orilede Iran ti border bombo lati je ko di mo wi pe iwi ade won ohun ohun na lawon sin soro yepo pelu orilede America amo to je wi pe ipade ohun na lawon o ti le so boya yo waye lose ta wa nu re yi bakan na si ni en tin se igba kejo lori leka to moju to oro le okere ni orilede Iran iyun Kazem Gari Bababi en bi tin salaye oro wi pe ipade ohun na lo se se ko waye bo ba fi le je wi pe awon orilede America to nti orilede awon lawon ba fenu oro jona ti won si se awon kan ta won bere lowo won bo tile je wi pe gbogbo awon kan eleyi to pin mi kun sinu ade ohun ohun na ni ko fi lede amosa to je wi pe ninu oro eleyi ti orilede are orilede America Donald Trump to fi lede wi pe ipade o waye to nti eleyi ti Iran fi lede wi pe ipade ko ti se ko waye ohun na lo takora won bo tile je wi pe nibi ti nkan de duro yi ohun na lo ti foju han bombo wi pe o sese ki ipade ko waye laarin orilede mejeji eleyi toro kan ni bale ka ti ere idaraya iko egbe agbobolo Rivers United ohun na ti gbe asole ni eleyi to je ti iko ti Bayelsa United FC ta ba nsoro nipa Clinton Adi Ezike saju sa odun 2026-2027 Clinton eleyi ti won gbe ohun na lo towo boyo iwe ade won lodun kan pelu iko ti Rivers United gege bo ti njala yi oro wi pe asole ohun na lo wa lara asole to mo yanyan julo baba so nipa asole eleyi to le da bolu alafisan gba to le da duro ko baba wole gege bo ti je ko di mimo wi pe iko ohun eleyi ta mo si iko Rivers United ohun na na gbaradi fun idije league agba ojele wa Nigeria ton ti idije lekunjekun ile ita mo si CAF fun ti sa odun 2026 ti 2027 eyi lo pin iroyin afemoju wa fun ti o ra mo kito ri pe mo lo je mo awon koko amenu baba fun yin lekan si ninu iroyin afemoju wa tun ra mo tin je ko dimo pe gomina Abdulrazak lo ti gbase lowo igba keji olori osise ton ti awon mi ni bi atunse ile to dimo to de ba igbe ma lase re ajo NDLEA mo ni won ti gba awon egbogi oloro kan eleyi to le ni egberun 12 ta se fi kele ofin gbe awon afurasi eleyi to lo bi egberun kan o le meta din ni adofa ni ipinle kaduna lati le okere mo tin gbe sin leti pe are Donald Trump ti kede pe ipade yo waye laarin orilede Iran ton ti America iyun ni Qatar leka ti ere idaraya mo tin gbe sin leti pe ko tin se asole fun iko ti Bayelsa United Clinton Ezike lo ti se be darapo omo iko ti Rivers United fun ekunrere awon royin won yen le kan so wa lori takun agbaye wa www.lagelofm.com bakan lo le darapo mo wa lori ikanni X wa Lagelo FM 96.7 lori ikanni abanidoro ti Facebook Lagelo FM 96.7 Tunde Olawuwo lolotu royin te gbotan yi pelu ikun lowo tinwe chochi Adekunle Yusuf lo ti mu royin wa siti gboyin e ko ojumo le kan si o esehun te n gbo wa lori ikanni ti Lagelu

0: tó ìbá kọ́dá ayé.
1: Ìbáde o.
0: Ìbá ṣẹ̀dá ọ̀run.
1: Bọ́ọ̀lì ìbáde o.
0: Ìbá pánlá tó sunlé ayé ro ìbá bàbá àti ìyé tó sọlọ́kọ̀ mi wá sáyé. Ìbá wọn sọ̀rọ̀sọ̀rọ̀ àti àwọn pèdèpèdè ìtàn ti ń pèdè kémi ó tó máa pèdè. Ìbá fọ́bà mi tó ní kómi òkú máa ó lọ́wọ́lọ́wọ́ ọba mi tó pàṣẹ kómi ọ̀sà ó dákẹ́ rọ́rọ́. Ta ló lè mu sí Ọlọ́run mi kò sí o. Torí afẹ́fẹ́ tó ń fẹ́ kó sẹ̀yìn rẹ bẹ́ẹ̀ ni òjò àti òòrùn tó ràn fọmọ aráyé ònà sẹ̀yìn rẹ. Ta bá wá ní o máa sàmì ẹ̀sẹ̀ ń kọ́ Ọlọ́run ta ló lè dúró kò sí o. Torí ẹ lèmi fi lè sọ níbi gbogbo wípé there is no one like my God. Tó Adékúnlé Yusuf lorúkọ tèmi ọmọlúàbí pèdèpèdè yín náà rèé. Pèdèpèdè ní méláwùjọ àwọn elédè bí wọ́n ti ń fi èdè pípẹ́ gba èdè lọ́wọ́ elédè jẹ́bi èdè. Àwọn ọba mi ló kí orí bẹ́ẹ̀ mò ń kí yín káàbọ̀ láàárọ̀ tòní sórí àkọ́tun ìtúnyẹ̀ tó wa ta pè ní ẹkú ojúmọ́. Ẹkú ojúmọ́ lẹ́tọ̀ yìí ó tún ti létí ń bọ̀ lórí ìkànnì tílágẹ̀lù 96.7 FM òkè gájòkè. Tá a ta kàn mọ́lẹ̀ sínú ilé funfun bá láwùjọ àdúgbò fẹ́lẹ̀ lẹ́lẹ́ Ìbàdàn. Abala méjì lètò ẹ máa ń pín sí abala àkọ́kọ́ òun náà láti kọ́kọ́ máa ń wúri òwúrọ̀ níbi tá ti ṣàdúrà òwúrọ̀ náà kó tó di pa wọnú abala ẹlẹ́ẹ̀kejì lọ. Torí pé àwa nígbàgbọ́ pé bá ti láǹfààní àti jí ayé tó ju wá tún rí ọjọ́ tuntun mẹ́ẹ̀ a gbọ́dọ̀ júbà lọ́wọ́ adẹ́dá ṣẹ̀dá. Tó fún wa lórí ọ̀fẹ́ láti tún mú ọjọ́ tuntun mẹ́ẹ̀ láàyè àti láàyè rere. A wá fi ọjọ́ náà lé Ọlọ́run lọ́wọ́ kọ́lọ́run lè bá àgbà gbogbo ṣàkóso. Lẹ́yìn ìgbà náà a wá wọnú abalẹ̀ ẹlẹ́ẹ̀kejì tá a pè ní abala ọ̀rọ̀ sí tí. Ẹ mọ̀ wípé mi ì fẹ́ ká wọnú ayé lọ láì mú kọ́kọ́rọ́ kan dání eléyìí tó ṣe pàtàkì táwọn fi sòdiwọ̀n ayé wa. Òun náà labala ọ̀rọ̀ sí tí ọ̀rọ̀ tá a mọ̀ múlò tí ó mọ fún wa ní àwọn nǹkan tá a mọ̀ tá a nílò. Àwọn nǹkan tó ṣe pàtàkì tó ṣe kókó tá a nílò nínú ìrìn àjò sẹ̀mí ayé. Ó yàbò láti ṣe láàárọ̀ yìí pàápàá torí ìjọba àkókò ni o. Jásáré wúri òwúrọ̀ pápápá ẹ lọ rè máa gbójú wò mí o lórí ìkànnì abánidọ́rẹ̀ ti Facebook lágẹ̀lú FM 96.7. Mo ti wà ń bẹ̀ live and direct lágẹ̀lú FM 96.7 lórí Facebook. Ẹ like ẹ share ẹ drop comment ẹ jẹ́ mọ̀pẹ́ ti dé láàárọ̀ yìí. Mo ti rí ọmọjọ́ dádì Afeez Abiodun ojú òní ti yín láti San Yo. Bàbá Ògo láti sọ́ mi ẹ mọ̀ sí ẹkú gbogbo ògbà. Ìyá àbíjẹ ẹlẹ́gùsí ìyá mi dáadáa ojú òní ti yín. Alhaji Kasim Jalaruru ẹ mọ̀ sí òun ẹkú gbogbo ògbà. Ẹ̀yin tẹ́ máa ń darapọ̀ mọ́ mi ẹ̀ṣẹ̀ ojú òní tì yín mo tún ti dé láàárọ̀ ìjájọ sí torí ìjọba àkókò pàápàá. Bóyá ní báyìí òní ni ọgbọ́njọ́ oṣù kẹfà ọdún 2026. Ká tún tó rírú ọjọ́ òní ó tún dọdún tí ń bọ̀. Ilé ọjọ́ òní ti mọ́ báyìí ọ̀yẹ́là pérégede ọ̀yẹ́là. Ó yá ọ̀nà ayọ̀ wa kó là sí rere. Ọ̀nà ìgbéga wa kó là sí rere. Ọ̀nà ìṣelógo wa kó là sí rere. Ojúmọ́ ti mọ́ làárọ̀ yìí tọ̀ yẹ́là ẹnìkẹ́ èédí ọjọ́ lọ́wọ́. Ẹnìkẹ́ èé mú ọjọ́ lẹ̀ kó mọ́ yọ. Torí pé àṣẹ adẹ́dá ṣẹ̀dá o ni wípé kí ọjọ́ kó jọ kó rùn ó ràn kí òṣùpá kó fi ìmọ́lẹ̀ ní ọwọ́ àṣálẹ́. Fún díẹ̀ yìí kò sẹ́n tó lè dí gbogbo ẹ̀ lọ́wọ́. Níwọ̀n ìgbà tí ò sì sẹ́n tó lè dí lọ́wọ́ kò sẹ́n tí ó dógo èmi àti yín lọ́wọ́. Ẹnìkẹ́ èé dí ọjọ́ lọ́wọ́ o pé kó mọ̀ yọ. Ọ̀nà rẹ kó bẹ̀rẹ̀ sí là sí rere báyìí. Ìdíwọ́ àti ìdènà lọ́nà rẹ Ọlọ́run kó mú kúrò. Mo pè fún ilẹ̀kùn àánú kó sí sílẹ̀ sórí gbogbo ọkàn gbogbo tí ń gbọ́ mi láàárọ̀ yìí.
2: Àdúrà mi lọ.
0: Àánú aláìlẹ́gbẹ́ àánú aláìlé èèyàn kó orí gbà láàárọ̀ yìí.
2: Kí n dayọ̀ wọ́n ti gbọ́nú dé.
0: Bá a ti sílẹ̀kùn ọjọ́ òní tó mú kí ilẹ̀ ó mọ́kọ̀yẹ́ ó là pérégede.
2: fi.
0: O na mo so wipe ka silekun ayo ti e na fun laaro yi. Ilekun anu ti o se nti o ti, ilekun anu ti o se nti o di lowo Olorun ko se femi ati e.
2: Anoko bega noko boro. Jesu lokore de.
0: Ase ta fun na na ni fi jo yi ta forun ni fi ran o.
2: Jesu lokore.
0: Yi ta femi ni mo nlo nun di agbara laaro yi.
2: Jesu.
0: Tori awon angeli ti n ba owuro se ti darapo mo mi laaro e won ni ti n ba ti wi ase ti gan. Awon ta yan ti minu lati ma ba mi sise lore kore. Agba ti n ba ti fe lo ase ta fi fun mi fun di eyi gbogbo lekun ta ti ti mo ninu aye ara nu aye mi Olorun ko si sile fun o bayi gbogbo bi tan ti ti lekun mo to fi ra anu gba ilekun ohun efrata o ya ko si
2: mo wa ti jo on pe gene gene mi ala se jo
0: ati ko wi pe ni ti se owo mi e pase fun mi mo pa ni ase lekun ayo yin ko sile gbaragada gbaragada ilekun se logo ko sile eyin ta ti gbagbe ninu rin ajo aye

Kọ́kúnlé ti gbàgbé yín, aláàánú ti gbàgbé yín. Ó yá aláàánú kó bẹ̀rẹ̀ sí rántí yín síre, olùrànlọ́wọ́ kó bẹ̀rẹ̀ sí rántí yín síre. Àwọn tá a ti ṣètò láti ṣàánú fún yín ká bẹ̀rẹ̀ sí ṣàánú fún yín. Àwọn tá a ti ṣètò láti gbé yín ga ká bẹ̀rẹ̀ sí gbé yín ga. Olóore aláàánú olùrànlọ́wọ́ àyànmóògùn kó wèmí àti yín rí làárọ̀ yìí. Ìpé ayọ̀ kó bẹ̀rẹ̀ sí dún fẹ̀mí àti yín. Ìpè tí ó dùn tí ó yí ìpín wa padà sí rere. Ìpè tí ó dùn tí ó yí ìtàn wa padà sí rere. Ó yá kó bẹ̀rẹ̀ sí dún fẹ̀mí àti yín. Gbogbo bí tá ti ń lùlù kówó òjò ọ̀run tó jẹ́ ti iná ọ̀run kó rọ̀ lé wọn lórí. Òjò iná ọ̀run mo ní kó rọ̀ lé wọn lórí. Ẹ gbìmọ̀pọ̀ a ó tún yín ká. Gbogbo yín pátá ẹ kóra yín jọ a ó tún yín ká. Ẹ gbìmọ̀pọ̀ kò ní lè dúró. Ọlọ́run ọ̀run kò tù wọ́n ká lórí mi àti yín. Ó yá ní báyẹn fọwọ́ gbá orí yín mọ́ ẹ sọ pé orí mi ò ní gbàbọ̀. Orí mi ò mọ́ gbàbọ̀dé. Àbọ̀dé kú ni àbọ̀dé ọ̀fọ́ ni àbọ̀dé wàhálà ìwọ orí mi ò gbọ́dọ̀ gbà. Àbọ̀dé ọ̀ràn àbọ̀dé ìyá ìmọ̀dí ìwọ orí mi ò gbọ́dọ̀ gbà. Gbogbo ọ̀nà tá máa ń gbà fi àbọ̀dé lórí èèyàn lójú orun ni lójú àlá nípa ti jíjẹ nípa ti múmirin ìwọ orí mi ò gbọ́dọ̀ gbà kankan nù ẹ̀. Orí bẹ́ẹ̀ ó ṣe bẹ́ẹ̀ o àṣẹ ọ̀run gùn kò yí padà. Ẹ ń bá takò ó láàárọ̀ yìí ó ti tako ẹ̀mí ẹ̀. Bẹ́ẹ̀ ni ó ṣe rí ó ti rí bẹ́ẹ̀.

0: kò sí èrè kan nínú ọmọ líle. Ọ̀rọ̀ síta fún mi láàárọ̀ yìí ni mo pè ní kò sí èrè kan nínú ọmọ líle ìgbẹ̀yìn rẹ̀ yìí kú ni. Ìgbẹ̀yìn rẹ̀ wàhálà àti ìyọnu ni. Ọ̀rọ̀ síta fún mi láàárọ̀ inú pé kò sí èrè kan nínú ọmọ líle o. Ìgbẹ̀yìn rẹ̀ yìí kú ni tàbí wàhálà tàbí ìyọnu. Ẹ máa bá ń drop comment lórí ìkànnì abánidọ́rẹ̀ẹ́ ti Facebook àwọn ọmọ líle kẹ́mọ̀ wípé ìṣe ọmọ líle wọn náà ló ṣekú pa wọ́n tẹ ẹ bá rántí. Àwọn tó ti lọ tí wọ́n sí láàrin wa mọ́ ẹ máa bá ń drop comment wọn sórí Facebook báyìí. Ọmọ líle tó sọmọ líle ṣeéṣeéṣeéṣe ó sì gbabẹ̀ lọ sọ́run alákejì. Èyí tí ò jẹ́ èèyàn mọ́ tán ti sọ dìdàkudà tẹ ẹ bá rántí ẹ drop orúkọ rẹ̀ ẹ drop àlàjẹ́ rẹ̀ sórí Facebook báyìí. Mo fẹ́ káwọn tí ọmọ láàárọ̀ yìí kan mọ̀.
1: Ìwà jẹ́ èèyàn láyé rẹ̀ o.
0: Ó yẹ jẹ́ ń tara bọnú ẹ̀ nísànsán.
1: Àwọn amú ẹ lára dá o.
0: Ọmọ líle tẹ́ ẹ rí òun kò léèrè kan ìgbẹ̀yìn rẹ̀ ikú ni tàbí ìyọnu àbí wàhálà.
1: Ẹni ayé ti kú o.
0: Kí ló ti ẹ̀ fàná torí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní ìsìn ọ̀pọ̀lọpọ̀ tí ò yẹ kan máa wò náà máa ń wò. Ọ̀pọ̀lọpọ̀ ọṣẹ́ kan wà tó jẹ́ pé iṣẹ́ ọmọ líle ni. Wọ́n ní ojúbọ̀rọ̀ ògbọ́mọ lọ́wọ́ Èkó. Àwọn iṣẹ́ tí mò ń sọ ìbí bá ti ń láǹfààní àti máa sọ àwọn nǹkan kọ̀ọ̀kan yóò mọ yí ẹ̀yìn náà gẹ́gẹ́ bí ọlọ́gbọ́n àti olóye ti ń gbọ́ ètò yìí. Àwọn iṣẹ́ ọmọ líle àwọn iṣẹ́ ọ̀dájú àwọn iṣẹ́ ọmọ ìgboro. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ kan wá wà lásìkò yìí tó jẹ́ pé ìfẹsẹ̀lé àwọn èèyàn yìí làwọn náà fẹ́ máa fẹsẹ̀ lé. Ẹ̀yin tẹ́ ẹ jẹ́ òbí tẹ́ nírú àwọn ọmọ bẹ́ẹ̀ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ kẹ́ ẹ gbọ́ mi láàárọ̀ yìí ẹ jẹ́ mọ̀ pé ìgbẹ̀yìn rẹ̀ yìí kú ni o. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì lè máa wò pé ṣe báwọn kan là ń dákọ wọn lónìí táwọn náà ti làmì tán ti laka. Ìbéèrè tó yẹ kó béèrè ni pé gbogbo àwọn tọ́jọ bẹ̀rẹ̀ sẹ́wọ̀n níjọ́ náà lọ́hùn-ún. Tájọ máa ń kóra wọn kì í gẹ́gẹ́ bí ọmọ líle. Tájọ máa ń kóra wọn kì í gẹ́gẹ́ bí ọmọ ìgboro àwọn wá dàmọ́ lónìí. Bá ti pọ̀ tó ń gbà náà lọ́hùn-ún ó lè jẹ́ pé èèyàn kan nínú wọn ni ó jẹ́ èèyàn látara wípé ó ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn kan. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tírú wọn sì mọ́ ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú olóṣèlú ni wọ́n. Bí ìṣiṣẹ́ pọ̀ pẹ̀lú olóṣèlú ṣe wá dáa tó kọ́kọ́rọ́ kan bẹ ìyìn ajá jẹ́ o. Kí ni kọ́kọ́rọ́ tó sì bá ìyìn ajá jẹ́? Àlòpàtì lálu ọmọ líle. Àlò sọ́dànù lálu ọmọ líle. Mo lè pa mo lè gun mo lè lé sáré. Àwọn ìwà ọmọ líle náà nù.
1: Ẹ̀gún mi ti dópin.
0: Nínú ìrìn àjò ayé ọmọ líle wọn a máa tọrọ jẹ náà ni. Kò sí bọ́ ti wù kán lọ́wọ́ tó gbogbo nǹkan ìrìn àjò sẹ̀mí ayé wọn fi máa tọrọ ni. Bí wọ́n gba pò mú ọmọ dìrẹ̀ bẹ́ẹ̀ máa bẹ̀bẹ̀ máa tọrọ náà ni. Bí wọ́n gbaṣẹ́ kan tí wọ́n tẹ̀ jẹ́ pé àwọn aṣẹ́ burúkú burúkú torí pé ọmọ ọlọ́mọ làárán aṣẹ́ dé tòru tòru. Irinṣẹ́ olóṣèlú lọmọ líle. Èèyàn mélòó ni ọ̀wà láǹfààní àti dọ́dọ̀ olóṣèlú. Bó tilẹ̀ jẹ́ wípé ọmọ olóṣèlú òun ò lè báyìí sọ ọmọ líle láíláí. Olóṣèlú ò sì lè ránmọ rẹ̀ ń ṣe dé tòru tòru. Ẹ̀yin tẹ́ ẹ pera yín lẹ́sìn òkó kú ọmọ líle alégún alélé alébá alèsa ẹ̀yin náà ń wólò. Àìmọye àlòpàtì ti ń bẹ lágodi. Àìmọye àlòpàtì ti ń bẹ lábólóńgó. Ẹlòmíì ti bá ọmọ líle débi wípé ẹ̀wọ̀n tiẹ̀ wá jọ lójúmọ́. Yóò máa gbọ́ ṣé ká lọ ká dé. Kíná ṣe ń bẹ̀. Kò sí àkán bẹ̀. Torí pò ti jọ yín gáǹgì burúkú nú ẹ̀. Sì jẹ́ ń sọ fún ọ ìgbẹ̀yìn rẹ̀ yìí kú ni.
1: Nínú ọdún yìí mo máa fọ.
0: Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lámà ń bàdàn tí wọ́n sì láyé mọ́.
1: Ọdún yìí mo máa fọ.
0: Ó jẹ́ wípé bá ti sọmọ líle tó síbẹ̀síbẹ̀ wọ́n papòdà àti ẹ̀gbúrò wọn mọ́. Torí àmọ́ fi ní ìyí tẹ́ bá rántí ẹ máa bá ń drop ẹ̀ lórí Facebook láàárọ̀ ìké máa mú láti bẹ̀. Èmi náà dakọ àwọn bíi mélòó kan bàdàn tẹ́yin náà mọ́. Bóyá ilé ìyá jẹ́ kọ́ ọlọ́gbọ́n wípé ọmọ líle mo lè ṣe ọmọ líle ẹ̀ máa tún ọmọ rẹ̀.

0: yin se buku buku lati le ba mo bi gbeyan re o se ri iwo na ronu ara re gbugbu awon te jo so won lile bo ya awon tan ti ku iwo to si ti ku anfani re fun lati tun wa re pada ko tun ironu ara re pa mo ku o ni gbesi aye omo lile alopati rin se ku eleyi to lewu fun irin ajo aye re tori wi pe opolopo omo lile nbadan ati lawon ipinle yoku kaakiri orilede Nigeria ni ipinle Osun opolopo omo lile la ri lenujo meta to selu tin bo ipinle Osun e ri ba tin wori lo re ma gbawon eyan ipinle Osun oloselu gan to fe dupo ohun oni ma wori lo ma ba yin gbe eyan yo wa nu le ni yawo ri omo deta si lenu yo ma je beta bẹẹni o ma mu fọnu ni o ma se transfer lónìí ranran ẹyin si òkò kuna wọn ránṣẹ dé tòlú wọn kò bọ lé yín lọwọ àtàdá àtàkẹ kékeré lọrọ yìí ma ṣiṣẹ ibi fáwọn síje ń sọ fún ọ lónìí tó o bá tí mọ bó o bá ń wùwà bútọlọsẹlú kan bá ń gbọ ọ lẹ àbí bàbá kan sàlẹ bá ń gbọ ọ lẹ torí pé wúlò rí o tí tan ni wá gbọ olẹjọ kan o mọ tí wúlò rí ọtàn wájú ẹ yọ kọyin si o iyo jọ yọ jẹjẹwẹjẹwẹ ti re iyo jọ yọ jọ mo pọ mọ pọ mi ete o wa regret po wa saye ri pe to gbojule to gbe mi le to fin si wawo to fin se garagara kaakiri ilu to fin wuwa bo ba opa bo ba obu lese yọ kọyin si o o mo ya awon eyan tan ti kọyin si lopati irinse ku lomo lile sibi tin gbe ore wa gbo bo ba re eyan kan to je eyan di omo lile bere ye mi eyan tin tele leyin to ti sofo danu to ti di ekun fa awon molebi ti eko ohun to je eyan leyin to tun je eyan tan opolopo emi ni tun sonu leyin won ori bibo ala ba bele ki kan olori o awon meyin ni fori fa bo lori banja won taun sira won ni awon meyin won lo ma ko nkan lo ri pade ara mo ma bara won ja loju titi edakun o ni bo ni oga oloko tele wa npinle oyo alaji mukaila auxiliary
1: baba lagbara baba imole
0: ebo na wa bayi oro won be nwaju ile ejo
1: ni foruko re
0: emi o ni soro ju lori e o ṣùgbọ́n mo fẹ́ kó o tẹ́rù ààrẹ pa láàárọ̀ ìwọ tó bá ń gbọ́ mi màá dákọ̀ àwọn èèyàn díẹ̀ díẹ̀ ẹ̀ṣẹ́ wọ́tà ẹ̀ ń bá mi ti ń jẹ́ bẹ́ẹ̀
1: kábíyèsí ọlọ́lá máa jọba lọ
0: ẹ dákun òsìbígbà kan là ń kígbe ẹ̀kú gbè mí nìbàdàn ẹ̀kú gbè mí o ẹ̀kú ni o ẹ̀kú ni o
1: kò sẹ́lòmíràn
0: nígbà kan là ń kígbe eléwé ọmọ ni o eléwé ọmọ ni o ẹdákun ẹbí là ń kọ ìbúlẹ̀ ẹbí là wà.
1: ìjọba rẹ dùn mọ́ wa.
0: àwọn èèyàn pọ̀ tó jẹ́ wípé bàbá ni a máa dá ọkọ wọn wọn sí mọ́ àmọ́ kan sì ń bẹ tí wọn wúlò fúnra wọn. ìkọ́ wọn bẹ ní àhámọ́ ẹ tí sì ń bẹ láhàámọ́ kò láǹfààní àti ṣe tó wù ú débi pé yóò wúlò fún rẹ. bàbá ń sọ fún ọpọ lọ́jọ́ ọ̀la tó dára pẹ̀lú wà bú ti ń bẹ lọ́wọ́ rẹ ìwọ ọmọ gànfẹ ọmọ ta ìyàlọ́ bá ń bẹ̀ máa fi fẹ́stọ̀wẹ̀ búùkì máa na fẹ́stọ̀wẹ̀ káàkiri ìyàlọ́ bá ń bẹ̀ orí ẹ̀ ló jẹ́ máa sọ fún ọ láàárọ̀ yìí pé ìgbẹ̀yìn rẹ̀ ikú ni àti ìyọnu àti wàhálà ẹ̀mẹ́yọ́ ọmọ mi tí ò tí ì pé ọmọ ọgbọ̀n ọdún tẹ bá mọ iye àpá tí ń bẹ láyà rẹ̀ létí rẹ̀ láyé gbogbo apá rẹ̀ ó ti sọ ọmọ líle ó ti sọ ọmọ ìgbóló wọn ti fẹ́ ẹ̀gún ayé ẹ̀ bàjẹ́ jọ́ńjò ló tó fẹ́ wúlò fún ààrẹ náà bẹ́ẹ̀ sì wúlò fúnra yín ẹ wúlò fáwọn àwọn kan tí wọ́n rọ yín ṣe dé tòrutòru wọn ò fi yín rúgbó fáǹfààní ara tiwọn wọn ò sì bá yẹ yín jẹ́ kanlẹ̀ wọ́n bá sì ti lò yẹn táwọn tó pa yín tì í ṣerú ayé bá àníwọ́ náà fẹ́ máa gbé kò sẹ́rẹ̀ inú ọmọ líle o ẹ sọ fọmọ tí bá ń ṣe páàlì lásìkò yìí kọjá wọ́n ń bẹ̀ ẹyin òbí tẹ fọwọ dẹgbẹrẹ mọrọ ọmọ ẹkún ọjọ alẹ lẹ fi ń ṣeré ẹyin òbí tẹ láwọn ọmọ tí ń ṣe páńlé gbogbo ara àdúgbò wa bẹrù yín tán torí ọmọ yín inú yín wà ń dùn ẹ wà ń bóyín skẹ sórí ńjọ tí ọba ṣe àwọn tí ò ní dárí jẹ àwọn tí ó fi mú rẹ dánrin tí ó fi mú rẹ fán fèrè ìjọ náà lẹ mọ wípé kò já mọ kankan kò jí èèyàn inú yín kàn dùn lórí òfo lásán ni àìmọye tó jẹ pé lóòótọ́ ló lágbára ló lóògùn ọmọ tí ò tó ló ṣekú pa ọmọ tí ò yẹ kó já ránkì rẹ ń gbòòrò ayé lọ́já ránkì rẹ lọ́já wálẹ̀ ló bá tiẹ̀ jẹ́ ẹ lọ bèrè wá sọ fún yín lẹ́ẹ̀kan pé àwọn second bet tó jẹ pé sí ọmọ líle ni ọ̀gá tí ó gbowó gangan tí ó gba òbítíbitì owó ìbẹ̀ lábẹ́ ilé nínú ac bí bá tún bóde àwọn ọlọ́pàá ó tún máa fọ́n wájú ẹ̀ àwọn special force ọmọ tẹ̀lé ó tún lo dss ṣùgbọ́n àwọn ọmọ líle àwọn ń bẹ lójú títì tán lé ọ̀kadà àti mọ́rúwákì àwọn ní ọyọ wáípà àwọn ní ọfọ gíláàsì àwọn ní òbérójà àwọn ní ọbọlọkọjà ìjọ bá sì gún kì lójú wọn gùn náà nu ìjọ bá sà lọ́rùn wọn sà náà nu ṣerú ayé bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ máa gbé kò ṣe tún èrò ara rẹ pa láàárọ̀ yìí kò tó di pé yóò pẹ́ jù fún ọ jẹun sí ojú òpó lẹ́ẹ̀ẹ́dàkùn 09123708675 tàbí 08142491006 ẹ lóò ta ló wà ń bẹ́ ẹ mọ̀ kú ojúmọ́ o ẹ mọ̀ ṣeun ó yẹ dá sí pápápá
2: wọ́n pa wọ́n tó gbórí ẹ̀ lọ gbogbo àìmọye àwọn ará ẹlò ní ìtọ́jẹ́ pé táàmà nílùú ìbàdàn fáà ní ilé sọ́wọ́n dìgbàkúgbà
0: èdè
2: ìdàkúgbà yóò ya wèrè ọ̀pọ̀ àìmọye àwọn míì gan sọ́jọ́ pé wọ́n ṣe fáàní ọ̀dẹ̀ gbìyànjú lọ́wọ́ irú tọ́mì ní ìsìn olóyè tọ́mì kò ṣe fáàní ẹrù bọ́lọ̀ ṣe fi sí kó ọlá àwọn kan wà tó jẹ́ pé wọ́n ṣe tọ́jú lójú títí tí wọ́n mọ̀ já mọ́tò bí pé mọ́tò ọ̀gbọ̀dọ̀ lọ́tọ̀ ọ̀bàjá tíkẹ́ẹ̀tì fáàlì náà ni ìjàkúdà wọ́n ṣe ń dá gbèrè.
0: ẹ ṣe ojú òní tí ìyẹn jagbon tẹlómìnú sọ wọn tẹ̀tí ń bá ń dákọ̀ àwọn èèyàn gan sórí facebook wà sí ẹ̀ lì í àbí ẹ̀ lẹ́ẹ̀rán sí pé ọmọ alájà ní pópó gbogbo àwọn tán ń dákọ̀ ìlàwá náà mọ̀ ń gbà náà lọ́rùn níbo náà wà mọ́ nísìn ẹ̀ ló ta ló wà ń bẹ́ẹ̀ ẹ mọ̀ ṣeun àmì àṣe dùmàrí o.
3: orogún ló máa mọ ọkùnrin bomi gbóná tí ó bá dẹ̀ ṣe wú kálukú ló lè lo ìgbé ayé rẹ̀ ìgbé ayé ọmọ líle ni mà ṣe kú pa wọ́n bẹ́ẹ̀ ṣe
0: wí náà kò jù bẹ́ẹ̀ lọ
3: nígbà tí wọ́n gbé kú gan ìmọ̀ èlé da aláàbọ̀ ara tí ò lè kú bọ́rọ̀ àìmọye irú wọn ní àdúgbò wa ní awẹ́ tí ẹ ti kú níbi àwa la wà ń bẹ́ẹ̀ wọ́n tún kú gbòòrò bẹ́ẹ̀ o ṣùgbọ́n tó àwọn ò ní gbọ́ gbogbo orú eléyìí orí ojú ibi tí wọ́n ń lọ ní nǹkan wọn ọmọdé ti iléeṣẹ́mi dòjò yè tí ò béèrè oyè lọ́wọ́ ọba kan tàbí yóòyè kan tó ń sọ̀rọ̀ látàwẹ́.
0: ẹ mọ̀ ṣe bàbá látàwẹ́ ojú ò ní tì yín o ẹ jágbọn tẹ́lómìnà ò sọ ẹ ló ta ló wà ń bí yìí ẹ mọ̀ ṣeun ẹ mọ̀ kó ojúmọ́ o àmì àṣe ìdùmàrè ó yẹ dá sí bàbá mi.
2: bàbá àwọn ọmọ líle pọ̀ gbogbo àwọn tó dẹ̀ ń lò wọ́n gbogbo wọn kò sọmọ wọn ní orílẹ̀-èdè rárá ẹ rí gbogbo bẹ́ẹ̀ bá ṣe fẹ́ jẹ́ láyé náà ní kéèyàn máa dọ̀rọ̀ lọ́wọ́ ọlọ́run ẹ rí àwọn tó ń ṣe irú nǹkan wọ̀nyí wọn ò náà ní pé àwọn tí ẹ fẹ́ fẹ́ láyé tàbá ń fẹ́ da ohun tó da láyé tó ju pé ó bá bàjẹ́ àtúkà lọ gbogbo wọn dẹ̀ ní ẹ̀mí wọn kì í gùn láéláé.
0: ẹ̀mí wọn kì í gùn.
2: bẹ́ẹ̀ ni ẹ gbọ́ tí ẹ kú gbè mí ẹ gbọ́ tí wà sí wẹ̀lí. ṣe rí àwọn ọmọ wọ̀nyí ó yẹ káwọn náà wúlò fún kẹ̀kẹ́ nínú orílẹ̀-èdè.
0: bàbá ẹ ṣe pápá àpá torí ìjọba àkókò ẹ dákun.
2: ibi ti won fi adagba e do won ro ni pe ibi ta won ti ma je niyan ti o de ri le olohun da won
0: ami asedumare soju oni ti yin ewo o wu ni ka jaran pe lenu ama ofona fun oni je laaro yi tori ijoba akoko mo so yi mo duro leyi ti mo ti so laaro yi edi mu sisin o tori pe yo pada wulo fun yen ni adekunle yusuf loruko temi omo luabi pedepede yin na re pedepede ni mla wujo awon elede bi o tin fi ede pipe igba ede lowo elede je bi ede ti ojo mejo ta ton lanfani ati ma pade eyin le mo se nkan o laburo ni yin se odigba kan na

jẹ gbogbo èso ṣùgbọ́n èyí tó jẹ́ ti ìmọ̀rere àti búburú nìkan la ò gbọdọ̀ jẹ. Ó fi èso náà han èsù, èsù kò kúkú mọ èso tólúwa ní kí wọ́n má jẹ, torí ẹ̀yìn ọgbà ló wà. Lójú ẹsẹ̀ tí àṣírí tú èsù lọ́wọ́, ó wí pé èso ìmọ̀rere àti búburú rèé, bẹ́ẹ̀ bá jẹ òní kú, iyè lẹ́yè.

lò nínú ìjì. Ó jáde o, wọ́n dé erékùtù kan nínú erékùsù àwọn aláìgbédè. Gbogbo wọn ń sẹlibrétì pé wọ́n jáde láyọ̀. Lójú ẹsẹ̀, apọ́stù Pọ́ọ̀lù kó igi, kò mọ̀ pé egbò wà níbẹ̀. Bó ṣe da igi sínú iná, egbò jáde láti inú igi. Ó bu apọ́stù jẹ́ o, gbogbo àwọn èèyàn wò pé èèyàn burúkú ni máa yìí. Ó máa tó gbẹ̀kú, orú egbò máa tó pa. Ṣùgbọ́n lọ́jọ́ náà, Pọ́ọ̀lù ò kú o, egbò ò rí pa. Àwọn tí ń sọ pé ó máa kú, àná ni ẹ tún sọ pé ó ní láti jẹ́ pé Ọlọ́run kan ni. Wọ́n fẹ́ bẹ̀rẹ̀ sí máa sìn. Ẹnìkan sàmì, ó ń táyé rò pé yóò pa ọ́ lára. Ṣé ẹ lè sàmì báyìí? Ó máa di orí.

Olúwa, gbogbo ohun tó ti sọ nínú ayé rẹ, nínú ìgbéyàwó rẹ, a dá padà láàárọ̀ ìkọ̀rọ̀ àṣẹ lẹ́ẹ̀keje. Oore o, ọmọkùnrin kan bẹ, oh my God, àmọ́ ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀, àmọ́ bí wọ́n ti borí rẹ̀. Mark chapter 5, àkàṣàdé dé gbọ́ pé ọmọkùnrin yẹn wèrè ara gádára. Bóo ló ṣe jẹ́ wèrè ara gádára? Ọmọkùnrin yìí, ó mà ya wèrè, ó bu gíjẹ, èéṣe gí nìkan, ó bu ènìyàn jẹ. Bíbélì wí pé inú bojì ló máa ń gbé. Lákòókò tí wọ́n wà ní mansion, ara gádára wà nínú ibojì. Ó ń ké lọ́sàn, ó ń ké lóru. Nígbà tó bá wẹ̀ tó bá fẹ́ para, tí wọ́n máa ń fi ìpara para, òun máa lọ mú òkúta, àfi

0: láti ilé iṣẹ́ ìránṣẹ́ ìlú láti ọ̀run wá tí ó kalẹ̀ sí oríta dọ́là àyíká mi ní Ìbàdàn àti ní alábàwá kájáyé Ìbàdàn ìránṣẹ́ ọ̀rọ̀ ẹ̀yẹ náà Emmanuel Folúwaṣọ́ yóò sọ agbára Ọlọ́run di mímọ̀ fún ọ ní àkókò yìí Jésù yóò sì bá pàdé.
1: Hallelujah. Ọlọ́run kò forúkọ rẹ̀ àdúpẹ́ fún àǹfààní àgbà ìyanu tí ẹ tún fún wa níkànnì. Mo ní ọjọ́ tó gbẹ̀yìn oṣù kẹfà mo pàṣẹ wípé lórúkọ Jésù Kristì ọpẹ́ tí a mú Olúwa yóò tẹ̀wọ́gba ọpẹ́ náà. Ìwọ arákùnrin àtàrábìnrin olùfẹ́ yìí mo gbàdúrà pé orí ọ̀fẹ́ Jésù Kristì a ò ní ṣàṣìlò rẹ̀ nítorí pé kò ní bọ́ lọ́wọ́ rẹ̀. Bí oṣù yìí ti jẹ́ oṣù orí ọ̀fẹ́ lọ́pọ̀lọpọ̀ mo gbàdúrà wípé orí ọ̀fẹ́ náà kò ní bọ́ kúnnú ilé rẹ̀ àti ayé rẹ̀. Ọkàn wa yóò jọba lẹ̀ nítorí pé a ó ṣèrè lábẹ́ orí ọ̀fẹ́ lánàá. Bẹ́ẹ̀ni kò rí Jésù Kristì Olúwa tó gbà lá wa. Amen. Arákùnrin arábìnrin olùfẹ́ ń jọjọ́ mọ̀ wípé a ò gbọ́dọ̀ ṣe orí ọ̀fẹ́ Jésù Kristì lò nítorí pé tó bá ti ṣe orí ọ̀fẹ́ lò ó yẹ ẹ̀yẹ Ọlọ́run ó yẹ ẹ̀yẹ ikú àti àjíǹde Jésù Kristì Olúwa ó sì yẹ ẹ̀yẹ ayérayé rẹ̀ nìyẹn. Nítorí náà má ṣe ṣe àṣeyan o ẹ̀dá bá ọmọ Ísíráẹ̀lì ti ṣe àtàrà Júdà ní ọjọ́ tiwọn ẹ̀dá káwọn nǹkan tó ṣẹlẹ̀ nígbà tí orí ọ̀fẹ́ bọ́ lọ́wọ́ àwọn Ísíráẹ̀lì nínú ìwé Jeremiah orí ìkẹtàlá ẹsẹ̀ ìkọkànlá ẹ̀yẹ jágbọ́ nǹkan tí Ọlọ́run wí ọ̀rẹ́ nítorí pé Ọlọ́run ti rán wòlíì sí wọn láti ṣe àmì ó ní ẹsẹ̀ ìkọkànlá nítorí bí àmùrè ti ilẹ̀ mọ́ ẹ̀gbẹ́ ènìyàn bẹ́ẹ̀ ni mo ṣe kí gbogbo Ísíráẹ̀lì àti gbogbo ilé Júdà tó lè lẹ̀ mọ́ mi lára lé Olúwa wí kí wọn kí ó lè jẹ́ ènìyàn mi àti orúkọ àti ògo àti ìyìn fún àwọn tó fẹ́ ṣùgbọ́n wọn kò fẹ́ gbọ́ tó gbọ́ṣẹ́ báyìí nígbà tó rí ọ̀fẹ́ bá ṣẹ́ inú ayé ènìyàn ni pé orúkọ Ọlọ́run yóò mọ̀ ṣẹ́ fún yàn ògo Ọlọ́run yóò farahàn ìyìn Ọlọ́run yóò farahàn ènìyàn yóò jẹ́ ènìyàn Ọlọ́run ṣùgbọ́n tó rí ọ̀fẹ́ bá ti dáwọ́ ṣẹ́ dúró Ọlọ́run á kọyìn sí yàn. Nítorí náà wàhálà dé a gbọ́dọ̀ lè ké sára pàápàá jùlọ àwọn àṣìṣe tí àwọn olórí wa ti ṣe kó tó di pé wọ́n dépò kó mọ̀ wá jẹ́ pé yóò di pìtìpìtì àti àtúbọ̀tán ibi lórí ayé ti àti àyànmọ́ rẹ. Nítorí náà mo gbàdúrà fọ pé gbogbo àṣìṣe àwọn olórí àti àṣe àwọn òbí wa àti àṣe àwọn tó ti wà nípò àṣẹ lọ́jọ́ pípẹ́ tó wá paradà tó di ìbànújẹ́ tó di pìtìpìtì tó di wàhálà lákòókò yìí mo gbàdúrà pé orí ọ̀fẹ́ Ọlọ́run ó yí ìdàn lórí rẹ mo bá rà mí ṣe mo gbàdúrà yìí pé orí ọ̀fẹ́ yóò ra ìgbà rẹ padà bẹ́ẹ̀ náà sì ni a ó sì rí ìdálárigbà. Nítorí pé àṣe àwọn olórí a máa kó bá àwọn ọmọ ẹ̀yin o nílò bá ògbésí ayé ọmọ Ísíráẹ̀lì nínú Chronicle ìkíní orí kọkànlélógún nígbà tí Dáfídì tó ka Ísíráẹ̀lì Ọlọ́run bínú gbélé sọ fún wa pé àwọn 1,000,000 ènìyàn àwọn 1,000,000 àwọn 35 èèyàn wọn kú ní ọjọ́ kan pa wọ́n torí Dáfídì. Dáfídì wá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ olúwa mi mọ dẹ́sẹ̀ ìṣe àwọn èèyàn wọ̀nyí mo tún wí lẹ́ẹ̀kan sí pé tó bá rà mí ṣe àwọn àṣìṣe àwọn olórí wa ibi tí wọ́n ti koríbọ̀ kan tó dolórí ibi tí wọ́n ti koríbọ̀ tán tó di gómìnà àbárẹ̀ kan tó di lórúkọ Jésù àtúbọ̀tán àti àṣẹ sí pìtìpìtì náà kò ní wá sórí ilé rẹ bí ó bá tiẹ̀ wá fara lórílẹ̀-èdè mo béèrè orí ọ̀fẹ́ Jésù Kristì pé yóò ra ìgbà wa padà ọkàn wa yóò sì balẹ̀. Nítorí náà arákùnrin arábìnrin olùfẹ́ a ò gbọ́dọ̀ sí orí ọ̀fẹ́ Jésù Kristì lò ìdí náà ló ṣe wá sáyé láti wá kú fún wa. Nígbà tá a dé inú ìwé Kọ́rìntì ìkejì orí kejìlá ẹsẹ̀ ìkeje ǹjẹ́ jẹ́ mọ̀ pé ohun Ọlọ́run fọṣẹ Paul ẹni tó tí a yí ayé rẹ̀ padà tẹ́lẹ̀tẹ́lẹ̀ kúrò lọ́wọ́ ìbínú Ọlọ́run bọ́ sínú orí ọ̀fẹ́ ohun Ọlọ́run fọṣẹ pé orí ọ̀fẹ́ mi tó fún ọ ìyẹn ni pé ẹnikẹ́ni tó bá wọnú orí ọ̀fẹ́ Jésù Kristì kò sí nǹkan tí kò lè ṣe é ṣe pẹ̀lú ẹ̀ tó bá wá fẹ́ fa ayé rẹ fún Jésù Kristì kí orí ọ̀fẹ́ kó lè ṣẹ́nu ayé rẹ o gbọ́dọ̀ mọ̀ pé lẹ́sẹ̀ ni kò sì kọ ẹsẹ̀ rẹ sílẹ̀ kò sì gbàgbọ́ nínú àdúrà tó fẹ́ gbàgbọ́ gbàdúrà fún ọ yìí pé ní orúkọ Jésù Kristì o gbàdúrà gbogbo ẹni tó gbàgbọ́ pé ẹ̀jẹ̀ Jésù Kristì yóò wẹ̀ àṣẹ àti ẹsẹ̀ nínú orí ọ̀fẹ́ yóò fọ inú ayé tẹ̀yìn náà yóò sì tó fún yín láti wòyín sàn láti tún sílẹ̀ láti dá ọ́n dè láti fún orílẹ̀-èdè wa láti fún wa ní ìgbà ìrọ̀rùn àti ìsinmi àti pé ọ̀nà àbáyọ tó kàn lórúkọ Jésù Kristì Ọlọ́run yóò ṣínú ayé nínú ìlàkọjá orílẹ̀-èdè ògo rẹ yóò tàn bí ògo Mordekai bá tàn nínú ìlàkọjá orílẹ̀-èdè rẹ kí ògo Daniel bá tàn nínú ìlàkọjá orílẹ̀-èdè ìwọ ló kàn láti rí wòsàn láti rí túsílẹ̀ láti rí dáǹdè bá ọ̀rọ̀ náà kò sì yè ó dára fún ọkàn rẹ Jésù Olúwa wa.
0: Ẹ náà yóò máa tẹ̀síwájú títí di ọ̀sẹ̀ tó ń bọ̀ máa wà lábẹ́ ọ̀run tó ṣí sílẹ̀ fún rere rẹ àmì ẹ lè pè fún àdúrà tàbí ìyànjú sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0803587635 tàbí 0805106331 ẹ lè kàn sí wa ní orí ẹ̀rọ ayélujára Facebook Emmanuel Folúṣọ́ email dioffegbonatahoo.com WhatsApp 0803587635

0: Olugunmi International.
1: Ọgbọ̀n 30 years ti Ogun ti ṣe ti ìdíjẹ. Ìsọjí àjọ̀dún la fi bẹ̀rẹ̀ ní Monday ọjọ́ kẹfà títí di Friday ọjọ́ kẹwàá ní dédé agogo márùn-ún ìrọ̀lẹ́. Àkòrí Ọlọ́run àrà Wonderful God. Ààrẹ ìjọ apostle ti Christi Pastor Dr. Henry Ojo àti CAC General Superintendent Pastor Dr. JD Onogua ni ó máa léwájú nínú ìsọjí àti ìwàásù lọ́jọ́ àjọ̀dún pẹ̀lú àwọn ìránṣẹ́ Ọlọ́run lọ́kanòjọ̀kan. Ìsìndúpẹ́ la ó fi kásẹ̀ rẹ̀ nílẹ̀ ní ọjọ́ kejìlá oṣù kejì ọdún yìí ní dédé agogo mẹ́wàá òwúrọ̀. Bàbá Wòlíì àti Màmá Wòlíì Richard Adébẹ̀yọ̀ Kọ́láwọlé JP CAC General Evangelist Nigerian and Overseas ni yóò máa gba gbogbo ènìyàn lálejò. Ẹ wá bá wa yọ̀.
2: Ọbẹ̀ Real People Concept ti gbé RPC Protein wọ̀lú o. Àwọn màálù àti ewúrẹ́ tá a máa mọ̀ sìn fún ìlera aráàlú ní RPC Cattle Hub. Àgbẹ̀ ẹran tiwa tá a pa tá a ṣàyàn tá a ṣe lọ́jọ̀ pẹ̀lú ìmọ́tótó tó gàga àràkà sí ara. Ẹ wá gbọ́ o, nínú ẹran tá a ń jẹ ó ní ọ̀pọ̀ èèyàn ni wọ́n ti ń kó ọ̀pọ̀lọpọ̀ àrùn. Ìdí rèé o tí Real People Concept ṣe gbé RPC Protein kalẹ̀. Wọlé béèrè iye ìwọ̀n kílò ẹran ògúfe tàbí màálù tó bá fẹ́ pé nǹkan rẹ̀ relé. O lè ọ̀dà ká gbébọ̀ nlé home delivery. Bó sì ṣe àyè màálù tàbí àyè ewúrẹ́ lẹ bá fẹ́, ẹ kàn sí RPC Protein. Real People Concept wà ní 126 Adekunle Fajuyi Road, lẹ́gbẹ̀ẹ́ Lẹ́kọ̀ọ́ NNPC Mọ́kànlá Ìbàdàn. Ẹ pé 091-273-9422. RPC Protein, ọmọ bíbí Real People Concept ni.

Ọlọ́run àti ẹ̀yin èèyàn, ará ọ̀rẹ́, mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn-ún 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn, Ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹfà. Ẹ wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe. Literature Hall tó ń bẹ nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nuléeṣẹ́ ọlọ́pàá tó ti jẹ́ Jimmy Thomas nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nuléeṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trinchard Hall nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn, aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ní ìwọlé o. Splash FM gbé ọdún mọ́kàndínlógún, ẹ bá wa

0: Kaabo pada ladoju aja ikani lagelu na ni lagelu 96.7 fm oke gajo ke le mola belele ni le ibadan o ya je ke mo leto iroyin ere daraya ele dodo ti gbagba nkan se baba igba yin se darapo mo wa elewo wa 500 ni bi gibi gaagiri agba nla ye lo kan ni bani dore e lo kan ni bani dore facebook ti kan ni lagelu 96.7 fm e lo sori je ke mo fan family ni facebook Emma Bolori TikTok at Top Striker 100. Lori TikTok at Top Striker 100. Egbori wole ka je ajo ma je gbadun re olale wo bi la lapa bi. O ya papapa lati be. Ebi mozo. Won ti mura won owo sibi. Bo si won ma ko ko eyan won da ko eyan. Iwo na na eyin na le nso pe ara bi o ye ko gbe captain ta ara bi. Won ti bere poro gan lori ero ayelujara. O ti desu. Okay. O si wahala. Oh yeah, let's go there. Oh, the transfer bye. PSG. Paris Saint-Germain. Won ya won setan. Ba bari owo to towo. Tori pe nta fe ta ke seran olomi. Usman Bakola. E bariba. Won la won ta Bakola o. Tori pe omo yi gan na tin fi edun okan re han lori kini won ni Bakola tin fi edun okan re han yi pe eyin ko won ma joko fun awon kan ti o je pe won da ajo hun lo awon kan ti o se pe won da ajo hun lo jube na lo ko won ma joko won ma gbo hun wole 75 85 yen level won ti ju gbogbo ba yen lo fun di eyi Eyin o fe po ke raja lo bi ti ohun o ti ma ni plain time daada. Gege bi alaye to wa se yi, o na ni ko ti PSG ti wa wo pe awon oni da duro o. Awon o se tan lati da enikan. Agba bolu to ba ti so pe o nfe lo. Awon o se tan lati da enikan kan duro. Bi Bradley Bakola to ba lohun lo. Awon o se to lati da Bradley Kabakola awon o se to lati Jack duro tori pe kaluku lo ni right is opinion re opinion ti eni e sugba o e wa se pe yo wa lo just like that owo re gbodo gara ma ba ti rowo to gara kila won tun se te tori pe e mo gbe pe PSG na tin soro nipa Yanda Amode Amode agba ball iko ti Leipzig omolede Cote d'Ivoire yen ton ti jodi mimo yi pe e wo En bo ba kurawo kan loju sanmo iko Paris Saint-Germain lo won ba lo oju owo ti Liverpool ojo owo won nu sugbon bi toro wa de duro yi o da bi eni pe Liverpool ti wa wo pe boya ka won lo fo Bradley Bakola bi pe ton ba lo fo hun ngba to je pe do ma de ti o ti ju awon si o ti ju owo awon nu to ba fi le mu PSG gbe definitely won ma yonda winger kan Bakola na lo ti so pe ohun lo boya ka won lo fo Bakola sugbon o eyan nikan ko won wa lenu re o iko ti Gunners na nwo Bakola gege bi second option din yu pe first option ti iko ti Arsenal nwo on gangan ni agbabolu Aston Villa yen iyen Morgan Rogers only first option ti Arsenal nwo wi pe gbogbo n to ba gba la won o fun lati nu ko Aston Villa sugbon won wo pe ba ba wa duso si ta ba duso to duso si ti o ba work lapa be yen boye ka won na o gbe sun ma Bakola oje oro to wa nle bye yo as at this morning man ti o sele ko to dosan o eyin te n bere nipa oro ti Eric Ken ati Barcelona speculation na ni ati sola na iko basa fi fe ran point n ba won representative e soro eni o si lori won ni we fari leyin olori gangan wa lolede America ti n gba ballu lowo an rep e ti n ba soro an no lenu to beju be lo tori pe ako won ni representative lasan ni won iko Bayern Munich gangan lolomo lowo yi bo ti je pe adehun odun kan o ni adehun Harry Kane lo ku lodo won sugbon won ti jo di mimo ni asati role ana pe keni kan ko mo wule yo ke wa e mo yo abo wa pe fe wa bunu re si awon tora won se tan lati fe ise Harry Kane loju mo so na laaro ana ngba mo so ro Harry Kane yen pe iko Bayern Munich la won prepare lati fe se re loju sugbon lawon lawon bayi àdéhùn ọdún kan làdéhùn rẹ kù bóyá wọn wá fi ń ṣe kí owó òrè ó lè pọ̀ sí ni o àbí àwọn náà ń lo mind game ẹja mọ ohun tí ó ṣẹlẹ̀ ó dinú kọ manchester city olùkọ́ ní ikọ̀ ti chelsea tẹ́lẹ̀ rí ó ti padà resign finally lẹ́yìn ìgbà tí ikọ̀ man city wọ́n ti gbà láti san £17 million gẹ́gẹ́ bí compensation fee ìyẹn fún ikọ̀ ti chelsea ẹ mọ̀ wò pé olùkọ́ ní chelsea bóyá bó ti lọ ó lọ lóòótọ́ ṣùgbọ́n kò lọ tán gbogbo àgádágodo okun rẹ̀ tí wọ́n ní chelsea kó sí lọ́rùn wọn mú dání wọ́n yọ̀ǹda ti ẹ̀ pé kọ́ máa lọ wọ́n wá kó àgádágodo wọn kò sí lọ́rùn wọn mú kọ́kọ́rọ́ rẹ̀ wọ́n mú dání wọ́n ní kó wọn máa bá tiẹ̀ lọ pé gbogbo ìgbàkúùgbà tí wọ́n bá fẹ́ tú àgádágodo lọ́rùn rẹ̀ àwọn ẹnjẹ́ ọ̀bá tún gbọ́dọ̀ yọjú sáwọn káwọn ó kó kí ìlé lọ́wọ́ irú rẹ̀ ní tọ́sẹ̀lẹ̀ yìí wọ́n sọ fún ikọ̀ man city pé má tanra ààrẹ jẹ gbogbo ohun tẹ́ ẹ rí kẹ́ ẹ lè máa sọ sóhun gangan ọ̀sọ yín fún yín ni kí rẹ̀ ń bẹ ń bì í ọ̀rọ̀ tá a jọ sọ nígbà tá a gbaṣẹ́ lọ́wọ́ rẹ̀ ni ìwé rè é lédè kúkúrú ikọ̀ man city ti gbà láti san £17 million compensation fee ìyẹn fún ikọ̀ chelsea lórí ti enzo maresca láti jẹ́ olùkọ́ni tí ó replace pep guardiola ìyẹn lápá abẹ yẹn ó yá pápá láti bẹ yẹn àsìdègò ó dinú kan ti gunners o é bàrìbà ikọ̀ gunners ń wa agbábọ́ọ̀lù ikọ̀ bournemouth agbábọ́ọ̀lù wọn alex scott wọ́n ti ń wò báyìí ṣùgbọ́n ẹnìkan kọ́ èrò tiẹ̀ á pọ̀ lórí ọmọ ọ̀hún gan wọ́n ní alex scott hotcake ní lọ́wọ́ ẹ̀ nínú kan bournemouth o ikọ̀ man u náà yabọ́ wá tottenham hotspur náà yọke wá kódà ara abi náà gbábọ́ wá o àwọn chelsea wọn náà yọke wá pé ẹbù díẹ̀ fáwa náà ń bẹ̀ àti ìwà mọ jẹ́ ọ̀sẹ̀lẹ̀ lórí ọmọ ọ̀rọ̀ ọmọ ọdún 22 ikọ̀ tó sì ní ikọ̀ bournemouth ni is not for sale ẹ mọ̀ pé mind game náà ni kọjá ò lè gbéra dáadáa not for sale ni ọ́ ṣáájú ẹ máa bẹ̀ wọ́n sọ́tún bẹ̀ wọ́n sósì lédè kúkúrú ọ̀rọ̀ tí wọ́n wá sọ tó fi dàbí ẹni pé àwọn èèyàn fura pé ẹ kásẹ̀ yín lẹ̀ iná mọ̀ yín wọ́n ní bó bá tiẹ̀ ká tiẹ̀ wá sọ ipa tiẹ̀ wá fẹ́ ta gan-an kò lè less than £80 million wọ́n ní a ti mọ bí ẹ̀ ń lọ ikọ̀ bournemouth lọ sọ bẹ́ẹ̀ o is not for sale lọ ṣáájú wọ́n ní ká tiẹ̀ la fẹ́ ta gan-an ká tiẹ̀ la padà dronú pìwàdà pa fẹ́ ta kò lè less than £80 million àwọn ayé ní ẹ kásẹ̀ yín lẹ̀ àti gẹ́ẹ̀tì yín lédè kúkúrú ó wà fún títànù ṣùgbọ́n ẹ fẹ́ kówó òrè ó gbéra wọ́n ní àwọn ọ̀sọ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n kò lè less than £80 million kò sí wàhálà ọ̀rọ̀ sá ti ń lọ lábẹ́lẹ̀ sá àti ìwà ọmọ owó ẹni tí ó padà já mọ́ nínú ikọ̀ manchester united ẹgbọ́n bó o lè yàn ó ṣe ta ògo ọ̀la rẹ̀ ọ̀rọ̀ tí man u sọnu o fún ikọ̀ AC Milan nígbà tí AC Milan ní àwọn fẹ́ ra Mason Mount wọ́n náà fẹ́ ra Mason Mount pé èèyàn sì ní bíi £21.5 million lọ́wọ́ ikọ̀ man u ni àbẹ́ ẹ̀ wá máa gbọ́ àwọn ará àbí ni ṣé ẹ fẹ́ gbògo lọ́wọ́ ẹ fẹ́ fi dọ́là gba wàṣó káwọ ta Mason Mount ògo ọ̀la irun mọ́lẹ̀ tí ń danú kan man u rú ògo ọ̀la nù agbábọ́ọ̀lù kan dondo táwọn fẹ́ build game lé lórí next season gbọ́ mi dáadáa miki ombata wọ́n ní agbábọ́ọ̀lù táwọn fẹ́ build game surround ẹ̀ ní next season Mason Mount lẹ́wálẹ̀ fẹ́ ra £21.5 million níbo wọ́n ti ń ṣerú rẹ̀ àwa ọ̀tá àṣìlè ta láéláé fún díẹ̀ èyí is not for sale tó tún jáde lẹ́nu tiẹ̀ náà lápá abẹ yẹn nìyẹn o ẹgbọ́n ṣe man u wọ́n rí wí àbí wọ́n wíire àbí wọn ò wíire ẹ̀yin náà dàn lórí ẹ̀rọ ayélujára man u wọ́n wíire àbí wọn ò wíire àwọn èèyàn gan ti ń bá wọn sọ wọ́n ní not for sale o Mason Mount yìí ṣe ń tẹ̀lé ta ń tàkùtà báwọn agbábọ́ọ̀lù tó mú yányán òun gan ni man u ń wojú rẹ̀ ní sáà tí ń bọ̀ tí ó gbé wọn débù tí ògo bó ṣe jẹ́ nìyẹn lápá abẹ yẹn o é bàrìbà ó tó jọ́jú méjì jọ́ mẹ́ta ẹ jẹ́ nǹkan sáà tí a náà ó tó jọ́ méjì jọ́ mẹ́ta ẹ̀yin ti gunners mohammed sani àgàlè gbogbo amẹ́ríkà marian semi àti gbogbo minnesota ẹkú jọ́ méjì jọ́ mẹ́ta mr biodun adetayo akinola triple a gbogbo united kingdom ya fabregas logun pa mr yomide rotimi taiwo aláṣẹ dakosta autos ni ẹ engineer ṣogun adeyemi gbogbo united kingdom alhaji akakodri ọlátúnjì ọgbọnàs gbogbo agbẹni nìyẹn kọsọ mọ na ti ojose ni gbogbo agbe ni mangaji zia kajibola ari okuta lekan ramtech henry dani odogu gbogbo to gate ati gunners ni e alaji sinazola ma kigbaza alase aks hotel eku mura almujib almujib aba eku mura ojo keji la kon e ma fo mr nasruddin adegoke belo gbogbo united king alaji akib ani ikaye gbogbo gbaginu o won gbadun gbagbe liverpool aji abdurrahman adebayo adebas gbogbo ilu oyo aji wale 07 gbogbo so tayo eku mura alejo wa anbo asa broadcast nbo ngate o e ma mura le o ngbe le egbo o an ti chelsea nko o ore mi dada inu mo le sansi anabi gbogbo oluyole double chief oloye mu ti adetunji ateda omo adetunji okiki jesu alase okiki jesu construction company aji abdulakim ome number 1 chelsea gbogbo oluoyo aji asimi ugbade gesin esoje alaji dauda adegbola gbogbo olu ogbo mo so aku ojumo o adegbola kan ogbo mo so kan up chelsea mr tilola kabiru alase KBC Works ni e o kehinde oni malu kani ventures gbogbo abi okuta alaji adams opakunle baba waris inu ke di only chelsea ti mo mo to gentle tan yan nu baba waris inu ke titi o dayan mo
1: mo
0: mo baba waris titi titi iwo koi
2: emi ni
0: to ba ti mo baba wa risi o ti mo
1: oro re gbo
2: oro mi ti gbo o ti tan
0: ti n ba ti
2: o ti fe mo won leni
0: mo gbo ti ma fi enu mi
1: ye o bi fun o
0: sonu
1: o je
0: sonu to renu mi run
2: gbo to ba fi enu re so oro baba wa risi ti
1: mo fi da ko do baba wa risi
0: eyan meji mo fe ko mo chelsea ni won sugba won chelsea ti won
2: won ku dead ni
0: simple be ba lokun okun be ba tun ni offer
2: offer na ni
0: o tun offer na ni
1: won ibinu si ayala bo ba gbe lu bo de tin korin ote
2: eh ko ko o ti mo chelsea lara chelsea ibinu
0: so na mejeji ni mo binu la mejeji mo be da ko o ri film la ro
2: iro ni iro ni
0: ha mo ga be ko
2: so fun pe ko ka kini re pe mo ti gburo ya fabricas ti pe o ore mi da da ni
1: o
2: ganti
1: do be laaro yi
2: to ya fabricas
0: alaji alaji mustafa abiola
2: ziko
1: mo wa da won mo ya lo lezi ko laaro yo mo ni todo re
2: awon mo ti get won ni o
1: ori won wa
2: mo ya mo ya
1: lo
2: mo ya
1: lo be
2: o mo ya lo be ko awon yan mo ba ya lo be ti sare sare ti get mo gbe ya re
0: ziko
2: mama yo
0: are
2: otito mi otito lu cooperative
0: are won mo ka bada o na o na o na tun ni broken ni adini gbogbo le yo
2: mama ziko masiko
1: be se pariwo e nisin
0: o wa ri
1: video yi ti sogoye yen o tun ti ke lo si pe
0: so na ti sogoye yen so na ti sogoye yen
1: eyan to niyi laarin awon
0: so ti e ran ti sogoye yen ma fo awon yen duro tan ni
1: yanyan
0: gbogbo to ba je masiko bayi won ma kara
2: masiko re ni
0: ko da fisiko ba gbo n tan so
2: masiko sere
1: awon
0: ti
1: so
0: awon won ti so fun pe
2: masiko sere o
0: ziko didi an to like alayo
2: alayo won
0: ti pa iwo re laaro yi
2: be na ni baba warisi
0: so wari ti baba warisi o ri film laaro
2: yi iroyin
1: o
2: se ko so be
0: in ni soju nti mo so nlo
2: ah ngo ti soro o ti soro ase ti gu
0: emi e soro
2: ase ti gu ase ti tele
0: sori
2: baba warisi
0: sori nti mo fe ma se mo kan fe ma mu wa bi meji meji ko le ma pe mo mo yan
1: o ma ga yan mo
0: ko le ma pe mo ko le ma pe mo mo yan sori
2: olawale amzat mo yan
0: o mo nkan ti o yi opopolopo ni pe
2: olawale amzat mo yan
0: orin kan be ti an ma ko dati e mo
2: dati e mo
0: sori to ba fe build di kaba re build di kaba re surround di ara re ni ma lo kaba on kaba fi build di ara ti e asiri to wa nbe nu
2: oro to wa nbe nu
1: iwo ni ko build the kabati
0: kabati e
1: mo ya tene kan lo
0: no kabelo mi
2: gbo gbo gbo awon e mo so pe kiri ni ti mo fi mo npe to saka ni o ma alubarika
1: eh
2: le mo bi ti ajo sosi
1: bi te diru alubarika si eh mo ye
2: de
1: be oro yin da bi awa ara kiri
2: ta
1: la wo bi eyin ku le ile kiri e omo baba anybody
2: ah mo ni ka lo de
0: Awon e gbagbe ngbati oba e
1: bi an to se wa da nita yen won to da nle o afi bi ti awujo ti won ba si
2: iwo lo soro
0: mo kan ni nkan mu meji n wa
1: me a se nisin awon eyan ma ko iwe awon legbelegbe mo ko we lo ri ba n pe e dakun e fara kera pe lawa ni
0: awon na fe mo yin
1: mo so eyan re ni
0: awon na fe mo yin
1: a fe mo yin
0: so ati gburo yin a fe mo yin
2: mo ye leta ti ya beje elegusi mo n gba
0: Ebi eleni ti dagu si
1: ko pe ya beji olowo to
0: ko egusi ni nta
1: ipo federal honorable lo wa loju awe
0: egusi ni nta
2: ala
0: ta kan ti se won ti da radio
1: e wa ti metro egbe wa
0: egbe bo ma di oku abe bi se po abe bi iye egbe
2: mama wa da ra
0: Atura baka ni npe
2: mi. Atura mo gbo pe jo Sunday pe mo ti gbo ti mo ru atura baka pe.
0: Atura baka ni
2: npe eyan ni yo. Mo ti gbo ro re pe mi mo
0: to se. Pe to pe ni isin.
2: O ti wa le pe.
0: O ni tumo nu.
2: O ti ni tumo nu.
1: Oro yo mo ja sayo.
0: Wi pe to pe ni isin. O ni ringi. Wi pe to pe. O ni tumo.
2: Mo ti gbe bayi.
0: E le gbe. Itumo re yen. E pa da. E ma gba. Oda eje mi o ma lo ago ago mewa kuseju meedogun ago mewa kuseju meedogun a pada wa yi koto ti kase star 347 star 107 star 2 asini titi igba yen e ma je titi la yu akiso ladi ko to ma se anu kasta ati lameda ogwede
1: odaye
0: ogwede
1: odaye egun edo
0: he egun edo he
1: Iru ewo wa tun lele mi.
0: Oda bo jare.
3: Lagilu FM 96.7.

0: pekaran ni.
1: To.
0: Ibi o ba wo.
1: Ibi o ba, ibi o ba.
0: Oro re ti dabi kun lo ko e pa.
1: Ba. Olorun an gbo. A fi suru sa. E ja ki yin o wi pe oju ma yo tun mo wa laaro ikoni lagelure 96.7 FM ke to gaju ki le do ki iroyin le fe gbo. Ta si fe yan ka si eti gbo yin ti ni ke farabalẹ dada lati 30 bele je gbo wa. Tisila yo Akinsola na loruko temi.
0: Oluwa sina alayo ogo ede ofo ba le so fa loruko temi nje ko ojumo.
1: E ja bere pelu awon akori ti iroyin gberu. Akori akoko lo lati nu iwe iroyin punch lodo temi o. Lori oro ayo egbe oselu yin kuro ninu iwe pelu ajo olomire leto idibo lawa Nigeria egbe oselu NDC won ti muwe o lo sile ejo ko tebi lorun won si ni won ti gbawe lawa awon awon tun lo re fiwe nle ajo olomire leto idibo lawa Nigeria lowo ko ewo awa ti muwe yin lo si iwaju ile ejo o ekun rere re egbo nisi sentele o
0: ninu iwe royin the nation Iko omo ogun orilede Nigeria pelu ajosepo ilese olopa ati awon iko oju lalakan fi sori ti anje ti araalu won mo gbe igbesi alagbara ni Borno nibi ti won ti lo re dola awon akeko ti an ko idanwo niwe mewa to je ti ile wa National Examination Council NECO lowo ati awon oluko won eleyi ti awon olubi eda kan ti an yawo ile eko won ti an si lo re ji won gbe ni ile eko girama kan eyi to wa ni agbegbe Lasa ni ijoba ibile Askira ti Uba ni ipinle Borno won pada tu awon omo yen sile won le awon agbesun mi koko ga para yi pe kini awon mu nkan le pelu awon ogun wa salaye ba won se je
1: won won salaye ran won to ninu wa royin daily post akori tin be nibe lodo temi lo salaye o lati odo Rotimi Amechi lo se lana pe awon ti kefi bi pe awon osise ajo olomire leto idibo lawa Nigeria kan won papopo pelu awon oloselu won ni won ti di ibi ti awon ko oruko awon ti o dije dupo labe oselu todo ti won won ko si sugbon didi ti waji un hey tikini un to ba ajere to ba simo enikan lori ikilo to lagba lo ni Rotimi Amechi se
0: to imi tun re o daily post lo so di iroyin lapo odo temi eni to je aya re orilede Nigeria senator Oluremi Tinubu on lo ti fesi lori oro eleyi to so lojo si nipa okowo eleyi tawon eyan le bere ni kereje kereje to fi fun awon agbagba ati awon eyan ti won ori owo ori ni imoran laarin awujo ile Nigeria nibe oni o ti so di mimo pe bi n to winjo na oni pe ki awon ti oje wipo kudi e ka to fun ti won o ni ise lowo laarin awon obirin lawujo le yi pe ka won na o mu nkan kan kan ma se pe eyan le mo takara eyan si le mo se awon se pepepe mi lati le je pe ono seyo kuro ninu ise ati osi ba ninu oro ele taya re so o pada fesi lori oro un e fe gbo esi taya re fo e fi ara bale dokiro yo tu laaro yi
1: to lori oro dida ile ise olopa ipinle sile agbakoba gbadugbaja gbedoro ni ti soro soke o se ti gbejoba apapo orilede yi be bada ile ise olopa ipinle sile ijoba ewo evo fitin di o ofin eleyi ti o se awon ti won dari won lowo ko lati si wawu ngba won baba da le o tori e mo paro orilede Nigeria baba ile da kan le bayi won ti fi nkan mi ti legbe eleyi ti o se akoba fun ti won da le o won ni e ba jo ri be o e tete wi ofin ti legbe ni o ba ni ni kolu ko honu eyin ko yi iwe royin gajia lo ko ekun rere re egbo ni ko pe ko jina
0: yi oya ma ba mi ka lo ninu iwe iroyin the nation
1: kini o tun ko o
0: gege bo se nse lalaye pe igbimo alase ijoba apapo orilede Nigeria fec won buwo lu igbese akoko lati se atunse ohun atunto si ile ise ajo to nse ko kari isin rulu lorilede Nigeria National Youth Service Corps NYSC lati bi odun metalenia adota 53 eyi ti an ti da sile lásìkò yìí iléeṣẹ́ àjọ ọ̀hún àtàwọn ọmọ tí wọ́n mọ lọ rí ṣiṣẹ́ sí irú ìlú wọ́n gbé àwọ̀ ọ̀tún wọ̀ ní kò pẹ́ kò pẹ́ o.
1: tó wọ́n ní àwọn agbẹjọ́rò òun náà ni wọ́n ti bẹ̀rẹ̀ bíi pé wọn ò ní yọjú síwájú ilé ẹjọ́ ọlọ́jọ́ mẹ́ta wọ́n sì gbé kalẹ̀ kì í ṣe ìyanṣẹ́lódì o ṣùgbọ́n wọ́n farasin díẹ̀ nílùú Abẹ́òkúta ìyẹn ìpínlẹ̀ Ògùn òun náà nìgbésẹ̀ ọ̀hún ti wáyé o bó o bá lẹ́jọ́ ń bẹ̀ tágbẹjọ́rò rẹ̀ bá sọ wípé ọ̀ǹdì kínní kan ni tíwọ̀ náà mọ̀ pé ọ̀ǹdì kínní kan ni láti àsìkò yìí lọ fún odidi ọjọ́ mẹ́ta tí wọ́n lò kò sáàyè lórí ọ̀ǹdì kínní kan o ẹ mọ̀ gbọ́ nínú ìròyìn fún tààrọ̀ yìí o.
0: aya ààrẹ orílẹ̀-èdè nàìjíríà ó ní ó mọ̀ ti gbé ìgbésẹ̀ kan níbi tí ó ti lọ rí ṣíṣọ lójú àká kan eléyìí tí wọ́n mọ̀ kó ń jẹ sí bàbí ní àwọn àwùjọ ibìkan bẹ́ẹ̀ ló ṣíṣọ lójú ibùdó kan eléyìí tí wọ́n ti mọ̀ kó àwọn ọmọ ní ìmọ̀ ẹ̀rọ kọ̀m̀pútà ti ayé òde òní bẹ́ẹ̀ ni wọ́n tún ṣíṣọ o lójú ilé ìwòsàn alábọ́dé gbogbo ẹ̀ ní ìpínlẹ̀ Jigawa.
1: àjọ jambu sọ̀rọ̀ sókè ìyún àjọ tó ń ṣètò ìdánwò àṣewọlé sí àwọn ilé ẹ̀kọ́ gíga lórílẹ̀‐èdè wa nàìjíríà wípé ọ̀rọ̀ táwọn sọ àwọn sì wà lórí rẹ̀ àwọn òkú òǹbẹ́ o ọmọ pé ọmọ ọdún mẹ́rìndínlógún kó tó láǹfààní àti wọ ilé ẹ̀kọ́ gíga o àwọn òmu lérè o gbogbo ibi tọ́rọ̀ sì ti lọ làwọn ti tẹ̀lé ọ̀rọ̀ lẹ́yìn ọmọ ọdún mẹ́rìndínlógún ni sẹ́ ni wọ́n gbà láàyè láti wọlé ẹ̀kọ́ gíga ẹ̀yìn kọ́ yìí nínú ìròyìn fún tààrọ̀ tòní bí wọ́n ṣe to gbogbo rẹ̀ kíní ṣinṣin lẹ́ẹ̀ṣẹ̀ láǹfààní àti gbọ́.
0: lórí ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú NDC èyí tá a ti rí Peter Obi àti Kwankwaso wọ́n pé ìròyìn jáde o gẹ́gẹ́ bí àkọsílẹ̀ ìwé ìròyìn Nigerian Tribune ó ṣe lálàyé wípé àjọ elétò ìdìbò orílẹ̀-èdè Nigeria INEC ń lọ́mọ̀ ti tẹ orúkọ olùdíje dupò ààrẹ lábẹ́àṣẹ ẹgbẹ́ òṣèlú náà NDC Peter Obi lédè lójú òpó ayélujára rẹ̀ ọ̀rọ̀ jáde láti ẹnu ẹni tó jẹ́ adarí àpapọ̀ fún ẹgbẹ́ òṣèlú náà ta ni nígbà tá a bá dénú ìròyìn ọ̀hún ẹ gbọ́ ní ẹ̀kúnkẹ́kẹ́ o.
1: ṣé àgbàgbọ́ pé àjọ olómìnira elétò ìdìbò lẹwa nàìjíríà jáde lórí ọ̀rọ̀ ètò ìdìbò tí ó wáyé nípínlẹ̀ ọ̀ṣun nínú oṣù kẹjọ ọdún tá a wà nínú rẹ̀ yìí pé àwọn ibì kan wà tí wọ́n ti tẹ ọ̀dà pupa mọ́ lára pé èyí bí ó fẹ́ẹ́ ro láti dìbò ń bẹ̀ wọ́n ní ẹgbẹ́ òṣèlú àkọ́ọ̀dù sọ̀rọ̀ sókè o ipò bo ẹ̀tìrí gan àti àwọn ọmọlẹ́gbẹ̀mọ asòfin bẹ̀ ipò ńbọ àwọn wo ni ọ̀dà pupa wà ń bẹ̀ ẹ kó gbogbo ẹ̀ síta káwọn láǹfààní láti mọ̀ ọ́ níbo ẹ ti rí i ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ jáde inú ìwé ìròyìn gẹ́jìn àtòjọ jáde fún tòní ẹ mọ̀ gbọ́ ní ṣíṣe ntẹ̀lé.
0: ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ti sọ̀rọ̀ sí ti àwọn alágbàtà epo bẹntiróò wọ́n pe ẹ dín iye tẹ́ ń ta epo bẹntiróò láwọn ilé epo yín kù nǹkan ti wálẹ̀ lọ́jà àgbáyé kí ló dé tó jẹ́ pé ti nàìjíríà bó bá ti ròkè ẹ̀yin kì í yára láti gbé padà wálẹ̀ mọ́
1: àbá
0: tí lálá bá ròkè ẹjọ́ lọlẹ̀ ní ìjọba àpapọ̀ ń sọ fún àwọn alágbàtà epo ńlẹ̀ yìí o.
1: èmi ò tiẹ̀ ti ẹ̀ mọ káàkiri ilé epo láti ọ̀sán yìí lọ
0: ṣiṣẹ́ yẹn fún wa
1: torí ìjọba àpapọ̀ ti ní pé ká gbé wálẹ̀ bàbá sì ti gbé wálẹ̀ ìmọ̀ ti ilé epo yín pa ni yín sì mú ìwèé dání àwọn sójà ó tẹ̀lé mi lẹ́yìn
0: NMDPR títí.
1: mo dé tánis tó bẹ̀ tó ẹni tó ti fi ìgbà kan níjà igbákejì ààrẹ lórílẹ̀‐èdè wa nàìjíríà òun náà ni wọ́n mọ̀ ti sọ̀rọ̀ sókè tẹ́lẹ̀ ààrẹ orílẹ̀‐èdè wa nàìjíríà tẹ́lẹ̀ bàbá olùṣègùn ọbásanjọ́ wọ́n ní lóòótọ́ ni àwọn fi òṣèlú sílẹ̀ wọ́n ní ṣùgbọ́n ìdàgbàsókè àti ìlọsíwájú orílẹ̀‐èdè wa nàìjíríà ṣe di àwọn ológun o àwọn ò lè fi yún un lẹ̀ o nígbà táwọn sì wà láyé táwọn wà lókè pẹ̀ táwọn sì ti jẹ́ ààrẹ lórílẹ̀‐èdè yìí ìdàgbàsókè ṣe pàtàkì fún orílẹ̀‐èdè wa nàìjíríà ìkúnrẹ́rẹ́ rẹ̀ ń bọ̀ ẹ gbọ́ láti inú ìwé ìròyìn guardian.
0: àwọn ọ̀mọ̀ràn tí mo yóò gbìn nínú karahun ètò ààbò nílẹ̀ yìí wọ́n ti sọ di mímọ̀ o wípé àbá òfin tí wọ́n gbé kalẹ̀ láti dá ọlọ́pàá ìpínlẹ̀ sílẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ń lo nílò láti jẹ́ kí àtúnṣe alágbára kí ó wáyé lé lórí o pàápàá lórí ọ̀rọ̀ ètò ààbò ọ̀hún ṣáájú kó tó di pé yóò di lílò nílẹ̀ Nàìjíríà.
1: ẹ̀jẹ̀ lọ sókè lọ́hùn-ún lọ́dọ̀ díje sí paida mo tiẹ̀ fẹ́ bó o ṣe dé àdèrọ́rùn lóde mo rò pé torí òtútù náà ni ó ṣe dé báwo bó o bá ti wá délé kó ibi ko mu kuro ki gbogbo e tun le set dada
0: ki a lo ki ya ojo ge fun o
1: so omo omogi
0: lo
1: ti lo bise
0: o ti le ponu kula
1: won ti fun ba so je se eleyi le de kisin ile awon ti won ni lo be won gbo mi kana yo jona ja lo
2: Ladilu FM 96.7
3: Emi omo yin na ni o jali jani mo wa ni ta bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya espelli celery
2: S E L E R R I E celery
3: ah boda mi espelli espelli no di celery oya lopin gbiyanju espelli turmeric
4: T U R M E R I C turmeric
3: e kare pali ohun isebe Maggi chicken flavor kan fun yin
5: ohun isebe Maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyipada ayo
6: Ní West Midlands Open University, àmú kí ẹ̀kọ́ wà láàrọ̀ wọ́tú, kó sì rọrùn lówó tí ò fanilápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ẹgbẹ̀rún 2.5 náírà. Fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit, yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, àti Educational Management. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama, tàbí LND, NCE. HND A level to sefe wole pelu direct entry o rorun pelu WMOU kan si wa ni ilu Eko ni number 1A Oba Akran Avenue Ikeja Nibadan awa ni White House Adewumi Street Felele Labiokuta .ICT Institute of Technology 52 Ijema Agbadu Road o tun le kan si www.westmidlands.edu.ng tabi ko pe 0704-700-0167 tele wa lori ikan ibanidore at WMOU Nigeria West Midlands Open University so Fojú sùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.
7: Ọ̀rẹ́ àfàìmọ̀ kó má jáwọn àmì tí mò ń róye ẹ̀. Nínú àgọ́ ara mi ni ó hàn mí lè mọ̀. Kara ó máa ta mí bíi pé mo fomi atapara. Ara ń já mi jẹ. Nǹkan ó máa rìn tàbí bù mí jẹ káàkiri ara. Ara ó máa yún mi. Bàbá ń bari ẹni ti pajápajá tó máa ń mú mi lọ́wọ́ àtẹsẹ̀. Ṣùgbọ́n irọ́ ló ń pa mi ò ní bá wọn kúkú ọ̀wọ̀wọ̀. Torí pé alágẹmọ yìí kún kékeré ó ṣe wọ̀.
8: Ọ̀rẹ́
7: ó
8: jẹ́ gbẹnu ẹ̀ dákẹ́.
7: Ṣọ́rọ̀ ọ̀fọ̀ wa leléyìí ó wà káàkiri ibi tí wọ́n ti ń ta ojúlówó oògùn jákèjádò ìlú Ìbàdàn. BNC capsule wà ní Danax pharmacy Adamasinga, Tanimọ̀lá pharmacy Òkè Àdó, Aslam pharmacy Mọ́kọ́lá roundabout, Boste pharmacy Àpáta, Solution pharmacy Agbeni. BNC capsule wà nílùú Ìsẹ́yìn, Ọ̀yọ́, Ìkirè, Ìwó, Ẹ̀dẹ àti nílùú Ògbómọ̀ṣọ́ tàbí nọmba 30 Adékọ̀yà house, Àǹfààní road roundabout, Ring road Ìbàdàn. Iléeṣẹ́ Tèmítayọ Tradọ Medical Nigeria Limited ló ń ṣe BNC capsule jáde. Láti mọ gangan ibi tí ẹ ti lè rí BNC capsule rà ládùúgbò yín, ẹ pé 08103 6943 4

0: àwọn olùkọ wọn eléyìí ti àwọn olubi ẹ̀dá kan tí wọ́n jẹ́ agbésùnmọ̀ mí tí wọ́n ní wọ́n déédéé yabo ilé ẹ̀kọ́ wọn kan eléyìí tó wà ní agbègbè lasa ní ìjọba ìbílẹ̀ askira uba ní ìpínlẹ̀ bono gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún bó ṣe wáyé ní bono bákan náà ó ní ìṣẹ̀lẹ̀ míì òun ló tún wáyé tí ó sì jẹ́ pé ọmọ sòrí bákan náà o ní ìpínlẹ̀ ọ̀yọ́ nígbà tí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀yọ́ tó náà lọ rí ṣiṣẹ́ míì lọ́tọ̀ọ̀tọ̀ níbi tó ti dóòlà àwọn ọmọdé méjì tí ó sì lọ rí kọjú orò sí àwọn agbésùnmọ̀mí kan ní eléyìí tí wọ́n jẹ́ ajínigbé ní ẹkùn ìbàràpá nígbà tí ọ̀rọ̀ ń jáde látọ̀ ẹnu tó jẹ́ adelé fún ètò ìròyìn níléeṣẹ́ ti ikọ̀ ọmọ ogun hadinke ọ̀gágun mohammed goni tó ń sọ̀rọ̀ nínú àtẹ̀jáde kan tó fi léde lánàá ló ti sọ di mímọ̀ pé àwọn afurasí ọmọ ikọ̀ ti iswap ó ní wọ́n mọ̀ gorí àwọn alùpùpù ọ̀kadà tó jẹ́ pé níṣe ni wọ́n tó bẹ̀rẹ̀ bẹ̀ tẹ̀léra wọn tí wọ́n sì yàwọ̀ inú ilé ẹ̀kọ́ kan eléyìí tó jẹ́ ti girama tá a mọ̀ sí technical secondary school tó wà ní lasa ní ẹ̀bá ẹnu àlà ìpínlẹ̀ adamawa tó sì jẹ́ pé ọwọ́ bí aago mẹ́sàn-án láàárọ̀ òun làwọn olubi ẹ̀dá yìí ni wọ́n ya wọ bẹ̀ ní déédé àsìkò tí àwọn akẹ́kọ̀ọ́ wọ̀nyí ti ń kọ ìdánwò neco lọ́wọ́ àwọn tí wọ́n wá ṣe ìkọlù yìí ó ní pé dídé tí wọ́n débẹ̀ ni wọ́n ti da ìbọn bolẹ̀ tí wọ́n yìn sókè tàùtàù tó sì jẹ́ pé níbẹ̀ òun náà ni wọ́n ti gbẹ̀mí ẹnìkan tó jẹ́ olùkọ́ bákan náà ni wọ́n sì jí àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ tí ẹnìkan ò tí ì lè sọ iye wọn kó lọ ní àsìkò náà o nígbà tí ẹni tó jẹ́ adarí ikọ̀ ọmọ ogun hadinkai tí àwọn ọmọ sọ̀rọ̀ wọ́n ní kíá òun làwọn ti kó àwọn ikọ̀ ọmọ ogun lọ sí agbègbè náà táwọn sì kó àwọn ikọ̀ tí wọ́n jẹ́ ti ọmọ ogun tí wọ́n ṣe iṣẹ́ ìfimúfilẹ̀ pẹ̀lú ọkọ̀ òfurufú eléyìí tó jẹ́ ti iléeṣẹ́ ọmọ ogun òfurufú ilẹ̀ yìí tó náà ń ṣiṣẹ́ lókè láti rí wípé wọ́n tọpinpin àwọn èèyàn ọ̀hún tí wọ́n sì rí àwọn tí wọ́n ń jíkó wọ́n rí wọn dóòlà padà gẹ́gẹ́ bí goni bó ṣe sọ ó ní ikọ̀ yìí òun ló kọjú oro sí àwọn agbésùnmọ̀mí wọ̀nyí ní agbègbè dagu bẹ́ẹ̀ ló jẹ́ wípé ìjà alágbára ó wáyè láàrin wọn àti àwọn ikọ̀ ọmọ ogun ilẹ̀ nàìjíríà náà èyí ló padà ṣokùnfà bí wọ́n ṣe dóòlà àwọn mẹ́wàá nínú àwọn tí wọ́n jí gbé yìí tó jẹ́ pé àwọn eléyìí ò farapa bí ti wù kó mọ̀ bẹ́ẹ̀ òun náà ló pé wọ́n ti wà ní ibi tí wọ́n ti ń gba ìwòsàn báyìí kò sì ṣàìsọ́ di mímọ̀ pé nínú àwọn alùpùpù ọ̀kadà tí àwọn èèyàn bíi tí wọ́n fi wá ṣiṣẹ́ méje nínú rẹ̀ òun ni àwọn gbà padà bẹ́ẹ̀ òun náà ló wá fi ẹnu ọ̀rọ̀ rẹ̀ jóná o pé àwọn sì ń ṣiṣẹ́ lọ lórí àti rí pé àwọn dóòlà àwọn tó kù tí wọ́n ń bẹ ní àkàtà wọn àti pé kí wọ́n lè padà wá fi ojú àwọn olubi ẹ̀dá wọ̀nyí wina ìdájọ́.
1: Àjọ tó ń ṣètò ìdánwò àṣewọlé sí àwọn ilé ẹ̀kọ́ gíga tá a mọ̀ sí àjọ jamb òun náà ni wọ́n mọ̀ ti sọ̀rọ̀ sókè o wípé síbẹ̀síbẹ̀ akẹ́kọ̀ọ́ gbọdọ̀ pé ọmọ ọdún mẹ́rìndínlógún kó tó láǹfààní láti wọ ilé ẹ̀kọ́ gíga lórílẹ̀‐èdè wa nàìjíríà o ẹni tí í ṣe ọ̀gá àgbà fún àjọ ọ̀hún eléyìí tí ó ń fi ipò ọ̀hún sílẹ̀ ọ̀jọ̀gbọ́n ìṣáàkó olóyédé ló yọjú ọ̀rọ̀ yìí síta níbi tó ti gbé ṣe lálàyé fún ikọ̀ oníròyìn bípò ṣe pàtàkì ó ṣe kókó kọ́mọ ti gbọ́n kó lẹ́kọ̀ọ́ kọ́mọ tó ń ṣe kó tó lè wọlé ẹ̀kọ́ gíga pàkóbá ńláńlá èyí tí ọmọ tí ò wọ pé ọdún mẹ́rìndínlógún ń ṣe lẹ́kẹ̀ ètò ẹ̀kọ́ láwọn ilé ẹ̀kọ́ gíga lórílẹ̀‐èdè wa nàìjíríà ó mọ̀ pọ̀ gan-an ni èyí tí ò ṣe fẹnu sọ àwọn sì fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú iléeṣẹ́ ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ lórílẹ̀‐èdè wa nàìjíríà òun náà ni àwọn ṣe gbé ìgbésẹ̀ yìí pẹ̀lú àwọn èèyàn tí wọ́n ń sọ̀rọ̀ lórí àwọn ipò tí àwọn akẹ́kọ̀ọ́ máa ń wà kí wọ́n tó wọ ilé ẹ̀kọ́ gíga bákan náà náà ni ishaq olóyédé tún sọ̀rọ̀ sókè o wípé ìjókòó ètò ìdánwò àṣekágbá kúrò ní àwọn ilé ẹ̀kọ́ lórílẹ̀‐èdè nàìjíríà bíi ti waec àti neco òun náà ni akẹ́kọ̀ọ́ lò pẹ̀lú àjọ ti jamb pẹ̀lú ẹ̀sìn tó bá jáde lọ́dọ̀ wọn kí akẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ kó tó lè láǹfààní àti wọ ilé ẹ̀kọ́ gíga o kìí ṣe èsì ìdánwò jamb nìkan ṣoṣo ni ó gbé akẹ́kọ̀ọ́ wọlé takẹ́kọ̀ọ́ bá ní èsì tó dáa nínú jamb ṣùgbọ́n nígbà tí èsì ìdánwò àṣekágbá kúrò láwọn ilé ẹ̀kọ́ girama bá jáde tó kù díẹ̀ káàtó kò síbi ti ń lọ ó tún ṣe lálàyé tẹ̀síwájú pẹ́ni tí ò bá mọ̀

0: ọ̀rọ̀ rẹ̀ gbọ́ o wípé akẹ́kọ̀ọ́ mi nínú ètò ìdánwò jambu yóò gba 100 máàkì yóò wọlé sọ sí ilé ẹ̀kọ́ ẹlòmíì ó sì gba máàkì tó lọ bí 300 kò ní lóore ọ̀fẹ́ láti wọlé wọ́n ní kí ló fà á wọ́n ní sẹ́ rí i nígbà tí akẹ́kọ̀ọ́ bá mú ẹ̀kọ́ kan ìlànà ẹ̀kọ́ tó fẹ́ lọ rè kọ́ láwọn ilé ẹ̀kọ́ gíga tó sì jẹ́ wípé ibi tó ti fẹ́ lọ rè kọ́ ẹ̀kọ́ ìlànà àwọn tí wọ́n gba máàkì tó jù ú lọ gan wọ́n pọ̀ lápọ̀ yamura ó ṣe é ṣe kí irúfẹ́ akẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ kó má rìlé ẹ̀kọ́ wọ̀ kó sì jẹ́ pé ẹni tó gba 100 máàkì 180 ní inú jambu yóò wọlé tààrà torí pé ibi tó ti fẹ́ lọ kẹ́kẹ́kọ̀ọ́ ìlànà ẹ̀kọ́ tó fẹ́ lọ kọ́ ńbẹ̀ àwọn tí wọ́n wà ńbẹ̀ wọ́n tó nǹkan wọ́n ní gbogbo àwọn ìpèníjà báyìí ni mo ń fẹ́ wáyé o nínú èsì ìdánwò àbí láti wọ àwọn ilé ẹ̀kọ́ gíga bákan náà ni bàbá ọ̀jọ̀gbọ́n ìṣàk olóyè dé tún ṣe lálàyé o pẹ̀lú ẹ̀bẹ̀ sí àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ní àwọn ìpèníjà kan àbí èkejì nínú ètò ìdánwò èyí tí wọ́n ṣe kọjá lọ utme táwọn kan ò fi láǹfààní láti lòlò ẹ̀rọ ayélujára àtàkùn àgbáyé tí mi fà wọ́n lẹ́sẹ̀ lẹ̀ wọ́n ni kí wọ́n má bínú gbogbo àwọn ìlànà eléyìí tó yẹ náà ni àjọ ọ̀hún tí wọ́n ti pànọ̀dà lórí àwọn àtúpalẹ̀ àti àtúnṣe tó yẹ sí ilé àwọn tí wọ́n ti mọ́ ṣe ìdánwò yìí pẹ̀lú ibi tí wọ́n là kalẹ̀ lọ́lọ́kan òjọ̀kan ṣé ẹ mọ̀ pé kì í ṣe gbogbo ibi tí àjọ jambu bá sọ wípé kán lọ rèé ṣe jambu náà ni wó láǹfààní àti dé láti yẹ̀wò wọ́n ní gbogbo àwọn ìgbésẹ̀ ó ti ń lọ lọ́wọ́ o kí àtúnṣe kó ba lè bá ẹ wò ó ìròyìn ọ̀hún tún gùn gan ni o fáwa tá a bá fẹ́ kà á ẹ tún mú ìwé ìròyìn guardian tó jáde fún tòní ẹ kà sọ́wọ́ iwájú sí nbẹ̀.
1: Ìròyìn èyí ò ní ṣe lálàyé o wípé aya ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Sẹ́nítọ̀ Olúrẹ̀mí Tinubu òun ló ti fèsì sí onírúurú kòbákùngbé ọ̀rọ̀ tí àwọn èèyàn ń sọ lẹ́yìn ìmọ̀ràn alágbára kan èyí tó gbé kalẹ̀ fún àwọn olókoòwò kéréje-kéréje níbi tó ti rọ̀ wọ́n pàápàá àwọn èèyàn tí wọ́n jẹ́ abilékọ nílẹ̀ yìí tí wọn ò níṣẹ́ lọ́wọ́ wípé wọ́n lè mọ dín àkàràtà fún ní àyíká àti agbègbè eléyìí tí kò wá àwọn bá wà káwọn náà fi lè bọ́ lọ́wọ́ ìṣẹ́ àti òsì lẹ́yìn owó kan eléyìí tí wọ́n fún wọn gẹ́gẹ́ bí owó táwọn náà fi lè mọ wá nǹkan kan fi pawọ́dà ìmọ̀ràn yìí ó ní ó jáde nínú fọ́nrán aláwòrán kan èyí tí ó bí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè Nàìjíríà nínú tí wọ́n sì bẹ̀rẹ̀ sí sọ kòbákùngbé ọ̀rọ̀ sí aya ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà wípé níṣe ló fẹnu yẹpẹrẹ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nínú èsì eléyìí tí yóò máa fọ̀ sí onírúurú kòbákùngbé ọ̀rọ̀ tí àwọn èèyàn sọ sí Rẹ̀mí Tinubu nígbà tí ó ń sọ̀rọ̀ ní ìpínlẹ̀ Jigawa ní ọjọ́ ajé Monday ló sọ di mímọ̀ wípé gbogbo àwọn ọ̀rọ̀ táwọn èèyàn ń sọ ìhàlẹ̀ rẹ̀ omi òun bẹ́ẹ̀ ni òtúrun olókan lára òun kò sì ní dá òun lọ́wọ́ kọ́ láti tẹ̀síwájú nínú iṣẹ́ rere eléyìí tí òun ń ṣe o gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó sọ ó pé àwọn tóun bá sọ̀rọ̀ tóun darí ọ̀rọ̀ sí lọ́jọ́ náà ó pé pẹ̀lú ìdùnnú òun ni wọ́n fi gba ọ̀rọ̀ tóun bá wọn sọ nígbà tó jẹ́ pé kì í ṣe ọ̀rọ̀ gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ń lòún sọ níbẹ̀ àwọn eegun kan tí wọ́n nílò irú iṣẹ́ bẹ́ẹ̀ ń lòún bá sọ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ní àsìkò ọ̀hún bẹ́ẹ̀ ló sì sọ ò wípé ọ́fíìsì òun ò fi máa ran àwọn tí wọ́n lè mọ tààkàrà takúlí àbí tarobó àbí táwọn nǹkan míì nìkan lọ́wọ́ o ó ní kódà àwọn tí wọ́n ń ta tòmọ́tì nínú ọjà àwọn ràn wọ́n lọ́wọ́ àwọn tí wọ́n ń ṣe okoòwò kéréje-kéréje tí wọ́n gbé lérí tó jẹ́ pé pàǹsárá ó ní wọ́n fi ń kiri rẹ̀ ó ní gbogbo wọn ńlá wọ́n ràn lọ́wọ́ àwọn sì mọ̀ wípé irú wọn bí wọ́n bá rí owó bó ṣe wù kó kéré mọ wọn ó tún máa fi ṣe òwò sí tí àárọ̀ fi de àwọn náà ni kò ṣàìsọ́ di mímọ̀ pé òun gbọ́ nígbà táwọn èèyàn bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ lórí àwọn tí ń tàkàrà àwọn tí ń tàkàrà lọ́tún àwọn tí ń tàkàrà lósì ní wá lẹ́yìn ọ̀rọ̀ àkàrà náà ni gbogbo wọn ń sọ ó ní ẹ̀mọ́ gbọ́ àwọn alákàrà nìkan kọ́ là ń ràn lọ́wọ́ ó ní à ń ran àwọn tí ń ta tìmọ́ nínú ọjà lọ́wọ́ àwọn tí ń ta àgbàdo à ń ràn wọ́n lọ́wọ́ àwọn èèyàn tí ń tẹ̀fọ́ te wédú gbogbo wọn là ń ràn lọ́wọ́ àti gbogbo àwọn èèyàn tó jẹ́ wípé ọjà péréte péréte ò ní wọ́n ń tà ó pé ẹ wo ẹni tó jẹ́ wípé omi inú ọ̀rá ò ní ń tà fáwọn èèyàn nídìí kọ̀ àbómi ti ń bẹ nínú òkè ó ní bírú wọ́n bá rí owó tó ń lọ bí 150 naira abi eyi to se die to buyari ju be lo oni e mo pe tayo tayo oni won fi gba to je pe ise itesiwaju irin ajo ise okowo ti won seun yo to se be yo ya kan mo kia oni ru won o ni koroju siru owo be eyan ba fi ran won lowo oni eyi nu lo n fi mo wi pe gbogbo awon eyan ti won je anfani yi oni inu won dun won si tewo gba ore ti ijoba ile yi ti nawo re si won oni gbogbo awon oro ta awon eyan wa so ti en gbe oro ohun gba onodi oni ko ba ohun leru o ko si hale mo oni bo se wu kori ko turun olokan lara ohun o lawon ma tesi waju ni lati ri pe awon se itoju awon eyan awon o ni orilede Nigeria nigun nigun bi won se nilo iranlowo si ohun na lawon si se mo se
0: to eje tun lo tarata o di ipinle osun won le ni ti se alaga fun egbe oselu akodu iyan ni ipinle osun Victor Babalola Akande ati enikan ti ohun na je okan lara omo ilegbimo asojusofun soju ekun idibo ila ife dayo boluwa duro Clement Akanni Olorun wa ohun na lo mo ti so fun ajo olomira eleto idibo lewa Nigeria o wi pe iroyin eleje te ngbe kiriun ko da pinpin fun eto idibo to nbo lona ni ipinle osun ibi ti won tin kede re pe awon ibi kan wa ni ipinle na to lewu lati dibo ni asiko eto idibo to nbo lona ilu osogbo lulu ipinle osun ohun na ni awon mejeji ti lanfani ati soro isita o ibi ti won tin ta oro ohun sowo si eni ti se alamojuto fun ajo eleto idibo e ka ti ipinle na oluwa toyin babalola wi pe ki won se eto idibo to nbo lona pelu iwa koyawo tohun ti omoluabi tori pe gbogbo awon ibi ti won da ko pe o se se ki wahala sele lasiko eto idibo lo lagbara die fun won lati ma so olohun wa ni awon gbo pe won so wi pe ila ni doba ibile ati doba ibile ife dayo won ni ekun ibi ti awon ti njiyan gbe ni won ni ha won ni ko mo ri be ki mo se bi e ti se ro be na ni o ti se ri e se so won fe je ki awon ti won je oludubo ni apa bi ki iberu bojo ko wa lokan won ko mo le yoju sita lasiko eto edibo oni gbogbo ona ti won gba na ni o ti ye awon o enikan na to na tun je alaga fun awon kan to je pe won se atileyin fun imole won ni fun mi so baba nide loruko re o na salaye fun ajo olomire leto edibo lewa Nigeria won ni se ni ke gbajumo bi eto edibo gomina ti o waye lojo kedogun osu kejo odun 2026 ni ipinle osun bi o se lo ni iro rese ti e si se pelu iwo omo luabi tohun ti akoyawo ti awon eyan o ri wi pe looto ati lododo ajo olomire leto edibo lewa Nigeria mo se eto edibo ohun o si lo bo ti ye ko lo ti o ni sipa aye kankan bi ti wu ko mo amo lati wa ma ku awon eyan laya soke wi pe ona bi nkan yo pe membe ona bi nkan ko pa membe melo na ni ipinle osun te wa nlo bi oku die ni riwo ibi te ti fi oda pupakun ipo lewu fun awon eyan lati lo re edibo nbe won lo lagbara pupo o fun ajo olomira leto edibo lewa Nigeria lati ma so rufe oro bayi jade won ni tawon samo ni pe eto edibo to fe waye ni ipinle osun awon ti gbaradi ni tawon tajo olomira leto edibo lewa Nigeria loku ki awon na lo re sise won gege bo se to ati bo se ye lori eto edibo ohun ti o fi ni si kolu ko ho nbe bi ti wu ko mo
1: ninu iwe royin the nation ti nbe lakata wa na aro yi Igbimọ alaṣẹ ijọba apapọ orilẹ-ede Nigeria FEC oni won ti gbe igbese lati buwọlu atunṣe to gbangban lori ajọ to nsin rulu orilẹ-ede Nigeria ajọ apapọ ile yi to nṣe ko kari eto isin rulu NYSC eleyi ti o je wipe won ti dalẹ lati bi ọdun mẹtale ni adota sẹyin 53 years igbese lati se atunso bi eni sogba fun ile ise ajo NYSC ati ilana ti won mo gba lati mo fi se gogo awon ato ni ile ise ajo oni won pe yo mu oniruru awon ilana lowo o lara re oni ti riri daju wi pe ilana to bode mu o de ba isowosi ise won eto abo to gunmo nbe fun emi awon omo ti won ba je odo tin sin rulu bakana ni pe yo tun sise lori oro ti igbaye gbadun fun awon ti won ba ti je awon odo langba ti won sise sin rulu lori lede Nigeria bakana ni pe won o sise eleyi to la mi laka o lori ati down si gbogbo awon ibere pataki ti awon odo won yi ti an ma bere lasiko ti an ba nsise sin ile baba won igbimo alase ijoba apapo orilede nigeria oni o buwolu ki ayipada ati igbega alagbara to nti atunse to gbongbon ko de ba ibudo ti an kokko ti ma fi awon odo won yi wo ni gbogbo awon ipinle ni ti buto orilede nigeria eyun orientation camps ni akoko na be ona ni osi pe awon ipinle ni awon ijoba ipinle kokan won gbodo ri o wi pe won se awon eto lati pese awon nkan to ba igbamu to si ba alakale ijoba lori atunto yi mu papa julo fun awon odo ni awon agbegbe eleyi ti an ti ko mo gba won lalejo ba won soro se ifinimole fun won nigba ti an ba fe bere irin ajo isise sinru ilu won won so di mimo wi pe igbese yi oni won buwolu ninu ijoko igbimo alase apapo ti orilede nigeria yi ti are bola ahmed tinubu ti o lewaju re nile ijoba ile nigeria nilu abuja lana eni ti se alakoso ijoba apapo fun oro idagbasoke awon odo comrade ayodele olawande nlo so di mimo wi pe igbese atunso bi eni sogba eyi ti o mu atunse alagbara deba ilana ti won fi mo sise sin rulu lorilede nigeria labesa ajo nysc ohun oloje yi ti yo feju daada o julo papa akoko eru e eleyi ta mo se lati gba ti won ti daajo ohun sile lodun 1973 lati je ki isokan ko le wa ni orilede nigeria papa julo leyin ogun abele to waye nile nigeria nigba na o so di mimo wi pe igbese atunse ohun atungbeyewo eleyi ta won fe se yi ki se aladabowo ti ile ise ajo kan o oni ile ise ajo to ri si oro odo ati idagbasoke re lorilede nigeria ile ise oro eto eko ni ile nigeria ati ile ise to je ti oludamoran pataki si are lori awon ato ati amojuto ni orilede nigeria gbogbo won ni ojo pawopo ti ojo nsise to atunse ati atunto yi gẹgẹ bi minister yi bo se so o pe atunse na o ni awon gbe kale lati ri pe won tun ajo NYSC gbedide ko si duro re yato si pe ka kan mo ko awon omo jade mo da won gorogo pe ki won mo lo si ibi ti won o ti kose kan tabo mi won ni ta won o se lasiko yi oju be lo won ni akoko ni pe awon akeko ti won ti keko jade ti won di agunbaniro won yi won di eni to je pe won mo ni anfani si oniruru awon eko ti o mo ro won ni agbara ipese ise ati didani leko nipa ti okowo to nti oro ti o mu isokan orilede nigeria ko duro rege regi won ni eleyun nbe lara awon nkan ta won mo se se wari ti eto ti won mo se ti won fi mo pari se pari kege isise siru lun ta mo si passing out parade won ni awon se atunse re ti o fi je wipe ki se ba won kan se mo se ronta ti o kan lo be o la won se mo se won ni nisin yo mo je ayeye ikeko jade former graduation ceremony o la won mo se fun gbogbo awon odo agunbaniro to ije wipe eleyi o fara han ninu gbogbo awon eko ti won ti ko ati awon orisirisi anfani ti won o mo ri je nibi irin ajo isise sin rulu ohun
2: Lagilu FM 96.7
3: Emi omo yin na ni o joli jani mo wa nita bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya espelli celery
2: S E L E R R I E salary
3: ah bodami espelli espelli no di salary oya lopin igbiyanju espelli turmeric
4: T U R M E R I C turmeric
3: e kare pali ohun isebe Maggi chicken flavor kan fun yin
5: ohun isebe Maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyi pada ayo
6: Clash FM Media Academy níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé
7: Ẹ̀yin tèmi báwo ni o ṣẹ́ wa orúkọ tèmi ni Rotimi ọmọ Òjó. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ wa ṣe ń ṣe fún wa? Làwọn náà ṣe fúnra wa.
8: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
9: Babatunde Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́.
10: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nọ́mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jẹ́ ìké fún ọ. Kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹrọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
9: 0807-112-4000.
10: Splash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

dá gbogbo ogun padà sọ́dọ̀ ẹni tó ní ọlọ́run ìpè bàbá wòlíì mo ọlọ́wẹ̀rẹ́ pẹ̀lú ìsọjí alágbára ọlọ́jọ́ mẹ́ta bẹ̀ láti ọjọ́ kìíní sí ọjọ́ kẹta oṣù keje ọdún tá a wà yìí fún ìgbàlà ìdáǹdè ìṣẹ́gun àti àṣeyọrí fún gbogbo ọkàn látàgogo márùn-ún rọ̀lẹ́ lọ́jọ́ mẹ́tẹ̀ẹ̀ta tá a wàá fi orin ìyìn àtijọ́ parí ẹ̀ lọ́jọ́ sunday ọjọ́ karùn-ún oṣù keje fún ọlọ́run tó ni má jẹ̀mú tí kò sì gbà kí má jẹ̀mú wọn bàjẹ́ aago méjìlá ọ̀sán ni ìsìn tá a sọ yọ bẹ̀rẹ̀ nínú ìjọ wa christ apostolic church òkè agbára aṣí ìbàdàn ọ̀pọ̀ àwọn olórin ẹ̀mí ń bọ̀ evangelist dr bọ́lá rẹ̀ ní

0: Pastor Kunle Fayola lolugbalejo iwo na wa ko wa ba wa jo ko wa ba wa yo
1: bere ojo rere re pelu Brentmore Brent oruko to nbe loka ya awon eyan ayo mo lebi nibi te ti ma raja loju kan lowo ti o fa ni lapoya awon nkan ilojojumo nu le po repete ni supermarket wa ajenje to je ni Brent bread be ni gbogbo nkan to nti bakery wa jade snacks donuts ati be be lo ajẹ ponu la lo nje te ba je ni tree Brent be la de lorisirisi oje abalajo ti won fi pe kitchen wa ni the second kitchen awon modi o kin fi ice cream Brent sere Brent ruby ice cream be ni popcorn wa ati shawarma oh yes ni game market wa How to get do DSC? Bele Mara Rishi quality. Ni Unisex Boutique Brent. Bobonte Fe. Lotu Kalua. Brent. Ija Dieleni. Yasi Brent. You are not bad. Belu Perete. Brent one. Dogo Busto Bakata Ibada. Some Oja. O Difero Dibada. Takio Bumasho. Opposite Amludo FM. Money Ibada. Atekawato. I let Bebovas Olomi Academy Ibada. Eli Darakwa Mowa Lawan Kanibani Dorewa. At Brent Supermarkets. Fue Korea Laye. 091-600-00535. Brent, stay healthy, stay happy.
2: Ilé Ọyọ́ ẹ jẹ́ ká ṣe bíi rí.
3: Àtọ́tọ́ ayẹyẹ gbogbo ènìyàn ìpínlẹ̀ Ọ̀yọ́ àti lóòótọ́ ni pé gbogbo ló gbé gíró tí ò jẹ́ gé owó. Àwọn bá rí ìjọ Òkun tí wọ́n mọ̀ tìbútòrò tòkè tilẹ̀ gbé òṣèlú APC nípínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n kóra jọ sínú Ọ̀yọ́ State APC Progressives Movement fún ìlọsíwájú ẹgbẹ́ òṣèlú APC àti ìpínlẹ̀ Ọ̀yọ́ lápapọ̀. Àwọn fi àsìkò wípé gbogbo ẹni tó fẹ́ ìlọsíwájú ìpínlẹ̀ Ọ̀yọ́ láti wá darapọ̀ mọ́ ìjókòó àwọn Progressives ìyẹn Ọ̀yọ́ State APC Progressives Movement. Àwọn àgbààgbà òṣèlú ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n ti bá bàbá awólọ́wọ́ Olóyè Bọ́lá Ìgè Lamadéṣínà àti Sẹnitọ́ Abiola Ajimobi ṣe ni wọ́n kúnbẹ̀ bámú àwọn tí wọ́n ló kọ nínú ìwé ìtàn òṣèlú la fi ṣàṣíwájú wa tí gbogbo àwọn afẹ́nifẹ́re sì ń tẹ̀lé wọn wá lọ síwájú ìpínlẹ̀ Ọ̀yọ́ ọjọ́ ìṣẹ́gun tí ìṣẹ̀ tó bá kẹ́yìn lóṣooṣù la máa ń ṣèpàdé Ọ̀yọ́ State APC Progressives Movement ní Black and White Love M òkè Bọ́lá Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lèpàdé ń bẹ̀rẹ̀ ìpàdé ètò ìṣúná tún máa wáyé ní Tuesday kí gbogbo wa tún yẹ́ tún yàyà kájọ jókòó ṣèpàdé ìlọsíwájú ìpínlẹ̀ Ọ̀yọ́ yóò ju wa ṣe

ẹgbẹ́ mọ̀ àpapọ̀ àwọn òwe torí mọ̀ wọn àpè mí rárá èmi náà sọkọ̀ àti pẹ́ nìkan. abáwa balẹ̀ jagunmólú ṣebó ti mọ wọn àwù tí ẹ wúlẹ̀ bọ́dà àti flash nọ́mbà mi pé wọn ó pè mí èmi náà sì dára mi láàmú. chief taofeek bankole ọmọ ìyá ẹlẹ́kọ̀. the outgoing president of the union association wọn àwù lẹ̀ gbìyànjú àti pè mí náà sì yọra mi lẹ́nu. ex-president chief the national president chief lucky possible agbakin ẹ̀nà ògbìyàn àti pè mí mí náà sì yọra mi lẹ́nu. ex-president chief seriki lawal adekunle àwọn náà wulẹ̀ bọ́dà àti pè mí nọ́mbà mi bẹ lọ́wọ́ wọn èmi náà sì yọra mi lẹ́nu. ambassador chief ajibola suraj babatunde surimani of france àwọn náà gbọ́ ṣùgbọ́n wọn wulẹ̀ bọ́dà àti pè mí mí náà sì yọra mi lẹ́nu. the president global barbers academy association barber association worldwide wọn àwọn ní france wọn gbọ́ wọn wulẹ̀ bọ́dà àti pè mí mí náà sì yọra mi lẹ́nu. láàárọ̀ aláàárọ̀ àwọn ọmọ yín kan wọ́n fẹ́ẹ̀ tó gún wọ́n ti wá jí bá mi. ìmọ̀ wọ́n kọ́ fẹ́ wá sórí rédíò mo ní wọn lè wá. wọ́n ò ní lọ́kàn láti ṣe nǹkan tí ó da wàhálà àti ìdààmú sínú ẹgbẹ́ àtòrìṣe ẹgbẹ́ bàbá nípínlẹ̀ ọ̀yọ́. ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ obìnrin àwọn wọ́n sponsor rẹ̀ ni. ẹ wá bèrè kinní kan lọ́wọ́ president yín lọ́wọ́lọ́wọ́ báyìí olóyè taofeek bankole wọ́n ti nílò ìrànlọ́wọ́ wa rí tá a ti ṣe fún wọn. wọn ò ní sọ jù bẹ́ẹ̀ lọ. wọ́n ti nílò ìrànlọ́wọ́ wa rí ẹbí wọn lè rí dáadáa. ìta wa ń fẹ́ ta wa ń fẹ́ ni pé ọ̀rẹ́ dì àwọn kan bẹ ní ìsìn tí a ti gbé yín lọ ilé ẹjọ́ lórí ọ̀rọ̀ ẹgbẹ́ yín. ọ̀pọ̀ àwọn ẹgbẹ́ náà ni wọ́n ní ìpèníjà o mo fi ní àmọ́ tanlẹ̀ wo àwọn tá a pè ní ibo wọn ṣe ń ṣẹgbẹ́ wọn sí tó fi di pé àwọn ọmọ ẹgbẹ́ kan ń kùn báwọn àsí tí mo ní ẹ wá láàárọ̀ yìí àwọn àsí kan wọ́n ti tóbi ọ̀nà mẹ́rin. kí wàá máa fẹ́ gbà mẹ́bẹ̀ẹ́gbẹ́ bá bàbá pín yẹ̀lẹ̀yẹ̀lẹ̀ kéèké ni wọ́n gbà èló lẹ́yìn tìbẹ̀ yẹn fẹ́ mi la fi ń pariwo ẹ wo bẹ̀wò dáadáa la fi mú constitution yín la fi ń kà sí yín létí ẹ̀jẹ̀ tó mú kinní kan nu constitution yín láàárọ̀ ẹ̀jẹ̀ mú kinní kan nu article 18 ni ẹja jọ lọ tẹ ẹ bá ní gbogbo ẹgbẹ́ bàbá nípínlẹ̀ ọ̀yọ́ bẹ́ẹ̀ bá ní article 18 ni ẹja jọ lọ mo ti ka article 17 fún yín níjẹ́jọ. article 18 òun agbọ́mọ pa sẹ́yìn díẹ̀ ẹni pé constitution ni mo sì ẹlòmíì ni wọn gò ní ẹni ó ní èsì ìka aláṣẹwé òfin article 18-4 ọwọ́ ní ọmọ bíi méjì lẹ́yìn article 18-4a ẹgbọ́n jẹ́ wí o ẹjẹ́ kọ́kọ́ ka article 18-4 yẹn kí n tó kàyé àti bí article 18-4 ó ní a prospective member shall pay a non-refundable fee according to the wish of the association at that time. Article 19-4. N tẹ́ gbélé ni withdrawal of membership. Ẹ̀rí pé iná sọ ni pé ti máa mú article 19-1 ti máa kọ́ mú fún yín. Wọ́n ní a fully professional registered member shall continue to be a member as long as he or she remain in practice as a professional practicing member. Practicing in practice a professional registered member. Ẹ wá jẹ́ nǹkan article 19-4 ó ní ha. Ẹgbọ́n tó wí. Professional members shall pay a minimum of 15,000 entrance fee. Ẹ̀yin náà gbà pa àwọn kan akọ́ṣẹ́mọṣẹ́ ni wọ́n nínú ẹgbẹ́ yín. Ẹ tún wá gbà pa àwọn kan oníṣòwò ni wọ́n wọn àkọ́ṣẹ́. Èmi kan mo ṣe constitution yín o. Ẹ̀yin lẹ ṣe o. Ẹ gbà nínú ẹgbẹ́ bàbá pé
akose ma se wa awon ni sowo wa ki lo ta won ni sowo wa ma dominate awon akose ma se question kan ta ni keyan agbagba yen wa down funu question kan ta ni ke wa down si article 19(4) ha re lo ni professional member shall pay a minimum of 15,000 entrance fee ewani article 19(4) b bewani non professional member shall pay a minimum of 20,000 entrance fee seri gbadi eyin na di baye le pe to rowo da le se le o ko se baba baba dara ko megbe wa ye ti won san re bo wa le deyin na ti gba pe e gba owo yen lowo e gba ti o wole ti o ko se yin bo won se fe wa dominate egbe yen mo wa fe egbe kan se sample last week egbe to megbe mi egbe meji mi kan to wa te mo bi e mo wo egbe nupeng ategbe pengasan agban ta pe ni oil and gas olede nigeria ni wa bo kilo differentiate won kilo differentiate won de ba fe cohabiti awon to jo ni sowo atawon akose mo se ele cohabiti won ke just stay together but there must be gbedeke te fun olokowo gbedeke gbodo wa te fun akose mo se gan lo ti elegbe yes awon ni jiya torin de ko be ore o aje nka nbi kan no constitution yin e fori ofe le pe eyan gbodo ko seun o kiri to odun meji aje ba yin wa jade atiku kan to nu ala wa je gade baba wo pe wo lo da omo yi ehe omo yi mhm ni atiku 17 article 17 ti mo ka fun yin ni jejo mo ka article 17 1 article 17 2 article 17 7 yin nda so bere o the apprentice has spent at least 2 years under his or her master at least 2 years ni o fi ko se nda ko benu ke to le gba pe akose mo se ni yo si gba gbe eri e wa se gani kan to bo fe ja re yin nisin ko wa sare bo koro kan ko wa losu kan be ko wa gba certificate ko wa ma sabo emi na di ah mo ti da ta ba le yin na wa la won tin da nigeria ru ls nbe gbogbo to po yin sin se na tori pe ti do loselu ni opo wa la nko egbe wa la fi nsoselu la fi nase ko si to buru nbe sugbo wo te ngba lati be se nde sale pepepe yen ni o gbe wa lo sibi article 18 yin ni egbe baba ni pele oyo omo olori wo lo tutu wa nbe se da yo ku je ore un so ti sokorin se wa e jagbo apa lara leto

0: nígbà tí yọ pàdé láàjẹ lórí ètò èyí tó wò ago kan lóru ẹni títí dago mẹta ni o wákàtí méjì tó dúó dédé ẹjọ́ sọ nípa àwọn ohun àlùmọ́ọ́nì orílẹ̀-èdè yìí ó ti wá fẹ́ di páńpẹ́ ẹ kú tó jẹ́ orísun ọ̀pọ̀ ìpèníjà insecurity ti ń ba orílẹ̀-èdè fínra ipa wo lára àlù ń kópa ẹ̀ ipa wo nìjọba ń kó èmi àti yan pàdé láàjẹ̀ ipa wo làwọn agbófinró ń kó lórí ètò èyí tó wò God bless our great nation abadago kan lóru ẹni ètí dago mẹ́ta ni fẹ́sùn orun wẹ̀ akin akin yẹmi ló kọ tèmi jẹ́ ẹja sayere ẹyin tá yé bá kan ẹ ṣe kọ́dà ẹ pè mí nọ́mbà tẹ́lẹ̀ pè mí sílẹ̀ kan sí 08032954191 akin akin yẹmi ló kọ tèmi jẹ́ nọ́mbà tí mo fún yín o náà ni whatsapp number mi ẹ wo ẹsẹ̀ gbẹ yín dáadáa ẹ gbégbégbé ẹ orí àga tẹ jókòó sí ibi ààrẹ ìtẹ̀lẹ̀ ẹ dàtọ̀ bá dọ̀la ẹ ṣe eré.
1: Lajulu FM 96.7

gbangba ó yàtọ̀ àkànní ó ọmọ onílé ọyẹ ikú ọ̀nì pọ̀ ní wèrè ọ̀kàrẹ̀ láyé ọ̀gbọ́ ọmọ ṣe ọ̀nì kú bẹ́ẹ̀ lọ ní sì ṣe mọ́ ṣe lọ ọlọ́run ọba mi ó sì mọ́ fún ọ ṣe ilé ọyẹ àkànní alájí ilé iye ilé ọyẹ ọmọ mo sọ yẹ tán kí n tó ṣòro ìjì ọ̀lẹ́lẹ́.

ilé funfun Bálaọ̀la wà ń lẹ̀ Ìbàdàn. Ẹ̀yin èèyàn tẹ́ ń gbọ́ wa ń tilé toko. Ẹsẹ̀ kúkú ni àbọ́nà tó jìn. Kò sí nǹkan míì tẹ́ ẹ fẹ́ gbọ́ lásìkò náà ju rédíò Lágelú FM lọ. Ibikíbi tẹ́ ẹ ti ń gbọ́ wa káàkiri. Àǹkẹ́yìn. Àtúntí gbíhun tẹ́ ẹ mọ̀ jẹ́dé. Ọmọ olóró ọjọ́ mẹ́jẹ̀ẹ́jọ yín ti dé. Gbẹ̀ngẹ́ Ọ̀yàtọ̀ Láíwọlá ń kí yín ìkànnì iléeṣẹ́ rédíò Lágelú la sì wà yìí. Èmi àti gbogbo ẹ̀yin èèyàn tí ẹjọ́ lólùfẹ́ mi tẹ́ ń gbọ́ mi lọ́tùn-ún tẹ́ ń gbọ́ mi lọ́sì. Ẹ̀yin tó jẹ́ pé torí tiwa gangan lẹ ṣe tan rédíò yín. Ẹ̀yin náà níṣẹ́ rétò yìí kò sí nǹkan méjì n tó ní ṣe pẹ̀lú ìdílé òun la dìmú a sì wá ta torí tiyín ni. Èmi nìkan ò lè dáṣe. Ẹ̀yin èèyàn tẹ́ ń bẹ lórí Facebook ti Lágelú FM 96.7 mo kí yín gan ni o. Mo ti rí yín ẹ dúró rí bá ṣe máa ń ṣe bí gẹ́gẹ́ bí ijọ́ mẹ́jọ mẹ́jọ ẹ tún máa lọ bẹ̀ báyìí bẹ́ẹ̀ ṣe ń gbọ́ ẹjẹ́ ń mọ̀. Ibi tí ẹ ti ń gbọ́ mi. Má ti rí àwọn èèyàn mi lórí TikTok inú mi a máa dùn. Bẹ́ẹ̀ bá ti ń farahàn lórí Facebook ara mi a máa yá gágágá. Ẹ ṣe gan ni. Ẹ rí pé gift ti ń wọlé. Ẹ̀yin èèyàn mi ẹ gbórin ìdílé leléyìí. Bá a bá rí gbogbo nǹkan ìyá ní wọnú márèèjì. Ǹjẹ́ mo yọ ọdún yìí? Ẹ jẹ́ ń fi ilé náà ẹ já fi ilé ìbẹ̀rẹ̀.

0: ẹjọ́ ẹ̀yin tẹ́ ń gbọ́ mi lásìkò yìí. Ta ló lè mẹ́ntó kọrin àti ọdún tó rin jáde. Ẹ̀yin tẹ́ ń gbọ́ mi lásìkò yìí, orin tẹ́ ń gbọ́ yìí, ta ló lè mẹ́ntó kọrin àti ọdún tó rin jáde. Ó níbi tá a fẹ́ mú jáde ńbẹ̀, bá mi tó lè tó ìdílé lè tó ní ṣe pẹ̀lú.
1: Gbàgbé mi dé o Ìmáríà láti Gbàǹkẹ Benisiti. Jẹ́ kí ayé kí ó wí tẹnu hàn. Kò sí àdánwò tí ó lè dé tí kò ní ní ìgbẹ́.

0: ẹ̀yìn tán bí 1990 ọmọ 1980 gan ti ń bẹ nílé ọkọ.
1: Kí olúwa kí ó wà pẹ̀lú wa títí.
0: Ọmọ 1990 gan ti ń bẹ nílé ọkọ.
1: Olùfẹ́ mi.
0: Ha ọmọ 19 ọmọ 2000 gan ti ń bẹ nílé ọkọ. At least ọmọ 2000 tí ò bá ní ìdádúró yẹ kó ti bímọ tán lé ọkọ. Èyí túmọ̀ sí pé ohun tí mo fẹ́ mú jáde nínú orin nígbà tí mò ń gbọ́ tó wá sọ́kàn mi ẹ wo bàbá ìbọ́ síta ó wá apologize ó bọ́ síta ó ṣe sorry mélòó mélòó nú yín I don't say sorry I can never say sorry o lè ṣe sorry sorry lè ba nǹkan tó pọ̀ jẹ́ sorry lè tún nǹkan ṣe sorry lásìkò tó yẹ ó ṣe sorry
1: sí ọ̀dọ̀ mi
0: o lè tún nǹkan ṣe. Ìwà ṣe ṣe bí mo ṣáà ti sọ́rí mo ṣáà ti ṣe nìsín.
1: Ìwà rẹ ni ó lè mú mi.
0: Lásìkò ìgbà tí ò wúlò mọ́.
1: Nítorí
0: ohun tá a fẹ́ mú lórí ètò ìpọ̀.
1: Èmi sì ni
0: ṣùgbọ́n ẹ̀kọ́ àkọ́kọ́.
1: Kí olúwa
0: ṣe orí ahọ́n ẹ̀kọ́ ló yẹ kí sọ́rí ò wà fún spouse rẹ.
1: Bẹ́ẹ̀ni.
0: Fún ìyàwó rẹ orí ahọ́n ẹ̀ ló yẹ kí sọ́rí mọ́ gbé. Fún ọkọ rẹ orí ahọ́n ẹ̀ ló yẹ kí sọ́rí ò mọ́ gbé. Ṣùgbọ́n o wrong yo o right yo sorry. Fún nǹkan tó o tí ì fẹ́ sọnù. Ṣùgbọ́n ìwọ ìgbéraga ò tí ì tó nkankan. Ìgbéraga ni I don't say sorry. Mi ò lè máa ṣe sorry fún nǹkan. Ta ni ẹ́? Ẹ jẹ́ ń lọ tajà láàárọ̀ yẹn mọ̀ kúrò ńbẹ̀. Ṣé a fẹ́ yẹ àwọn nǹkan kan wò? Ilé là ń tò ìgbéyàwó ló ṣe pàtàkì. Ẹ ṣeun ẹ̀yin èèyàn wa tẹ́ ń gbọ́ wa. Ẹ sì ṣe gbogbo ẹ̀yin èèyàn tí ẹ̀ ń kí ìyàwó mi gangan fún ọjọ́ òbí tòní ẹ̀yin tẹ́ ń fi ẹ̀bùn ránṣẹ́. Ẹ ṣe mo dúpẹ́ lọ́wọ́ yín o. Gbogbo ẹ̀bùn yín fi ránṣẹ́. Ẹ ṣeun gojú òní tíyìn. Thank you.
2: Èmi ọmọ yín náà ni o jọ̀lí jàní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí ó yá ẹ sí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì
3: S-E-L-A-R-R-I-E sálárì
2: bọ̀dá mi ẹ sì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì ó yá lópin ìgbìyànjú ẹ sí pẹ́ẹ̀lì turmeric
4: T-U-R-M-E-R-I-C turmeric
2: ẹ káre pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
3: Ohun ìṣebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà sẹ́lẹ̀rì àti atalẹ̀ pupa olùyípadà ayọ̀.
5: The power of God is working as of old. That is why you are invited to 30 years apostolic calling. Hooray!
6: You overwhelm me. This love is too much.
5: Team, as of glorification, come. Let's celebrate Jesus at Team of Elisha Ministry, championed by Faith Church. Eja just celebrate your godu. Ise ranse pe woli ti o laba won woli agbaye ni. Prophet SA Arogundade bere ni Wednesday. Ajo

san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta. Wọ́n tún máa gbọ́ tọ́lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára tò ní yùgbàyùgbà. Owó tó lé ní 50 million naira 50 million naira ló wà nílẹ̀ láti pín. Káṣí ẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó ṣe gbogbo ènìyàn mú kewé

oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún iléeṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú wa rántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ̀ẹ́dún fìlù torin kí ọlọ́jọ́bí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ Ọba Murtala Adébáyò Àkàdé mẹ́fà.

0: ọlọ́run àti ẹ̀yin èèyàn ara ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa.
1: Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́.
0: Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Murtala Adébáyò Àkàdé mẹ́fà. Ẹ̀wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Literature Doll tó ń bẹ nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ gbẹrú gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nuléṣe ọlọ́pàá tó tún jẹ́ ọ̀jìmì tó mọ̀ nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nuléṣe ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trinchard Doll nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún ẹ bá wa jó ẹ bá wa yọ̀.
2: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
3: S-E-L-E-R-R-I-E. Sálárì.
2: Bọ̀dá mi, ẹsí fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
4: T-U-R-M-E-R-I-C turmeric.
2: Ẹ káre, pálí ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
5: Ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti atalẹ̀ pupa olùyípadà ayọ̀.
6: Lagilu FM 96.7.
7: Ẹ káàbọ̀ padà látojú ọjà. Ṣé ẹ gbàgbé ohun tá ń jẹ lọ́wọ́ ká tó lọ sójú ọjà?
8: Ìjọwọ́ o, jẹ́ ká jọ máa bọ̀.
7: Àtọkọ àtìyàwó mélòó nínú yín tó jẹ́ pé sọ́rì àti ṣe sọ́rì nínú
8: olómi
7: ẹ sọ pé sọ́rì lásán
8: jọ máa gbádùn aya tó
7: jẹ máa dúró nǹkan tí sọ́rì ti bàjẹ́
8: ọ̀rẹ́ ẹlẹ́gàn bá ń tàn ẹ kó má máa ṣe gbà o.
7: Ẹ jẹ́ ń sọ ìtàn kékeré kan fún yín nípa sọ́rì.
8: Káyà kọ́ mọ̀ kẹ́ ọkọ oríire
7: lọ. Ní tọkọ àtìyàwó káwọn méjèèjì kan jọ wà, wọ́n ti ń gbé ìgbé ayé tó dùn tí àwọn èèyàn tán láìkì ìgbé ayé wọn. Ṣé ẹ mọ̀ yìí pé tómi bá ti pẹ́ lára ọṣẹ yóò dọṣẹ àti pé sí finish a máa sẹ́tì ńgbà kọ̀ọ̀kan. Àwọn méjèèjì jọ jẹun ni. Ọkọ àtìyàwó ìjọ jẹun tán. Ẹ̀yin èèyàn mọ́ gbàgbé ń pa káàṣẹ bí mo ṣe ń bẹ lórí ètò yìí á tún mú káàṣẹ mí. Ẹ máa ń lọbẹ̀ lọ mọ́ play káàṣẹ ẹ̀. Káàṣẹ á tún mú mi nísìn. Wọ́n jọ jẹun tán, wọ́n ní ìyàwó bá kọ́kọ́ ṣanwó.
8: Ìgbà
7: tí ìyàwó ṣanwó ẹ̀ nínú omi tán gbé síwájú tán fi ń jẹun. Ìyàwó bá lọ da omi inú. Ó bá bu omi míì sí. Ṣùgbọ́n ike tó dànù náà ló bomi sí. Ìgbà tọkọ fi jẹun tán, tọkọ fi ní kóun ṣan ọwọ́. Ẹ mọ̀ pé bẹ́yàn bá nínú omi ike tí epo bá ń bẹ ń bẹ̀ tómi bá ń bẹ ń bẹ̀ o epo yọ lójú omi. Ọkọ bá ní àjọ bá mi lọ change omi. Bá mi change ẹ̀. Dàbẹ́ ni pé epo ṣì wà ń bẹ̀ mi fẹ́ epo yí ọwọ́ mi. Ìyàwó ni mo ti change ẹ̀. Àní bá mi change epo mò ń wò ṣe pé epo mò ń wò yìí. Ọ̀wà láìpọ̀ àní mo ti change ẹ̀ járe. Ó dà mo ti gbọ́ o ti change ẹ̀ ṣáà lọ dànù kò ọ̀dà ìwọ ni kò lọ dànù fúnra ẹ̀. O lè dànù ni dànù fúnra rẹ kí ló kàn mí. Ní mo ti ṣe nǹkan oní pé kíní.
8: Bèbí mi jọwọ́ o jẹ́ ká.
7: Ìyàwó bá kúrò níbi tán ti ń jẹun.
8: Àyà tó mọ yá yìí ló ń ṣì kẹ́ ọkọ rẹ̀.
7: Ọkọ bá dìde. Pé àwọ ọkùnrin ẹgùn yìí máa fẹ́ jẹ́ pé nǹkan tá a ṣáà ti sọ àti sọ́bà wọn.
8: Èmi gbọ́.
7: A ní pọ́ìntì. Ló bá lọ da omi ìdànù ló bá mú omi míì.
8: Ẹbí náà aṣàkẹ́ o aṣàkẹ́ o.
7: Ó sì ń ṣọwọ́ ẹ̀ o lo oníkálukú lọ wọ́n lọ sùn. Àwọn méjèèjì wá sùn gbà tí wọ́n fi jíǹdà jí kùtùkùtù. Ọkọ bá jíyàwó díẹ̀. Nǹkan tó ṣe lánàá yẹn kò dáa bọ̀ mọ́kàn mọ́mọ́ jẹ́ kí peace rain ni ó mọ̀ pé ó ṣe ẹ̀mí bó ṣe sọ̀rọ̀ yẹn rude. Kò sí nǹkan tó ń bẹnu pé just lo ba mi danu ko fun mi fun die ye so pe sorry ma ya ki se sorry fun kini mi o se na ba mo se ma se mi o se tin ba se ma so pe sorry ki se sorry fun kini mi tin ba mo ki mo se ni ma so pe sorry so far ti mi o se ki mo fe so sorry fun o le so sorry pe nkan to se mo so fun e pe nkan to se yen mi o like e ki lo fe cause e pe ko lo drop kini yen ko da pada ko si kan to fe cause yen na mi le se sorry o mi le se sorry yawo ba tu yi buffet mo ra tu face ogiri pada se sorry fun kini se mo se ni alai ti poju jare poko se kuro nlenu se mo yi pe lati ba mi change e mi o change e o di nkan ti won lo sun lai kira won won o yanju e o tu di nkan to so pe sorry mi so sorry se ri po ti n pele ke si oko lo bi ise iyawo de so sorry se iyawo so sorry no tin ba se ni ma ni sorry sugbon mi o se
4: emi ni ko se
7: o di nkan ti oko ati iyawo ton fi soro sira mo oko fi yara le o lo sun visitors room yawo ni to ba wa oke to ba se to ma wa oke so sorry fun kini ta mo pe ni si o ti kuro o ti di pe won ton sun lo toto abi oko gbe oko ti e jade yawo gboko ti e na jade tele agbegbe bi kan lojo nsise ni vi oko kan lo mo ngbe boko ba kuro nbi se yo wa gbe yawo won a jo wa nu nle ni se sori o mo gboko temi mo loko temi me yawo na gbe ti e won se ti won loto oto yawo ori alasi n to nse oko na o fe let it go so pe sorry mi o se sorry nigba to ya oko duro njo kita yawo lo kokko lo bi ise won ku yo pa won po mo ta to ko fi kuro to to fi de to fi pada to fi kuro nle gate won lo ma normal key jam key na nlo gba awon to se gate won se padlock sita oko ti ra padlock titun o ti ti lawo mota
4: oro ife lagba
7: ko sunle igba ti yawo fi dele ti o fi close ko ri kishi so sorry mi so sorry tori pe won so sorry awon mejeji won da sira won awon mo tin ben body house o gbe yawo odun 17

ìyàwó tó rí pé ọkọ ti ti nǹkan ti ti ba lock mọ́lé. Mi ò ní sọ pé sorry o, kí ni fẹ́ jẹ́ kí n sọ sorry mi ní sọ. Kò lè win ilé. Báyọ̀ pé torí sorry ni kó mọ jẹ sorry ẹ. Mo ní change mi lọ́wọ́, ó gbó hòtẹ́ẹ̀lì ló lọ sòtẹ́ẹ̀lì. Ó yà sí boutique, ó lọ máṣọ. Ó ń gba hòtẹ́ẹ̀lì, ó ń gbà lọ síbi iṣẹ́. Àtó bá sú ó máa pè mí. Ìyàwó náà ò fẹ́, ọkọ náà ò fẹ́ gbà. Létí ẹ ò ní ṣẹsẹ̀. Ọkọ ò súnlé. Ọkọ náà lọ wá nǹkan míì tó náà ń ṣe, kò fẹ́ sọ pé sorry, kò fẹ́ jẹ́ kí ìyàwó win ni. Wọ́n ṣe báyìí fún bí ọ̀sẹ̀ kan. Lẹ́yìn ọ̀sẹ̀ kan, ìyàwó rí pé ọkọ ò pé òun, ọkọ ò sì fẹjọ́ sun ẹnikẹ́ni.

nigba ti yawo fi ri pe oro yi o mo o mo tin di nkan mi ti yawo pe oko oko ogbe phone ma o pe ko gbe phone yawo fejo sun awon aburo re ko si re oni bread bin na le awon aburo ye pe oko oboda mi oni ko soro nbe gbagbe e oro e ni nkan mi inu ni o lo ba pastor won pastor nkan bayi lo sele nkan bayi oni kin se sorry nkan ti mi o se emi ko mo se na gba ti pastor fi poko le pa san sa pastor ti bayawo soro pe a o jebi oni ko se sorry ki lo nbenu pe so just sorry e ja ti o la won o ja ti ko ye won oro se wa di ba mi nkan mi nbe nbe ni ṣùgbọ́n tèmi ti yẹn ẹ̀yìn ara lé nígbà tí ìyá àti pastor tí wọ́n fi pe ọkọ ọ̀ṣà pastor lágbájá ní sọ̀rọ̀ ìyàwó yín wà ń bì ibo lẹwà afẹ́wà bá yín sorry sir with due respect pastor kí lẹ fẹ́ rí mi fún ìyàwó yín ni mo fẹ́ mú wá kó wá ṣe sorry ọkọ ni kódà bó bá fẹ́ ṣe sorry 1000 kò bá mọ́ ohun ò ṣe mọ́ bí mo ṣe ń ba yín sọ̀rọ̀ ìgbéyàwó ń túká o ìgbéyàwó tó lárinrin ẹ dákun bíyàwó ìbá ti lọ ṣe sorry nǹkan tí ò tó nǹkan kan tí ò ṣe èèyàn ńbẹ̀ jẹ́ mọ́ tó lè ṣèfù ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló yẹ ńbẹ̀ tó yẹ pé yóò ṣèfù yín ṣùgbọ́n sorry ẹ̀yin ò fẹ́ ṣe ń tiyín ẹ lè ṣe sorry fún ẹ̀ṣẹ̀ tẹ́ẹ̀ṣẹ̀ eléyìí mo kàn mú wá fún yín ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀ yín pé nǹka mi ò lè bẹ́ mọ́ mi ò lè sọ̀rọ̀ òun ló kọ́kọ́ ṣẹ̀ mí ìyá ẹ̀yin èèyàn mi ẹ ṣé o ẹ̀yin tẹ́ ẹ̀ ń fi nǹkan bẹ́ẹ̀dẹ̀ ránṣẹ́ ẹ ṣeun gojú òní tìyín o thank you very much ilé ala mi tẹ́wàá mi tó ń sọjọ́ ọ̀bí báyìí àbí mi ni àbíyàwó mi ti sọjọ́ ọ̀bí mi ò mọ́ thank you very much gbogbo ohun tẹ́ ẹ fi ránṣẹ́ a fi jíṣẹ́ ẹ̀yin èèyàn mi ilé aláyọ̀ ọ̀pọ̀lọpọ̀ láì ṣe sorry kẹ máa wá entitlement ẹ ní ìdí àti pé ilé yín ṣe rí bó ṣe rí báyìí pẹ̀lú entitlement tẹ́ ń jà fún ọ̀pọ̀lọpọ̀ ọgbà ẹ̀yin obìnrin arrogancy ya mọ́ pọ̀ nù yín ṣé kí ni màá ti wá bẹ̀pẹ̀ fún kí ni ṣé mo ṣẹ́ ni ohun tọkùnrin bá fẹ́ ọkùnrin ò láìkí àfojúdi bẹ́ẹ̀ sì rí ìwà obìnrin dẹ̀ nìyẹn ilé bàgà bí ó gbà àyìnlá ló kọ́ ilé rẹ̀ ni ẹ já ṣẹ̀mẹ tí ń já àyìnlá mi ṣe wo ṣe gbọ́ ẹ kí mi òṣùpá ni ìrè níbi tó ti ṣẹ̀mí sílẹ̀ ò ilé aláyọ̀ nílé wa bẹ́ẹ̀ sì rí nǹkan tí Ephesians 20 tó ní a ṣe gan a ṣe ibi ìrẹ̀ ò ṣe kòwò ra yóò dúpẹ́ pọ̀ bí ìrẹ̀ Ephesians 25 kọ́hún obìnrin tí bíbélì sọ ní pé ẹ̀yin obìnrin ẹ tẹ orí ba fọ́kọ yín ni duty ọkùnrin ni pé kó nífẹ̀ẹ́ ṣùgbọ́n ẹ̀yin obìnrin ìfẹ́ lẹ̀ ń wá ẹ sì fẹ́ tẹrí ba sí finish ṣe rí nǹkan tó ti dànù lé yín báyìí ṣe rí ohun tí ilé aláyọ̀ ẹ ti rí ohun tó ti sọ́dà ní ìsinyìí báyìí ẹ̀yin àtọmọ yín lè ń rò lò.

0: mi nkan kan be ti mo fe ja ke mi ati yin ka jo se nkan loni be ba se sorry ko bu yin ku
1: ko igba lo ka bi bi je ma ta mi mo ti ta ti to
0: ban be ba so o lewu
1: iya mi da baba mi
0: yen o da yin kuro lojo thursday nkan kan sele oga mi mu iwa michael fa lowo ladejo okan mi nbe lodo re
2: bomo eni dara gawi bomo ba dara gawi o a okuku ni fisaya
0: to ba wo iwo ade osun to ba wo ni o mo ro lokan okan mi nbe lodo mi iwa michael fa lowo ladejo lo ti ma wo pe o tun ti fe gberanu to ba wo ni o so
2: ni daddy
0: re pe mi woju re
2: lati keke
0: odudu mo wo bo se se ni o mo se lo
2: eni gba yo
0: kudu si re ri
2: aya bi iya mi ni mo fe o kon kon ti mo fi gbadu
0: ojo thursday baba kan pe mi lori eto lagbo osere lale ba mi to lale
2: mi ni ru mama
0: baba yi won so nkan kan nipa iyawo won atomo won lo to mo ti fi oro e sori tiktok o ti generate a lot of comments awon mi foju wo awon kan foju mi wo ni oro yi eyin ara ile eko ti nbe nbe ni eja mu bayi ele gangan eja fi soro eja fi seto loni oro ti e farabalẹ egbon ti baba yi ti ma ti baba yi so egbon mo fe je a fi soro ohun ni eja fi wo loni ka fi wo daada pe pajulo eyin to je pe e like ke ma gegun fun eyan egbon
3: mi se lo n believe pe ohun ni agbara to ohun le sa fun mi ni gbogbo ona emi na de ni ko gbodo ri be ohun lo ma fi n deny mi ngba yen nígbà tó wá yá ẹ̀gbọ́n mi kan ló wá ní á ó bá nìyẹn ṣe máa fún dínà ẹ lèmi náà bá lọ fẹ́yàwó kejì
0: ìyàwó
3: kejì tí mo fẹ́yẹ̀ ló bí nínú tó fi lóhun abalé jẹ́ wọn àbọ̀nà jẹ tóhun náà fi lọ ń tojú bọlé kákàkiri èmi ni mo ṣàdé fagídí lè dànù tó jẹ́ pé òun náà dẹ̀ ti wà lẹ́yà ara ṣùgbọ́n tó bímọ mẹ́rin fún mi àwọn ọmọ mẹ́rin yẹn ó wá kẹ̀yìn wọn sí mi tó jẹ́ pé mi ò mọ ní àǹfààní àti bá wọn sọ̀rọ̀ n ló kó wọn lọ.
0: ṣé ẹ fẹ́ra ní iṣu lọ́kà àbí.
3: bẹ́ẹ̀ni.
0: ẹ ṣe irú márèjì wo lẹ ṣe.
3: a kò ṣe mọ mímu àìní a lọ gbìyànjú sáwọn òbí ẹ ọmọ mi tẹyin mo introduction
0: nìkan
3: tẹ. bẹ́ẹ̀ni.
0: ọmọ mélòó náà bí fún yín.
3: mẹ́rin.
0: ọlọ́run àbá yín wò.
3: àmì.
0: ó wá tó stage kan. ẹ wá sọ pé tẹ bá ti ní ó yá wọn á sọ pé rárá pé àwọn ò gbà.
3: láti ilẹ̀ ló ti ń ṣe bẹ́ẹ̀.
0: ẹ ṣe wá bímọ mẹ́rin.
3: ọlọ́run ló kọ̀ ọmọ pọ̀ dábí láre.
0: ọkùnrin ọlọ́run dá yín láre ṣé mary wà níyàwó yín ni.
3: mo ṣe mary ọlọ́run ló kọ̀ mọ́mọ́ gbogbo fọ́lẹ̀ mi. nǹkan tó máa ń dùn ún náà nìyẹn ṣe ẹ̀gbọ́n tí bọ́lọ̀ bá fẹ́ kẹ́yàn. nígbà tó mọ wà ní ẹyọ kọngan lóníwà látòhun ṣe pọ jù ṣe làkúṣe létà jọ ń
0: ṣe dúró náà bàbá
3: wọn di méjì òun máa dáná tí mo máa wẹ fáwọn ọmọ ni ṣe rí nǹkan tí mo torí ẹ pé kò ṣe pé mo regret pé a kọra wa.
0: ẹ lọ́kọ̀ ẹ̀yìn àwọn ọmọ sí
3: ṣùgbọ́n àwọn ọmọ yẹn
0: ẹ dúró bàbá
3: àdàbí ti ń jà lórí àwọn náà.
0: irú àdàbí wo.
3: wọ́n rí mi bí bàbá tí ò dáa tó lè jẹ́ pé ńgbà tí inú ń bí mi gan ojoojúmọ́ ni máa ń sọ pé tí mi ò bá dáa o wọn ní problem ṣùgbọ́n ṣe ń bá dáa ní 70% wọ́n máa níṣòro tí mo dẹ̀ ti ń rí nínú ìrìn àjò wọn.
0: pé ntẹ́ ń sọ ti ń ṣe.
3: what's wrong mi ẹ sìn 26 years by December 1st tó lè jẹ́ pé òun fún ara ẹ̀ o mi ní ibi tí iṣẹ́ gbọ̀ngàn ló ti wá padà lọ tí ṣe iṣẹ́ ń dì ìsìn.
0: ó ṣe kí ni.
3: ló ti ṣe iṣẹ́ ń dì èmi ni mo rọ ní ond.
0: ibi tẹ́ ẹ ti ń ṣiṣẹ́.
3: bẹ́ẹ̀ ni ìlú tí mo ti ń ṣiṣẹ́.
0: ibẹ̀ ló ti ń ṣe ló ti ń lọ skul.
3: bẹ́ẹ̀ ni
0: kí ló ṣe tẹ́ fi mọ̀ pé n tẹ́ sọ ti ń ṣe nínú ayé wọn.
3: Òun wà ní 26 years ń sìn. ní time tóun wà yẹn ìyá ẹ̀ ti bi o ti wa ni ya ohun ti wa ni bi
0: okay so tori pe o ni late marriage ko ti e ti mo bi to
3: o se late marriage go second born okunrin ni ohun na se se o se o ready ton awon eyan to awon eyan sa lo so fun mi donia agbeni la se atunse gbogbo gan to so iko de solution
0: so emi fe je ka fa nkan yo ni nisin bayi awon omo yen e ri won pe aye won o lo bo se ye ko lo
3: loju won won mo nkan ton se o sugba won to ri won so emi o ri won mi awon
0: ndo okay sir
3: so pe akobi mi ajo wa ni nko na
0: ko de wa ni
3: se sise
0: baba
3: o ti e kimi na wa fa mi le mi o mi ko ma kimi ti mi mi se nda nu ni
0: okay baba mi
3: ti tori pe mi responsible
0: o so be fun yin
3: be
0: a ko ye ko so
3: ike to ba eja mo ji lo ru bayi ti mo ba nbe mummy e to toro wa chale
0: eh baba tori pe according to nte so wi pe igba ti yawo yin yen o ko di pe ibalopo o lo dede te wa fejo sun enikan ni wa ni akilode so
3: egbon mi gangan jo mi ya mo baba mi
0: e se egbon yin wa ni pe wa
3: mi wa bayi afẹ ni
0: won wa ni pe ke wa yan fe iyawo keji te wa ni ebe ni isoro eyin ati yawo yin ti bere yale yin
3: beeni beeni
0: kale ni yawo keji ni iyale o si da si yin
3: beeni
0: fine e ti mo n to sele to fi sele be eyin ti yin iyawo yin o fe won kun eyin na e fe gba labo e fe yawo
3: keji
0: fine sir igba te wa fe yawo keji iyale lawon o ni farada won si keru won lo
3: ko ti e kelu e se le fe ba nkan je to je pe o ni a se bi mo yo ni mo se wa be kun be kun kiri
0: to ni isin bayi enta na lara nta awon obirin mi wa won le mu mara awon obirin mi wa won ni mu mara emi o mu mara ko emi o ni mu mara ko ni show bo n fe fa wahala sugbon labenu ni o ti mo jagun so o ni bi olorun se waya awon lototo sugbon ngba ti awon omo yin te so pe eni gbogbo yin o dun yin sugbon awon omo yin ti won ba yin soro o lo ndun yin baba je mo pe epe ara eyan a mo ja yan sa
3: be ni
0: eyin le tu fa awon omo igegun igba te mo ra yin wi pe e se ya e mo ra yin pe nkan te se e wa justify pelu nkan te se pe tori pe iya yi o fun mi se ni mo fi lo awon omo yi o wa kiyin eni pa awon omo yin won take won pick tent
3: ti ya won awon so pe mi o se dada
0: ma gbo baba
3: pe mi o responsible baba o ni daddy won serious
0: o ga mi
3: serious o
0: ga mi
3: 70%
0: o ga mi sir awon omo yi won ko eyin si yin tori pe agbomojo lo mo moju iya won na face ohun ti awon ba so eyin wa binu eyin wa so wipe ka ni wipe e se baba gidi bayi ni o ri fun won te ba je baba gidi bayi ni o ri fun won e ti sepe fun won e ti gegun fun won nu e wa so pe e de ri pe ohun te so o tin come to pass inu yin dun e tu wa ni pe e fe je ka awon omo yi pe o dun pa awon omo yi o kiyin mo baba e le tu je cake yin ke tu fe wa pada
3: ko dun mi o awon eyan lo n so pe ki ma de so be mo pe kini kan
0: e mo ro oro awon eyan e mo gbe life yin se yawo keji ti bi mo fun yin baba
3: meji
0: e mo olorun ba yin wo
3: amen
0: won o ba yin wo se gbo ko si wahala baba mi e ja ko lori e
3: okay sir
0: yes sir e seun

0: ẹyin èyàn mi tẹ ń gbọ mẹ mọ gbàgbé pa káàṣì ẹ 25,000 mo ń wò yìí *347*1004*2# fún ti káàṣì ẹ ní o láàrin ọgbọ̀n ìṣẹ́jú ní ìsìn ń mú o ẹ ṣáà ti gbọ gbogbo àwọn tán wá gba káàṣì ẹ ìwọ tó bá káwọ gbéra tí ò já ìtànà tí ń tà ó ṣeéṣe kán máa pe àwọn èèyàn kán mọ̀ ráyè pé ọ fún ìdí èyí fún ti káàṣì ẹ ẹ lọ mọ play ẹ N500 lẹyọ kan *347*1004*2#. Ohun tẹ́ gbọ́ yìí ọjọ́ Thursday ló ti ṣẹlẹ̀. Bàbá tó pè lọ́jọ́ Thursday àwọn èèyàn ti advice bàbá yìí. Kì í ṣe pé bóyá ó ṣẹlẹ̀ láàárọ̀ yìí. Èmi ò fẹ́ jẹ́ á sọ pé bóyá ẹ fẹ́ gba bàbá yìí nímọ̀ràn. Torí pé èmi ò mọ̀. I'm not sure bóyá bàbá yìí bóyá wọ́n ń gbọ́ rédíò lọ́wọ́lọ́wọ́ báyìí. Ṣùgbọ́n ohun tó wà nínú ohun tẹ́ gbọ́ yìí. Ẹ̀yin èèyàn mi ẹ̀kọ́ wo ní bẹ́ńbẹ́? Ẹ̀kọ́ tí ń bẹ́ńbẹ́ nínú tẹ́ gbọ́ yìí ni ẹ já jọ wò. Ẹ mọ̀ pé lórí ètò ẹ ń bá sọ̀rọ̀ ẹ̀ fún wa àìbùyàn àìṣe nǹkan kan ṣùgbọ́n ẹ̀kọ́ wo ní bẹ́ nínú tẹ́ gbọ́ yìí ẹ̀yin ará mi ẹ já jọ wò. Hello. Hello.
1: Hello.
0: Yes, sir.
1: Hello, ẹ káàárọ̀.
0: Ẹ káàárọ̀ ọ̀gá mi. Yes, sir.
1: Bá a lọ kò fún ní ìbàjẹ́ fún mi.
0: Àmì àlọ́. Àmì àlọ́.
1: Orúkọ tẹ̀mí ni káàdé tí gbogbo ẹ mọ̀ sí
0: po. Ah, ó sóríire. Ó sóríire. Mo ti miss yín. Mo ti miss yín. Kí ló dé?
1: Wàhálà. Má jíṣẹ́ fún mi. Kódà àwọn tó jíṣẹ́ fún wọn lé 30. Wàhálà wọn lé 30.
0: Po.
1: Po. Ó sòyìrì.
0: Ẹni bínú
1: ya
0: bínú
1: fún ni. Àríyá lọ. Bá
0: ẹ ṣe mú fún.
1: Ẹ máa bẹ́ tó bọ̀. Mo ń bọ imú wà pẹ̀lú yín.
0: Ó yá. Hello.
2: Ṣé ìwé yàtọ̀ fún ètò?
0: Yes, I caro.
2: Ẹ rí ẹ̀kọ́ tí mi kàn nínú ọ̀rọ̀ yẹn ni wọ́n pé kí.
0: Rédíò yín pariwo sá.
2: Bí obìnrin bá fẹ́ kúrò lọ́dọ̀ ọkùnrin, ó má máa sọ fáwọn láti jẹ́ igbó ká dẹ̀yìn bàbá wọn kanra wọn. Káàmọye ó lè ní ìgbà káàmọye ká wáyé láti lọ bẹ bàbá wọn ni o. Ayé wọn lè tẹ̀síwọ́.
0: Ẹ ṣeun bàbá, ẹ ṣeun. Ìdí tẹ́ fi ń gbọ́ rédíò ò ní pé ká lè fi kẹ́kọ̀ọ́. Ká lè fi kọ́gbọ́n ọgbọ́n ni fẹ́ jẹ́ akọ lórí ètò yìí. Hello.
3: Ọ̀rẹ́ po.
0: Yóò sóríire, ó sóríire.
3: Ó yàtọ̀ ọ̀rẹ́ ti gbórí wọlé láàárọ̀
0: yìí. Ó ti gbórí wọlé, ẹ̀rí pé inú mi dùn.
3: Ẹ borí bẹ́ẹ̀. Ó kí ẹ kú iṣẹ́.
0: Ẹ ṣeun.
3: Àrùwà bẹ̀rẹ̀ láti ṣe.
0: Mo gbọ́ yìí.
3: Tẹ́rí ní àkọ́nà ẹ̀kọ́ tí mo kọ́kọ́ rí kọ́ níbi ọ̀rọ̀ yẹn ni pé tẹ́rí ní àkọ́nà gbogbo nǹkan ó gba sùúrù. Ẹlẹ́ẹ̀kejì wá ni pé ìgbà tí jáde yẹn tí wọ́n rí pé ìyọ̀rọ̀ rí bẹ́yìn wọn bá ṣe sùúrù láti pé kí wọ́n má tètè àwọn ọmọkùnrin lọ́wọ́. Ẹ̀yin náà wá orú nǹkan yẹn tó ń jà lórí àwọn ọmọ yẹn. Nǹkan yẹn dé ìdùnnú wọn ló máa jẹ́ báyìí nísìnyí àyíbá òní. So ẹ̀kọ́ pọ̀ bí ọ̀rọ̀ yẹn ti di lóríṣiríṣi bẹ́yìn.
0: Ẹ ṣeun.
3: Ṣé wọ́n máa ṣe sùúrù? Àrùn wà láti sẹ́yìn náà.
0: Ẹ ṣeun àrò láti sẹ́yìn. Ẹ lọ ẹ káàárọ̀.
4: Mi ṣe dákọ̀.
0: Ẹ mọ̀ dákọ̀ yín.
4: Ẹ ṣe. Ṣé ẹ rí ó yẹ kí obìnrin kán sọ́ra gan-an. Kóbìnrin ó sọ́ra o. Ọmọ tí èèyàn ti ń ré bọ̀ láti kékeré tó fi dàgbà ìjọ téèyàn lọ ràárù ìjọ téèyàn lọ sóríṣiríṣi iṣẹ́ tí wọ̀ yọ tẹ̀yìn ìyá tẹ̀wàá máa dẹ̀yìn ọkọ yàn. No, kò yẹ kó rí bẹ́ẹ̀ o. Káwọn obìnrin ó sọ́ra wọn. Kéèyàn bá dẹ̀ ń bínú, èèyàn ò mọ̀ sọ́ra. Nǹkan tí màá yẹ sọ. emi gan te mi gan je kini o mo sele ngba mi o ta pe ti awo mi o mo so pe baba yin kini kan ti mo ba kin fori se kin foru se oro ti o mo so pa awon mo yin o ni da so okay ajaja kan do ni mo nso awon kankan fun ta pe o mo na daddy ohun ejo okay iya ohun lo se yin iya won so okay ko bi rin
5: mo gbara awon gan mo gbe ohun gegun pe iya iya to se yin ni ke se pe fun
4: okay if you want to see okay eto wa le mo tin do fire gbogbo won ri ta lo mo so pe iyan bi ya yin le fe
5: ah
4: mo ti se mo ngba to bi ni omo ti mo opo awon omo yen lo ti school kan lodun kan ti mo travel igba ti mo de mo se school to ko yin wa ni oni mo da awon omo yen pada te to si wo bi to wo ni so wo bi to wo awon mo won wa mo ni ah baba yo se nkan kan lati igba ti mo ti fe ya awon to ti le logun odun
5: baba se ti wa reverse pe yin pe kan mo feru ya won
4: okay olorun ni je wo feru ya won olorun ni je okay se ri won ma munu biyan
5: o baba ka frame e bayi wi pe olorun yo je kan fe iru eni ti o se nkan daada ti ya won ma nse
4: yes sugar iwa ti ya won ma wu
5: gbogbo wa ko
4: 30%
5: iya
4: yes ko mo 30% as you imagine soro
5: iyun te ba je examiner nu te pe yin le mark script ya won ni
4: ben ko mo 30% now seri nke mi okay mi ni ya o meji o ma le so fun ma yen o na won tin ro ko fe mi na pe ke mi no lo fe yawo mi ti nka ba dagba yo ko won wodo mo je
5: e se baba
4: ni o ko won wodo mo je so bi ni olorun mo fi ya je yen
5: ami ala e mo gbagbe eko la fe ko lori eto e mo gba eko eto ni baba mi
4: o ni rin dorun
5: ami ateyin na
4: ti o bori gbogbo obirin to ba ti n so ma si baba ile obirin de n so obirin alagbarika ti o ba gbe gbe oko lati ri oko si oko si o ti n so obirin alagbarika and again to de fe ro gbo awon okunrin patapata ẹjọ́ ká mọ̀ ṣe nǹkan sí ní fáwọn ọmọ wa ẹjọ́ nítorí tẹ́lọ̀ ọmọ tó bá nídìí owó skul tí yàrá ti tì wá bá ẹ̀ka ìkọ̀jọ́ pásítọ̀ gbàdára ti rówó skul yẹn ọmọ gangan yẹn ta máa kó skul yẹn fún.
5: Kí ló dé?
4: Ó ti gbà bẹ́ẹ̀ báyìí nísìn ọ̀gá wa. Ó ti gbà báyìí nísìn báyìí ìṣẹ́nà sínú yẹn
5: lórí
4: èmi dáhùn lágbára ọlọ́run.
5: Àmì ọlọ́run. So ka mo se kari mi bayi ni isin lo kan bayi. Hello.
6: O yato.
5: Baba.
6: E wa ku gbadun ko ni baje o.
5: Amen.
6: O ko mi ni Said afa kan lati tagba kan yan. Akoko na awo okunrin. Emi o ba ro wi pe
5: ki lo ja bayi yata kankan. Hello.
7: Ẹgbẹ́ mi gbọ́ Uncle Jinta.
5: Ta ló ń sọ̀rọ̀ sá?
7: Atakankan wọ̀ online.
5: Ẹgbẹ́ tó kàn sí. No, wọ́n ti cut.
7: Alabama ló sọ̀rọ̀, ẹgbẹ́ tó atakankan sọ̀rọ̀ sí.
5: Láti Italy, atakankan ti cut. Wọ́n ti cut, ẹ máa sọ̀rọ̀ lọ́sà.
7: Ṣé rí nǹkan tẹ́lẹ̀ kan fẹ́ sọ fáwọn èèyàn ni pé ó ṣẹlẹ̀ tó mi gbẹgbẹ́ tí mo bá yín sọ̀rọ̀ yìí. Ṣé jẹ́ kí n fi yìí? Kò tẹ́ ṣé ìyá kò ní ló kọ́ mi sí bàbá mi tẹ́lẹ̀. Èmi fúnra mi mo kàn rí bàbá mi pé bàbá yìí kò wúlò kò ṣe dáadáa sí mi. Mo wá pòdì rẹ̀ mo rí tiẹ̀. Gbọ̀ngbà tí mo ṣe wàhálà ṣe wàhálà tí mo rìn káàkiri rìn káàkiri. Àjẹ́dọ̀ gbé náà ni pé kí n lọ síbi tí bàbá mi bá wà kí nǹkan lọ máa gbé pẹ̀lú ẹ̀ fojú mi oṣù mẹ́fà. Kájọ máa rí aláàárọ̀, kájọ máa rí alálẹ́, kájọ máa rí alójoojúmọ́. Ó tán bọ́nà dẹ bí gbogbo nǹkan ṣe wà òkè nìyẹn. So ṣé rí èmi káàkiri fẹ́ sá àṣìṣe gba àwọn tó bá ń kó ìra bàbá wọn tó bá ní kò tọ́jú àwọn ti péré. Bóyá ìyá wọn ni ó kọ́ wọn, bóyá àwọn náà bẹ̀rẹ̀ níbẹ̀. Kán fi wọ ẹsẹ̀ ìfẹ́ ẹ̀dọ̀ lẹ́hùn kán lọ tọ́jú bàbá wọn. Wọ́n bẹ̀rẹ̀ sí kán mú bàbá wọn bí ọ̀rẹ́. Ó wà very very important.
5: Ẹ ṣe bàbá, ẹ ṣe Alabama láti Italy.
8: A kú ètò.
5: Ètò inú bàbá, ìyá.
8: Kò ní bàjẹ́.
5: Àmì àlá o.
8: Ọkùnrin àtòbí ọlọ́sàánú wa.
5: Àmì o.
8: Inú ọkọ àti ìyàwó ọlọ́lọ́mẹ tí ó jẹ wọn mọ́nú wa. Mo rọ ẹ̀yin obìnrin mọ́kọ̀ mọ́ sí bàbá wọn. Wọ́n ara wọn kọ́ rí tó rọ mọ́. Ègún ní agbára o. Mo rọ ẹ̀yin bàbá rẹ̀ pẹ̀yìn ọkùnrin náà bá ti kọ́ wọn ọmọ yín kíkà wọn mọ́ ọmọ ọmọ. Ẹ̀yin bàbá náà ẹ má gbé wọn ọmọ gẹ́gùn-ún.
0: ẹjọ́ ẹ̀dákun ojú òpó tilẹ̀ òkèrè ẹ̀yìn ti Nàìjíríà mọ́ pè síbẹ̀ tilẹ̀ òkèrè ló parí pẹ̀lú 1006 mi ò ní gbé o ẹ̀yìn tẹ bá ń pè sí ojú òpó international ti international ni +234142491006 ẹ mọ́ pè síbẹ̀ mi ò ní gbé ẹ pè sí ti Nàìjíríà ẹjẹ́ àjọ gbé ti Nàìjíríà ẹ̀dákun ẹ fi yín lẹ̀ fún wọn. Hello.
9: Hello, ẹ pèsè.
0: Ètò ni ẹ, ètò ni, ètò ni sà.
9: Ṣé rí bàbá tó ń sọ̀rọ̀ yẹn? Ọ̀rọ̀ tó ń sọ, ọmọ 26 years, ó ti tó kóbi ọmọ ẹ̀jẹ̀ rẹ̀. Ibi tí bàbá yẹn lọ nìyẹn, kò yẹn tán ni. Ṣé ń gbọ́ mi?
0: Mo ń gbọ́ yín pàápàá ọjọ́ ń lọ bàbá mi.
9: Ṣé wá rí àwọn òbí, àwọn ìyá wa, àwọn òbí wa, ọmọ ò lẹ́sàn-án bàbá, ọmọ ò níyà, ọmọ lẹ́sàn-án kò lè gbọ́, ọmọ ò lẹ́sàn-án bàbá lọ́wọ́ o. Torí pé gbogbo wa tí bàbá wù kọ́ mọ́mọ́ sọ fún òun gbẹ̀sán ẹ̀ lára bàbá àwọn kò ní ẹ̀ kò níyà bàbá kan lọ́wọ́. Ìdí ni pé ìyá yẹn ni kó lọ ṣàtúnṣe pẹ̀lú ọmọ àwọn ọmọ yẹn kó bàbá yẹn ó sì mọ́gègùn lé àwọn ọmọ lórí mọ́ kó dá gbòógì mọ́ gbégùn lọ́mọ lórí.
0: Ẹ ṣeun bàbá, ẹ ṣeun sà. Ẹ jẹ́ ń gba ìpè mẹ́ta tó kù ká tó wá sọ tiwa lé lórí. Hello.
10: Hello, ẹ káàárọ̀.
0: Ẹ káàárọ̀ sà.
10: Ẹ kú ètò.
0: Yes sir.
10: Ọlọ́run àtúbọ̀ bá rìn
0: lọ. Àmì àlà.
10: Ẹ jọ mo fẹ́ bẹ̀rẹ̀ ní ẹrẹ̀bẹ̀ kan, ẹ jẹ́ kẹ́ ti mo fẹ́ sáré fún ní ọ̀rọ̀ jẹ́ pé ó lè kàwọn èèyàn lè kẹ́kọ̀ọ́ mi lórí ọ̀rọ̀ tó lọ lọ́wọ́ ẹ̀. Ṣẹ́rí short brief mo fẹ́ brief bẹ̀rẹ̀ lórí kékeré ni lórí ọkọ̀ àti ìyàwó kan. Bàbá ń ṣiṣẹ́ ó jẹ́ principal school. Ìyàwó sì máa ṣiṣẹ́ gba ìyàwó sì ń lọ lọ́rọ̀ létà ìyàwó ṣe fún wa lọ ṣe lẹ́tọ́rà ní bí wa. Títí gbogbo àwọn ọmọ tó ti ṣe tán ní sí àwọn ọmọ yẹn ò mọ̀ pé ìyá àwọn ló máa ń assist bàbá àwọn owó administration àwọn. Títí bàbá yẹn tó bá ti ní báwọn bá ti bèrè lọ́wọ́ ẹgbẹ́ àti ìgbọ́ máa fẹ́ kó tó lọ ìyàwó wa pé bàbá ṣẹ́gbẹ̀ẹ́ ẹgbà wọ́n ní má wọrí màá fún wọn wọ́n ní ẹgbà mọ̀ owó pọ̀ lọ́wọ́ iṣẹ́ tó fẹ́ lọ́ máa gba lóhùn iṣẹ́ ní ìrọ̀ ẹgbà. Títí ọjọ́ ẹni tí ẹ bẹ́ẹ̀ ni bàbá yẹn bàbá yẹn máa tó ní ìṣẹ́ ẹ̀sùn àwọn tí mo mọ̀ ní o ó máa bo ọkọ ẹ̀ láṣìírí títí ní ó ra ọ̀la ó ra ọjọ́ ọ̀la fáwọn ọmọ ẹni gba àwọn kan wá fọ́wọ́ àbẹ́ tó mọ̀ ọmọ tó ń bọ ọkọ wọn láṣìírí. So ìyẹn dúró bẹ̀ àbáṣe ń fẹ́ fún àwọn obìnrin ni pé kán má máa jẹ́ kí ọ̀rọ̀ nígbà bàbá ṣe wọ́n máa gbé sí ọkàn àwọn ọmọ olófà tí mo sọ bẹ́ẹ̀ ti ń kó píkì ọ̀nà sórí òkè ní ṣe píkì àwọn ọmọ ọ̀nà sórí òkè kí lẹ́mọ kí ló fa genesis jẹ kí lámọ̀ tó fa genesis jẹ bí ẹ máa lọ kó píkì àwọn ọmọ sórí òkè ẹgbẹ́ máa kó pa máa forí lálẹ̀ ní nǹkan kan ló rọ̀ sí bí kan tọ́lọ́run ara wọn lọ́wọ́.
0: Ẹ ṣeun gan, ẹ ṣeun, ẹ ṣeun. Ọlá Bams ó ṣe mo dúró re Ọlá Dípọ̀ ṣó dípọ̀ gbogbo Rhode Island àwọn eléyìí. Hello, ojú òpó ilẹ̀ òkèrè tẹ́ ń pè sí mi ní pk ẹ. Hello. Yes sir, pápá àpásà.
11: Ẹ dákun torí Ọlọ́run àwọn obìnrin náà lèmi fẹ́ rọ̀.
0: Ó yà ń gbọ̀.
11: Ọlọ́run ní ta sí àárọ̀ kálukú wa jẹ́ ọ.
0: Àmì àlọ́.
11: Ọ̀sán kálukú Ọlọ́run ní ta jẹ́ ọ. Ọjọ́ alẹ́ kálukú wa náà Ọlọ́run ní jẹ́ ọ́ bàjẹ́ ọ.
0: Àmì àlọ́.
11: Àwọn ọkùnrin náà kádà kan ká má fi ìgbà gbégbò ẹni tí ọba lóbìn méjì ọgbọdọ má ni o ẹni tí ó ní mẹta ó ní o ẹni tí ó sì fẹ yọkan náà yọkan náà ni kò sí ní débi tẹlẹ ádàrá ti kò lè kálukú lórí kí kálukú ó sì ní nìkan kálukú ọmọ lọ́jọ́ ọjà fún gbogbo wa.
0: Àmì ọlọ́run. Ẹ̀yin èèyàn mi ẹ dákun ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ ẹjẹ́ ń sọ ti díẹ̀ tèmi fún yín.
5: Cherry, ìyàwó ta fẹ́ lóṣù aga tó fi yan ọmọ lé jẹ mo orúkọ ọmọ rẹ yóò bá ń bẹ̀ ni ó mọ̀ jẹ́ lóòótọ́ ayé ta wà ẹ́ mọ̀ ní pé kí ni ṣèbáwọn ọmọ náà rí gbogbo ohun tí ń ṣẹlẹ̀ ṣèbọn rí ṣèbójú wọn ò fọ́ àkọ́kọ́ tí ìfẹ́ bá ti sọnù gbogbo nkan ti baba se lati igba to ti nse jo to struggle e ni ri o to kini kan lori eto pe emi o ti e wa mo to pe looto ni orun apaadi e 60 mi wa awon wo ni o po ju lorun apaadi na se embassy bo si en ti oro ati bo ati se bo wa en ti oro ta teyin wa se en to je pe nkan ti mo nje lowo lowo bayi mo mo mi o fe mo to ti se seyin ki lo de to je pe eyin obirin igba ti plug oko to spark ti nsise to nfori se forun se to nra agba to nreyin to sanwo le to nse gbogbo e to san school fees omo e ri yin so nu yin dun e pariwo sita do te ba wa ra gari congo meji abi rice agolo meta to je pe eyin le lo gbowo gbe kini kan le kini kan lẹwa bẹrẹ tin so pe so ri bayi ko wulo baba yin o wulo se atiti ko se ni o ti wulo ni se oni ni o fun yin ni omo yin ko se tan owo ri ise baba ori eyin le wa lo owo ri ise wa se bi nkan ladi ye je ko to digba to de se baba yi o se nkan kan ninu aye omo e ko to dagba ni abi n to se se le ka gbangba tomo e ni ide e mosti to ti re baba ti sock absorber e ti jo ti alignment ti je bayin le yin na gbe lati be eyin le wa mo po ko banu je fomo yen mo so gbogbo nkan baba yin obirin ni ko kaakiri owo to ye ko na fun wa in na fo obirin se o nawo rara fun yin ni e wa mo play pity card awon okunrin ti won responsible tokunrin ba wa responsible gbogbo nkan te nse awon nkan mi te nse lo nse fun yin gbon tori pe e wa ri po ni ko ngbadun ara o nta die ko se ferefe abi bintin e wa mo duro de lojo waju jo ti o ba ti wa si nkan kan lowo re igba ti nkan be lowo re sa wa awa ko lo na fun na àwọn tó ń ná fún mọ́mọ́ra wọn nígbà tó ń bẹ lọ́wọ́ rẹ̀ ìta ló ń ná sí ilé tó ná fún yín ṣe appreciate ẹ̀ ṣe rí ẹ̀gún kẹ mọ́ gbé èèyàn gégún lágbájá kọrin kan ó ní mo sọ́rí fún gbogbo yín o mo sọ́rí fún gbogbo yín lọ́kọ̀ọ̀kan àtọkọ àtìyàwó kíjà mọ́ ṣẹlẹ̀ láàrin ìwà àtìyàwó ẹ̀ kó mọ́ gbé sépè ko mo sepe fun ko mo sepe fawon omo iwa atoko koro mo dabi oro laarin iwa atoko ko mo gboko sepe tiran tiran se ko ni affect eni omo ti connect yin papo you affect e you affect e you affect omo oko re ti o wa responsible ni isin ko wa responsible ni 11:20 jọ tori olohun bo ba di 3 o'clock se ko le wa responsible ni iwo to n fori se forun se ni isin to n toju omo se ko ni de stage kan to run o fe wo wo na die boya owo ti wo na ri o fe fi mo jeun sara re sugbon omo yi o ti isin omo yin debi to ye o sin de toko ba wa gbe lati be so ni life ni sugbon o ti fi epo ti fi panel beat aye oko o da mo o ti fi ilaya kaya o ti fi se pe foko eni to bimo fun yin to loyun fun ti o gbomo ojo to n deliver omo lo n se epe buruku fun ola ola eje ya fe je yo n gbo o ibi kibi to ba wa bayi o ni se kini kan ojo to n bimo elomi o bore si o yo mo gbe baba omo e se pe omo to o ti totan to mo pe boya ti baba omo e baye re ba dan bi to wa yo ronu njo kan pe o n fe help omo yin kódà gan bó bá jẹ́ pọ́ìntì pọ́ọ́mọ yìí tí ẹ̀ tó ti ṣègbéyàwó tán ayé bàbá yìí dá yóò rántí jọ̀kan pé jẹ́ kó ń ṣe nǹkan fọ́mọ yìí o ò rò rárá
0: ìwọ bàbá

0: o te ri o ye mi baba ni kokunrin o soro ko birin o soro oni kaluku ori ti e so sugba eyin obirin ebe ni abeyin iko yin atokan yin o jatan ke ma je koko ni access sawon omo tabi ke ma ka won omo ni nkan ti o se soko yin daddy yin se bayi te sawon omo di nkan buku te soko di nkan buku waju awon omo a ma ta okunrin mi lara elomi a ma ro pe koku je ofo onile ofo alejo do ki lo se ta awon omo na gbogbo yin le doko wo te fe jere gbogbo wa la jere lori omo e fa awon omo le hello hello
1: hello
0: yes sir
1: eto
0: yes sir
1: lele yo
0: ami ala
1: seri olorun wa ko je ti awon obo ogbo ori ti lati mo ko yo won ti baba nkan ti o da ni omo na ba jo won to ro be ko mo ti iwa ti awon bu ti baba won ye yawo ti e na pada wu si then nkan to wa mo ko gbo emi e ju wa won ko ni ta ta ke si igba mi baba kan ti so ja bele so pe owo school fee omo ogun baba mi igba je ni ti ko mo yi ti omo re san ni school fee ti ta sa ko mo wa lo ibu ko de school omo ni so that ko ni so mo ya mo gan ni do ya lo wo je omo omo yo ni mo ko de ni so ti ti ti kan to ba ko fun ya yen oto ni tawon bi omo so leyin ti ya inu baba inu ti o bi ni lo oni se owo school ni sagba lo si gba lo sawo je elekeji omo se baba lo bi se iyo pa ni ya ejo fun igbo baba de yo wa ku baba re to ro mo lata ro bi je ti dani ni sa o na wa mu ra keke ke yo mu e da yo wa mo igbo baba mo so iya yo wa mu wole yo wa tu so wo na so baba re buru baba re buru e wo na mo gbo na so that don create ni se bi baba yen so mo e lokan ni bo ko je opo lopo ko ni so beta ki ko bi na na omo kan ka je ba ru ko na ba ru fun ara so ba se ko na ko mo se ni kan da se ni kan ibi táwọn obìnrin fún wọn bẹ̀rẹ̀ sí wọn nìyẹn.
0: Ẹ ṣeun bàbá. Ẹ já kúrò lórí eléyìí lẹ́yìn ìpè lè ká kúrò ń bẹ̀ ká tún mú mi. Hello. Hello.
2: Hello sir.
0: Yes sir.
2: Gbẹ̀ngàn ó yàtọ̀.
0: Bàbá.
2: Wàláì ilé àtọ̀ rẹ yóò dára.
0: Àmì Ọlọ́run.
2: Ilé àtọ̀ rẹ yóò dára lẹ́ẹ̀kẹ́sì.
0: Àmì Ọlọ́run.
2: Ibi lọ̀rọ̀ tẹ́lifí bá wù èmi gẹ̀rẹ́ bí bá wù. O ma ṣe o. Ìyá ká máa bẹ̀rẹ̀ lórí ọmọ o. Ìyá ká máa bẹ̀rẹ̀ lórí ọmọ o. Ìṣòro ló ìṣòro ló tẹ̀ gbé mi débi orí èdè gbogbo àyè. Ọ̀dọ̀ bá kálẹ̀ wọ ṣáàtì bí orí ọmọ oṣù mẹ́ta tí mo fi fẹ́ ìyá ẹ̀ tó lóyún oṣù bàbá mi. Ìṣòro wa mẹ́fì ọ̀ pé ó kọ ìyẹn mẹ́ ó kọ sí níbàyìí. Inú ìrora mo wà wá ìdí ti bàyí tí mo ń wò pé pé bá fojúmọ́ ìlà ìyá bá fojúmọ́ ìyá pọ̀ tí. Gbogbo ìyẹn náà wọ́n ní kí mo gbẹ̀sán fúnra mi.
0: Ṣé ẹ wá ṣépè fọ́mọ yẹn ni?
2: Láyé èmi ni ṣépè fọ́mọ mi. Torí ẹjọ́ kan ló bí fún mi torí mo ní ìṣòro ìyàwó tó ṣaláìsí ni. Wọ́n ní ìṣíbàyí, ó wá kọ̀ ọmọ ẹ̀jẹ̀ báyìí ti báyìí, ọmọ ẹni pé ìṣẹ́ bá lọ pé sí kò kò gbọ́dọ̀ mi síbi ní báyìí ti ó yàtọ̀ ó mọ̀ mí dáadáa èmi ẹ̀ dẹ̀ mẹ́ ẹ́ ìdí tó mọ̀ mí tí mo ń fi kí tẹ̀ wá sí dábìlú ìṣòro ọmọ ẹ ló fi jẹ́ kí n tọ́ ẹ ilé káàkiri káàkiri báyìí.
0: Ti sùn ẹ̀sà.
2: Ọgbọ́n ni mo fẹ́ gbogbo afọ́dún pé ẹ bẹ́ẹ̀ ti ká tètè lọ́mọ wa.
0: Ẹ ṣeun. Ẹ ṣeun bàbá. Ẹ ṣeun bàbá. Èpè ò dáa. Especially ẹ̀yin tẹ́ ẹ jẹ́ single parent. Ẹ pé fúnra yín lè ń dọmọ ọtọ. Ẹ pé ó dáa. Lóòótọ́ ẹ máa rí ẹni tí ó fi yín lẹ̀ yóò mọ̀ ṣe fọrífọrí fún yín ẹ̀yin ẹ fi lẹ̀. Ẹ mọ̀ pé ẹni tí ó bá tẹ́ngbà míì kì í gbọ́ kúrò ńbẹ̀. Ẹ mọ̀ ṣe pé nínú àjọ human being gan ẹni tẹ́ bá ń bàjẹ́ ẹni tínú yóò bá dùn sí bẹ́ẹ̀ pé kó wọlé ni bẹ́ẹ̀ pé kó lọlé ni ẹyin file ẹyin nigbagbọ wi pe Olorun mo nti o se o le pe yin lojo waju. Hello.
3: Hello.
0: Yes ma.
3: Yes. Ejo imo e oro temi.
0: E ba nsoro soke ma.
3: Ma po la sere. Se loro to en so. O je nkan tin je banu je okan si. So na ti go that kere. So gba temi ati o pade mo pe e ta won na bi amọ ku die ka to. Mo de bo ko mi so o ni se bi tori pon ro lowo won fi baba won sile. O je banu je ko mi. O do na ko se pe mo ti wa lupe. E ti won ba n to ba wa lowo e ko ma se fun won.
0: Oko yin o ta si ya won mo abi.
3: O fi be anytime to ba ni ton ba ni di nkan lati gba lowo won. Oun na ma n pe oun. Ko si figa ti se tori union ni. Igba ti won ri bi kankan lo mo. Iye o boda. Koda o ma n wa sodo wa 24/7 tele. To je pe won jina si wa ngba ti nkan wa nle. To je pe won ma wa la won wa be ni. Ati gba ta ti de wole wa. O so du ma. Iyo ko mi bebi. Iya won wa lodo mi. Won sick. Iyo ko mi wa. Gbogbo yen wa lo ko mi wa gap mo. Se so fun fo se. No. Ko mo pe mi se sara. Tori nu le ni sara ti bere be ko gbo. Bi ya yen se sick to iyo ko mi wa. Onti ti ya yen to ku. Won wa si ya. Nigba kan de si ya. Ojo na won tun kuro ni. Won se wa nlo mo wa bo si bi mo to mi. E wa ki mi o. E wa si ya yin. Won de se si ya yen tan. Mo tun bi mo pelu CS. Iyo ko mi o fun wa. Mo wa so fun pe ko si to ken. E ni ni won se awon nkan yi si. Iya won na nkan yi. Iwo se lo. But o gbo la la la to. O nje koda mo ti pe yin le emo igba ngba ni e ti ki ko mi.
0: E ma bi mo.
3: Lati je ke ba mi pe.
0: E ma worry se mo te ma se send the text message si mi wi pe eyin le pe lori eto te fe je kin bo ko yin soro.
3: Okay sir.
0: Se gbo e ma mi call mi la fe gbe.
3: Ah emi na mo understand
0: ma.
3: Understand.
0: Yes ma. Sheri e je a tu fele yi e je a fi be gbogbo eyin eyan te n ba obi yin ja. Yala baba yin le ba ja ni abi iya yin eyin te ba n ba ya yin ja e je n sare se illustration kekere kan fun yin ti eyan ba je bredi ati ewa abi boye e wa je ewa mi moruko oruko na ma n pe na ade osu ati ade eye ti eyan ba je ewa tan ba da gari si ti eyan wa je papo
4: se sokudale abi o
0: sokudale abi alagba wa idi se ranti oruko na ma n pe se sokudale na ni
5: sokudale
0: ti eyan ba wa je bredi ewa tan won gari si te ba wa debi te ti fe se ga se mo be se mo ranju ke to se ga te ba wa se ga tan te ri nkan to jade pe nkan kekere lo jade nbe se mo be se te ba se tan se pe be se relief dada be lo se ri bi e kan wo iseju kan yen be ni pe ti fe jade ko la yin gba te ranju ga e wo e kan imagine ya yin gba to fe bi yin ile gan ti to ese kan aye ese kan run ti wa lo le se fun yin laye ko da be lo le oni mimo tan ba ni ya yin ni se yin ni e mo wa ona lati se nkan fun baba ni e gbodo fowo fun ya yin ni nkan toro ni o je lo waju e ran eyan si tori what goes around turns around e je n lo taja mo n bo

0: Ọlọ́run àti ẹ̀yin èèyàn, ara ọ̀rẹ́, mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn-ún 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn, Ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹ́fà. Ẹ wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe ní Trichardol tó ń bẹ nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ọlọ́pàá tó ti jẹ́ ọ̀jìmì tó mọ̀ nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 ní Trichardol nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn, aago mọ́kànlá òwúrọ̀ lẹ̀tọ́ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ni ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún, ẹ bá wa jó, ẹ bá wa yọ̀.
1: Bọ̀sùn o lè kó lọ́sẹ̀ yìí ni. Mẹ́bọ̀ lágbà àbẹ́kà ní ọlọ́kan nínú àwọn iléeṣẹ́ búrẹ́dì tí ń bẹ Lẹ́kọ̀ọ́. Bẹ̀dásọlá ẹjọ́ ẹ bá àwọn iléeṣẹ́ búrẹ́dì gidi Ìbàdàn tó lè sanwó gidi fágbà àbẹ́kà. Àwọn tó lówó Èkó Èkó ní ń gbé òpàrọ̀ o. Gbogbo owó láì fi wọkọ̀ tán tí ń bá wá rí iléeṣẹ́ búrẹ́dì Ìbàdàn tí ń sanwó gidi. Ẹ wo ó tẹ́ mi lọ́rùn ju kí n máa lè kó lọ.
2: A jẹ́ pé ògbàriwo iléeṣẹ́ Better Life Bakery nu o. Tí wọ́n pariwo pé àwọn nílò bẹ́kà tó dáńtọ́ tó sì lè darí ọ̀pọ̀ èèyàn lẹ́nu iṣẹ́ láti ṣe búrẹ́dì tó tàbí àkàrà jáde. Káwá lágbà àbẹ́kà ní ọlọ́ọ̀tọ́.
1: Tètè kàn sí wọn ní Màlété níléeṣẹ́ Better Life Bakery. Kódà mọ́jú pẹ́ torí wọ́n nílò wọn lọ́sẹ̀ yìí o. Kódà tó o bá lọ́rẹ̀ẹ́ tó náà jágbà àbẹ́kà tó mọ sẹ́pò dáadáa, o lè pé dání ọ̀pọ̀ bẹ́kà wọn fẹ́ gbà. Owó gidi wọn sì mọ gbà. Bí wọ́n ṣe ń gbowó lóṣù wọn ń gbowó lọ́sẹ̀. Kódà wọ́n tún fún wọn lówó kú fọmọnìyàn ṣe o ṣe déédé lẹ́nu iṣẹ́ o sásẹ́. Tètè ṣe kí a lọ bẹ̀rẹ̀ iṣẹ́ Better Life Bakery gẹ́gẹ́ bí bẹ́kà ìjáfara léwu o. Bákan náà wọ́n tún nílò àwọn abílékọ àtomidan tí èèyàn bọ sẹ́ tó lè wá bakery bí aago mẹ́sàn-án òwúrọ̀ láti wá ta búrẹ́dì. Gbogbo bí wọ́n sì mọ tajà sí náà wọ́n fi hàn wọ́n. Báwọn náà ṣe ń gbowó lọ́sẹ̀ wọ́n ń gbowó lóṣù o. Nọ́mbà yìí ni ẹ pè sí tẹ́ ẹ bá ṣe tá àti ṣiṣẹ́ 0902-542-7551.
3: Wíjẹ́ mi international pọ́dún mẹ́rin alleluia. Tijó ti ilé àfidúgbẹ́ lọ́wọ́ Jésù Kristì ló jẹ́ kí tọdún yìí ó tún bá wa láyé nínú ìjọ wí Jesus Evangelical Ministry International lábẹ́ ìpè Prophet Pastor Akintaye Yusuf Kengbe ọ̀rọ̀. Till I have reason to praise God. Psalm 66 verse 20 Thursday July 9 lákàn sí ọ̀pọ̀ àwọn moderate home níbi tí a ti kú òbítíbitì ẹ̀bùn fún wọn. Kótó ni Sátọ̀dé ọjọ́ kọkànlá tájọ́ ọdún wáyé nínú church auditorium ńlá wa. Bẹ̀rẹ̀ látàgùn mọ́kànlá òwúrọ̀. Guest speaker Prophet Samuel Ọmọlàwọ̀ JP and spiritual fathers Apostle Dr. Paul Adeola Adedosu JP Bàbá Ìbàdàn Prophet Samuel Sisu Bishop Joseph Morakiyo Apostle Moses Solusola Ayoade Father of the Day Honorable Babalola Mupo Labs Honorable Maruf Olabi Suesue Mayegun Bonija Market Pastor Honorable Adura Egbemi Mothers of the Day Prophetess Jesu Ladu JP Engineer Mrs. Lepe Folake Olurẹmi Gate of Honor Professor Jonathan Bolakade Chairman Council Committee of Security UI pẹ̀lú Ẹda LI Oyekami láti ibi Kíbi Adéjègèdè Tàbórítà mẹ́rin tí ó yà ẹ̀sọ́ fún ọlọ́kadà pé kọ́ máa gbé tàbí síwájú yíbọ̀ wá sí Wí James City International tó wà ní Fọ́rọ̀gùn gbogbo èèyàn lápè ẹ wá kájọ sí ẹ.
4: Splash FM Media Academy, a citadel of media knowledge, flying higher in the space of broadcasting with the wings of professionalism and integrity. Check out our products, their eloquent testimonies in the media world.
5: Hello people, my name is Feromi Oladejo. I'm highly delighted to be one of the graduates of Splash FM Media Academy. I was taught on how to become a professional broadcaster.
6: I am Raphael Akinyemi. I am privileged to attend Splash Media Academy, where my potentials were discovered and refined by our tutors.
7: Hello guys, Nkechi Adeniranye. I am happy to be a product of Splash FM Media Academy because my eyes were opened to the standard of broadcasting during training with even the theory and practical aspects. I would recommend Splash FM Training Academy if you want to learn the nitty-gritty of broadcasting.
4: And you also do not want to waste that raw talent you've got. Make it refined and polished at Splash FM Media Academy. Within 10 weeks, we'll train you on how to become a professional broadcaster. Pick up a form today at Splash FM Media Academy, White House, Fenile, Ibadan. Telephone 0807-112-4000. 0807-112-4000. New session will soon commence.

0: 106.7.
1: E kaabo pada latojo oja. E wo ara daduro. Mekaniki wa tin be nbi. Sugbe je a tu so fun arabirin tan pe lekan. Tan soro ya won oko won ati ya e. Mi ro boya nkan ti ya re le se fun o to le poju wa. To fi wa binu tan. Ojo riri je ojo iri je. Iyawo ni tun so lo tun so foko ni isin pe koko sa adakun ko joku mo se die die fun ya re. Iyawo ilagboro Olorun e jere omo yin e jere oko. Sugbon eyin iyawo mi te n gbo ti e fe ka bi amo o jere omo. E fe ki iyawo jere omo. E fe koko yin o se fun ya e. Agbara Olorun. E bi sun e bi wa le. Bon te ba se fun ya oko yin e gba di oko yin lo jebi ni beyin le jebi ni to ba wu yin ke lo ja ke lo ra gbogbo n te fe ra ke wa ra tan ke wa segun si tan ke fe je asiko to ye ke je ke ba ri pe akokoro mu yin lenu e le je mo te si se wahala nu ojo nu erun ojo pa yin gbogbo e se yin nje to ye je ra aye je e gba gbogbo e o ti wuwu ori igba to dun le foko o de yin atoko yin omo yin just struggle ni e just struggle ni o igba te foko yin ko si kankan nbe bi ya o ba bi bi ya o ba re bi ya re ba ti seyun re danu bi ya o ba royan fun igba to bi kekere e je mo bi ti o wa ki wa lo de to wa fi so pe iya oko re o fe rin abi iya re se o fi o le kekere ni igba to won kekere ko toju re ni se ojo to bi ologbe odanu gan ni mo ti e bi o ti o se odanu po ni ta je nbi ko si un to le se fun yin lo odamu ti gbo o ti dun yin abi mo se ba yin soro yi e kan wo ola pe e gboro mi ko leti e se un to ye se pelu won bo se wa yin tan ba fun yin news pe ya yin ku lojiji abi baba yin ku e lanfani ati se nkan kan ma yo dun yin eja ku lori yin eja ku meje mu en to je ka se na mechanic wa nbe nbi alagba wede wede anjo niyan tin rin lorun mechanic to mu yin awon ele hello e kaaro yes, mami. Che play ka se.
2: Ba ni sa mo play la ro e.
1: To ba ri be pe ayo mo pe yin o e ti je ka se enu o.
2: Mo ti ka se.
1: E ti ka se enu. Che ti ka se ri.
2: Dara o mi ti ka se ri o.
1: Igba o le tin play.
2: Ah, o ti se ri lati bi February e mo tin play.
1: Lati February.
2: Ba ni sa.
1: O ye fi 25,000 ye fi wo kan na. O di ilekun ti sinu.
2: O
1: tope o tope o tope o tope.
2: O
1: da ku tope ma. E ja kuro lori e. Oga mi alagba awede e kaaro.
3: E kaaro atokun.
1: Yes sir. Kile ni fun wa loni.
3: Oruko temi ni Waheed Ayodeji. Mo ki ogo Nigeria ti gbo Ibadan ati Ipinle Oyo. Atawon ilu to yiwa po. Nkan ti mo ni fun wa laaro ni nkan ti Oloyinbo npe ni traction control system.
1: Ki lo tun je be bayi?
3: E seun. Ni e ri pe ni a ma n gbara wa nimo pe ta ba ti wa moto ka ma wo oju ago moto wa Oloyinbo npe ni dashboard. O ma ko ti sorry. O ma ko si oju ago yen. O ma ko TCS. That's traction control system. O ma ko sibe. Ngba ti a ba sina, sugbon ta ba ti start moto wa, ina yen ma ku. To tun si pe ti ina yi o ba ku nigbati a ba start moto wa nkan kan ti sele
1: ina kini
3: traction control system
1: TCM
3: TCS
1: TCS okay
3: traction yi ni nkan to manage ese moto wa mererin o na bo je nsise speed sensor to wa lese moto yen ta mo si ABS sensor won lo na no lati manage ese moto kokan ti kan gbodo spin ju ikan lo mo ni kan gbodo sare ju kan lo na awon ese mererin ti kan ba ti free to sare ju ikan lo nkan kan ti sele nto tumo si pe ti a ba ti wa nibi to nyo moto yen oni le grip ohun lo ma ma sise lati ma grip tire wa nigba ti a ba to ba ni lati grip e even ka ma te break ohun ma ko moto yen duro lasiko to ba ye koko duro ti kan ba ti te boya ese ko boya wa nibi kan ti moto yen te tan fe ti ese kan lo soke tawon ese meta to ko wa nle se mo ki moto yen oni le lo but moto to ba ni traction control system o ma fere to ku yen a fi wale a fi grip ile a de lo
1: ti ti o ba wa wa nbe ewuwo lo le fa fun moto
3: ti ko ba si nbe ewuwo le fa fun moto po gan ti fa pere ti ta boya ibi ti ile tin yo ti awo mo pe ile yo ta kan dede sare wo be lojiji ohun ma te break na je pa te break un fun re ma send signal latori computer lo se ese mere yen lati fa moto yen sile ko ma ba yo lati sa wo gbo but ti ko ba ti sise pa ese kan nu e o sise o di pe ki moto yen kokori gbogbo
1: ko mo yo
3: tabi ko wo inu ibi ti o ye ko wo lo kin da awon nkan to le sokun fa nkan ti kini le ma fi sise akoko ti electric ni kini n ba sise ti aba oni bi kan ni ara dashboard ti won ti fi button kan si ti won ko ti exist ta ba ti technique yen to so pe off ati pa funra wa niyan
1: lára dashboard
3: bẹẹni
1: ìyẹn máa ń ṣe mistake le pa
3: ìyẹn máa ń ṣe mistake ní apá àlàáfíà ní
1: ìbò ló máa ń wà apá left
3: apá left ní ara dashboard ó máa ń wà nbẹ
1: apá left ìbò ló wà ṣe gbogbo mọ́tò ni àbí
3: kìí ṣe gbogbo mọ́tò ló máa ń ní bọ́tì yẹn àwọn bọ́tì àwọn tó jẹ́ tóyìnbó ṣe tó ní olópọ̀ jù
1: ṣùgbọ́n tó bá ti off yóò ṣó lójú dashboard
3: tó bá ti off àtọ̀nsẹ̀ lójú dashboard pé ó ti off
1: tó bá on nǹkan ṣó máa ń
3: tàn tó bá on kò ní ẹ bá ti tẹ on àtàn níbi ojú button yẹn bọ̀ ṣùgbọ́n lójú board kò ní tanná kankan mọ́
1: so ní ìsìn báyìí gbogbo ẹ̀yìn tí ẹ bá rí lójú dashboard yẹn mọ́ mi kan
3: kán má mi kan
1: ṣùgbọ́n àwọn tó bá ti rí nbẹ̀
3: ṣùgbọ́n ọkàn ní àwọn ìlú tí yìnyín ti ń bọ́ lulẹ̀ tàbí ìlú tí irú ìlú ta wà tí ẹrẹ̀ pọ̀ tí a bá wọ inú ẹrẹ̀ tó pọ̀ tí ẹrẹ̀ bá ti kó sójú ìkan lára àwọn speed sensor wọ̀nyí tó ti lọ block signal láti ríran àdì kí ẹsẹ̀ kan yẹn kó sọ sẹ́lẹ̀ tàbí méjì tẹ́yọ̀ kan bá sọ tẹ́lẹ̀ nú ẹ̀ àwọn tó kò ní ṣiṣẹ́
1: mọ́ fún ìdí èyí téèyàn bá ti lórí dashboard kó mọ̀ bọ̀ lọ́dọ̀ àwọn
3: akọ́ṣẹ́mọṣẹ́ so tí a bá wá fẹ́ mọ̀ bóyá nǹkan tá à ń lò speed sensor wa traction control wọn ṣiṣẹ́ àbí kò ṣiṣẹ́ tába wọ inú ibì kan bóyá mọ́tò yẹn dẹ̀gbẹ́ ibì kan gaju ibì kan lọ ṣe mọ̀ kí mọ́tò yẹn á ṣe kàkàkàkà tába tẹná mọ́ ó máa flash tsc lójú àgọ́ wa lójú poster tó bá flash òun ṣiṣẹ́ nìyẹn.
1: ẹ bá ń fi nọ́mbà yín tàwọn èèyàn fẹ́ gba nọ́mbà yín fún.
3: nọ́mbà tí ẹ máa pe waheed ayọ̀dèjì lẹ́yìn ètò yìí òun náà ni 081-68-300-451 lẹ́ẹ̀kan sí ẹ pè wá ìdàrúdèjì sórí lórí mọ́tò yín ni o ẹ pè wá yálà ẹ ní ìbéèrè àbẹ̀fẹ́ tún mọ́tò yín ṣe 081-68-300-451
1: kán mọ́ pé ìfọ́ jẹ́
3: tìkì àwọn èèyàn mi ń rẹ́rìn ẹ ṣeun ó di ọjọ́ mẹ́jọ lágbára ọlọ́run
1: ọ̀nà ẹ̀yà ara ilé ẹ ṣe tá a jọ ṣètò tò ní ẹ ṣeun gan bíọ́lá yari yari ẹ ṣeun gan kù náwó sí ẹ̀bùn ọjọ́ òbí o ẹ ṣeun ti ọjọ́ òbí ti ìyàwó mi olórí ọláyíwọlá olórí láàfin tèmi ni o ẹ ṣe gan thank you very much àtẹ̀yìn yòókù náà tẹ́ fi nǹkan ránṣẹ́ ṣeun bẹ́ẹ̀ bá fẹ́ pè mí lẹ́yìn ètò bẹ́ẹ̀ yìí náà ní nǹkan àṣírí àbò ní nǹkan kan tẹ́ fẹ́ sọ bí ẹ fẹ́ ká bá yín bẹ́ẹ̀ yàn ẹyin tẹ mọ̀ pé ẹsẹ̀ ṣùgbọ́n tẹ́yìn ti rẹ́dì láti accept pé ẹsẹ̀ nọ́mbà yìí ni kẹ́ ẹ pè mí fún nǹkan tí mo ní ẹ pè mí fún náà ni kẹ́ ẹ pè mí fún ẹ dákun lásìkò yìí o tẹ bá pè fún nǹkan mi básìkò bó bá yọ ó yọ ṣùgbọ́n bí ò bá ti yọ ẹ dákun má ti sọ fún yín pé kò sáǹfààní ẹ mọ́ tún mọ́ béèrè pé ṣé kẹ́ ẹ pè níjọ́ kẹta òun ṣé kí n pè padà next time ẹ mọ́ rora yín pin pé ẹ̀ẹ́ni ní lọ́wọ́ mọ́ torí pé ẹ̀ẹ́ni ní ìsinle fi tọrọ tẹ wá sọ pé kò wá sí ẹ wá ní pé ṣé kẹ́ ẹ pè padà níjọ́ mẹ́ta àbí kẹ́ ẹ pè next week ṣé ẹ rora yín pin pé ẹ̀ẹ́ni ti lówó next week ni bí ò bá ti sí kò sí nù ṣùgbọ́n bí ẹ fẹ́ pè mí fún ọ̀rọ̀ tó jẹ mọ́ ètò mi 08038484675 àwọn èèyàn mi náà kan dá lóhùn kan sì fi nọ́mbà wọn ta.
0: a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ètò tòní adéọ̀sùn olúwa káyọ̀dé new vision lórúkọ tèmi ire àtayọ̀ láfi pàdé
4: Olumujuwa Adeyeye loruko titi mi o da mi.

0: sì jákèjádò àgbáyé ọlọ́run arógún gbógun mi ló ń jẹ́.
1: Ó ti ń ṣiṣẹ́ agbára nínú ìjọ rẹ̀ fún odidi ọgbọ̀n ọdún. Let's come together as we celebrate 30 years anniversary of CAC Arogun Gbogunmi International.
0: Ọgbọ̀n ọdún 30 years tí ogun ti ń ṣe tí ìdè ń jẹ́.
1: Ìsọjí àjọ̀dún la ó fi bẹ̀rẹ̀ ní Monday ọjọ́ kẹfà títí di Friday ọjọ́ kẹwàá ní dédé agogo márùn-ún ìrọ̀lẹ́.
0: Àkòrí Ọlọ́run àrà Wonderful God.
1: Ààrẹ ìjọ apọ́sítẹ́lì ti Kristi Pastor Dr. Henry Ojo àti CAC General Superintendent Pastor Dr. J.D. Onogua ni ó máa léwájú nínú ìsọjí àti ìwàásù lọ́jọ́ àjọ̀dún pẹ̀lú àwọn ìránṣẹ́ Ọlọ́run lọ́kanòjọ̀kan. Ìsìn dúpẹ́ la ó fi kásẹ̀ rẹ̀ nílẹ̀ ní ọjọ́ kejìlá oṣù kejì ọdún yìí ní dédé agogo mẹ́wàá òwúrọ̀. Bàbá Wòlíì àti Màmá Wòlíì Richard Adébẹ̀yọ̀ Kọ́láwọlé JP CAC General Evangelist Nigerian and Overseas ni yóò máa gba gbogbo ènìyàn lálejò.
0: Ẹ wá
1: gbọ́ wa yọ̀.
2: Javis PL I Care Foundation ló ń lọ́gun tán wípé tí yín mélòó gbogbo èèyàn bàdá tágbègbè. Ẹja máa ń ra wa létí pé gbogbo tó lu wá dáadáa ni. Ṣùgbọ́n nígbà tá a dáyé ọ̀nà kan tàbí ọ̀nà míì tá à ń gbà lo ra wa, ó máa ń ṣokùnfà àrùn lọ́kàn ojọ́ kan ságọ̀ ara. Ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara ò ojú lọ bá ara. Ìdí pàtàkì rèé tí àjọ Javis PL Foundation ṣe ń pe àkíyèsí gbogbo ènìyàn tó bá ní ìpèníjà ojú láti tara sàsà wá darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Javis PL I Care Foundation. Àǹfààní ńlá gbà lèyí. Èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò múnira dání. 1,000 naira péré lowó káàdì ọ̀fẹ́ sì láyẹ̀wò ojú. Reading glasses lọ́fẹ̀ẹ́ fún gbogbo ẹ bá nílò ẹ̀. Ànísẹ̀ ọ̀fẹ́ láyẹ̀wò fún gbogbo ẹ tó bá fẹ́ máa bí ọ̀rọ̀ kù sí nípa ọ̀rọ̀ ojú. Ó rọrùn gbogbo olùkópa tó nípèníjà ojú láti ṣàgbékalẹ̀ Charity PL I Care Foundation. Nígbà tó tún wá gbọ́bi tó ti rà ánú gbà láì sí nira owó. Kí ló tún dúró ṣe? Orí ìran gara kọ́ ọmọ dẹni tí wọ́n ń fà ní tẹ̀tẹ́ fònà lójú pópó. Láfi ni wọ́n máa lọ tààrà lọ ṣàyẹ̀wò ojú rẹ̀ ní number 94 opposite Unity Bank Charity Council Building ìyànà àgbàlá bus stop nítòsí olówó tí ń fowó sanu shopping complex ìwòrò Ìbàdàn lójoojúmọ́ ni o. Aago mẹ́sàn-án àárọ̀ sí aago mẹ́rin ìrọ̀lẹ́ fún béèrè àtàlàyé pé 09054448444 ojúlọ́ba ara òní dín dúró mọ́ wa lágbárí.
3: Kọ́kọ́rọ́ àṣeyọrí téèyàn fi lè bọ́nù iṣẹ́ àtòṣì Jitalex ló ń jẹ́. Ọ̀nà àbáyọ kan téèyàn fi lè borí kòsíkòsí ojoojúmọ́ Jitalex International ni. Jitalex International rírò ní lágbára lílé ìṣẹ́wọ̀gbẹ́ dídádúró digbí láìrọ̀gbọ̀ kó lè jọba. Iṣẹ́ tiwọn nìyẹn. Àwọn ẹ̀rọ lóríṣiríṣi ló ti wà ní Jitalex International lọ́pọ̀ kó òyọ̀kú lówó tí ò ga jara nípasẹ̀ ẹ̀ka ilé iṣẹ́ wa Martin Tech Industries. Àwọn ẹ̀rọ bíi palm oil mixer and digester, pure water machine, ice block machines, garri processing machines, popcorn and palm oil machines, chalk mold and nylon machines. Jitalex International àṣírí oko òwò ajé yíyọni nínú iṣẹ́ òun òṣì bẹ́ẹ̀ bára àwọn tán tayọ láàrin ẹgbẹ́. Jitalex International ni wọ́n rọ̀gbọ̀ kúlẹ̀. Àwọn gẹ́gẹ́ làṣírí àti rọ́wọ́ ti bọnu gbọ́bùkátà láìsanná ní ara tọkùnrin tóbìnrin tọmọdé tàgbà Jitalex ni wọ́n kó bẹ́rẹ́ fún. Ìwọ náà ṣe kàn sí Jitalex International lónìí. Jitalex International ló fẹ́ gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú GT Bank Akinyemi bus stop Ring Road Ibadan. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé 08056046055 email ademola.1@gmail.com. Jitalex International ọ̀nà àbáyọ kúrò ní iṣẹ́ òun òṣì tó dájú.
4: Pàjọ ni tèmi o, pàjọ kẹ́ẹ̀.
5: Oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún iléeṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú wa rántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ̀ẹ́dúfìlù tọrin kí ọlọ́jọ́bí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ ọba Murtala Adébáyò Àkàdé mẹ́fà.

0: àti ẹ̀yin èèyàn ará ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa.
1: Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́.
0: Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn-ún 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹfà. Ẹ wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù keje ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Literature Doll tó ń bẹ nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjẹ́ ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ gbẹrù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nuléṣẹ́ ọlọ́pàá tó tún jẹ́ Jimmy Thomas nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nuléṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trenchard Hall nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ní ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún ẹ bá wa jó ẹ bá wa yọ̀.
2: West Midlands Open University. We are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND, or A-levels, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A Oba Akran Avenue, Ikeja, in Ibadan at White House at Dewumi Street, Filele, or in Abeokuta at Dots ICT Institute of Technology, 52 Ijema Gbadu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria, West Midlands Open University. Possibilities beyond imagination.
3: Ranko Travels and Tours ti dé o, ìrọ̀rùn dé po, ìrètí ọ̀tún ti dé báyìí fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ṣe ìrìnàjò tàbí ìrìnàjò afẹ́ lọ sílẹ̀ òkèrè. Kí mọ́ tẹ̀yìn kò sí kálọ̀ kábọ̀ lọ́rọ̀ tiwa níléeṣẹ́ Ranko Travels and Tours. Ọmọlúàbí ẹ̀fọ́ ọmọnìyàn ṣe pẹ̀lú àkóyawọ́ la fi ń ṣiṣẹ́ wa. Visa processing, tour packages, flight booking, hotel booking, kódà proof of funds assistance wà fún gbogbo ẹni tó bá fẹ́ bá wa dòwò pọ̀. Gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ níléeṣẹ́ Ranko Travels and Tours, irú àǹfààní bàtàbàtà yóò wọ́pọ̀. Bákan náà, à ń báni ṣètò ìkẹ́kọ̀ọ́ sáwọn ilé ẹ̀kọ́ gíga nílẹ̀ òkèrè bíi United Kingdom, Canada, Europe, United States of America àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ní Ranko Travels and Tours, Ọlọ́run ló ń bá wa ṣe o, èèyàn kọ́. Gbogbo ẹ̀ ló ti dìrọ̀rùn gbà níléeṣẹ́ wa. Kàn sí wọn ní number 14 Ààrẹ Avenue, New Bodija, Ìbàdàn. Ó dẹ̀ lè pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0812-627-7773 tàbí 0818-841-8800. Ranko Travels and Tours wà láwọjú òpó ayélujára àti abánidọ́rẹ̀ẹ́ gbogbo. Ranko Travels and Tours, ọ̀gá pátápátá ni wọ́n. Níbi kábàni ṣètò ìrìnàjò sílẹ̀ òkèrè.
4: Lagilu FM 96.7.
5: Gúdúgbẹ̀.

0: àbọ̀ sórí ètò òkèlà rígbọ́ nìkànnì lagelu fm 96.7.
1: olómi ìjọwọ́ ò jẹ́ ká jọ máa gbádùn.
0: kèlà rígbọ́ ètò tó ń tolé tòlú tó ń tún àwùjọ lẹ̀ ń ṣe.
2: àgbà kí n wà lọ́jà kórìíra mọ́ títí wá.
0: níbi gan-an lẹ́lẹ́dùnmarí sọ ọgbọ́n ìmọ̀ àti òye kalẹ̀ sí ẹ̀kú kalẹ̀.

0: ó ṣe é dán tán.
1: Ó ṣá gbogbo ènìyàn mú kewé wá gbọ́nbẹ̀.
0: Bó ṣe ń tayò mẹ́ta ló máa gba àǹfààní ọgbọ̀n.
1: Tayò kan
0: gba àǹfààní márùn-ún. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní ọ̀fẹ́ yọ kan.
2: Èyí bọ̀ gan o, ẹjọ́ báwo lèmi ẹ̀ ṣe lè ta.
0: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#. Lórí Ilágelu FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cash.ng.
1: Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má rọsẹ̀, àkókò yín rè láti káàṣì ẹ̀. Ayẹyẹ ọdún kejì káàṣì ẹ̀, ogunlẹ́gbẹ̀ẹ́ yẹn.

0: hello, ọrẹ mi láì tán ṣọ̀n gbọ́ mi ṣá.
1: Ọrẹ mi mú adada jàre báyìí.
0: So bó ṣe jẹ́ nìyẹn àti sin òun ti fẹ́ máa rojó òṣì káàkiri ayé. You can just imagine. O ti fẹ́ máa rojó òṣì
1: káàkiri ayé. O ti fẹ́ rojó. Ẹ kó máa invite third party sínú wedding
0: yìí.
1: Igbó láyé ti ń ṣe rẹ́ mọ̀ ní ìsìn.
0: Mo ti ráhùn kankan pa ẹ̀. Wípé ó dàbí wípé style táwọn bíi grandfather yẹn tán lò yẹn.
1: Wọ́n ṣe yẹn ló
0: fẹ́ máa ṣe mí ò ráyè.
1: Kò sáyè fún gbogbo yẹn ṣé ayé ìgbà yẹn lọ́rọ̀ pa wà ní ìsìn.
0: In fact, mo tiẹ̀ ti pinnu nǹkan tí mo fẹ́ ṣe.
1: Ṣé nǹkan tó wá fẹ́ ṣe yàn ọ̀rẹ́ mi yẹn tún léwu díẹ̀ o.
0: Tó tún léwu di nǹkan tí mo ti ṣe. Kí ló tó pariwo bẹ́ẹ̀?
1: O ṣé àbí kí ló mọ gbọ́ ẹ?
0: Bẹ́ẹ̀ni.
1: Kí ló dé?
0: Kò sí nǹkan tó dé mú kan òun. Rí di bó ṣe ń lọ yìí.
1: Tó bá wọn mọ nǹkan, kí ni nǹkan tó fẹ́ sọ?
0: Má sọ fún gan.
1: Ah-ah.
0: Sí máa file divorce, kí ló kàn mí?
1: Ah-ah, kò le tó bẹ́ẹ̀ yẹn.
0: Ah, ó le.
1: Bí ọkọ̀ bá wọn fi sùúrù yanjú ẹ̀ nìyẹn.
0: Rárá, mo ti rí lójú ẹ̀ pé àwọn kan tó fẹ́ máa gbàṣẹ kalẹ̀ ni.
1: Ẹ ṣe bí bí ẹ̀kọ́ ẹ̀kejì tó ti ṣe lélẹ̀. Tí ẹ̀ ṣe fún láǹfààní ìkẹta.
0: Àwọn kan mí náà wà tá máa rò wípé òun lọkọ náà àwọn kan tó ń bá dẹ̀ fẹ́. Irú kí nìyẹn? Nǹkan tó bá fẹ́ òun ni kó máa na ayé mi lára. Of course mi wulẹ̀ ti sọ
1: fún mi ti sọ fún náà. Tó ṣe yẹn o èmi ò fọwọ́ sí o.
0: Mi ti sọ fún náà oyún yẹn ṣe ń lọ bí 2 months ni mo dẹ̀ wá wò wípé.
1: Kò kúkú wá yọ dànù.
0: Èmi ò sí lára àwọn tán máa foyún dè mọ́lẹ̀. Tó wọ́n máa gbàṣẹ kankanlẹ̀ gbà.
1: Ṣé wọ́n dẹ̀ ti mọ̀ pé oyún yẹn ti dúró tó tọ́ tẹ́lẹ̀?
0: Èmi ò sọ fún tẹ́tẹ̀lẹ̀ mo kàn fẹ́ fi ṣe surprise fún tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni. Bọ̀ pẹ̀lú àwọn nǹkan rán dọ̀dọ̀ tó tiẹ̀ máa ń ṣe yẹn. Ànígbà mi ba Èkó ní Wálé straight. Akàn pẹ̀lú babe má bínú ẹ̀hún fẹ́ sáré débì kan. Irú kí nìyẹn? Ẹ̀hún fẹ́ sáré délé bọ̀. Wọ́n fẹ́ gbá máàcì àmọ́lé.
1: Ẹ ṣùgbọ́n pé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin náà ló kulẹ̀ kò dùn kan máa wò
0: bọ́ọ̀lù. Adúlù tẹlifíṣàn nù lé yẹn.
1: Wọ́n ẹ̀ sábà wò nù lé nǹkan tó wọnú ọmọ ni. Ta ni irú àwa yìí síta láti ẹ̀ tó mọ̀ ń pẹ̀ ní ìsìn á tún máa ṣe àtọ̀ díẹ̀ díẹ̀.
0: Ṣé orí ibi tó ti máa ń bẹ̀rẹ̀ nìyẹn tán bá ti ní lẹ́kọ̀ọ́ tán máa gbàṣẹ kalẹ̀ bọ́n ṣe máa ń ṣe nìyẹn èmi ò ṣe ní tèmi generation yẹn ọ̀gbẹ́ni wake up ọ̀rẹ́ mi kò sí òṣì ní generation yìí àwọn màmá màmá yẹn náà ń jìyà kiri ayé náà kàn máa gbàṣẹ fún wọn ṣó ti yé àjọ máa jọ jókòó òkè kí ló pè torí ìwọ kan jọkọ kan a kàn máa ṣe nǹkan tó hùn imagine ó gbé ẹran dé ó gbé gbogbo àwọn
1: ingredients kìí lọ́bẹ̀ kó wá máa ṣe lágokun òru
0: kó tẹ̀ tó wà
1: lọ
0: kó tó wà bóyá bí to hate ni o.
1: Ẹyin bolo ti fẹ́ lọ lọ tán gbogbo ìgbà yẹn gan náà ní to hate sáwọn ẹlẹ́rọ ní
0: ti. Kìí bọ́ mi ìfẹ́ ni rárá mo fẹ́ jẹ́ kó mọ̀ mo dẹ̀ sí wá wípé ọmọ èèyàn tó ń fẹ́ wà bọ̀ sí ni tá fẹ́ ṣáwà máa dúró bí ọ̀gá kan pé
1: àmọ̀ ọ̀rẹ́ mi kí wọ́n máa parọ́ nǹkan tó ṣe yẹn
0: kó ní fídọ́mà rẹ̀ wọ́n pé bó ṣe pé torí pé èèyàn wá lọ sílé ọkọ ló ti wá lóti wá
1: lẹ́nu tó wá di nira fún yàn bẹ́ẹ̀ ni n tó ń sọ iye mi ṣùgbọ́n eléyìí tó wá lò ṣe yẹn lèmi gò fọwọ́ sí o ṣùgbọ́n ìgbà tó rẹ̀ ti ṣe yẹn yẹn náà fi káwọn náà lọ́gbọ́n náà ni
0: yẹn
1: náà fi káwọn náà lọ́gbọ́n pé èèyàn máa fi dẹ́ẹ̀dẹ́ ṣe
0: nǹkan
1: ni
0: ìgbà tó bá yá náà mo máa
1: rojó ṣì wà náà máa wọn tó yàn lọ́jọ́ orí.
0: kájọ mọ̀ pé institution ni marriage. kódẹ̀ jọ yé wa pa méjèèjì la wà ń bẹ̀. kò jù bẹ́ẹ̀ lọ.
1: kò sí wàhálà ó dàbọ̀ rẹ́ mi.
0: later.

0: at Open University. Possibilities beyond imagination.
1: Kọ́kọ́rọ́ àṣeyọrí tí yẹn fi lè bọ́nù sí àtòsí Jitalẹ́sì ń jẹ́ ọ̀nà àbáyọ kan tí yẹn fi lè borí kòfí kòfí ojoojúmọ́. Jitalẹ́sì International ni Jitalẹ́sì International. Ìròyìn lágbára nílé ìṣẹ́wọ̀ gbẹ́ dídádúró digbí láìrògbò kó lè jọba iṣẹ́ tiwọn nìyẹn. Àwọn ẹ̀rọ lóríṣiríṣi ló ti wà ní Jitalẹ́sì International lọ́pọ̀ kó yọkù lówó tí ò ga jara nípasẹ̀ ẹ̀ka ilé iṣẹ́ wa Machine Tech Industries. Àwọn ẹ̀rọ bíi palm oil mixer and digester, pure water machine, ice block machines, garri processing machines, popcorn and palm oil machines, dark mold and nylon machines. Jitalẹ́sì International àṣírí oko òwò ajé yíyọni nínú iṣẹ́ òun òṣì bẹ́ẹ̀ bára àwọn tó ń tayọ láàrin ẹgbẹ́. Jitalẹ́sì International ni wọ́n rọ̀gbìn kúlẹ̀ àwọn gẹ́gẹ́ làṣírí àtirọ́wọ́ ti bọnu gbọ́ bùkátà láìsanná ní ara tọkùnrin tóbìnrin tọmọdé tàgbà Jitalẹ́sì ni wọ́n ń kó bẹ́rẹ́ fún. Ìwọ náà ṣe kà sí Jitalẹ́sì International lónìí. Jitalẹ́sì International ló fẹ̀ gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú GT Bank Akinyemi bus stop Ring Road Ibadan. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé 08046 0465
2: Lagging on the fan, 96.7.
3: Opa, opa.

0: jẹ́jẹ́ agbáfọ́ lọ ibi èyàn òde èyàn adébẹ̀
1: ayé yìí
0: oòrùn tó wà lókè ìtaṣọ ọgbẹ
1: ọlọ́mọ sànú
0: ọlọ́run tó dẹnu níbù ń lò ó jẹ́jẹ́ adúpẹ́ tiwa kágbàfọ́ lọ
1: rẹ̀ mímọ fẹ́ bí ọ
0: jì mí
1: ipò àtàyè tọlọ́run bá gbé ọ sí tọ bá ga kọjá pìrìsẹ́ńtà sára ọmọ ni àwọn èèyàn ní àbára ó tú
0: léni pásánálì léni
1: má sọ pé léwọ
0: ègbón bẹ́ẹ̀ lọ́wọ́ ìmí ni
1: torí pé ìdírè tí mo fi bí ọ
0: tó bá jẹ́ tèmi
1: gbọ́miyé wọ́n ní wà ò ní wàlẹ̀ dà máa ń hù tí ọlá ipò owó ààyè
0: tí ọba ti dé tó bá ti wá dé
1: tó bá dé tán
0: ìgbà ilé tó mọrú èèyàn téèyàn jẹ
1: wọn ní gbogbo fóònù nọmbà rẹ tí a máa ń pè gbogbo ibi tí a máa ń wá ọ sí tó ti máa ń jókòó gbogbo ọrẹ tó o máa ń kó lẹyìn tí a máa rẹrìn sí wọn lọ máa blọkẹ.
0: mọ́ṣíwájú ni
1: kí nídìí tí ẹ̀dá fi wà nípò àtàyè tí ọ̀gá tí ìwà rẹ̀ wà yàtọ̀ àṣìlò agbára.
0: ọwọ́ sọ nípa pé òkè àṣìlò agbára
1: mọ ń bọ́ sọ ni
0: sọmọ wípé nígbà míì ipò àti ààyè àti agbára máa ń gun ọ̀pọ̀lọpọ̀ ènìyàn nígbà míì
1: lọ́dọ̀ wo
0: bí ìgbà pé bóyá ìdílé wọn kankan dé ipò yẹn rí bóyá ó dépò tí ò respect pé òun lè dé láyé bóyá ó dépò yẹn tí ò mọ̀ pé òun lè dé bẹ́ẹ̀ so dẹ̀ mọ̀ pé ìrọ̀rùn nígbà míì
1: ìtura
0: ngbà mi
1: ọmọ àlè ni
0: lẹ́lòmí bá ti dé tó bá ti gorí ẹṣin tó ṣèpàkọ́ lùkẹ́

0: ọpọlọpọ obìnrin nígbà míì tí wọn bá wà ní sórí pé sórí nígbà míì tó bá wà nípò gẹgẹ bí ìwádìí tèmi ṣe wọn lọpọlọpọ máa ń fẹ sọ pé torí pé jóbìnrin wọn máa ń fẹ take you for granted níṣẹ bóbìnrin lásán àtẹyìn tọ ni so ìdí nìyẹn wọn fi máa ń pè ẹ mọ sọ pé torí pé mo jóbìnrin o yìí jẹ kó yẹ yín pé obìnrin bí ọkùnrin ni lọpọlọpọ fi máa ń fi àṣejù kún ipò gíga tó bá wà.
1: ìwà àti ṣe wọn yóò jẹ kí wọn gbàgbé pé à ń
0: tiẹ mọdé gbàgbé nígbà míì obìnrin mi àbí èèyàn mi tó wà lókè gíga ńgbà mi ibi tó ti jáde wá àti inú ìdílé tó ti wá àti inú ìfẹ́ èèyàn tó wà nínú ẹ̀ yóò jẹ jáde nígbà tó bá dépò mi
1: ga yóò ru rẹ sókè
0: torí wípé nígbà míì èéfín níwà o
1: kábíyèsí
0: ó máa ń ru ni o
1: kábíyèsí
0: fọwọ́ bo èèyàn fi ké fi nǹkan kan bo èéfín mọ́lẹ̀
1: apẹ̀rẹ̀ olébo
0: torí ìdí èyí ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé by the time tí wọ́n bá dépò yẹn ti lé wọn tinu wọn ayọ̀dà jẹ jáde ipò yẹn á gùn wọn.
1: ẹ kí ló dé tí a máa ń gbàgbé àǹtó yẹn ká pé èèyàn leléyìí èèyàn
0: leléyìí wọn máa ń gbàgbé
1: kí ló dé
0: wọn lẹ́mìí ọlọ́run wọn dẹ̀ ní tí wọ́n pè ní ìmọ̀ọ́nì
1: kò sẹ́rí ọkàn ok ṣe dídá àwọn
0: tí wọ́n bá lẹ́rìí ọkàn tán bá rántí àti máa bọ̀
1: o ṣeun
0: tán rántí àtẹ̀yìn wá ipò gíga tán wà yẹn gan ló ti yẹ kán ṣe dáadáa jùlọ tán ti di bẹ́ẹ̀ lọ torí ẹni tí ò tíì sí nípò gíga ó sàn o ó máa máa gbàdúrà ọlọ́run jẹ́ kó òun débẹ̀ bẹ́ẹ̀ tó ti débẹ̀ láti jáwálẹ̀ ló burú jù.
1: rẹmi jẹ́ ń ṣàṣírí fún ọ ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ lọ́jẹ́ ń ti béèrè sí ọ àǹtí bí ìnáwó bọ̀ ọ̀gá wa kan láwọn iléeṣẹ́ táwa ti lọ sẹ́yìn sẹ́yìn ká tó dé lágelu yìí ọkọ rẹ̀ ní fort àwa wa ń bọ̀ àwa bá ń bi tí o ti sílẹ̀kùn.
0: ẹ dẹ̀ páàkì kẹ́ ẹ bá túmọ̀ tó ẹ̀ sí kẹ́ ẹ ṣáájú
1: ẹ̀. àwa kan ń wo nítorí wà rẹ̀ burú pọ̀.
0: ẹ bá ṣínà gbẹ ẹ bá ń wò.
1: ọ̀yà ya bí pọ̀. ṣùgbọ́n tó bá kan tó yẹ kó ṣe fún abá ti pọ̀ tó láwọn ẹ̀ka àti ibi
0: tó wà. ẹ páàkì ni.
1: a páàkì.
0: tó bá jẹ́ pé ó jẹ́ bó ṣe yẹ kó jẹ́
1: lẹ́sọ̀
0: yìí. ẹ
1: ṣùgbà ẹ ẹ má wọrí
0: ẹ ṣe yàn bẹẹ
1: ẹ jẹ kí mọtò tiwa gbẹyin délé
0: mọmi ẹ jẹ bẹẹ
1: mọmi ẹ jẹ kí ọkọ yín délé
0: ibi tó ti sọrọ tó ti parọ ǹjẹ mọ pé nígbà míì irú èèyàn bẹẹ ta lè pè ní kò jẹ bẹẹ
1: o ṣe
0: ẹni tí ò jẹ bẹẹ
1: tí ò jẹ bẹẹ
0: tán bá sọrọ rẹ níbi tán sọrọ ẹ láì dáa
1: àwọn èèyàn máa jà torí ẹ
0: ení tán bá sọrọ ẹ níbi tán sọrọ ẹ láì dáa
1: o ṣe
0: ẹ má jẹ ògbọ o torí tó bá gbọ wàhálà ṣẹlẹ
1: o yọ ọkọ lẹta
0: torí pé kò jẹ bẹẹ
1: èyí
0: ó sọ fún
1: o ní ṣiṣe
0: but mọmi dadi ẹ má sọ pé mo sọ fún yín o ẹ jẹ bẹẹ lọwọ mi ni o ṣùgbọ́n ẹni tó bá jẹ́ pé bákan ló ṣe rí èèyàn ibi téèyàn ti gbọ́ ọ̀rọ̀ rẹ̀ ẹ wò ó mo tún mọ ibi téèyàn ti lè ṣe kú ṣé ẹ ní iṣẹ́ ban ṣé ẹ júbe ibi téèyàn gbà tó máa ń gbà kọjá
1: fún yín. AK-47 àṣìlú agbára làwa ń ṣètò
0: lórí
1: ẹ ipò àtàyè tó wù kọ wà
0: oṣù kẹfà ti parí
1: jẹun ṣe.

0: àwọn òrí wa gbọ́ báyìí ní ibi tán ti máa ti ń gbọ́ wa o
1: kí ló dé
0: bóyá rédíò garden kankan
1: ẹ̀yẹ jiná ẹ̀dákun ẹ̀tẹ́tílẹ̀
0: o
1: ẹ̀tẹ́tílẹ̀
0: o ẹ̀bá wa wá nǹkan ṣe sí o kí anthony àtàwọn èèyàn wa lókè òkun
1: abiola yaliyali
0: kan lè ráyè gbọ́ wa dáadáa o
1: ẹ̀dákun kò ní sí kò ní rẹ̀yìn o
0: àrí mẹ́sẹ̀jì àwọn èèyàn wa o
1: ọlọ́run agbára tọ́lọ́run fún yín kò ní sákì o
0: rẹmi lórúkọ kenneth igbeje kebugi tó jólò tó ètò yìí
1: ọgá wa
0: àti dọlápọ̀ tó ń tẹ̀ lápamí tó jólò ọbọ̀tì
1: ọmọ alálùbáríkà
0: olúwa tóbi lọ́ba ọmọ ìyáfẹ́ náà bẹ́ẹ̀ bí àjọ
1: ṣe àjọ wáyé
0: là ń kí gbogbo wa pé a kú àmójúbẹ̀
1: ọgá wa tó dé ọláwúwo dìbò
0: túndé láwùwo olóòtú àgbà
1: bàbá gbogbo wa
0: a kí wa pé a kú oríire taari oṣù kẹfà tó parí lé ní
1: bàbá kú
0: àṣeyọrí o lọ́jọ́ kẹta nínú oṣù keje ọjọ́ ọjọ́ ìbí èèyàn wa
1: ewu
0: tó súnmọ́ wa dáadáa
1: èèyàn
0: mi tó súnmọ́ mi dáadáa
1: èèyàn
0: wa èèyàn gbogbo wa bàbá kúkù ọlátòkunbọ̀ kúkù ọjọ́ kẹta yẹn ni oṣù ẹ̀ o nìkan wá kọ́ ló ń ṣe lọ́jọ́ kẹta o taiwo febe ọlásùnbọ̀ ọjọ́ kẹta ní oṣù keje lòun náà
1: febe ló máa kọrin bí ìnáwó bàbá kúkù
0: ló máa kọrin fún bàbá kúkù
1: ló
0: bẹ́tà báyẹn
1: ọmọ olóríire ni
0: tó bá dọjọ́ kẹjọ nínú oṣù keje èèyàn méjì ńlá ńlá kan náà tó wá ń ṣe nínú oṣù keje náà bàbá wa ọba adébáyò àkàndé mfr tọ́lọ́run yọ̀ọ̀dá iléeṣẹ́ ìfún ọjọ́ kẹjọ oṣù keje ni
1: kábíyèsí
0: àti lọ́jọ́ kẹjọ oṣù keje yẹn náà tún ni olórí ẹbí tílé ọ̀dọ̀ tèmi adébọ̀wálé emmanuel adésínà òun náà máa pé ọdún méje
1: ṣé mo dá àmà ní ọmọ tí bá bẹ́ẹ̀ bí
0: orí ẹ ní
1: orí ẹ lóhùn orí
0: dìdìrín
1: yẹn mi ìdẹ̀rí kọ́ ẹ̀mí rí mẹ́sẹ̀jẹ̀ and it's part of
0: embarrassment
1: ṣé kò lọ́wọ́ ni àbá
0: bùdá
1: excuse me má sọ story
0: ọkàn ṣoṣo ọmọ
1: ó pè mí tí má ti kó lórí ètò
0: olórí ẹbí big man presenter mọ ni
1: but yọ wà bá mi pé ẹ kú tọ́
0: ọrẹ kan ṣoṣo tí mo mọ níta jọ ń ru ọṣọ kan náà mà nìyẹn
1: kọkàn mi
0: onìkan ni mo níta jọ ń ru ọṣọ kan náà
1: but ìwọ wà sọ fún pé dádì ń béèrè ẹ
0: ibi ìyá lágbára lọ gbogbo ẹyẹ ọmọdún oṣù kẹjẹ dáhùn lọ kàn
1: yìí congratulations
0: ìgbádùn ọdún kan yẹ ṣọpọ ọdún láyé lágbára lọ
1: ẹmí yín máa gàn
0: nínú oṣù kẹjẹ náà ni ti ṣẹ̀nwẹlẹ jésù
1: ibi òní báyẹn ọfà òní báyìí
0: ṣẹ̀nwẹlẹ jésù náà ọmọ july lòun náà
1: àánú lórí
0: ọmọ july láì
1: ìgbà kan ni alólórí gbogbo tí ń jẹ agúgbò rẹ méjì but lọwọlọwọ ó ti di lórí international
0: rẹmi wọn ní ẹni tí aṣọlóore tí ò dúpẹ bí kiná pé
1: ọmọọmọ ọfara pé ọlọsà
0: torí
1: tó kò ní lẹrù
0: ni rẹmi torí àwọn tí ó ṣọjọ́ ìbí láìpẹ́ ní ọ̀sẹ̀ yìí àti pé à ń wọnú oṣù tuntun lọ́sẹ̀ yìí lọ́la rẹmi ò ṣe jẹ́ ká tún dúpẹ́ lọ́wọ́ ọlọ́run lẹ́ẹ̀kan sí mo fọlọ́run bẹ̀ jọ dá jọ ṣó lè fún mi ìṣẹ́jú méjì mẹ́ta ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run mo fẹ́ ká yẹ ọlọ́run
1: sí ò lè gba nǹkan ti lọ́wọ́
0: ó ṣòrire so wá rí màmá kan bẹ níbí ìyá alálùbáríkà ni rẹmi ṣé lè ok ṣé ká mọ lọ́nà àbí ok ìpolówó ọjà báyìí so rí màmá kan bẹ níbí rẹmi ìyá alálùbáríkà ni
1: ṣé ìyá yẹn ó gbọ pé à ń sọ
0: ní
1: àbí wọn máa ránṣẹ sí
0: ìyá alálùbáríkà mọ ni olórin ẹmí mama fọlákẹmi adéyẹyẹ
1: olóko máa mẹnu
0: mama fọlákẹmi adéyẹyẹ ẹ já invite ìyá ẹ kó bá a kọrin fáwọn ọmọ lọjọ ibi
1: olóko máa mẹnu
0: já lọ síbẹ.

0: Rẹ́mi.
1: Ọkàn mi yin Olúwa.
0: Ọkàn mi yin Olúwa.
1: Ìgbà tó wà láyé wà láàyè lọ sọ pé ń ó ṣe gbá ń ó ṣàwò. Gbogbo tó wù kọ́ ọmọ kọ́kọ́ kọ́lé orí omi kọ́kọ́lé ojú ọ̀run. Kọ́kọ́ torí ilẹ̀ kọ́ ọmọ fò lókè. Ìgbà ọkàn rẹ̀ wà lálàáfíà láyé ń pè ọ́ láláàyè. Gbogbo ipò àtàyè oyè tó wù kí wọ́n fún ọ bí ọkàn bá ti jáde ó ti dọ́nárí èèyàn ó ti dèèyàn yẹ̀bú-yẹ̀bù wọ́n á ní ẹ gbé òkú jáde.
0: Wọ́n ní dárúkọ ẹni yẹn mọ́.
1: Kí ni ń jẹ́ bẹ́ẹ̀. Mo dúró tẹni omi kanlẹ̀ ní àkà ìmọye ilé ìwòsàn.
0: Ó ti dorúkọ mi.
1: Sọ orí tí a bá pè àwọn bàbá tí wọ́n ń gbé òkú síbi tí wọ́n ti pa wọ́n lẹ́nu mọ́ àwọn ló máa ń bí sí ìjù nílé ìwòsàn. Tí wọ́n bá pè àwọn bàbá ọ̀hún ìṣe tí wọ́n máa ń ṣe ẹ̀dá àlàyé tí ẹ̀mí jáde lára rẹ̀mí ọmọ fẹ́ kábàámọ̀ pé why tí mo jẹ́ àlàyé ọkàn. Wọ́n gbà láyà pa. Wọ́n gbà lẹ́yìn pa. Wọ́n forí ẹ̀ sọrin gbà. Tọ́ba wá jáde tó ti wá àyàn wá bẹ́ẹ̀ rí tí ò ṣe wọ́n dáadáa bàbá ń wà wọnú ń ta pè ní ta continental wèrè. Wọ́n máa fi orí ẹ̀ kí bẹ́ẹ̀ pé àwa and try ni pé bóyá yóò jí o. Bóyá wọ́n ń kanra mọ̀ ni o. Tọ́ba ń wá láìsẹ̀ lọ tọ́ba mọ́ bribe bàbá yìí. Wọ́n ó fi ojú èèyàn rí èèmọ̀. Orí ọ̀fẹ́ lórí gbà. Gbogbo pọ̀ àtàyè tó wà tó ń ṣe gale gale gale. Máa dúpẹ́
0: lọ́wọ́ lọ́wọ́ orí ọ̀fẹ́ ni.
1: Tó ń ga pákó ń gẹsẹ̀ tó ń gbá mọ́tò gbọ́ wà láyé tó wà láàyè ni. Bọ́ọ̀bà símọ̀ ọkọ̀ rẹ̀ wọ́n ó gungun igun ṣíà.
2: Aṣíwájú ọṣẹ́ aṣíwájú oní tèmi ọmọ bá kọ́rè.
0: Ẹ wo bí.
1: Ọba orí dé tiwantiwa rè.
0: Kò ń fún mi nọ́mbà.
1: Màmá gbogbo lé.
0: Màmá nìyẹn.
1: Màmá àkàlẹ̀.
0: Rẹmi.
1: Nà.
0: Àṣìlò agbára
1: ọ̀pọ̀
0: lágbájá ò jẹ́ bẹ́ẹ̀. Ẹ jẹ́ kí wà á rí pò bèrè bèrè lọ́wọ́ mi.
1: Ọlọ́run.
0: Mo dẹ̀ dá ẹ lóhùn.
1: Inú
0: ẹ jẹ́ kí inú rẹ dùn. Ṣe ẹ jẹ́ kí á fún àwọn aráalé náà láyè kan dá sí. A kí bàbá wa Abdulkabir jálárorò.
1: Bàbá bẹ̀ náà.
0: Bàbá dáadáa.
1: Tí mo kó bàtà wa láta bí jà.
0: Ọmọ fún wa bàtà gidi o.
1: Tí ó sì rẹ̀mí sáyẹ̀nsì wo lẹ̀ ń lò tá a bá ní 42.
0: A dúpẹ́ lọ́wọ́
1: wọn. Bàbá bẹ̀.
0: Akinrun. Abiola.
1: Yali yali. Ọ wà lẹ́kọ̀ọ́ sí lé. Yóò sì máa ṣe fi ọ lọ.
0: Bọ́lá Akinwale Ojo Mr. Bow.
1: Bàbá sì wà pẹ̀lú wa.
0: Bow for them.
1: Bàbá Alálùbáríkà.
0: Ọláwálé Ṣọ̀tẹ̀.
1: Nǹkan ò ní sọ.
0: Akins of UK.
1: Ya pàtẹ́wọ́ fún bọ̀bọ̀ yẹn.
0: Solar of Toronto.
1: Ẹ kọ́kọ́ pàtẹ́wọ́ fún Akins.
0: Solar of Toronto.
1: Nǹkan ò ní sọ.
0: Akins.
1: Ọfà ò ní bá ọ.
0: Akins of UK. Màmá Fáṣọrọ̀.
1: Mo stop ọmọ mo ti stop ọmọ bíbí.
0: Elépo ló lèrè.
1: Bọ̀tọ̀ ọmọ tí màmá ẹ̀ bá bí fún mi. Akins máa sọ.
0: Màmá Fáṣọrọ̀ elépo ló gbẹnu burúkú ẹ̀ sọ́ndọ̀
1: yẹn. Akins máa sọ.
0: Orí rẹ̀ òpin.
1: Ọlọ́run ọkọ ẹni mú.
0: Àló òpònú ni
1: ẹ. Tó orí tí òbí bá lóyún oṣù kan.
0: Ti máa sọ pé òpònú yẹn sọ pé o ti gbọ́ pọ̀ sọ pé o ti gbà.
1: Wà á máa fọ́ra. Tọ́ ọ bá rí oyún nù ẹni tó jẹ́ pé wọ̀lú ni ọmọ fọ́ra ó máa sọ fọ́lọ́ olúwa. Olúwa èmi ni mo ní ọmọ yìí bí ó ṣe jẹ́ bí ó ṣe dàrí ọmọ pàṣẹ fún. Mọ kẹ́ bí ẹ ń kẹ́ ẹ̀yìn jù ni. Nǹkan tún á nífẹ̀ẹ́ mi débi pé tọ́ bá kónú skirt and blouse àti amnes báyìí. Màmá wò ń wò 12-13 years. Èmi òwe èjì o. Mọ mọ ni mo fi ń sọ fẹ́yìn opó. Ẹ má bẹ́ẹ̀jì ara yín.
0: Àṣìlú agbára rẹ̀ mi.
1: Nǹkan burúkú ni. Tóbìnrin tàbọ́kùnrin bá wà láàyè.
0: Pàápàá tá a bá ń sọ̀rọ̀ nípa obìnrin tó bá wà nípò òun nípò agbára.
1: Ó lé o.
0: Ẹ̀yin náà sọ ti yín èèyàn ara lé.
1: Rẹ̀mí ó lé o.
0: Màmá Victoria Obi ìyádúpẹ́ lọ́wọ́ yín.
1: Nǹkan ò ní sí ọ́.
0: Thanks for your contribution the other time.
1: Nǹkan ò ní sí ọ́.
0: Màmá Fáṣọrọ̀. Thanks for being there. God bless you. Re good.
1: Ìyá tí ọ̀ láìkí gbogbo
0: fẹ́fẹ́
1: rí jì. Àṣìlò agbára.
0: Olúwa tó sì stone cold.
1: Olóríire ọmọ.
0: How far.
1: Olóríire ọmọ.
0: Ṣẹwà òkè.
1: Nǹkan ò ní sí ọ kò ní ṣàyà rẹ̀.
0: Pastor Mrs.
1: Ìyàwó le.
0: Prophet Doctor.
1: Ìyàwó le.
0: Dorcas.
1: Ìyá tọ́ra
0: àlè. Mayowa JP.
1: Ìyá tí ò ní ṣàìsàn. Ibi ò ní
0: bá. Ẹ bá wa dá sí. Ẹlòmíì. Bóyá kọmíṣánná náà fi ṣe. Bóyá aláṣẹ nílé iṣẹ́ ni.
1: Bóyá sẹ́nítọ̀ ni.
0: Bóyá pò kan ló wà. Bóyá HR ni.
1: Bóyá
0: sẹ́nítọ̀ ni. Bóyá ẹ̀dì. Kí ló máa ń fà tó máa ń dogun dọdẹ tí ìṣèjọba àti ìdarí obìnrin gẹ́gẹ́ bí ipò ńlá ipò tó ga. Ó ṣe máa ń tight mọ́ ń dogun dọdẹ.
1: Tí ò ní sẹ́ni tí ó bá sọ̀rọ̀ tí ó bá wí jọ́tọ́ ẹgbẹ́ tí a bá fẹ́ ṣe.
0: Yàtọ̀ sí ta bá wá ń sọ̀rọ̀ nípa àṣìlò agbára. Kí ló ń bí àṣìlò agbára àwọn tó ń ṣe agbára lò.
1: O ṣeun.
0: Kí là tó bọ̀ tán. oro re o
1: so pe towo remi towo bin ba yaju okun lonu ile ti la koja ba denu ile to bin ba to lo ba ju ri obi soke okunrin yan o ma damu yo ma furu
3: hello
1: e ka bo
3: hello e ku eto
1: se dada le de
3: yemi ati remi an gbadun yin
1: olodun le gbadun o lara wa o
3: oruko mi adeniyi debi seju ki duro ko magana
1: seju cafe ya ka magana
3: e jo seri oro te dale inu mi dun lo jari egbon wa kan omo lori radio ngba kan omo se to wani ta ba ti pare to ani adewo ani e ja lo ri tori gba ta ba ko le seri awon to lo agbara le ni kan se suru tori odun mejo omo ku ose mejo amo ko se mejo amo ku seju mejo
1: ah
3: so o da seyan si dada eri mi so agbadun yin da ke lo ni baje
1: o magana wow
3: yes ese o awani magana wow
1: magana wow
0: 0912370865 loju opo
1: e da kan se we ro bi an ti wa ni
0: sowo nya loruko eto eto ta mo pe kale lati nuko wo se ma ya ta de
1: ikan ni lagelu 9.7 re
0: ta de fin la fana ti sira wa ni ya se ta ti wa wa leti
1: a fe ka yo bi ba wa da ti tori ba oba ti goke o goke ma ro re pin kini ma fa to an
3: e le ka san
1: mo po mo lenu kilo de to wa nse mi
0: e ka san gbo yin
1: and boy
3: who got them and they do great money so my guy
0: po
1: pa pa pa
0: she po ni ojo ti ro network you
1: ah
0: hello
1: re renu o fe soro a fe fe fun laye hello weja you do
0: ah ojo opo yan o se te ba le po wa pada 0912370865
1: afeka yen ya wa na ba wa da si tori pe nu e bi ninu idile nu oja
0: abi se awa la kan so ariri so se yin na ti experience e ri pe obirin wa nipo agbara nipo ase kan sugbo mo ni lobolobo
1: olohun
0: o mo ndi wahala
1: a ma nira
0: bi gbogbo awon osise ba ngba promotion labe oga to jokunrin e je ko birin debe
1: ah
0: o ma le tipon dipon tipon ti
1: yo yi chiran chiran
0: ki lo sele
1: ki lo de debi pe e le boko e so e le bo ma bibi nu re so ani don't disturb
0: hello
1: me. Don't talk to me like that
0: ekins lati uk when there is nothing you can do about it
1: ai
0: ki
1: lo de
0: won ni o ma gba buro tuntun emi number bi emi agba buro
1: already ekins
0: ekins ma delete number ile ni se
1: injo ababi mama ma worry
0: eni ni ma delete number ekins
1: to
0: mi te sele ekins uk olon
1: ni problem we
0: to olon
1: ojo ri color buro gbigba na
0: olon ekins emi ati ekins o le soro wa ni soro mo bayi
1: wala
0: to mo ti ma so fun ma yen
1: hello le de ri be de re to
3: ri se lo ori o ka buro won na gba buro na
0: abi kan se Talo soro ina
1: babe ni soro babe
3: awu lowo lo soro
1: oh de dawo
0: awu lowo so pe kin cut kin kin tare didi
3: baba me ba fun laburo jare
1: ma da lo jare oko su kan sisin
3: oko su kan eh de dawo e ku se
1: amen ya allah awu
3: eh kabu oni damu ojo
1: o ya lenu ya lenu
3: e ku se opolo e ni baje
1: o se awu
3: jare o ma le gan to to nkan
1: o ma le gan
0: any counter the second si mi re mi won ni oro yi pe oro nla ni pe a ti bere oro yi soro pa e na re sugbon yo to bi odun mewa lori
1: eto kabisi olodumare
0: lori eto iseyin pa ti sodun re
1: e ti ri
0: tori sari ta ba kan
1: opo file mi ododo obirin to sun mo gomina won ni wo ko office won de ro sabe rogi
0: le mi je ko yawon eyan wa pe
1: opo pa
0: mewa nsele merede run
1: ah
0: sari awa ti olorun ni ka wa ni bi lati je agbon safefe
1: ori ofe la ri
0: a de ngba awon ipe
1: topo
0: to lagbara ati awon oro to lagbara
1: to
0: je pe
1: olorun
0: won ni ewu e sa mo daruko wa pe boya
1: ba
0: kan e kan sa gba wa
1: e ba wa so faye
0: ori afefe
1: ah
0: tori
1: eti wa nkun
0: elomi o pe ngba mi
1: se
0: de so pe nta nso yi o nsele
1: abe close many and sorrow e ni se close mo lo ba je po ni nte ngba labe te si n wa
0: lo
1: hello sir
4: hello
1: e ka bo
0: ata gogo
1: ah
4: e ku eto ko ni baje o
1: omo iya mi
4: boda ko ni baje sir e mo se o
1: mo bo lodo e ma ru mo la le ojo pa mi ni
4: ko ni baje ojo yen so yo tu ra lagboro
1: lo ami jesus
0: ata gogo
4: aburo mi oko ataro
0: wona se mi ni aburo e
1: o to so o to ma
0: no ata gogo fara bale no no wait wait se emi la buru e abi
4: se dada lo wa
0: se mo pe dada lo se o jabo lenu eni abi
1: baba keke lo je si o
4: eh ri pe mo tun po le mo tun pe la buru mi
1: emi o ma di to fi fun ni aburo re
4: mo pe tori yin na ni se mo pe e ti dijo se mo
1: o ti ye emi lo po le beye
0: ata gogo
4: eyo
0: yin ata gogo
4: eyin
0: mo eh so shiran ti princess
1: ah ah ta ni je be
0: lalale monday so shiran ti princess
4: princess ah princess
1: ma joju we re bi to mo o
4: boda eni
0: ma gbo falabale princess in te atejise si bi mo se wa ata gogo ma gbo to so oni big man o ye ko gba aburo tori wipe o ni egbon
1: ah ah
0: tori pe princess na ma delete number bayi
1: delete e bayi
4: o toro ni o
1: o
4: ni delete number
1: olo
4: o mo gbe delete pe ni ko ni baje e ku eto
1: a jare
4: e se ri odo ko si eni ti o da be eni pe iwa igberaga ko fe si la re die die kan ni o fi yato elomi ma nru eyin so ti eyin elomi ba depo elomi ma nru eyin pe ipo yi ohun o si nbe lana sugbon ololugbo ohun de be leni o sese ohun tun ma si nbe lola
1: eni
4: to ba nro yen iwa e ma yato ti gbogbo e to lero wi pe agbara ohun ogbon ohun lo gbo ohun de be so ti eyin so iru awon te so yen ni isin o le ja si gbogbo ri gege bi papa julo awon obirin e ri pa awon obirin o je won ma nda bi gba pe agbara won ma fe po
1: won ma le ti ru odaju ngba mi o
4: e ba gbo no grief for anybody
1: olohun
4: obirin lo nje be
1: o ya la koja ti an ni la aro lo fa
4: gege bi big man se so o da pe big man so gbogbo jo be le kan epo mo nda bi gba igba se be ma right mi tori pe mo je obirin ni
1: okay
4: tori e won wa ni foju le fe ni keni
1: okay
4: ebo to mo n saba sele ni ṣugbọn to ba gbo pe okunrin lo jo ga ni ise jẹmọ wa ma ba awọn eyan ṣe ni dọtun lo si ṣugbọn to ba gbo pe obirin ni a ri bi eni pe arifin abi pọkan fe ma ri ohun gẹgẹ bi obirin nkan to ma n gbe won wo lọpọlọpọ
1: e bọ tawọn naa ma fẹ n to da ngba mi won ma fẹ keyin o yi won ka won ma fẹ ke pe won si party ke pin won le
0: princess Adenike Olowo Kere awon na ti atejise ile kan
1: okay
0: sister mi dada
1: abro mi to wa felele
0: ni felele junction bi
1: fashion designer
0: ni
1: omo alalubarika
0: iti express bi
1: be ni
0: omo pupa abro wa na ni
1: no njo se wedding mo
0: omo mi ni
1: mo joko ti
0: hello
1: hello
0: omo mi dada ni
1: omo ewu ni princess
0: Adenike Olowo Kere
1: oh
0: to ba ti ri ko bi
5: hello
1: e kaabo
5: lagemi lagelu
0: ko ni baje
5: obirin lo tin puju ṣugbọn yin ọkọ ẹfẹ mi lọde o de pe baba ba se gbe eni to wa lori oye ni to wa lori ibikan oruko ni baje a ma n fe se foruko ọkọ wa a ma n fe se foruko obi wa tori mo se ma ni gbari fun ọdun mẹwa
1: embo
5: gbogbo won
1: embo mama embo
5: insurance company bẹẹni
1: se won
5: $100 brokers
1: se won le mama se ta ba gbe wa sori radio sara won osise ti o soro yin daada
5: pẹ̀lú ògùn ọlọ́run
1: ọ̀dà a ṣe tó bá ṣe gbé wa
5: ti ìgbà nọ́nsẹ̀nsì
1: ìgbà nọ́nsẹ̀nsì gẹ ìdààmú ni
5: wọ́n fẹ́ kàyẹ ká jọ ọdún kan báyìí ká máa rí òun kò ṣe tó jọ
1: ìgbà nọ́nsẹ̀nsì mama ìdààmú ni bá òṣìṣẹ́ abẹ́
5: yìí èmi náà gbàdúrà ti wọ́n
1: kí lẹ́sẹ̀ tí wọ́n fi gbógun ti
5: ẹ ṣe nígbà tí wọ́n bá pé à ń ṣiṣẹ́ company a ní àkántàǹtì ó yá àwọn oúnjẹ àwọn olùwàndógún ti àkántàǹtì yẹn ni à kẹ́sí tá a bá jẹ́ àkántì ẹ̀ ẹ̀yìn ni tí n bá ti sọ ní dàrẹ́tọ̀ ọ̀gbọ́
1: ẹjọ́
5: ọmọ manager ni mí
1: ọmọ ìlú wo ni mami ọmọ ìlú wo ni ma
5: ìjẹ̀kúndé mi
1: elaction
5: nígbà
1: tó yá
5: wọ́n
1: gbogun
0: gbòòyá mo bá rí ìyá gbogbo wọn
1: ọba ń gbọ́yà ọgbà gbẹ̀rẹ̀
0: ọjọ́ ti lọ sí bíi àná òòrùn tí
1: èmi àti ìwọ
0: ṣọwọ́n yá lórúkọ ètò rẹ̀mí àti rẹ̀mí à ń dágbére lẹ́nì ká padà lọ́sàn-án ọ̀la
1: ẹ bá wa pàdé lọ́la
0: à ń bọ̀ ní part two lọ́la
1: àwọn lòdù ara wa bí ak 47 wà ní lọ́la
0: lágbára ọlọ́run kò ní burúkú ní bàjẹ́
1: ọlọ́run
0: atawa ateyin a ni jorun gbe sonu bi o se bi omo ipare wa do su to nbo
1: ola na
0: do su to nbo
1: a fi asiko ki awon lolufe wa ti en ni la koja lori omo tabi lori ebi to je pe akoko yi oro ko si le lara olohun ti oda yin ko ni je ke ri da
0: mi olohun a wa pelu gbogbo wa
1: to ni kaluku sonu oba won oba yo sanu
0: fun ami o ami o
1: iku oko iku omo iku ile a ni ri
0: ami o ami o ami o
1: gbogbo emi mo ni kan mi ko ni bori wa
0: ami o
1: oko apani lenu mo ko ni segun wa o
0: dolapo lo nte lapo abi lagbara olohun
1: ni baje
0: kebugi kenneth gbeje
1: in commissionator
0: olotu eto yi tunde olawuwo olotu agba a pa lori eto losun la lagbara olohun ile oni ile wa orin ni na wa atawa teyin a ni ro ngbe sorun bi o
1: se pe gbogbo asiko yi lati Tuesday Wednesday the Friday ajo mu nkan le ni
0: ajo mu nkan le
1: boyo jalejo ta ba jeji si radio yi ojo Tuesday Wednesday Friday
0: ajo wa lori eto
1: ni ajo ro ni
0: koni buruko ni baje a nlo a pada lo la lagbara olorun
1: number re mi babajide re ele ni atejise tabi onko 081 0625 0814
0: 0816898951
1: ere mi
0: nto ba le gba
1: ni ko fi
0: lo ko fi lo yan nto ba le gba mo fi lo yan
1: bo ba joga mo ko wi ara ele tore nikan lo ti wa npo to wa
0: ko to de be
1: ma gboju oke
0: na suru soro aye
1: photo nbe loke
0: to dojo kan ojo kan
1: o po nbe
0: o dije lori aga
1: a le o
0: elomi ojo ko
1: bi le se o le o awo o le o pe o ku nbi o wa odola
0: be n to da le se le o le o
1: awa boys
0: o boys o le o
1: awa ijalo awa ero Olorun a le
0: o sise o le o
1: a dan lohun
0: a se riot a protest
1: kan jan gban be nu wa a le o
0: abi ka se dada lori akete ta wa ka ba ni ke se dada
1: tori omo iwo na le nina wo tabi ko ta tenchi
0: oro pe ko si nkan tenikan se fe nikan iro ni o ti o ba si nkan tenikan se fe nikan olorun le se kan fe nikan
1: ko to kan lohun gan o
0: mo a le ran lohun si yan
1: awa gan leleda
0: Esu
1: leyin ebeji le mi bi mo se wa en be esu lo we tesu omo ja lo kemi go ja o to
0: omo esu ja lo le dide
1: jo ko je mo je

ẹ kú rọlẹ́. Ìròyìn yìí kà gbà ńlá ayé ló ń dé sétí ìgbọ́ yín láti kàn ní Lágelo 96.7 FM òkè gàdókè ilé ìtàkalẹ̀ sílé funfun báláwo fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn. Ṣeun Àrìbìkọ́lá ló kọ́ mi ṣáájú ẹgbẹ́ àwọn kókó tó wà nínú ìròyìn ọ̀hún. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ti buwọ́ lu kíkọ́ àwọn ojú òpópónà 37 yíká àwọn ìpínlẹ̀ 15 tówó rẹ̀ sì tó 3.3 trillion. Ó lé tí 9 ikọ̀ Àmọ̀tẹ́kùn ló ti ṣàlàyé wípé àwọn ọmọ ilé ẹ̀kọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àti àwọn olùkọ́ ti ń bẹ lákàtà ajínigbé ní ó gba òmìnira láì faragbọta. Orílẹ̀-èdè ti Amẹ́ríkà ohun ilẹ̀ Iran ni wọ́n bẹ̀rẹ̀ ìdúnàdúrà tí wọ́n sì múrílé ìlú ti Qatar fún ìpàdé ilé tí wọ́n ní kò tí ì sojú sára. Ẹni tí ó jẹ́ atamátàsí agbábọ́ọ̀lù ọmọ ilẹ̀ Nàìjíríà ọkọ̀ ni ó ti darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù ti ń bẹ nílùú ti Bulgaria ìhun ikọ̀ agbábọ́ọ̀lù ti Botev Plovdiv. Ní báyìí ẹgbẹ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ ilẹ̀ Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ló ti ṣe ìbuwọ́lu kíkọ́ àwọn ojú òpópónà bíi 37 níye tí owó rẹ̀ sì tó bíi 3.3 trillion yíká àwọn ìpínlẹ̀ 15 ní Tìbútòrò. Ilẹ̀ yìí lè tó jẹ́ ìkan gbòógì lára àwọn akitiyan ẹ̀ka ìjọba àpapọ̀ láti jẹ́ kí àkànṣe iṣẹ́ ti ojú òpópónà kò di ṣíṣe. Ẹni tí ó jẹ́ alákòóso fún ọ̀rọ̀ iṣẹ́ òde ńlẹ̀ yìí Dave Umahi ló ṣàlàyé ọ̀rọ̀ náà nígbà tí ó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ níbi ìpàdé eléyìí tí wọ́n ṣe tó sì ní ṣe pẹ̀lú ẹ̀ka ti pàṣẹ ti ìjọba àpapọ̀ tó wáyé níléeṣẹ́ ààrẹ ti ń bẹ Làbújá níbàámu pẹ̀lú ẹni tí ó jẹ́ alákòóso fún ètò ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú iṣẹ́ òde ńlẹ̀ yìí. Wọ́n ní àwọn ìpínlẹ̀ tí iṣẹ́ náà yóò ti gbìnàyá ní ìpínlẹ̀ ti Adamawa, Benue, Cross River, Ebonyi, Èkìtì, Kogi, Kwara, ìpínlẹ̀ Èkó, Niger, Ondo, Ọ̀sun, Ọ̀yọ́, Plateau, Taraba àti ìpínlẹ̀ ti Yobe lọ́hùn-ún. Umahi kò ṣàìṣàlàyé wípé bẹ́ẹ̀ ni wọ́n tún ya iṣẹ́ kan tí ó jẹ́ àkànṣe ti ojú òpópónà oní kìlómítà bíi 2.9 tó sì jẹ́ oníbejì ti ń bẹ lágbègbè ti ìpínlẹ̀ ti Niger lábẹ́ àkóso owó tó rẹ̀gún lábẹ́ ti owó orí sí ẹni tó jẹ́ ọ̀jìnì olókoòwò nìyàn Aliko Dangote níye owó ti ṣe 1.8 trillion. Ilé ẹjọ́ gíga tìjọba àpapọ̀ tó fi ìlú Àbújá ṣe bùjókò ni ó ti ní kí ẹni tó jẹ́ ọmọ oyè sípò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú ti African Action Congress AAC ìyún ọmọye olóṣòwòrẹ́ ni wọ́n ti gba ìtanràn rẹ̀ láti máa jẹ́jọ́ láti ilé pẹ̀lú owó tí ó tó 1,000,000 naira. Nínú àlàyé tí ẹni tí ó jẹ́ onídàájọ́ Muhammad Umar tọ́pa fún ṣòwòrẹ́ ló wípé yóò mú onídùúró 2 ọ̀tọ̀ọ̀tọ̀ tí ìkanu wọn sì gbọdọ̀ jẹni tí ó jẹ́ adarí agbègbè tí ó sì wá láti agbègbè tí ṣòwòrẹ́ ọ̀hún gan tó ti wá. Bẹ́ẹ̀ ni ẹnìkejì yóò ní ilẹ̀ ní ìlú Àbújá. Ilé ẹjọ́ ló tún wá pàṣẹ wípé àwọn méjèèjì náà lọ́jọ́ wípé ẹ̀ka ilé ìdájọ́ ni yóò ṣe ìwádìí ọ̀fìn tó lórí wọn tí wọ́n sì rí pé lóòótọ́ ni àwọn nǹkan tó fi sílẹ̀. Níbàámu ní àfikún pẹ̀lú ìdájọ́ ọ̀hún wọ́n pàṣẹ fún ṣòwòrẹ́ láti fi ìwé ìrìnnà sí òkè òkun rẹ̀ sílẹ̀ sí ilé ẹjọ́ títí di àkókò eléyìí tí ẹ̀ka ilé ẹjọ́ yóò máa dáhùn sí ìbéèrè náà. Ṣòwòrẹ́ ni wọ́n fẹ̀sùn kàn láti ọ̀dọ̀ ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá ti ọ̀tẹlẹ̀múyẹ́ látàrí ẹ̀sùn tí wọ́n fi kàn án pé ó sọ̀rọ̀ tí kò ní ẹ̀rí máa jẹ́mi ìṣó tí ó sì pe ààrẹ Bọ́lá Ahmed Tinubu gẹ́gẹ́ bí ẹni tí ọwọ́ rẹ̀ kò mọ́ nínú àtẹ̀jáde tó fi léta lórí àtẹ̀ ti X àti ìkànnì ti ìbánidọ́rẹ̀ẹ́ yun Facebook. Ikọ̀ ti elétò ààbò ti ń bẹ lápá ti ìwọ̀ oòrùn ilẹ̀ yìí tí a tún mọ̀ sí Àmọ̀tẹ́kùn ni wọ́n ti ṣàlàyé yáńyá yáńyà báyìí pé àwọn ọmọ akẹ́kọ̀ọ́ àti olùkọ́ ti ń bẹ lákàtà ìjínigbé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n padà láì faragbọta. Inú àlàyé ọ̀rọ̀ tí wọ́n sọ wípé àkànṣe alájùmọ̀ fọwọ́sowọ́pọ̀ ẹ̀ka ti ètò ààbò ní lọ lọ́wọ́
nigbon jebe eni ti o je alaga fun ajo ti amotekun ni ipinle ti ondo adetunje adeleye in lo soro idaniloju ohun nigba ti won fi oju awon bi meji deni ogbon kan hande to je afurasi ti won ni orisirisi wa odaran ni nbe lowo won ti won isele ohun si waye ni olulu ti ile ise amotekun ti nbe nilu akure adeleye lo salaye pe awon omoko amotekun ni won se papo pelu awon de bile awon odo ati awon adari agbegbe ti o je pe won ni imo nipa igbo nla na ti won si nse gbogbo akitiyan lati ri daju wi pe awon ajinigbe ohun lowo palaba awon lo sege ni ba mu pelu oro re o ni ise akanse ti alajumose na ni yo yori si ile to da to si je wi pe awon iko ti eleto abo ni won ji losan loro ti won si gbiyanju lati je ki awon tin be lakata ijinigbe ohun ki won jade lai faragbota to si je wi pe awon ti o je onise labi na ni won fi mu kata ofen labe ijoba gomina ipinle oyo onimero soyi makinde lo ti salaye baye wi pe eto ti ise ogbin sugar ati awon eroja to ni se pelu e ni iwoye wa bi pe yo pese ise to tobi 1000 niye be ni ajosepo to lagba yo si waye pelu awon to je ologbin ti sugar na ti bi 1000 labele makende lo salaye oro na inu oro to fi leta lori ate ti x nigba to ni pade papo pelu eni ti o je asoju fun eka ile ise ti Saba Export Limited to si je bi pe eni ti o je adari fun eka ile ise na Kan Wasem Aklag ene o soju won ti o si ni pade papo pelu ijoba ipinle Oyo nibamu pelu oro ti onimero Seyi Makinde to so oni abewo ti ko won se si ipinle Oyo ene o je ile to lami laka ti won si ma sise loju ipele si ipele awon alakale eto ti ise ohun yo fi waye ti o si je pe awon ile ise na ti nbe lagbegbe iseyin ati awon agbegbe mi ni o ni ajosepo eka ti aladane ijoba lo tun se afikun e wipe awon sa gbogbo akitiyan lati je ki ise ohun ko gbina ya ti o si je ki eka eto oro aje ni ipinle ye ko tun gberu si daada ni baye iroyin lati ile okere orilede ti Iran ati ile America awon iko to je asoju idunadura ni woye wa wipe won wa ni ilu ti Doha ni arin ose yi nigbati ile ti Iran salaye pe ko si ipade kankan to ti waye bo si je wipe awon mejeje ni won tun da agbara wo ni bi ogun eleyi ti won ni won ti ko so pe ki ogun ki o mi ti yo si dekun ija ajaku akata ti n waye laarin orilede mejeje fun bi osu merin gbako nibamu pelu oro to jade lati ode to je akowe fun ile ijoba nile ti America lohun iyun Caroline Leavitt won salaye wipe eni to je are ti ile America ni yo fi eni to je ibatan to je ibatan re iyun Jared Kushner ati enikan ti oruko re nje Steve Witkoff ti won si je eni ti o lewaju ninu idunadura na nigba ti orilede ti Iran yo ma se ifisowo eni ti o je ikan ni eka ti won na nibamu pelu oro ti eni ti o je alagbenuso fun eka ti ile okere to so iyun Ismail Bagar lo salaye wipe ko ti si oro kankan ele ti o ti waye ni igba ti ile America ti won se abewo ti o si wipe orilede mejeje ni won o ti joko ki won dijo soro papo ai gboro eni yo won boya orilede mejeje ni yo wa si ijoko ti won si je han ni o ti je ki nkan kori bakan lati ojo keta dini ogun osu kefa ile ti won ni nkan won lo ti ja dina gboko fun bi epo robi bo se nregun lori ati agbaye bo se je wi pe won gbe opa eleyi ti o n gbe epo ti asimo
si Strait of Hormuz ti won si je ki won lanfani lati gbe epo jade ni igbon je tibe ile America ti ile ti Iran ni awon mejeje ti funra won ni gbedeke ojo ti se ogota lati je ki won ni foro wero ti won si fe fori oko sodurun si abala ti ijehan oni merinla ni bamu pelu alaye to si je wipe ise ohun ni won lanfa lati je ki ogun ki omi ile ti won ti salaye ewe awon ise mi ni won ni o ti de daduro baye ti awon mejeje si nfi esun kora won pe onikaluku ni nda agbara wo

ìròyìn aré ti ìdárayá ikọ̀ agbábọ́ọ̀lù kan ti ń bẹ̀ ní orílẹ̀-èdè ti Bulgaria ìyún Botev Plovdiv ìyún ló ti kéde ẹ̀ báyìí pé àwọn ti gbé agbábọ́ọ̀lù ti jẹ́ ọmọ ilẹ̀ Nàìjíríà tó sì jẹ́ atamátàsé ìyún Chidera Michael Okọ̀. Okọ̀ ni wọ́n ní ó darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù náà láti inú ikọ̀ agbábọ́ọ̀lù ti Gíríkì ìyún Asteras Actor ẹni ọdún mẹ́ta lẹ́ni ogún ọ̀hún ló lo ọdún méje péré nínú ikọ̀ agbábọ́ọ̀lù títí ń bọ̀ tó sì jẹ́ wípé yóò máa darapọ̀ mọ ikọ̀ agbábọ́ọ̀lù lẹ́yìn tó ti wà lábẹ́ ikọ̀ agbábọ́ọ̀lù ti ọ̀jẹ̀ wẹ́wẹ́ kó tó di wípé ó dàgbà sókè sínú ikọ̀ àkọ́kọ́ nínú ikọ̀ agbábọ́ọ̀lù náà. Àtàmátàsí ọ̀hún ni ikọ̀ agbábọ́ọ̀lù ti Botev yóò jẹ́ ìkẹtàdínlógún irú ẹ̀ tó jẹ́ agbábọ́ọ̀lù tí wọ́n máa gbé wá sínú ikọ̀ náà lákòókò ìṣípòrọ̀pọ̀ àwọn agbábọ́ọ̀lù ti ń lọ lọ́wọ́. Agbábọ́ọ̀lù ọ̀hún ni wọ́n yóò máa wọ aṣọ ìgbábọ́ọ̀lù ó ní àmì òǹkà kẹsàn-án nígbà tí ìfẹsẹ̀wọnsẹ̀ ohun ìdíje ọdún 2026 sí ọdún 2027 tó bá gbìnàyá ẹ̀wẹ̀ agbábọ́ọ̀lù náà ni wọ́n máa darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ rẹ̀ láti ilẹ̀ Nàìjíríà bíi Samuel Kalu, Chimezie Williams, Ifeanyi Adogu àti Brian Henn nínú ikọ̀ agbábọ́ọ̀lù ọ̀hún. kí n tó máa lọ ẹgbẹ́ àwọn kókó tó ṣuyọ nínú ìròyìn ọ̀hún lẹ́ẹ̀kan sí ààrẹ tinubu ló ti ṣe ìbuwọ́lu àkànṣe ojú òpópónà bíi mẹ́ta dín ní ọgbọ̀n eléyìí tí owó rẹ̀ tó tó tírílíọ̀nù mẹ́ta ó lé tí mẹ́sàn-án náírà yíká àwọn ìpínlẹ̀ bíi mẹ́ẹ̀ẹ́dógún ní tìbútòrò ilẹ̀ nàìjíríà. ikọ̀ àmọ̀tẹ́kùn ń lọ ṣàlàyé wípé àwọn ọmọ tí ń bẹ àwọn ọmọ akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí ń bẹ lákàtà ìjínigbé ni wọ́n gba òmìnira láì faragbọ́ta. orílẹ̀-èdè ti amẹ́ríkà owó tilẹ̀ iran ni wọ́n bẹ̀rẹ̀ ìdúnàdúrà tí wọ́n sì mórílé ilẹ̀ ti qatar bó ti jẹ́ wípé wọ́n ní ìpàdé ọ̀hún ni wọn kò tí mọ̀ bóyá yóò wáyé. ẹni tí ó jẹ́ atamátàsí ọmọ nàìjíríà agbábọ́ọ̀lù nìyún ọkọ̀ ni wọ́n ṣàlàyé pé ó ti lọ sínú ikọ̀ agbábọ́ọ̀lù kan ti ń bẹ̀ nílẹ̀ ti Bulgaria ìyún Botev Plovdiv. fún àwọn ìròyìn yìí àti ìròyìn míì tó ń ti kàn yé jáde ẹ lè kàn sí wa lórí ìtàkùn àgbáyé pẹ̀lú ìtànà www.lagelufm.com. èyí ni òpin ìròyìn tó ń dé sétí ìgbọ́ yín láti kàn ní Lagelu 96.7 FM. ẹ lè tẹ̀lé wa lórí àtẹ̀tí x pẹ̀lú ìtànà Lagelu FM 967 tàbí kí ẹ fẹ́ràn wa lórí àtẹ̀tí ìbánidọ́rẹ̀ yún Facebook lójú ewé Lagelu FM 96.7. Túnde Ọláwúwo ni olóòtú ìròyìn yìí pẹ̀lú ìrànlọ́wọ́ Babátúndé Morónkejì ṣeun Àríbikọ́lá ìlò tí ń ròyìn ẹ ṣeun tẹ̀ǹgbọ́wà ètò tí ọpọ́n sókàn ní ṣòbùmọ́ pẹ̀lú Káyọ̀dé Adéọ̀sán lẹ́ẹ̀kan sí ẹ máa yáṣẹ́ o ẹ ṣeun tẹ̀ǹgbọ́wà.

0: lorukọ amoju ero fosa ta wa yi dolapo omo lile ati lorukọ gbogbo iko so bu mo patapata olamile kan lawo infinity nbenbi baba onibere to bi lo ba ajayi omo ya fe nbe pelu mi so bu mo le to yi ile ejo na ti jo ile alayo na ti yo bi alatewo na ti ma npa ade osun kayode loruko mi eje atun jo sere wa loni yato nbe ninu mefa ti idaji yato nbe ninu iwo ati awa eko ti o ba ye ka keko o se pataki pupo fun wa eko la won ko o ai dagba si nta abamo nte eyan ba ti mo o mo na niyan number te fi man pe wa e tun fi pe wa 0912370 8675 bakana e ma gbagbe ti ka share *347*1004*2#. Can't share. Ain't you tackle it? And some bebai. Only better little Tony. Tori had you Tori Facebook, ube. Back on. Hello, you have here. Tick me one wole. Babambari be one, baby, and button the cashier, lonely. I want to da wo ipe sori kaadi ero alagbe kare belenja yo tun gba lati be awon kan ti so obu mo fi yato niyan ki wa sa wa la nse o awon ejika nbe ti o je ka so ye lorun an so nipa awon Anthony Bodorin Anthony B Engineer Kunle lati Chicago. Wale shote a shote moru wang bogo Dallas ni Texas. Abiola yari yari baba albarika gongoni ye. Baba wama lenje. Anthony Bodoni. Fisher First Farm. Nasiruddin Bello. Folakemi Fadu Gbagbe. Mama Togun Fine. Ya dada. Ati bebe lo. Eja bere foto ni. Mu iwa Michael follow Ladejo. Oya 0912370 8675. Tikashi e ma rin so nbe o, e ma rin so nbe lori Tikashi e na. Hello.
1: Hello,
0: Ekasan
1: o.
0: Awon ara welcome.
1: Bene.
0: Bo ni ya?
1: Awa dada san.
0: Eku jo meta.
1: Yes sir.
0: Oya.
2: Me mo beere.
1: Beere keta.
2: Ibeere keta.
0: Eyin la fi sewo loni.
1: To.
2: Ibeere keta lo bayi. Se n gbo mi ma.
1: Mo wa pelu mu.
2: Ibeere keta lo bayi. Yoruba so pe eni ba ni owo oteru iwon ti o fi tanna in lo mu won ni ke ba wa daruko irufe orisi owu meji te mo ke de ba wo lo ikan ke ba wa lo ikan ninu gbolohun Yoruba tabi ninu owo Yoruba
1: owu ti mo mo na won tun pe ni akese
2: akoko
1: owo ti won ma ngbin o ton owo otutu
2: otutu oya elo kan ninu oro Yoruba tabi gbolohun Yoruba
1: ti akese ni ise lawujo owo
2: egba bi owo jango na won ni okan ogbe kan bi owo jango oya mu bere mi
1: esun mi ni ibere karun
2: ibere karun
1: bẹ́ẹ̀
2: ìbéèrè karùn-ún ni kẹ́ ẹ parí òwe yìí òrìṣà tí wọn kì í sí lówó
1: òrìṣà tí wọn kì í sí lówó wọn jẹ́ ń gbèsè
2: torí bẹ́ẹ̀ mà
0: ìyá ìsá
2: ẹ jẹ́ ká sọ fún kẹ́ ẹ tó lọ
0: ṣé ká sọ
1: à ń kẹ́kọ̀ọ́
2: òrìṣà tí wọn kì í sí lówó kóun náà má rajà àwìn àbí kóun náà má jẹ gbèsè
1: à ń kẹ́kọ̀ọ́ ni
0: tó ti yé ìmọ̀ mi
1: ó ti yé
0: bó ni àwọn ará ọyọ ń kọ́ o
1: àwọn àlàáfíà
0: ẹ máa bẹ tó bọ ẹ ṣe o òrìṣà tí wọn kì í sí lówó
2: kóun náà má rajà àwìn
0: tó gbọ́ bá rajà àwìn
2: wọn ó sì lówó kóun náà dẹ̀ má jẹ gbèsè
0: ó bá jẹ gbèsè olówó béèrè rẹ bàbá oníbèrè mọ ìyá àfẹ ẹkọ là ń kọ o òrìṣà tí wọn kì í sí lówó ó yá.
2: ẹ kúrò lẹ́sà.
0: hello.
3: ẹ kúrò
0: lẹ́sà. orúkọ
2: yín àti ibi tí ẹ ti ń pè wá.
3: akínyẹmí ọláyínká láti challenge.
2: ẹ mú béèrè.
3: ìbéèrè keje.
2: ìbéèrè keje. wọ́n ní kẹ́ ẹ bá wa sọ ọ̀rọ̀ yorùbá mẹ́ta tàbí òwe yorùbá mẹ́ta tó ní ẹṣin nínú.
3: ọ̀rọ̀ yorùbá mẹ́ta.
2: tàbí òwe yorùbá mẹ́ta tó ní ẹṣin nínú.
3: ẹjẹ ń gbà mí bẹ́ẹ̀ kẹ́ fún mi ń bèrè mi.
2: ẹ má bá wa bọ̀.
0: bàbá gan-an ẹ̀yin bàbá mi. zero nine one two three seven zero eight six seven five. ẹ̀yin dá wà lórí ìtàkùn ti ìbánidọ́rẹ̀ẹ́ facebook à ń mú béèrè tí yín bọ̀. hello.
4: hello.
0: hello
4: sa.
2: ẹ kúrò lẹ.
0: ẹ kúrò lẹ o.
4: ẹ kúrò lẹ.
0: ta ló ma wá sọ̀rọ̀.
4: àna olúwa pọ̀ adéribibé.
0: láti bú.
4: láti ọ̀mí.
2: láti ọ̀mí.
0: àna olúwa pọ̀ adéribibé.
4: bẹ́ẹ̀.
0: ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ báyìí o tún ẹni ọdún mélòó.
4: 15 years.
0: 15 years.
4: yes.
0: yàrá akẹ́kọ̀ọ́ kí ló lọ wa.
4: ss1.
0: ss1. oyamu
2: béèrè. oyamu
4: béèrè. béèrè keji.
2: ìbéèrè keji. wọ́n ní títí láyọ̀ akínṣọlá is a veteran broadcast journalist. wọ́n wá ní veteran tó wà nínú gbólóhùn yìí fún ní ọ̀rọ̀ yorùbá méjì ta lè pé.
4: mi ìmọ̀ sàn.
0: o mọ̀.
2: ẹ má bá wa bọ̀.
0: ya fẹ́ lómi náà.

0: 0912370-8675. Nbi atin sodun lasa maja latin sodun mulawa. Eh eh. Oya, ta lo tun anbe? Hello?
1: Hello?
0: Yes, ma.
1: Ekan so,
0: ma.
1: Mo fe mu bere ni o.
0: Eh, soruko yin Amadugbo te tin pe wa.
1: Oruko mi ni Adeyemi Aisha lati Elebu.
0: Lati Elebu.
2: E je kin ti e fun yin ni bere. E ba mi fe try yin, e ba mi fun ni oro Yoruba meji ta le pe.
1: Okay, sir.
2: Fetran.
1: Entrance.
2: Fetran.
1: Enon.
2: Mi pe entrance o. Yato wa laarin entrance ati Fetran.
1: Entrance like me get it boya ke ra mi pe yabi.
2: Shekin lo ninu sentences ke le mo.
1: Ben.
2: Titi Layo Akinsola is a Fetran broadcast journalist. O wa ni Fetran to wa ninu gbolohun yi. E fun wa ni oro Yoruba meji ta le pe.
1: Ogbontarigi.
2: Beni.
1: Ben.
2: Ba wa bo kori be o. Ibi ta fe ibi ti mo duro si gangan niyan. Ogbontarigi lawo yan ma pe ogbontarigi. Ko de kin se ogbontarigi.
1: Ben, let me. Boya.
2: Inte egbon yen, inte egbon yen gangan na ni. Inte does, inte de so yen gangan na le de fe so. Inte so yen gangan na la fe se atunse si.
1: Okay, sir.
2: E ma ba.
1: Se mo le bere mi.
2: Eh.
0: Ewe ja lo taja ṣugbọn lori Facebook oba meji wo ni eda o le gbagbe ninu asayan
2: oro Yoruba
0: oro Yoruba awon eyan tin wa nbe tan tin dan re o nikan ni alaafe atolubadan oba meji wo la le gbagbe oni alaafin adedoyin asiru oni alaafin ni o awon eyan dan re nbe e je lo taja tin ba ti ojo oja de ori cash e ni mo nbo *347*1004*2# e so nbe bo ba tun je cash e wa tun gba recharge card jori po eh 2 years ko kere mo nbo
3: on Lagilu FM 96.7
4: Emi omo yin na ni o jali jani mo wa ni ta bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya esipeli celery
3: SELERIE salary
4: ah boda mi esipeli so sipeli na di salary oya lopin gbiyanju esipeli turmeric
5: TURMERIC turmeric
4: e kare pali ohun isebe Maggi chicken flavor kan fun yin
6: ohun isebe Maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyi pada ayo
7: Clash FM Media Academy níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
8: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wá
9: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo ka wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
10: Orúkọ tèmi ni Sarah Adédọkùn. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
11: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́.
12: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Yọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèǹkì fún ọ. Kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
11: 0807-112-4000.
12: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
13: Ah!
5: bọsun o le ko lọsẹ yi ni me bo lagba be ka ni olokan ninu awon ile ise bread ti nbe leku bodasola ejo e ba awon ile ise bread ki ni nbadan to le sun wo gidi bagba be ka awon to lowo eko eko ni nbe oparo o gbogbo owo life work otan ti ma wa ile ise bread nbadan ti san wo gidi e wo o te mi lorun ju ki ma le ko lo a je po bari wo ile ise better life bakery nu o ti won pariwo pa won nilo beka to danto to si le dari ope yan lenu ise lati se bread to tabi akara jade ka wa lagba be ka ni oloto tete kan si won ni malite ile ise better life bakery koda mo ju pa tori won nilo won lose yi o koda to ba lore to na jagba be ka to mo se po daada o le pe dani opo be ka won fe gba owo gidi won si mo gba bi won se n gbowo losu won gbowo lose koda won tun fun won lowo oku fo mo niyan se o se dede lenu ise o sase tete se ki a lo bere se better life bakery gege bi be ka ijafara lewo bakan na won tun nilo awon abileko atobi dan ti eyan bo se to le wa bakery bi ago meso owuro lati wa ta bread gbogbo bi won si mo taja si na won fi han won ba won na se n gbowo lose won gbowo losu o number yi ni e pe si te ba se ta ti sise 09025427551
13: Omo ni ra coffee water. 500 naira. Ko kan kankan lati ra ma.

0: san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọ́ pẹ́lákọ̀tun. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní 50 million naira 50 million naira ló wà nílẹ̀ láti pín. Káṣí ẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó ṣe gbogbo ènìyàn mú kewé wá gbọ́n bẹ̀. Bó ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30, táyò kan gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní ọ̀fẹ́ yọ kan.
1: Èyí pọ̀ gan o, ẹjọ́ báwo lèmi ẹ̀ ṣe lè ta.
0: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#. Lórí Ilágelu FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má rọsẹ̀, àkókò yín rè láti Káṣíẹ̀. Ayẹyẹ ọdún kejì Káṣíẹ̀, ogunlẹ́gbẹ̀ èèyàn ló máa Káṣíẹ̀. Ṣo ti Káṣíẹ̀? Mo ti Káṣíẹ̀.
2: Bàbá Ìbàrùbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
3: Lára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí ń ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrùbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọ̀lé egun làkú ègbé. Àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wòye. Àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì. Àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa. Àbí kò yìí ó máa kọ́ èèyàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrùbá ọba Iṣan ara ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan. Adojúkọ People's Girls Grammar School 08033881008 àbí 07018211111. Irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bù bí èlùbọ́.
4: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
5: Ètò ìgbéyàwó láyé.
6: Ẹ jọ̀wọ́ ẹ dúró ná jàre.
7: Kí ló ṣẹlẹ̀?
6: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́ ẹ̀rọ ìfọṣọ iṣẹ́ ìlé wa máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
4: Ní tòótọ́
6: Káṣá sọ pé ò tí ì rà wọ́n àbí.
4: Ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà?
8: Ìwọ ló tún jẹ́ CDK báyìí.
4: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
6: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí?
4: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
6: Olùṣọ́ àgùntàn ẹ so wá pọ̀.
4: Pẹ̀lú CDK o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
9: Ẹ pè CDK sórí 0707-454-3005.
10: CDK sórí ẹ̀díẹ̀ gbẹ̀gbẹ̀ ayé ìrọ̀rùn.
11: At West Midlands Open University, we are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 Naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND, or A-level, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A, Oba Akran Avenue, Ikeja, in Ibadan, at White House, at Dewumi Street, Felele, or in Abeokuta, at DOTS ICT Institute of Technology, 52 Ijeoma Gbadu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria, West Midlands Open University. Possibilities beyond imagination.
12: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jọ̀ní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹ sí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
13: SELARIE Sálárì.
12: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú, ẹ sí pẹ́ẹ̀lì tùmẹ́rìk.
14: TURMERIC tùmẹ́rìk.
12: Ẹ káre, pálí ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
15: Ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti atalẹ̀ pupa olùyípadà ayọ̀.
16: Màjọ ni tèmi o, mà ṣọ́kẹ́.
17: Oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún iléeṣẹ́ West Midlands Communications Limited.
7: èyí mú àrántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúwàbí splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ tún fìlù torin kí ọlọ́jọ́ àbí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ ọba Murtala Adébáyò Àkàdé mẹ́fà.

0: owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọ̀gbẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní 50 million naira 50 million naira ló wà nílẹ̀ láti pín. Káṣí ẹ ti wá di alágbá lúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó ṣá gbogbo ènìyàn mú kewé wá gbọ́nbẹ̀. Bó ṣe ń tayò mẹ́ta ló máa gba àǹfààní 30, tayò kan gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní ọ̀fẹ́ yọ kan.
1: Èyí pọ̀ gan o, ẹjọ́ báwo lèmi ẹ̀ ṣe lè ta.
0: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#. Lórí Ilágelu FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashe.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má rọsẹ̀, àkókò yín rè láti káàṣì ẹ̀. Ayẹyẹ ọdún kejì káàṣì ẹ̀, ogunlẹ́gbẹ̀yìn.

pètè kírísì jákèjádò àgbáyé ọlọ́run arógún gbogbo mi ló ń jẹ́ ó ti ń ṣiṣẹ́ agbára nínú ìjọ rẹ̀ fún odidi ọgbọ̀n ọdún. Let's come together as we celebrate 30 years anniversary of CAC Arogun Gbogunmi International. Ọgbọ̀n 30 years tí ogun ti ń ṣe tí ìdè ń jẹ́. Ìsọjí àjọ̀dún la ó fi bẹ̀rẹ̀ ní Monday ọjọ́ kẹfà títí di Friday ọjọ́ kẹwàá ní dédé agogo márùn-ún ìrọ̀lẹ́. Àkòrí Ọlọ́run àrà Wonderful God. Àrẹ ìjọ apostle ti Christi Pastor Dr. Henry Ojo àti CAC General Superintendent Pastor Dr. J.D. Onogua ni ó máa léwájú nínú ìsọjí àti ìwàásù lọ́jọ́ àjọ̀dún pẹ̀lú àwọn ìránṣẹ́ Ọlọ́run lọ́kan-ò-jọ̀kan. Ìsìndúpẹ́ la ó fi kásẹ̀ rẹ̀ nílẹ̀ ní ọjọ́.

0: osu kejo odun yi ni dede agogo mewa owuro baba woli ati mama woli Richard Adebayo Kolawole JP CAC General Evangelist Nigerian and Overseas ni o ma gba gbogbo eniyan lalejo ewa ba wa yo wa yo
1: Flash FM Media Academy. Nibe, lawon eniyan ti fi igba bu mi eko eto iroyin sori. Astanba gidigba. Soke tente ninu igbo safefe pelu ikose mose ati iwo omoluabi. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
2: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wa?
3: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Làwọn náà ṣe fúnra wa.
4: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
5: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́.
1: Bó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Bọ́mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
5: 0807-112-4000.
1: Splash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
6: Lagilu FM 96.7.

0: gbogbo eyan bada ta gbegbe e ja ma nra wa leti pe gbogbo to lu wa da da da ni ṣugbọn nigba ta daye ona kata bi ona mi ta ngba lo ra wa o ma sokun fun arun lokan ojo kan sagwara ṣugbọn ninu gbogbo eya ra oju lo bara idi pataki re ti ajo charity year foundation se npe akiyesi gbogbo eyan to ba ni ipenija oju lati tara sasa wa darapo mo eto ayewo oju to nlo lowo lowo ni charity year eye care foundation anfani lagba leyi erongba ti won fi gbe kale kun mu ni rada ni 1000 naira pere lowo card ofe se layewo oju o reading glasses lofe fun gbogbo en ba nilo e anise ofe layewo fun gbogbo to ba fe ma bi oro ku si nipa oro oju rorun gbogbo olukopa to ni pe ni ja oju la se sagbe kale charity eye care foundation nigba to tun wa gbo bi to ti ra anugba lai si ni ra owo ke lo tun duro se ori ran gara ko ma deni ti won fa ni tete phone loju popo la fini o ma lo tara lo sayewo oju re ni number 94 opposite unity bank charity council building yana agbala bus stop ni to si olowo tin fo sanu shopping complex iworo re ibadan lojojuma ni o ago mesa aro sa ago merin role fun bere atalaye pe 090544 8444 oju lo bara oni dindo mo wa lagbari
1: Flash FM Media Academy. Nibe lawon eniyan tin fi igba bu mi eko eto iroyin sori. Atamba gidigba. Soke tente ninu igbon safefe pelu ikose mose ati iwo mo luabi. Luabi. Awa keko jade wa ni won ti di ogun ni rere ninu ise iroyin kakiri agbalaye. Agbalaye.
2: Eyin temi bawo ni o se wa wa. Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa láwọn náà ṣe fúnra wa.
3: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
4: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́.
1: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Yọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèǹkì fún ọ. Kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ̀ọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
4: 0807-112-4000 0807-112-4000.
1: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
5: Èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
6: Ètò ìgbéyàwó láyé.
7: Ẹ jọ̀wọ́, ẹ dúró ná jàre.
8: Kí ló ṣẹlẹ̀?
7: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé òṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ìlé wa máa fọwọ́ fọṣọ nílé ẹ ní 2026.
5: Ní tòótọ́.
7: Ká ṣáà sọ pé o ti rà wọ́n àbí?
5: Ta ló tiẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà?
8: Èwo ló tún jẹ́ CDK báyìí?
5: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ lè ra fìríjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
7: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yẹ àbí?
5: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
7: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
5: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bára lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
9: Ẹ pè CDK sórí 0707-454-3005.
8: CDK, san díẹ̀díẹ̀, gbé ìgbé ayé rọrùn.
10: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí. Ó yá ẹ sí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
11: S-E-L-E-R-R-I-E. Sálárì.
10: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú, ẹ sí pẹ́ẹ̀lì turmeric.
12: T-U-R-M-E-R-I-C turmeric.
10: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
13: Ohun ìsebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀.
14: Lágelu apata maja pato jamakuta Lágelu FM akaba faratile faratile Adun badu upo makamuso Lágelu FM kakaki ile shagun safefe tin farire idunu fun gbogbo loja to nta imule ogungun niso wonya wonya secret midungbe owo fun gbogbo en to loye to damo se beyin na ngbo se ben rise re ni gboro afa ibawon do wopo la ero burukawo
15: owo ni kon lo le se o
14: ma doubt eh Lágelu FM 96.7 gbagbo gbaju gbaja gbagi oko won ti gba yera bata nle yi lawujo le se to npun safefe to mo ja se ko lo oja ti o ta gbera nle darapo koja wa gbogbo ara Lágelu FM 96.7 iki wala hiya lubarika ko lo oja nbe kerin ope ke

àkọ́dá yé aṣẹ̀dá ọ̀ràn àgbàlagbà àti gbanilọ́wọ́ àgbà fàgbà fọ́gbà sọ̀gbà onígbàdìgbàkúgbà mú nígbà tọ̀rọ̀ gbanigbàǹgbà láwùjọ àwọn àgbààgbà. gbanigbani alágbára tí gbanilọ́wọ́ alágbára tí fi ipá gbà gbádà lọ́wọ́ alágbádà sàpàtà málágbádà lọ́rùn alágbádà ṣubú ya kàtà ń di ọ̀gẹ̀dẹ̀ àgbààgbà. ilé ìta abẹ̀ tó ta kan gbàǹgbà sí gbàǹgbà wálíà. yíká àbá ńlá ayé tẹ ti ń gbọ́ wà lákòókò yìí àtúnkèyìn kù déédé àkókò yìí akéyìn kúrọ̀lẹ́ akéyìn káàárọ̀ akéyìn kàsán ibikíbi tẹ bá ti láǹfààní láti máa gbọ́ wà lákòókò yìí. a sì kéyìn káàbọ̀ sórí àgbàlá òdìdẹ̀rẹ́ bí ẹyẹ retí ń fọ̀ bọ́ ta òdìdẹ̀rẹ́ ẹ̀yẹ àtọ̀pinpin àkìyìn káàbọ̀ lẹ́ẹ̀kan sí ibi yòówù tẹ tí ń láǹfààní àti gbọ́ wa lákòókò yìí bó lọ́wọ́ òjò ṣe rí pàápàá jùlọ nílùú ìbàdàn. ṣe ibùsọ̀ lọ́ka yín mọ́ ni àbẹ́yàn tiẹ̀ tí ìbọn ta látàárọ̀ tí òjò ọ̀hún ti bẹ̀rẹ̀ ọkà yín mọ́lé ọ̀dà ntáàwì náà ni pé yóò tù wá la torí pé a lè dí sí ọwọ́ ọlọ́run lódùmarè a lè dì lọ́wọ́ bó sì sí ọlọ́run báyìí náà ní ṣọlá rẹ̀ ọlá rẹ̀ náà ní ń ṣe bí sì sí ń ṣe yìí ẹ mọ̀ pé kó lè dáa náà ni torí bí òjò bá rọ̀ báyìí tí àgbẹ̀ bá ti ṣú bọ́lẹ̀ tó tàgbàdo bọ́lẹ̀ gbágudá àti gbogbo ẹ̀ ẹ rí wípé gbogbo ẹ̀ pátápátá báyìí ẹni yóò mú oúnjẹ wá fún ìran ọmọnìyàn tá a sì láǹfààní àti jẹ àjẹyù àti àjẹsára ẹ wá yìn má jẹ pé kò sójò bó ni nǹkan ọba ṣe rí. ìgbọ̀njẹ yìí ń la fi ń kí yín káàbọ̀ sórí ètò fún wákàtí yìí ẹyìn tún dé ọlá wo lò lóòótọ́ ètò yìí dọlápọ̀ ní ń bẹ lójú ẹ̀rọ tí ń gbé sókè gbé wálẹ̀ tí sì ń já láǹfààní àti gbà wá. ọba lànà ní ń bẹ lẹ́ka ṣoṣo mídíà lọ́hùn-ún tí ó sì máa tẹ̀ sókè tẹ̀ sílẹ̀ ṣé wọn aríbi kọ́lá ló kọ́ mi èmi lò torí ìjókòó náà gbádá ńlá mi lè ń gbẹ níwájú olódùmarè ọmọ ajépo lówó ọpẹ tata iná ń jó ògiri ọ̀sá iná gorí ilé fẹjú tuntun ẹ pè mí ní the special one ọ̀nà kan náà ni ojú kan náà lẹ̀ já sí a wà lórí ìkànnì facebook lágelú 96.7 FM lẹ́ẹ̀tì láǹfààní àti máa wò wá ketekete àwọn èèyàn tiẹ̀ ti wà ń bẹ̀ bàbí adékunlé adébáyọ̀ ayọ̀mídé onímọ́tò láti làǹlátẹ̀ ayọ̀mídé a máa ń bọ̀ lágbègbè làǹlátẹ̀ ń bẹ̀ láàmà ti kó ètò láti kó lónìí ọlágbà á pọ̀ o. bá a ṣe ń sọ pé kájẹ̀ kúrú ọ̀rọ̀ kọ́ tán ni àwọn kan sì tún ń gbọ́wọ́ rẹ̀ ṣàwò ẹ wò ó mo láti kó kinní ọ̀hún lákòókò tá a wà yìí ara àwọn ìlú tó jẹ́ wípé àlàáfíà jọba jù ń bẹ̀ tí ò sí pákà ń lékè ètò ààbò kankan tó jẹ́ pé bọ́ ọba ránmọ́ rẹ lóko ó jókòó lọ́mọ fi àmàlà àti mọ́rọ́gbọ̀ lọ́mọ fi jẹran àgbẹ̀ bí ọ̀yà àbó kété tọwọ́ rẹ bá dẹ̀ ń gbà ọ̀tọ̀ lóko títí ẹ̀ títọ́mọ̀ rẹ ó fi dín ìra kan ò ní rìn ṣùgbọ́n wọ́n ní kinní ọ̀hún dàbí nǹkan o torí wọn láwọn afurasí ajínigbé ṣé ká pè wọn lẹ́wẹ́ ilé-ẹjọ́ ló lẹ́tọ̀ ń gbà wọ́n ti dọ́wọ́ ọlọ́pàá ilé-ẹjọ́ ni wọ́n wàá kọ̀ǹfàmù ẹ̀ pé tó lóòótọ́ lóòótọ́ wọ́n wàá pè wọ́n lájínigbé tààrà tààrà ṣùgbọ́n ẹ gbóhùn lẹ́nu wọn wọ́n ń pebì kan ní ṣébi ń pe jò ní ká pè ní ayọ̀mídé onímọ́tò ìjọ náà gbó dúdú kọ́ nìyí òun wà báhùn bá a bá kọjá òṣoògùn àbí ó dàbí ẹni pé ọ̀nà wọn papọ̀ mọ́ra wọn bá a bá ń bọ̀ láti pópó làlá ọ̀nà gbó dúdú lákọ̀ọ́kọ́ kan àbí ká tó lọ rèé kànnà òṣoògùn àbọ̀nà kan náà ni méjèèjì ni ó tọ́jọ́ mẹ́ta. èdè òní dì wá o ńgbà tí èèyàn sọ pé èdìdì òun lòún fi lọ rèé jìyàn gbé èdìdì ọ́
edi o si di oko te wo si yan pe ah o ko ti e ti de to ademokun wa send account number re pe di o di ko te wo sa demokun wa pe ko gba se nji die ke se weekend yo ha abe ti nibo la nbale ayo won lona kayefi ma sele o to lapo oya gba kayefi on se e ku kalem

0: kolodumare ma ba wa lo bo se n ba wa lo nbi ko ma ba yin na lo nbi oja yin te wa e ni farapa lase lowo olohun lodumare la bi o sin ni kogun so dede ko wa wa ha abere ose yi pelu ase lowo olohun ana ode e mo pa won mo nko neko lowo abi ehe se gbagbe ni nkan bi ose meji si meta keje ti to be e yo ti fe to be lakoko ta won mo nko wa yeki ni lu badan bi ti won lawon mo kan bi ago mefa ro lehun eko paper de nkan nkan ta si gbe lori oto yi neko ni won se lowo bayi o ibi won si se neko lowo awon bandit si lo re ya ba won akeko won ji awon akeko gbe lo ha awon tori koyo to je akeko eni to gboju frese bota elomi ti paper ti paper ni nko ni taka imbi elomi ti po ti ofo oju frese ti iwe to mu dan to fling bo suwaju oni ejo ngba ti o wole iwe ti fi nko exam ni nbe pe kojo ha he ṣùgbọ́n a ti ẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run a sì kí lè ṣe ológun àwọn ọdẹ ìbílẹ̀ àwọn ọ̀dọ́ àtàwọn tí wọ́n fira wọn jè inú àwọn ọmọ tí wọ́n kó lọ àti ìmọ yonka wọn o ṣùgbọ́n wọ́n ti rí mẹ́wàá gbà padà ṣùgbọ́n ṣe ni láàánú nígbà tí wọ́n ṣínà bọ́bọ̀lẹ̀ tí lè ṣe ológun dá wọn lóhùn táwọn ọdẹ ìbílẹ̀ náà dá wọn lóhùn ẹ̀yìn kan nú àwọn ọmọ lè ṣe ológun ọ̀fara gbọ̀ta ẹ̀yìn náà ṣe háà bàbá náà ṣe ṣe háà nù. Ẹja wa kó láti agbègbè ìbarapá ń bí wọ́n ti fọwọ́ kọ́ Usmanu. Usmanu èsì tó fi lọ rèé jìyàn gbé ó ní èdè ló di òun. Ẹ̀yìn ará ìlú wa làlátẹ̀ máa yá igbó dúdú òṣogun ebi ń péjọ àbí ń péjọ sí lásìpé ni àtàwọn àbàábà màyá òkè adégbọlá ókọ ilé tí ń bẹ lọ́nà ibi wọn ti ń pèsè oúnjẹ ìbò ìtí jẹ́ná ọ̀làgbà ìyún sápá mi lórí díẹ̀ níbo lẹ ti rí ban ta ló pèsè ìbọn fún yín ngbọ̀wọ́ iléeṣẹ́ ọlọ́pàá tẹ̀ wọ́n tí wọ́n sì ń ṣe àpatẹnujẹ́wọ́ ẹ sì fẹ́ sọ̀lú yìí di nǹkan míì mọ̀ra yín lọ́wọ́. Ẹ̀yin àgbààgbà lẹ́ni bí kú ilé ọ̀bà panẹ̀ tó di òlẹ̀ panẹ̀. Àwọn Yorùbá ti ń ṣàgbọ́dẹ gbà fáwọn ará àbí náà ń bẹ láàrin wa. Wọ́n ń bẹ láàrin wa. Ẹ wo ẹ má jẹ́ ń dá yín lágara ọyá pápápá dọ́lápọ̀. Já gbọ́rọ̀ tí àwọn aráàbí tí wọ́n sọ nígbà tọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá tí ọwọ́ tẹ̀ wọ́n ó tí ì kọ́ àwọn kinní ń bọ́ ta sínú agbada bí kọ̀mọ́láàni ẹ̀yà ẹ̀yẹsáré kò bá ń pa pàápà. Nígbà wọn bí wọ́n léèrè ń bo ló ti rí ban ń bo ló ti ráàdà láì sorin ikú ẹ̀hún náà ni ọyá ẹ̀já gbálà yìí tí wọ́n sọ ẹ̀ kú kalẹ̀.
1: Ìgbà tó pè mí lérí aago mo wá bá mo fi tó gbé mo fọlọ́ bá ṣe ní tó jẹ́ pé gan fámìlì mi ìran mi kò sí ẹnibọ́dì tó ṣe rí àfi èmi gan ni ṣe rí ṣùgbọ́n èdè tó kọlù wá yìí mo mọ̀ pé bẹ́ẹ̀ ni èmi gan èyí gẹ̀ẹ́tì ara mi tí n bá gẹ̀ẹ́tì ara mi ni kò yẹ kí irú èdè yìí kó kọlù mí.
2: ẹ ṣe jẹ́ nínú iṣẹ́ tẹ́ ẹ ṣe yìí wọ́n ní ìwọ ló pe gbogbo àwọn pé káwọn wá lọ ṣeṣẹ́ fẹ́ ṣe ṣé lóòótọ́ ni.
1: irọ́ ni gbogbo nǹkan tí wọ́n pa mọ́ mi lóòótọ́ dé nǹkan ṣẹlẹ̀ sí bá wa bọ̀ wípé mi ni mo pè wọ́n irọ́ ni wọ́n pa ẹ́ so in tó fà lójú táwọn náà fi sọ pé mi ni mo pè sí wọn ẹgbẹ́ lọ́wọ́ sunday gan tí mo mọ̀ ọ́ rí àwọn mẹ́tọ̀ọ̀ta àwọn níwọ̀n jọ mara rí ni ìmọ̀ wọn pé kàjọ sọ̀rọ̀ pé mi ni mo fa ẹnìkan wá ní ìfẹ́ anybody wa.
2: gbogbo yín ti síra yín ta gangan wá ni ó fọ pé òkè ẹja lọ ṣiṣẹ́ ẹ̀.
1: mo fi tútù gbìmọ̀ fọlọ́wọ́ bá ṣe ẹlẹ́rìí iwájú àti èèyàn ipé tó bá yẹ pé mi ni kí n má bọ́n bìtì mọ́ wa tó bá yẹ pé mi ni o.
2: ibo ló ti rí ìbọn.
3: ojú dúdú ló kó bá mi. torí bí o bá ṣe ojú dúdú ìgbà tí rìpọ́ọ̀tù bọ̀bọ́ yìí ti pẹ́ torí ó ti pẹ́ tó ti ń bá mi sọ̀rọ̀ mò ń sọ fún pé mi ò dímọ bí onígbọ́n ó fún mi ní owó pé kí n bọ̀hún rọ ọta bọ̀ mi ò rọ ọta yẹn mò ń ìbọn yẹn ti bàjẹ́ ó ti wà nínú ilé ti pẹ́ bùrá mi ló ní ìbọn yẹn bọ̀ ìgbà tó ṣáà ń dààmú mi èmi ò mọ̀ pé wọ́n lè gbé kòròfò ọgbọ́n pé àwọn fẹ́ẹ́ fi lọ síbẹ̀ yẹn mo rò pé yóò máa respect pé bóyá kí n bọ̀hún rọ ọta bọ̀ ìgbà èmi ṣàgbé bọ̀ yẹn fún tán èmi jáde kúrò lé pé tó bá wálé kó má padà bá mi mi ò mọ̀ pé wọ́n lè fi kòròfò ọgbọ́n kan lọ pé ojú dúró òun ló kó bá mi òun ló gbé mi àìkàwé àìmọ̀ dáńgẹ kan mọ̀ òun ló sún mi débi tí mo wà yìí ẹni tí mo gbé fún yìí
2: òun
3: ló bá mi sọ òun ló bá mi sọ̀rọ̀ mi ò mọ ẹni yìí rí o eléyìí ló bá mi sọ ṣé ìbọn yẹn bùrá mi kan ló ní ìbọn ìbọn yẹn ti bàjẹ́ ti pé wọ́n gbé jù sínú ilé wọn ò lò
2: àmọ́ iṣẹ́ yìí ẹjọ́ lọ ṣe ni
3: náà mi ìtẹ́lé wọn lọ.
0: ẹyin àgbààgbà tẹ ń gbọ́ wa tẹ sì wá ńlẹ̀ yìí ẹbẹ gbàlàyé tí wọ́n ń ṣe ó yẹ máa bọ̀ lórí ìkànnì facebook lágẹ̀lú 96.7 fm nìbàdàn bá a bá wojú orí àwọn ọmọ yìí bóyá ní míì tí ìpè 30 years inú wọn. bẹ́ẹ̀ ṣe ń gbìyànjú àti balẹ̀ yìí jẹ́ elédùà òkúkú ní gbà fún yín láṣẹ lọ́wọ́ ọlọ́run lódùmarè bóyá ọbálànà bá ń gbé àwọn fọ́nrán ohun sórí ìkànnì facebook pàápàá ká láǹfààní àti jẹ́ kí àwọn èèyàn ó rí bí nǹkan ṣe ṣẹlẹ̀ gan-an ní agbègbè ìbarapá lọ́hùn-ún àwọn ọmọ tí wọ́n jí gbé ó ti gbé fọ́nrán ọ̀hún sí àwọn èèyàn ọ̀hún rèé o ọmọ nàìjíríà ti ń gbọ́ wa lákòókò yìí jẹ́ ń láǹfààní àti ìlú ọ́dí ọ̀rẹ́ o àwọn èèyàn ọ̀hún lẹ́rọ ìkànnì facebook wa yìí lágẹ̀lú 96.7 fm nìbàdàn.
3: ojú dúdú ló kó bá mi torí bí o bá ṣe ojú dúdú ìgbà tí rìpọ́ọ̀tù bọ̀bọ́ yìí ti pẹ́ torí ó ti pẹ́ tó ti ń bá mi sọ̀rọ̀ mò ń sọ fún pé mi ò dímọ bí onígbọ́n ó fún mi ní owó pé kí n bọ̀hún rọ ọta bọ̀ mi ò rọ ọta yẹn mò ń ìbọn yẹn ti bàjẹ́ ó ti wà nínú ilé ti pẹ́ bùrá mi ló ní ìbọn yẹn ó ti bàjẹ́ tó ti wà nínú ilé ti pẹ́.
0: ẹ máa bọ̀ lórí ìkànnì facebook báyìí
3: ìgbà tó ṣáà ń dààmú mi èmi ò mọ̀ pé wọ́n lè gbé kòròfò ọgbọ́n pé àwọn fẹ́ẹ́ fi lọ síbẹ̀ yẹn mo rò pé yóò máa respect pé bóyá kí n bọ̀hún rọ ọta bọ̀ ìgbà èmi ṣàgbé bọ̀ yẹn fún tán èmi jáde kúrò lé pé tó bá wálé kó má padà bá mi mi ò mọ̀ pé wọ́n lè fi kòròfò ọgbọ́n kan lọ pé ojú dúró òun ló kó bá mi òun ló gbé mi àìkàwé àìmọ̀ dáńgẹ kan mọ̀ òun ló sún mi
0: débi tí mo
2: wà
3: ẹni tí mo gbé fún yìn
2: òun wá lọ fi ṣe
3: iṣẹ́ òun ló bá mi sọ.
4: eléyìí ló bá eléyìí sọ̀rọ̀ àti òun
0: ṣe é rí pé òun ẹni tẹ́ ń gbọ́ sì kejì bíi fúlàní
3: òun ló bá mi sọ̀rọ̀ mi ò mọ ẹni yìí rí o eléyìí ló bá mi sọ ṣé ìbọn yẹn bùrá mi kan ló ní ìbọn ìbọn yẹn ti bàjẹ́ ti pé wọ́n gbé jù sínú ilé wọn ò lò.
0: àwọn ọmọ tí wọ́n jí gbé náà rí o
3: náà mi ìtẹ́lé wọn lọ mi ìdẹ̀ mọ́ ń pẹ́.
2: báwo wá ni oyin ọwọ́ ọlọ́pàá ṣe wá tẹ̀ wọ.
3: ṣé tí wọ́n ṣe gbà tán wá bá èmi tán ni èmi ò mọ̀ pé wọ́n padà lọ síbi ibẹ̀ èmi ò mọ̀ pé wọ́n lè gbé kòròfò ọgbọ́n lọ.
0: ṣé ń gbọ́.
3: wọ́n ní àwọn mú àwọn ọmọ fúlàní kan pé wọ́n ka wọ́n kà mí wọ́n lé mi mo gbé wọn ní àwọ̀ náà ṣàkóbọ̀ wà á dé bá mi
0: bá. ó ti wọ gàù báyìí.
3: mo fi tẹ̀lé ẹni tó wá bá mi wá sí station ní làlátẹ̀ lánàá. ọmọ ọjọ́dọ̀
2: ni
3: mí.
2: ní
3: ogun state.
0: ìjọba ìbílẹ̀ ọ̀dẹ́dà mi ta lọ́njọ́ sínú.
2: ibo ni wọn ti wá wá bá ẹ tó gbébọn fún wọn.
3: ilé náà ti wá bá mi.
2: ní ìlú yín bẹ́ẹ̀ yẹn.
3: ní abúlé tòsí èso ògùsá.
2: ọ̀gbọ́n tí wọ́n fi ṣiṣẹ́
5: jẹ́ nínú iṣẹ́ tẹ ṣe yìí wọ́n ní ìwọ ló pe gbogbo àwọn pé káwọn wá lọ ṣiṣẹ́ tẹ ṣe.
1: ṣé
5: lóòótọ́ ni.
1: irọ́ ni gbogbo nǹkan tí wọ́n pa mọ́ mi lóòótọ́ dé nǹkan ṣẹlẹ̀ sí bá wa bọ̀ wípé mi ni mo pè wọ́n irọ́ ni wọ́n pa mo fi tó gbé mi fọlọ́ ọba ṣe ní tó jẹ́ pé gan family mi ìran mi
0: àtọ̀tọ̀ àtúnṣe wọn wọ́n ṣá ń yí ẹni pé kì í ṣàwọn làwọn pera àwọn ṣe
1: àìtọ́ ló wá pè yín ni. kọlùwá yìí mo mọ̀ pé bẹ́ẹ̀ ni èmi gan ẹ̀yìn gẹ́ẹ̀tì ara mi ń bá gẹ́ẹ̀tì ara mi ni kò yẹ kí irú ìdí yìí kó kọlù mí.
0: ó lé èdè ló mú.
1: so ìtọ́fà àdójú táwọn ọmọ náà fi sọ pé èmi mo pè sí wọn ẹgbẹ́ lọ́wọ́ sunday gan tí mo mọ̀ ọ́ rí àwọn mẹ́tẹ̀ẹ̀ta àwọn ni wọ́n jọ mara rí ni ìmọ̀ wọn ipe kàjọ sọ̀rọ̀ ipe èmi ni mo fa ẹnìkan wá ni ife anybody wa.
5: gbogbo yín ti ṣe ra yín ta gangan wá ni
0: ó fọwọ́
5: òkè ẹja lọ ṣiṣẹ́ ẹ̀.
2: lórí bá ṣe bí gbogbo yín nísì oníkálukú sọ pé ilé ìlú.
1: Mo fi tútù gbùmọ̀ fọlọ́wọ́ bá ṣe ẹlẹ́rìíwájú àti èèyàn ipé tó bá yé pé mẹ́ni kí n má bọ́ ibi tí mo wà tó bá yé pé mi ni o mo fọlọ́wọ́ bá ṣe
2: ẹlẹ́. Báwo lóòótọ́ òkè ó ti sọ pé òkò báwo wá ló ṣe wá jẹ́ ara àwọn tẹ́ ẹjọ́ lọ ṣiṣẹ́ yìí.
1: Ṣé ń bọ̀ mi? So lóòótọ́ ni ìgbà tí èdè yẹn dì mí sí náà pè mí lérí aago. Ìgbà tó pè mí lérí aago mo wá bá a. Nítorí ní fi ń dìnà pé èmi ni mo wá pè lérí fóònù ó sì ń parọ́ ni. Èmi tó ń dìnà pé èmi kọ́ èmi mo sí irọ́ ló pa. So ìyẹn àti sínà àwa la jọ wá bá àbí kì í jẹ́ kínní Abdullahi. So wọ́n ṣàjọ sọ̀rọ̀ èmi ọmọ nǹkan kan pa nítorí èmi ṣáà sọ fún wọn pé nǹkan yìí ìbádé èdè sáà wá pọ̀lọ̀ mí gírun tí àwa mọ̀ tí mo ṣe mọ́ bí èdè yẹn sì kọlù mí ní ìgẹ́tì ara mi bí mo sì tẹ̀lé wọn lọ ni.
2: Òkè báwo lẹ ṣe mọ̀ pé Abdullahi ní ìbọn àbí ta ni.
1: Wàláì ta láì àwọn náà wọn jọ sọ. Ṣùgbọ́n èmi ń tèmi ni mò ń kàn tẹ̀lé wọn lọ ṣùgbọ́n mo máa ní ìgẹ́tì ara mi tí n bá gẹ́tì ara mi kò yẹ kí nǹkan báyìí kó ṣẹlẹ̀ sí mi.
2: Kí ló ń sọ rẹ?
1: Òmòrò ni.
2: Òmòrò kí ni?
1: Òṣùmọ̀.
2: Bí ṣe jẹ́ nínú iṣẹ́ tẹ́ ṣe yìí, wọ́n ní ìwọ ló pe gbogbo àwọn pé káwọn wá lọ.
0: Ẹ̀yin tẹ̀ ń gbọ́ wá nlé bẹ́ẹ̀ bá láǹfààní àti ṣe lórí ìkànnì ìbọn òun lẹ̀ ń wò yìí o ìbọn tí wọ́n ń tọ́nà lẹ̀ ń wò tí wọ́n ṣò yìí lórí ìkànnì Facebook Lágelú 96.7 FM Nìbàdàn. Ẹ̀ǹlẹ́ o ẹ̀yin ará ìrúwà làǹlátẹ̀ igbó dúdú Oṣoògùn àtàwọn ìlú ìlú torí a lè pè wọ́n lábàmọ́ àwọn tí ń gbébẹ̀ sọ pé gbogbo ẹ ti dèlú nísìn ó ti kúrò níbi nǹkan bíi ọdún 15 sẹ́yìn tó wà gbogbo ẹ ti dèlú báyìí. Kábíyèsí rẹ̀ ọlọ́run ẹ jẹ́ ń fáwọn tí ń bẹ ní bàràpá láǹfààní láti ẹ̀ ti dá sí ètò báyìí àwọn tí ń bẹ ń bàràpá ẹ̀yìn lẹ́ẹ̀ dá sí ètò ṣùgbọ́n kẹ́ ẹ tó dá sí ẹ jẹ́ nǹkan kọ́ polówó ọjà náà bí n bá ti ẹka ìpolówó ọjà dé. Ẹ wo kíní ọ̀hún yóò fọ̀nà sójú kẹ̀kẹ̀kẹ̀ bá ń tún àwọn fídíò ń gbé sí àwọn tẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ wa kí wọ́n láǹfààní àti rí ẹ kú kalẹ̀ ẹja polówó ọjà.
6: Èmi ọmọ yín náà ni o jọ̀lí jàní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí ọyà ẹ̀sì pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì
7: SELARIE sálárì
6: bọ̀dá mi ẹ̀sì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì ọyà lópin ìgbìyànjú ẹ̀sì pẹ́ẹ̀lì turmeric
8: TURMERIC turmeric
6: ẹ káre pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
9: Ohun ìṣebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀.
10: At West Midlands Open University, we are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 Naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND, or A-level, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A Oba Akran Avenue, Ikeja, in Ibadan, at White House at Dewumi Street, Felele, or in Abeokuta at Dots ICT Institute of Technology, 52 Ijema Gbadu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria, West Midlands Open University. Possibilities beyond imagination.
11: My IBDC meter unit don't finish now. See bad time, yo. To go kill buy token now go stress me well.
12: Why you dey worry like that? Just use iRecharge.
11: iRecharge? How that one take work?
12: Simple. Download the iRecharge app from App Store or Play Store and pay your IBDC bill or buy prepaid token instanter. You can also dial *6606*1# on your phone.
11: Sharp like that.
12: Even better. Your IBDC meter now gets permanent bank account number. Just do one bank transfer to the account number and receive your token or pay your bill within seconds. Or visit www.irecharge.ng. Make you start today.
11: iRecharge. Convenience. Accessibility.
13: 2 years ago, the big
8: biggest radio raffle hit we airwaves.

ọlọ́run àti ẹ̀yin èèyàn ara ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn Ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹ́fà. Ẹ wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Literature Doll tó ń bẹ nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nuléṣe ọlọ́pàá tó ti jẹ́ Jimmy Thomas nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nuléṣe ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trenchard Doll nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ìwọlé.

Ọlọ́run wa dúpẹ́ lọ́wọ́ yín torí pé ènìyàn Ọlọ́run a gbé yín ga torí pé agbára yín wa sẹ̀bẹ̀ Jehovah a dúpẹ́ fún gbogbo tẹ ṣe ọmọ Ọlọ́run a yin yín lógo ogo fún orúkọ yín Jesu Olúwa Tolúgbàláwa Daddy àti Mommy èmi ọmọ yín tí gbogbo èèyàn mọ̀ sí Wòlíì àti Àlùfà Prophet Dr. PF Talabi láti ilé iṣẹ́ náà ṣe Govania Church International ni fẹ́lẹ́lẹ̀ bélò ni mo kí yín wípé ní agbára Ọlọ́run ní ìwòye ọ̀la ọ̀rọ̀ yín dayọ̀ ogo fún Ọlọ́run lókè ọ̀run Jesu Olúwa wa ohun tá a fi gbára wa níyànjú ohun ni a ó rí nínú ìwé mímọ́ ìwé ìfihàn orí kejìlá ẹsẹ̀ ìkọkànlá ìfihàn orí kejìlá ẹsẹ̀ ìkọkànlá wọ́n ṣẹ́gun dragoni náà nítorí ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn àti nítorí ọ̀rọ̀ ẹ̀rí wọn wọn kò sì fẹ́ mi wọn títí dé ikú mọ́mí àti dájì ohun tó fẹ́ bá yín sọ̀rọ̀ ni pé olúwa jẹ́ ń gbé ìgbé ayé ẹ̀rí jẹ́ ń nẹ́rí lọ́dún ẹ̀rí olúwa jẹ́ ní ẹ̀rí ẹ̀rí òun ní ogún àwọn ọmọ ọlọ́run ó gbúdọ̀ ní ẹ̀rí ìgbàgbọ́ láì ní ẹ̀rí ó mì pé ò tí ì di aṣẹ́gun tí ó bá ní ẹ̀rí òun ní àmì àwọn àmì kan wà tó máa wà pé ó ti jagun rí ó dẹ̀ ti ṣẹ́gun tí èèyàn bá ní ẹ̀rí ó máa jagun aṣẹ́gun mọ́mì bí àdúrà ṣe da tó tí èèyàn bá ń gbàdúrà láìrí ẹ̀rí ó máa súnyàn ó máa di ìnira ọ̀pọ̀lọpọ̀ ni ó gbàdúrà mọ́ nítorí pé wọ́n gbàdúrà wọn dẹ̀ ní ẹ̀rí mo pa á ní àṣẹ ẹni tó ṣàmì àdúrà yìí ó ní ẹ̀rí ní ọdún yìí lórí ọmọ ó máa ní ẹ̀rí lórí aya ó ní ẹ̀rí a sì ṣẹ́gun dragoni náà nípa ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn àti nípa ọ̀rọ̀ ẹ̀rí wọn wọn kò sì fẹ́ràn ẹ̀mí wọn títí dé ó fi dójú ikú gbọ́ mọ́mì àwọn aṣẹ́gun lónìí ẹ̀rí ẹni tí ò bá ti ní aṣẹ́gun kò lè ní ẹ̀rí àìmọye àwọn ẹ̀rí tó pọ̀ nínú ìjọ lónìí òun ni ẹ̀rí pé mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọlọ́run fi ọjọ́ kan kún ọjọ́ orí mi rárá o gbúdọ̀ ní àṣeyọrí tàbárí agbára tó ń gbà ẹ́ láyè láti lọ́jọ́ lórí tí ò jẹ́ kó ní àṣeyọrí tí ò jẹ́ kó ní ẹ̀rí agbára yẹn kó di òkú gbogbo agbára tí ò jẹ́ kó ní ẹ̀rí lórí ọmọ gbogbo àdúrà tó ń gbà ó wá dàbí ẹni pé òun fi àkókò ṣòfò ẹni bá ń gbàdúrà láìsí ẹ̀rí ó ń fi àkókò ṣòfò mo pa á ní àṣẹ ó yá lọ ní ẹ̀rí gbogbo àdúrà tó ti ń gbà láti inú ọdún àti ọjọ́ tó ti pẹ́ ó yẹ kó di ẹ̀rí ẹ̀rí tí wọ́n pè ní testimony òun ni àmì pé a sì jẹ́ ọmọ Ọlọ́run torí ọmọ Ọlọ́run ò lè ṣe kó má ní ẹ̀rí àwọn tó ń gbàdúà wọn ò lè ṣe kó má ní ẹ̀rí àwọn tó ń gbé ìgbé ayé mímọ́ wọn máa ń di aṣẹ́gun wọn máa ní ẹ̀rí wọn máa ní ẹ̀rí àmì kẹta ó ní pé ó ní àpúrúfà pé ọmọ Ọlọ́run ni ọ́ àmì ìdánilójú pé ọmọ Ọlọ́run ni ọ́ ó gbúdọ̀ ní orúkọ Jésù gbogbo ẹ̀dá tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ lọ ní ẹ̀rí sórí ẹ̀rí òun ni ìwé wípé oyege kúrò nínú ogun ayé ẹnìkan wà bí ní orúkọ Jésù lọ yege ẹ̀rí ni pé a ti dojúkọ àwọn ìṣòro ṣùgbọ́n olúwa sọ wa di aṣẹ́gun àwájú aṣẹ́gun lọ àwájú aṣẹ́gun lọ nítorí àwa gbẹ̀kẹ̀ wa lé ọ Jésù àwájú aṣẹ́gun lọ ẹ̀rí òun ni ó sọ fún wa pé a ti di aṣẹ́gun àwọn ogun ọ̀tá ò borí wa àwa la borí ogun ọ̀tá ẹni tó ṣàmì àdúrà ní orúkọ Jésù ó yá lọ ní ẹ̀rí ní ọdún yìí ó máa ní ẹ̀rí ẹ̀rí òun ló jẹ́ wípé a sì wà nínú Ọlọ́run a sì dí ìdúró wa nínú Ọlọ́run Ọlọ́run sì wà pẹ̀lú wa ẹ̀rí ni wípé Ọlọ́run ti wà pẹ̀lú wa a sì wà nínú Ọlọ́run àti kúrò nínú Ọlọ́run àwọn tó bá dúró gbẹngbẹ̀n nínú Ọlọ́run wọ́n máa ń ju aṣẹ́gun lọ nípa ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn àti nípa ọ̀rọ̀ ẹ̀rí wa àwa ju aṣẹ́gun lọ wọ́n ṣẹ́gun dragoni náà nípa ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn àti ọ̀rọ̀ ẹ̀rí wọn ǹjẹ́ mọ̀ pé agbára tí ẹ̀jẹ̀ Jésù ní òun náà ni ẹ̀rí ní ó gbúdọ̀ ní ẹ̀rí ìgbà mìíràn ìwàásù láìsí ẹ̀rí gan kì í sábà wọ ọ̀yàn lára ẹ̀rí ni wípé tí Ọlọ́run bá lè ṣe eléèfún lágbájá ó lè ṣe fún mi mo lè bẹ̀rẹ̀ this is my 37 years in ministry kí máa ní kí n máa jẹ́rìí fún yín ẹ̀sà ẹ̀yìn gan gbàgbọ́ pé Ọlọ́run bẹ̀ ọmọ mi kan ṣe ẹ̀sàmù
ni lo yinbo o share sam omo mi ninu emi o de pe mi daddy daddy daddy mo gbudo pass exam yo mi o de se dada to loju mi mo gbudo pass ni Wednesday to lo sir mo de pe oruko Jesu Oluwa ni eri ma jade Oluwa so pe won ma mu e bu je nikan na ma mu enikan ni won de mu so igba to di ojo Monday o wa pe mi daddy won ti pe mi o lati Wednesday ojo keji na na ma mo boya pass abi wo pass Oluwa ni ko to di ago merin won ma pe e sir ni waju Olorun alaye ni mo wa ni ba to di ago mokola won ni o nikan ni won mu eri inu edo ni daddy e de so be pe ko le pe ago merin eh sir eri wa eri aseyori enikan wa nbi gbogbo n to nle papatapata ni oruko Jesu lo ni eri loruko Jesu ni odun yi o ma ni eri awon to ba ni eri awon ni ohun tuntun sele nu aye won e na o le

0: ètò agbára ọ̀rọ̀ yìí ń wáyé láti inú ìjọ CSC Power and Authority níbi tó lu àti ń lo wòlíì Olúdàdé Adédèjì. Àyànfẹ́ tá a fi ṣe àkókò yìí rán láti fi agbára ọ̀rọ̀ sọ gbogbo olórí búkúdó lóríire níbi tí àgágbé ń dọlọ́mọ tí arúgbó ọjọ́ sì ń sọ gbogbo ọ̀pọ̀ ẹni ẹ̀yìn dẹni iwájú. Àkókò ò sì ré o. Wednesday, aago mẹ́sàn-án sí aago méjìlá wákàtí ọ̀nà àbáyọ Solution Hour. A lè rí wòlíì láago méje sí mẹ́sàn-án kí sì tó bẹ̀rẹ̀ tàbí aago méjìlá sí méjì lẹ́yìn ìsìn. Thursday, ìsọjí ìrọ̀lẹ́ aago mẹ́fà sí mẹ́jọ. Sunday, aago mẹ́wàá sí aago méjìlá àbọ̀. Àkànṣe ètò àtoríṣe ọjọ́ mẹ́ta tó parí oṣù kọ̀ọ̀kan. Òru agbára Friday tó kẹ́yìn oṣù kọ̀ọ̀kan. Ó yá wa gbéra ńlẹ̀ kó wa gbàre lẹ́sẹ̀ Jésù pẹ̀lú agbára ọ̀rọ̀ nínú ìjọ Christ Apostolic Church Power and Authority number 2 Soyombo Street off Kola Road Apata Ibadan. Pé wòlíì sórí aago 0059152504 àti 0032592001. Àkókò tó ó yá dìde wa gba ìṣelógo nínú agbára ọ̀rọ̀ tí gbogbo wa yóò ṣe é ṣe o.
1: Go ni fún Olúwa ní òkè ọrún. Mo tún wí lẹ́ẹ̀kan sí pé ògo ni fún Olódùmarè. Gbogbo ènìyàn ẹ jẹ́ kí a gbàdúrà. Ọba àwọn ọba àti Olúwa àwọn Olúwa aláṣẹ lọ́run àti láyé, bí a ti lọ nínú ọ̀rọ̀ rẹ jọ̀ọ́ máa bá wa lọ, rán ìmọ́lẹ̀ ọ̀rọ̀ rẹ sí òkan àyà wa.

dake je olorun oni uru lo le fa ti olorun le dake ṣugbọn ki la pe ni akoko idake je akoko to dabi ni pe olorun jina si o akoko to gbadua ti o ri esi adua is God listening at all akoko ti o bere ti ko si ran ko si ohun akoko to lewu ni akoko ti ohun gbogbo o kan janu o ise o se dada awon omo ni ila koja ijo ni wahala ohun gbadua loju tirege o yera fun ese re but it looks like nothing is working akoko idakeje koko kan to wu mi pe ko gbo ninu re ni pe ko si eni ti ko ni la koja Jesu Oluwa la akoko idakeje olorun koja nigba ti baba de ori igi agbelebu o ni olorun mi e se to ko mi sile ko gbohun ko ri connection yen mo o ma sele be ṣugbọn je ka soro die lori ki lo ma n fa akoko idakeje gbọ olorun ma n fi aye gba akoko idakeje lati mo ki lo wa ni aya eniyan bawo ni igboran re si ase mi ti to eyi ni ọkan ninu idi re pataki ti eniyan ma n ni akoko idakeje gbọ kini kan sori akoko idakeje olorun àwọn tó máa ń yege rẹ̀ kò pọ̀ àwọn tó ń yege rẹ̀ kò pọ̀ bó bá bí mi léèrè màá rí nǹkan tó pọ̀ sọ fún ọ àkókò tó fẹ́ gbé ìgbésẹ̀ tó sì ní láti mọ kí ni ọlọ́run ń sọ ìwọ tí ọlọ́run ń bá lò ní àkókò ìdákẹ́jẹ́ bí ọlọ́run bá ti dákẹ́ tó sì ń bá ọ lò tẹ́lẹ̀ tí o sọ̀rọ̀ mo fi ọlọ́run bẹ̀ ọ́ má wá wòlíì kiri wá ṣìnà bí mi pé so ṣe ọ rí màá ròyìn ilẹ̀ ò lè gbà á ìwọ tí ọlọ́run ń bá lò tí ọlọ́run ránṣẹ́ sí ní àkókò tó fẹ́ gbóhùn ní kíákíá ìran ò ṣiṣẹ́ àlá ò sọ̀rọ̀ orí mùtùmímù iṣẹ́ wòlíì kò dá ọ lóhùn ó wá ń wá wòlíì kiri wá ṣe ẹsẹ̀ gbé ọlọ́run fẹ́ mọ kí ló wà ní àyà rẹ ṣé kí n sọ kinní kan fún ọ ọlọ́run kì í ṣe ènìyàn bí ọlọ́run bá ti bá ọ sọ̀rọ̀ lórí nǹkan kan lánàá tẹ́lẹ̀ ṣùgbọ́n tó tún wá ń béèrè àwítúnwí ó fẹ́ dá ara rẹ láre o fẹ́ kọ́lọ́run sọ nǹkan mìíràn lẹ́yìn ohun tó ti sọ tẹ́lẹ̀ kí ló ṣe ẹ́ nà ọ́ ìwọ ti gbàgbé ni lẹ́ẹ̀kan ni olúwa ti sọ̀rọ̀ lẹ́ẹ̀kejì ni mo gbọ́ èyí pé kí olúwa ní agbára ọlọ́run ò ní sọ̀rọ̀ lánàá lórí ohun tó ti bá ẹ sọ̀rọ̀ lé lánàá kó tún wá lòun sọ bẹ́ẹ̀ mọ́ kó tún sọ nǹkan mìíràn rárá ọ̀kan tá a fi ń dá ohun ọlọ́run mọ nìyẹn ọlọ́run kì í sọ̀rọ̀ parrot pàpàpàpà no now bí olúwa bá ti dákẹ́ kí lọlọ́run sọ nípa rẹ̀ ọlọ́run fẹ́ mú ohun tó dára jáde lára rẹ ó ṣeé ṣe ọlọ́run kọ́ láti mọ ìwà rẹ láti ṣe àtúnṣe rẹ bẹ́ẹ̀ ni láti ṣe àtúnṣe rẹ láti mú ìwà tó dára jáde láti ọ̀dọ̀ rẹ láti tọ́ ìṣiṣẹ́ rẹ láti kọ́ ọ ẹjọ́ sà àṣà kan ń bẹ tí mo bá nígbà tèmi náà kéré tí mo dàgbà wọ́n ní silence means yes mo fi ọlọ́run tó dá ohun àtàyè bẹ̀ ọ́ ta ló sọ bẹ́ẹ̀ fún ọ silence of God didn't say yes silence of God never said yes many times it might be no
Sometimes it might be yes, depending on your relationship with God and how he relates with you. Number three, ki lo fa ti eniyan fi ma ni akoko idakeje? Secret sins, awon ese idakonko, awon ese ikoko. O le wa ninu ese ko ni ki ori ofe ma po si. Psalm 19 verse 2, fa iranse re seyin pelu kuro ninu ese ikugbu. Ma se je ki won ki o joba lori mi. Nigba na ni emi o se alaije bi ko ninu ese nla ni. Gbo kini kan. Awon ese idakonko a ma mu ki Olorun ko pa oju re mo kuro lara eniyan. Ese idakonko eniyan. Ese aigboran eniyan a ma mu ki Olorun dake si eniyan. Nigba ti Saul n gbe igbe aye aigboran lera lera, Olorun dake ko ba lo mo. Iran ko si, ala ko si, ohun dake ko si ohunkohun. Urimu ati tumimu ko sise nitori kini Olorun dake nitori ese re. Gbo kini kan sa. Lowo igbe aye David dada. David mo lara pe Olorun ti lo. Psalm 51 cannot be underrated anytime. David mo pe Olorun ti jade lo kuro ninu ago. Oni fi ewe iso pun for me. Ni verse seven. Oni pa ojumoku lara ise mi.

yi ṣùgbọ́n ju bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n mo ní kinní kan tó wù mí láti fi kun báyìí o mo ní tíọ́rì kan lọ́jọ́ tó ti pẹ́ God is speaking who is listening ọlọ́run sọ̀rọ̀ ṣùgbọ́n ta ló ń bọ̀ ọlọ́run kì í gbénú òkùnkùn ẹ sì fẹ́ gbóhùn ọlọ́run inú òkùnkùn lẹ̀yìn ń gbé

ọlọ́run tó ń gbé nínú ilẹ̀ o lè jẹ́ ti sátani kò máa retí ìbálù ọlọ́run nínú ìmọ̀lẹ̀ rẹ̀ èmi a máa wípé ọlọ́run sọ̀rọ̀ ṣùgbọ́n ta ló ń gbọ́ Eli ti ṣe etí rẹ̀ kò sí òun ọlọ́run fún Eli mọ́ ṣùgbọ́n ọmọ kékeré kan bẹ nínú tẹ́ḿpìlì kí iná tó kú lórí pẹpẹ ọmọ kékeré kan sùn síwájú rẹ̀ iṣẹ́ ọmọ kékeré kan ni iná ò gbọ́dọ̀ kú lórí pẹpẹ iṣẹ́ ọmọ kékeré kan ni ẹ̀tún iná orí pẹpẹ dá iṣẹ́ ọmọ kékeré kan ni àwọn bàbá ti sùn ṣùgbọ́n èmi ò gbọ́dọ̀ sùn a ti fi ojú ọmọ kékeré ma ìmọ́lẹ̀ lórí pẹpẹ a ti mú kó ma iná lórí pẹpẹ ọmọ kékeré ń tún iná orí pẹpẹ dá àwọn àgbààgbà ti sùn ẹ̀yin àgbà àlùfáà lórílẹ̀èdè ẹ̀yin àgbà wòlíì lórílẹ̀èdè ẹ ti jẹ ẹbọ ọlọ́run àyà yín ti sanra ẹ ti jẹ ẹbọ ọlọ́run ọrùn yín ti kì ẹ ti jẹ ẹbọ ọlọ́run ẹ ò lè sùn níwájú pẹpẹ mọ ẹ ti yan àwọn ọmọ kékèké ẹ̀yin ti jòkòó nínú yàrá yín ṣùgbọ́n pẹ́ni fún ọlọ́run fún àwọn sámúẹ́lì kékèké ìbànújẹ tí mo ní ni pé àwọn samuel kò pọ̀ ìbànújẹ kejì ni pé ohun àwọn samuel kò tókè ìbànújẹ tí mo ní ni pé ẹgbógun ti àwọn samuel wọ̀nyí ẹ fẹ́ pa wọ́n sáyé nítorí kíni nítorí ẹ̀yin bàbá ẹ ti lọ jẹ sẹ́bì kìí ṣe sẹ́bì ti kristi ìsẹ́bì nínú òkùnkùn ẹ ti rìn ní ọ̀nà báálì ohun olúwa ti lọ olúwa ti dákẹ́ ọlọ́run sọ̀rọ̀ mo bèrè ta ló ń gbọ́ etí ìbọn tinú ń kọ́ ó ti fọ́ ojú ìrí tinú dà ó ti fọ́ ìmọ̀ àyà tọkà lọ́run ń kọ́ ó ti kú iṣẹ́ wòlíì rímù àti tùmímù níbo ló wà ó ti dòkú lọ́wọ́ yìí ó pẹ́ tí ẹ̀rù ti ń bà mí nígbà tí mo ń gbọ́ pé ẹ̀ ń kọ́ṣẹ́ wòlíì ẹ jọ̀ọ́ sà mbọ́ ni wọ́n ti ń kọ́ṣẹ́ wòlíì kí lẹ̀ ń kọ́ nínú iṣẹ́ wòlíì kò sí iṣẹ́ wòlíì ní kíkọ́ má sọ fún mi mo mọ̀ ọ́ jẹ mo mọ̀ nípa àwọn ọmọ àwọn wòlíì nínú bíbélì mo mọ̀ ní ìgbà elijah mo mọ̀ ní ìgbà elisha mo mọ àwọn tó wà ní bẹ́tẹ́lì mo mọ àwọn tó wà ní jericho mo mọ àwọn tó wà ní jordani mo mọ̀ pé wọ́n pọ̀ káàkiri bẹ́ẹ̀ olúwa tilẹ̀ sọ fún elijah pé mo ní over 700 tí mo kó pamọ́ síbì kan àwọn ọmọ àwọn wòlíì wà ṣùgbọ́n kí ni wọ́n ń ṣe bí wòlíì kan bá ti dìde ọmọ wòlíì làwọn tó kù wọ́n ń bá wòlíì wọlé wọ́n ń bá wòlíì jáde wọ́n ń ṣe ìránṣẹ́ rẹ̀ ṣùgbọ́n ẹ gbọ́ mi ẹ̀yin tí ẹ pé ẹ ń kọ́ṣẹ́ wòlíì lónìí mo pè ọ́ níjà kí lẹ̀ ń kọ́ bí a ti ń jó orí eku mọ orí aláǹgbá bí a ti ń ságbẹ́rẹ́ bí a ti ń fi odidi nǹkan mọ́ nǹkan tí a sì ń jó pọ̀ bí a ti ń jó orí èkúté mọ ẹsẹ̀ èkúté àti ìka èkúté gẹ́gẹ́ bí ẹ ti ń pè é gẹ́gẹ́ bí ẹ ti ẹ̀yin tí ẹ ń kọ́ iṣẹ́ wòlíì mo bì yín léèrè kí lẹ̀ ń kọ́ nínú iṣẹ́ wòlíì ẹ ò ṣe kúkú yà sí ní ohun tí ẹ fẹ́ ṣe gangan ẹ ń ṣe búburú wọ̀nyí ẹ ń retí òun ọlọ́run àkókò ìdákẹ́jẹ́ ni ayé wà ìdí nìyí tí ojú ń pa àwọn ènìyàn o ní ọjọ́ wọn ni ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ ní àkókò yìí ohun olúwa ṣọ̀wọ́n ọ̀dọ́ olúwa sì ń sọ̀rọ̀ ṣùgbọ́n ta ló ń gbọ́ àwọn tó fẹ́ gbọ́ ti sùn sí orí bẹ́ẹ̀dì wọn wọ́n ti jẹ ẹran àjẹjí àyà etí inú ti fọ́ ojú inú ti fọ́ àyà ti ṣe ìmọ̀ ti lọ nítorí pé samson ti wọ yàrá ìwọ̀ wọ́n sì dúró síbẹ̀ títí di àfẹ̀mọ́júmọ́ ó fẹ́ gbóhùn ọlọ́run nínú yàrá ẹ̀ṣẹ̀ rẹ̀
It's not done like that. Kini Olorun fi akoko yise. Akoko idakeje re kilo fi se. Number 1. Kilo ye ko se. O se se. Olorun lu akoko idakeje re lati tu o se. Lati mu ko mo pe oun binu. Lati mu ko mo pe inu oun ko dun si o. Ona re lodi ni waju mi. Balaamu ti gbohun ti to lekan. Lekeji o gbo iro. Lo se to ba wu e. Olorun duro de lona. O debe o ba Olorun loju ona. Sibe o lo. Sibe o mu iparun fun awon eniyan na. Seri eru to nba mi loni eru awon woli ni orilede yi. The fear of the so-called pastors, the fear of the so-called evangelists, the fear of the so-called prophets. Eyin le mo inu Olorun, eyin na le n ba satani je, eyin lo ma pade alude bi Olorun ba down lo mu ori eku mo ori eye lo mu ori eja mo ori alangba lo sagbere si orun owo lo wo orun owo awon woli lo wo eti awon woli lo wo ari ori awon woli lo wo abe ipo awon woli ki lo wa nbe e ti so agbara satani di agbara yin ina ti ku lori pepe se pepe ti le si wa mo fun Olorun e ti gbe pepe orisa si aya yin ko si pepe Olorun ninu aya ko si pepe Olorun lori ninu ijomo nibo ni pepe Olorun wa e gbe pepe satani sile e fe gbo wo Olorun lori pepe mimo lori pepe satani impossible eyi lo fa idakeje Olorun kilo re ti Olorun ma ndake to refine characters. But unfortunately eli gbo pada we pe mo dake tori ona elodi sugbon eli sibe ko yi pada kini baba mi so eli wi pe Olorun ni je ko se to ba ti fe oro te eyan gbodo so laye tani ori re gbe ohun ti Olorun ba fe se ko se oya idami lo ori ita lo gbe o ye ko wariri niwaju Oluwa Olorun ma lu akoko idakeje lati tun iwa eniyan se to ba ri pe Olorun dake wari ara re wa teriba wa sokun nitori ese re wa bere si ni kepe oruko Oluwa wa ma ke wa ma bebe wa ma sokun wa ri ara re sile bi awon eniyan mi ti an pe oruko mi mo bi won ba ji pada kuro ninu wa buburu won bi won ba ri ara won sile bi won ba kepe mi ma gbo 7:14 ni second eti ada boki ni kasa a o fe ji pada a o fe ara wa sile a de fe gbo won Olorun e fe ma ba satani je lori pepe bali e de tun fe ma ba Olorun je eyin le ku eri igibo bi lara ni won fi so kakiri be ba ti ri woli kan to gbadua ti Olorun dahun o ti sogun ni be ba ti re nikan to lowo o ti sogun so ko wa seni t'Olorun n da lohun mo eyin le ku eri igibo bi lara e gbo Olorun soro ta lo n gbo. We are too preoccupied. We are so busy. Busy doing what? We are busy counting money. We are busy in our different businesses. We are busy sharing money. We are busy doing what you do. We are busy collecting bribes. We are busy looking for ways to see stupid visions. Nobody has saw Olorun di Olorun. Our ball teams, football teams. Olorun ti o nise, le so Olorun ti yin da. Eyin da bi oba Syria, to ni Olorun won. Olorun oke nikan ni ki so Olorun ile. E ja lo ba won ja ni petele a ma ba ti won je. Olorun so fun pe atoke atile, emi Olorun lo ni. Atile ati bi gbogbo emi Olorun loni Olorun ma lu akoko idakeje to refine men. Number 2 Olorun ma lu akoko idake
kẹjẹ to make you trust in him. Lati mu igbẹkẹle re jinle ninu re. Akoko to ye ko wa Olorun ni. Lati gbẹkẹle Olorun. Bi Olorun ba ti dake, iwo na dake. Ara isoro akoko yi ni pe Olorun dake woli nsoro. Nbo lo ti ri. Hello. Olorun ti dake. Woli nsoro. Ejo sa, ebi woli lere. Nbo lo ti ri oro to nso. Mo so lana ibi ti woli ibi to ba ti rin de ti Olorun ba ti dake oni lati dake bi oorun ba ti wo o gbodo rin mo kini ituma re pe oorun wo Olorun soro mo niyan ire o clear why to ma gbe igbese Oluwa se ki fe Oluwa o soro oni silence means yes wa bi mi lere ma so fun e ki o ti bo Oluwa ni ma lo o o fe lo o wa bi Olorun lere Oluwa se ki lo ko down Oluwa so wa nbe ko soro o wa ni silence of God means yes tabi woli agba kan to trust dada o wa ba e o so fun e pe ah Oluwa ni ko lo iwo de gbo Oluwa o ba e soro o de n ba e soro lori nkan mi o de n ba e soro tele sugbon lori nkan ti wo fura re fe se Olorun o da e lo woli agba kan wa ni ko ma lo se anu e ma se mi o orin baba wa to ti pe anu e lo se mi adedeji lo je n ba e damoro o ye ko feti so won Olorun re Olorun ba ti dake ki wo na dake se ni ko bi mi lere ko gbe so se eri woli adedeji pasan re ni ke kuro lara when God stops stop there when he speak speak dake ni bi ti Olorun ti dake ma wa awon elomiran lati da ara re lare inu koto ni yo gbe oro stop looking to the face of man to direct you when God is not directing you why seek in direction by all means sebi Olorun na lo n to e tele o se wa wa itoni eniyan bayi bi Olorun ba ti dake ki lo ye ko se number 1 navigate yourself in the word of God chapter 8 verse 1 no chapter 1 verse 8 iwe ofin yuko gbodo kuro lenu re wo ma se asawe nu e lo sati loro nigba na ni wo mo na re pe wo so ti iwe ofin so ri bi Olorun ba dake lo sinu oro re ṣugbọn nigba miran gẹgẹ bi woli mo le so fun o pe ki se gbogbo igbese la ko sinu bibeli nigba miran Olorun fe to fura re o fe fun ni imaran miran duro ṣugbọn ni igba okunkun re ọ̀nà ìtọ́ navigation kan ṣoṣo tí mo mọ̀ ò leléyìí dúró lórí rẹ̀ kí ni ohun tí mo lè sọ fún ọ ní àkókò ìdákẹ́jẹ́ Ọlọ́run dúró rọjú dúró máa ṣekú o ní bó ti wù kí Ọlọ́run kó pẹ́ tó dúró ẹ sọ fún ẹnìkan ẹni Olúwa ni kó dúró má ṣe nǹkan kan o ògbóhùn ẹ dúró Olorun o soro mo ni ko duro o ri iran ani ko duro se ma wa balamu lo o won ma pa eni o sori awon woli ma ara won o ti awon woli ba pade won ma ara won awon woli apa otun won ma awon woli apa osi sori awon woli apa otun won o ma awon woli apa osi bi awon woli apa osi ti mo won ìrírí mi fi hàn mi pé àwọn wòlí apá òsì wọn mọ wòlí apá ọ̀tún jinlẹ̀ jinlẹ̀ bọ́ bá pàdé wọn wá kí wọn ẹbúrẹ́bú wọn nìkan máa bá ti wọn lọ ṣùgbọ́n ní ọgbà mìíràn wọn a máa bá wọn jà bí ẹ bá tàṣẹ sọ́dọ̀ wọn wọn mọ ẹ o ìwọ ló mọ wọn ṣùgbọ́n ṣé wọn mọra ẹ bí Ọlọ́run bá ti dákẹ́ ìwọ náà dúró tó o bá gbé ìgbésẹ̀ kankan òkùnkùn tí wọ̀ ń bo ló ń lọ lọ wo jákọ́bù ṣe ní 28 àbí 29 ó dúró.
Genesis. Tori bo duro lo se gbo latoke lo ni Olorun be mi mi o mo okunkun ti su ni lo se duro ti wi pe oro re mu won lara da o gba won ninu ebe won oro ti mo nso ni pare yi eyi ni oro Olorun oro ti mo nso ni pare yi eyi ni asiri Olodumare to nbe pelu awon to beru re. Are you with me? Ni akoko idakeji Olorun, something will keep you moving. Ma ranti awon ileri re, ma jamu ati ejere adedeji. Lemi yo ramo bi ko mi de. Bati ko sati leyin mo rarara. O nya ireti nla fun mi. Sori, won ti Olorun so fun lana to ni ko se. Won ni wa ma se ti o ba ti soro mi ma da duro to ba ti ni ko duro ko duro ma se nkan mi until to ba soro duro lori ma jemu duro lori eje duro lori ileri duro lori oro ajoso iwo ati Olorun ma se otherwise o to ba fe sina kini ko se duro di Olorun. Face your time. Ko seri ti ko ni la koko re koja. Face your time. Dojuko ni pato ba dojuko ni Olorun yo de. God will not come when you run away from it. He will come when you face it. Return to God. Come on now. Return to God. Ese ikoko eniyan a ma mu Olorun dake. Olorun dake si Dafidi baba mi. But when he returned to God, God returned. Eji pada si mi, emi o ji pada si yin, abi be ko Nigeria. Eji pada si Olorun ko le ji pada si yin. Eje ka ji pada si Olorun ki Olorun le ji pada si wa. Eje ka pada si odo Olorun ki Olorun ko le se kini, ko le pada si odo wa. Mo be o bi Olorun ba ti dake duro titi ti o fi soro ma wa ohun kakiri o ko ma ba sina nje ki Oluwa Olorun ma to kan re ki eti inu re ko si pada

0: wo bo ba lo ranti oke oye ti babalola ti ju araye loju bo ba si gbagbe oke bola to lu agbe lu ore koya to fi ji oku abe o aboyin ojo merin dide akoko be wo lu ami lo tun de yi o woli oludare adedeji ayefe ta fi se akoko yi ran ninu jo cnc power and authority ni ku ola apata ibadan wa pade olorun ti se agbara oro fura re akoko si wa re wednesday ago 9 si 12 wakati ona abayo solution hour o le ri woli lago 9 si 9 nisi to bere tabi ago 12 si 2 leyin isin thursday isoji irole ago 6 si 8 sunday ago 10 si ago 12 abo akanse eto atorise ojo meta to pari osu kokan oru agbara friday to keyin osu kokan wa pade olorun to fi agbara oro se bebe bi tatijo ni Christ Apostolic Church power and authority number 2 Toyombo street off Kola road apata ibadan pe woli sori ago 0059152504 ati 0032592001 bi won ba gbo ohun re ma se si aya re le agbara oro o se tan to fe be aye re wo
1: La Gelu FM Jagaba Gbogbo Radio Ma Ro Wan Jo
2: Koko jojo kirakita ojojumo ohun ironu igbese aye to da lojo waju a ma mu kokon oporuru tabi kaya o ma bale ta npe ni stress le de gese to le yori si airorunsun ke eyan ma gbagbe nkan to ba wa ri be royal rest herbal capsule ni ko yan layo egbogi ashwagandha to je okan lara eroja indian ayurvedic medicine ni won fi se ajo nabda ki si fon telu ma je ki aibale aya da ogule ma je ko sakoba fulera ati agbara re royal rest herbal capsule ni ko ma lo kara o ji pepe tokunrin tobirin lo nlo ile ise vital royal integrated Services Limited. To wa ni number 7 Obafemi Awolowo Ikeja nipinle Eko lo nse o si wa lawon ile itaja ogun oyinbo jake jado orilede yi awon number ibanisoro won ni 0806 655-5103 tabi 0703-039-8601 Royal Rest Herbal Capsule egbogi tara nfe
3: ele nbe yen yen ara ile je alafia ni mo ba yin ewo oro ilera gangan lo gbe mi wa adura mi lasiko yi ni pe ki eleduwa fi ilera to peye jink wa ama iwa gbo o se koko ka mu awon kan ti eleduwa ti fi sakani wa lo nitori e ni ile ise kan ti oro ilera jelogun se ni ka mu eto yiwa fun yin ile ise yi la npe ni Vital Royal Services Integrated Limited ise ti won ni ka fi egbogi ti awon eyan ti nlo ilera ti o peye Iti ma koko ba yin soro nipa re ni Royal Rest Herbal Capsule. Royal Rest Herbal Capsule. Ashwagandha la fi se yin. Egbogi ashwagandha yi ni a mo fun bi o se ma ba ni kapa iporuru okan. Eleyi ti awon oloyinbo mo se stress. Ki aye yan ma lu pipipi. O ma ba ni kapa e. Tawon oloyinbo n pe ni heart palpitation. O ma fun ni ni ifokan bale. O si ma je ki okunrin o le se dede. Ninu ile o tun ma je ki ilera obirin se regi to fi je pe ole ayo le ma so ninu iyawo ile o wa fun okunrin ati obirin royal rest yi a ma fun ni okun a ma fun ni ifokan bale latara egbogi kin to bo sori ikeji boye fe bere bere ni abe fe ra awon ogun yi tabi fun ko te ba fe mo nipa awon egbogi yi e pe 0806 861-5751 tabi ki e pe 0806 655-5103 Ikeji ti mo tun fe ba yin soro nipa re la pe ni Royal Guard egbogi neem extract la fi se egbogi yi o ma nfo eje mo o ma nwo ya ja pelu awon arun to nyo sini lara bi irore isaka ati ita o ma mara jolo o ma je keyan dun wo loju o si tun sise bi ajidewe amarugbo takebe ni o beyan ba nlo ki je keyan o tete gbo loju ka to bo sori eleketa eje kin fi toyin leti pe awon ogun wa ti ni onte nafdac leyi to fi han pe o dara fun lilo nje yin ti en wo pe awon bullet le ri awon ogun yin ra e le rira ni danax pharmacy to wa ni adojuko adamasigba nilu ibadan o tun wa ni kunle ara pharmacy ni adojuko uch ni ibadan o wa ni westland pharmacy legbe kunle ara ni adojuko uch ni ibadan na bakan na o tun wa ni misga pharmacy to wa legbe sabo central mosque ni sabo mokola ni ibadan o wa ni Merike Pharmacy ni Ibadan. E tun le rira ni Real Crown Pharmacy ni Challenge ni Ibadan. O tun wa ni Ayola Pharmacy Iwo Road. Ogun wa eleketa ti mo fe ba yin so, on la pe ni Royal Intact. Eleyi ti a se pelu Ashwagandha, Maca Root ati Shilajit. Ogun ajebi idani. O ma n je ki okunrin o le se dede ninu ile. O n fun okunrin ni okun ati agbara ti okunrin o fi ni idaniloju ninu ise ti ileduwa pe ni tire. Kin to tesiwaju ile-ise Vital Royal Services Integrated Limited to nse awon igbogi yi wa ni number 7 Obafemi Awolowowe Ikeja ni ipinle Eko fun alaye siwaju si tabi lati ra awon igbogi yi e le pe 0806-861-5751 tabi ki e pe 0806-655-5103 egbogi elekerin ti mo fe bayin soro nipa re ni ape ni Royal Insucap Royal Insucap eleyi ti a se lati ara Guinness Investor eleyi ma koju arun ti a mo si atogbe egbogi yi la ma nlo lati je ki sugar inu eje ki o wa bo si ye ko wa o ma nje ki ara o sise dara dara nipa jije ki onje sokale nipa yiyo awon anfani to wa ninu onje o si ran ni lowo lati gbe igbe aye alafia ki eyan o si gbadun igbe aye eni e ma gbagbe o Nafdac ti fi onje lu awon ogun wa yi awon egbogi Indian Ayurvedic la fi se e si le ri awon ogun yi ra ni Danax Pharmacy Kunleara Pharmacy Westland Pharmacy Misga Pharmacy Mirike Pharmacy, Real Crown Pharmacy, Ayola Pharmacy, Epiwa, sorry 0806-861-5751. Vital Royal Services Integrated Limited, Luni, Ilerawa, Kuninda Wagunleo.
1: Lagilu FM 96.7.
0: Moki wakabo, sorry to ti baba wa alarakpe olaima, baba oni someshon, ti wansye agbate rure. Ile eshe wambeni okiado, ni yana loji, ni ilu badan eje n fi ero bani soro won ta ko to di pe n wo pe baba wole 081-3885-5308 baba e ba n ki awon eyan wa nle
4: mo ki okunrin mo ki obirin a o ni faisan lo gba oruko mi ni alara pe olaimo baba onisan mesan fun iwo ti o ba ni isoro nipa isan ara re tabi egungun ara tabi awon isoro aile se dede olomokunrin abawon ile se dede isara mi boya ile gbowo ile igbese airiran dede airiran daada abawon isoro to le ma mu owo wu mu ese wu ti owo mo gbon ara o mo gbon ti ara o mo tani ti orikerike ara o mo roni eyikeyi ti ba tin je isoro aisan ninu agu ara re yoju si mi ni ile ise mi alara pe olaimo baba onisan mesan mo wa ni oke ado ni ilu ibadan tabi ki omo pe telephone number wa 081-3885-5308
0: ki la n pe ni aile se dede olomokun ati pe kini ma fa
4: e se ohun olotu awon kan ti ma fa aile se dede olomokunrin imi n be to je ajogun baratara baba abi iya somo imi si n be to je isan afarako lati bi nkan ta nje nkan ta mu lati bi ibalopo okunrin sobirin imi lati bi ile igbonse tabi awon aisan teyan mo ko ninu afefe nigba mi opolopo okunrin mi a ri pe nkan omokunrin hun bo nse ndagba ko bo ndagba okunrin mi si ni nkan omokunrin re nba dagba sugbon bo se ndagba ti nkan omokunrin yi nse gege bi okunrin gba to tu aye kan a ri pe on re ohun gege bi okunrin okunrin mi tele tele ati mo se daada te pe to ba sumo birin e meji e meta o le se kile o to mo gba mi si ni elomi le se ju be lo tugban gba to ya ori wi pe ara awon o se dede mo ti elokunrin mi ba ri yawo re a ma wo bi aburo re ni nipa se jamba aile se dede olomokunrin re mo nti wa mo fa awon isoro yi to poju elomi ti ni aisan ato si olojo pipe latara obirin okunrin mi to ba fe to a ri pe to ohun pin yele yele abi ki to yi ma jo ohun ni di ko to wa abi ko ma to ko ma ri bi oyun abi bi etutu okunrin mi a ma to itore o ma ho bi ose okunrin mi a fe to ko ni ri toto daada itore o ma wa sere sere okunrin mi le to le mefa le mejo kile o to mo loju mo mo gan okunrin mi n to ju be lo lati bi awon kan didun mi ta nje o le fa lati bi awon isan ba lopo ta so ina o le fa fun okunrin mi to ye pe o ra ri apere pe ohun o le se daada mo abon ti e fe sumo birin ara ohun ti le gbagi bi akogi ko to dodo olobirin re ara ti pada wa lewesi awon kan iya mo sokunfa aile tete se gege bi okunrin fokunrin mi lati fobirin loyun be si ni elomi o ti bi mo ri tó yẹ pé àti padà sẹ́lẹ̀ kejì ni ó di wàhálà tí ò ní ṣeéṣe mọ́ àwọn alápẹ̀rẹ̀ pé inú wọn á máa kùn ara àwọn ọmọ gbóná ọkùnrin mi á máa rí pé oríkèríkè ara ń ro òun ọkùnrin mi á máa rí pé ìgbàrúkúdì ní ń ro òun ọkùnrin mi ó rí pé nǹkan ń wọ́ káàkiri ní ara òun ara ọmọ ta ẹlòmíì yẹ bẹ́ẹ̀ tó fi atapara ọkùnrin mi á rí pé iṣan ara òun fa òun so ọkùnrin mi á rí pé ọwọ́ òun kú rìrì bí èpẹ́ jẹ́ òsì lára àwọn mọ́ ọkùnrin mi ó ti ní àìsàn tá a mọ̀ sí àtọ̀ sí ẹ̀gbẹ́ tó ti pẹ́ ní ara rẹ̀ a máa mu mi bẹ́ẹ̀ ni ó ṣe máa tọ̀ ọkùnrin mi á rí wípé inú ara òun nǹkan kan já òun jẹ́ ń bẹ̀ ẹlòmíì á rí wípé tó ń bá fẹ́ bẹ̀rẹ̀ gbé nǹkan lẹ̀hún ò lè bẹ̀rẹ̀ mọ́ ọkùnrin mi ò lè ṣe bí ọkùnrin ní pàápàá gẹ́gẹ́ bí ọkùnrin mọ́ gbogbo tí wọ́n ń ṣe ìwọ ọkùnrin nínú àgọ́ ara rẹ bóyá ìwọ ti lọ ṣe àyẹ̀wò wọ́n sọ fún ọ pé ó ní ìṣòro àìsàn kan nínú àgọ́ ara rẹ o ti wá lóògùn lóògùn kíní ìwọ tí ì lọ wá bá mi àbí ìwọ tí ẹ̀ tí ì lọ ṣe àyẹ̀wò wá fún àwọn àyẹ̀wò nílànà ti àwọn ẹ̀rọ ìgbàlódé tá a ṣẹ̀ṣẹ̀ kó dé tá a fi ń ṣe àyẹ̀wò fún àgọ́ ara ọkùnrin bóyá ọkùnrin mi omi ti ń di ọmọ lára nǹkan ọmọkùnrin rẹ̀ bóyá omi yìí ti sàn àbí kò tiẹ̀ tó mọ́ ọkùnrin mi sì ni bọ́ọ̀lù méjì ti ń bẹ ní abẹ́ nǹkan ọmọkùnrin rẹ̀ ìkan ju kan lọ àbí ó rí pé kinní kan wú sí ọ ní òkè nǹkan ọmọkùnrin rẹ̀ tá à ń pè ní bàlọ́ ìmí à wú sápá ọ̀tún ìmí à wú sápá òsì ó rí pé nǹkan ọmọkùnrin rẹ̀ yìí ó rí pé ó ń dójú tì ọ́ kò ṣeé bọ́ rárẹ̀ láàrin àwọn ẹgbẹ́ rẹ ó ti súnkì ìṣòro àìsàn tó bá ti pẹ́ nínú ara inú ẹ̀jẹ̀ ni ó lọ dúró sí tó bá ti bọ́ sínú ẹ̀jẹ̀ inú iṣan náà ni ẹ̀jẹ̀ ń rìn kọjá tó bá lọ ráàyè dúró di iṣan tó gbé ẹ̀jẹ̀ lọ síbi nǹkan ọmọkùnrin kò ní jẹ́ kí nǹkan ọmọkùnrin èèyàn ó le dáadáa mọ́ kí wá ṣe nǹkan ọmọkùnrin nìkan ló máa dá dúró tó bá lọ dúró síbi iṣan tó gbé ẹ̀jẹ̀ lọ síbi èyíkéyìí ẹ̀yà ara bóyá ọwọ́ àbí ẹsẹ̀ ní ìdọ̀tí ìlọrẹ̀ dúró sí iṣan tí ń gbé ẹ̀jẹ̀ lọ síbẹ̀ á mú kí ọwọ́ ọmọ kú rìrì kí ọwọ́ ọmọ wo o lè mọ ẹlòmíì kan mọ lè gbé ọwọ́ sókè mọ́ ara ẹlòmíì á mọ gbọ̀n ọwọ́ ẹlòmíì á mọ gbọ̀n ẹlòmíì ara rẹ̀ ọmọ gbóná bẹ́ẹ̀ ni ṣe ń ṣe ọkùnrin bẹ́ẹ̀ ni ṣe ń ṣe obìnrin náà tí àìsàn bá wà lára obìnrin náà tí ń wọ ojú ọlọ́run fọmọ bóyá ó ti bí kan rí àbọ̀ nísẹ̀ fẹ́ bí ọmọ ni tí ìdọ̀tí ìbá lọ dí iṣan tí máa ń fọ ẹ̀jẹ̀ ìdọ̀tí oṣooṣù obìnrin jáde kó nára obìnrin tó bá ti dí nǹkan oṣù yìí ò ní wá mọ́ ọmọbìnrin mi ò tí ìjọ ọmọ ọgbọ̀n ọdún lọ nǹkan oṣù tó ti ń rí bí ẹ̀ márùn-ún ẹ̀mẹrin tẹ́lẹ̀ ó ti dẹ̀ méjì ẹ̀mẹta tí ò rí mọ́ èmi ò rí tiẹ̀ gan mọ́ kò tí ìjọ ọmọ ọgbọ̀n ọdún sọmọ ogójì ọdún lọ ìdọ̀tí ló ti lọ rèé di iṣan tí ń gbé ẹ̀jẹ̀ lọ sí inú ilé nǹkan tí ń fọ ẹ̀jẹ̀ ìdọ̀tí oṣooṣù nù obìnrin mi a rí pé iṣan ara ń fa òun so olùmí a rí pé ẹ̀yìn ń gé òun ìmí tó bá tiẹ̀ lóyún bí oṣù méjì mẹ́ta a kàn rí pé inú kan dédé lọ òun sún ó ṣeé ṣe kó jẹ́ pé oyún ò ní ráyè dúró sínú obìnrin mọ́ obìnrin mi inú ọmọ gbóná ni obìnrin mi nǹkan oúnjẹ ọmọ àyá rẹ̀ ó ní òkun rọ́rọ́rọ́ bí ẹni tó ti bímọ tó nǹkan sì mọ̀ pé òun ò tí ì lóyún tí ọmọ kan tá a bá dí ọ̀dọ̀ wà pẹ̀lú ògo ọlọ́run ẹ sì rọ̀ náà àbáyọ. tẹlifóònù nọmba tẹ́ lè máa pè mí sí 08 81 38 05 53 08 08 81 38 85 53 08.
0: kí ni màá ṣe okùnfà àìsàn ojú.
4: ẹ ṣeun lótú tí ẹlòmíì bá ní ìṣòro àìsàn kòkòrò inú ẹ̀jẹ̀ àbá máa ń pè ní nárùn àjàkáòkò ẹlẹ́wù gbẹ̀dú tó bá ti lápẹẹrẹ pé ojú rẹ ń ṣú ojú ń yún ọ ojú rẹ ń wami nǹkan kan ń rìn nínú ojú rẹ wìnìwìnì bí aràn lójú orí pé ojú rẹ ń gbé pìpìpìpì àbó orí pé òun wo iná ń fán ká lójú rẹ àbó orí pé òun wa ọkọ̀ lálẹ́ àbó òun rìn lálẹ́ tí iná ọkọ̀ bá ti tàn sí ọ lójú báyìí bó ṣe ń bọ́ sí kòtò lọ́mọ bọ́ sí gègélete ẹlòmíì bí kurukuru ní ọmọ rí ẹlòmíì bí ọyẹ ní ọmọ rí àwọn tí máa ń fa nǹkan iná ni ìdọ̀tí inú ẹ̀jẹ̀ gẹ́gẹ́ bí n tí mo sọ lákọ̀ọ́kọ́ olóòtú láti ibi àìsàn oríṣiríṣi bí ọ̀nà tá a ti kàálẹ̀ ló ti lè bọ́ sínú ẹ̀jẹ̀ tó bá ti bọ́ sínú ẹ̀jẹ̀ tó bá ti pẹ́ nínú ẹ̀jẹ̀ ẹlòmíì ara ọmọ yún ẹlòmíì kòkòrò oṣù sí gbogbo ara rẹ̀ àti ibi àpẹẹrẹ rẹ̀ nu ẹlòmíì ara ọ̀wà ní yún kòkòrò ní sùsára rẹ̀ bí pé ojú ni ọmọ yún ojú rẹ̀ ni ọmọ wa mi kò ní yìnà ka bíbélì kò ní yìnà ka kùránì mọ ẹlòmíì gan ò dá owó mọ̀ mọ́ ẹlòmíì ò mọ̀ yàtọ̀ láàrin 1,000 to 200 naira gbogbo ìṣòro ojú àìsàn ìdọ̀tí inú ẹ̀jẹ̀ ni máa ń fà èyíkéyìí ọ̀nà tí ìbá wàá gbà wá tó ti lòògùn sí tí ò lọ wàá bá èmi alára pé ọlá ìmọ̀ bàbá onísan mẹ́sàn-án pẹ̀lú àṣẹ ọlọ́run tí ń bẹ nínú ewé àti egbò pẹ̀lú ìmọ̀ tá a kọ́ lára àwọn baba ńlá wa ta fi n se iwosan ti Elodumare ti n gba fun wa to ba di odo wa a bo se wadi lori n to sokunfa nkan ti n se oyi to ba je o ti lo sayewo ti ni cataracts ni se o ni abi glaucoma ni se o abi pterygium ni se o to ti wa logun na ti o lo abi wo ti e ti lo se operation oju iri ti o ti ku nbe na sugbon ju re isi lakale o mi nbe nbe ko ti ku o gbianju di odo wa awon kan ba de nbi kan awon kan tun bi kan ni wa ba emi alara pe ola imo baba onisan mesan pelu gbagbo re ninu ewe ategbo ati olodun to daye atorun o si ri ona abayo telephone number mi 081 38 85 53 08 mo wa ni ilu ibadan ni agbegbe oke ado ni iyana lodge ni oke ado ni ilu ibadan tabi ko mo pe telephone number mi lori isoro eyikeyi to ba tin ni
5: ilera loro
6: kara o ji pepe ninu ekurere alaafia nikan le da village se aseyori nipa afojusun e laye o lo ba oke fi sa gbekale alara pe online mo ni san mesan bo ba ke fi ilera bi airo orunsun ara tita sangun sangun keyin o ma rin koge koge aile igbapa gbese kori o ma laago ki ko ma rin kiri ninu ara eni ifunpa giga iseto atelese kikan ni gorogo ki bata o jabo lese ni keyin o mo tabi keyin o ma ru ko ma gbe awon oniruuru irin sa igbalode ti won fi sa ewo lodo won to tu asiri bi ta isan fi se buba lara eda lo mu alara pe online mo ni san mesan sara oto lati jajabo lowo kokoro inu eje ora inu eje paja paja aya lilu pipi abadi jedi jedi idakole komo kore o ma le tapai kara mo gbon riri aromo legun ati be be lo e kan si alara pe online mo ni san mesan ni number 1 lodge street beside amazing grace school oke ado ibadan 081 38 85 53 08 081 38 85 53 08 bo ban se obi ojojo alara pe online mo ni san mesan ni o kan si
7: Olajide FM 96.7
8: o bale bagẹ o wole pẹlu steeze Bitters jagunlabi ọkùnrin ogun gentleman on the body system ogun tarigi akanse bitters to ba orisirisi aisan bi adota ninu agbo ara woya aja 50 bitters be ti gbogbo obirin to da ti emo imule awon boys to fe pe lori e to fe se normal ra 50 bitters wa fun gbogbo sisi ologe omoge to sexy bobo ati baba to fe wa fully active in the order room tabi ko mo lomoge wole ko ma le se normal david ta sise sise ki ati sun to wa fe dogun ewo aye gba yen ti koja o step up pelu 50 bitters ko sun rayo ko fun baby e tan nibi kibi nibi gbogbo ati nigba Kuga 50 Bitters is produced by the 50 Waves Limited. Esinyeri da ka kiri gbogbo bi ti won tin taja to dojulowo. Office address wa ni Lot 3, Light and Craft Building, Basorun Ibadan. While our head office is at Ojaja Mall, Abraham Adesanya, Ajah, Lagos. To be our distributor, call 0704-318-3929. 50 Bitters, NAFDAC in Jolote.
9: Mo gbo ti gbo lori bayi. E de le ta naira 500 naira. Ko kan kankan lati ra ma.

ọlọ́run àti ẹ̀yin èèyàn ara ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn-ún 86.

ètò yìí ètò ojútáyé òun ló ní ṣe pẹ̀lú káràkátà ẹ̀yin tẹ́ ẹ fẹ́ ra ilẹ̀ ẹ̀yin tẹ́ ẹ fẹ́ ra ilé ẹ̀yin tẹ́ ẹ fẹ́ ra mọ́tò àtẹ̀yìn tẹ́ ẹ̀ ń wá ilẹ̀ ẹ̀yin tẹ́ ẹ̀ ń wá ilé àtẹ̀yìn tẹ́ ẹ̀ ń wá mọ́tò tẹ́ ẹ fẹ́ ra ètò yìí ní ń bẹ fún yín ẹ má sì já gbàgbé àwọn òfin kọ̀ọ̀kan tó rọ̀ mọ́ ètò tá à ń ṣe lálẹ́ yìí Àkọ́kọ́ nínú ẹ̀ rí dájú pé ohunkóhun tẹ́ ẹ bá fẹ́ tà ẹ mú owó rẹ̀ wálẹ̀ dáadáa. Torí àǹfààní lélẹ̀ yóò jẹ́ fún ẹ̀yin tẹ́ ẹ fẹ́ ta nǹkan àtẹni tó fẹ́ rà á.

0: Hello.
1: Okay,
0: I'm going to go to the wire.
1: Ẹ ti plaster

0: bóyá kẹ́ ẹ tún wá pé tàbí kẹ́ ẹ dúró dìgbà tá a pé whatsapp number wa tẹ́ ẹ send message sí. Ẹ̀hẹ́ sẹ́yìn náà ni. Network yẹn ò wá òkè dáadáa. Ẹ kí lẹ pé orúkọ agbègbè tí Lítẹ̀ ń sọ yìí wà.
1: Òpópin.
0: Ìní wáyà ń kébù. O da, èlò lẹ fẹ́ ta. Ní àyí fàyè gba asking, oye tẹ bá fẹ́ ta jálẹ̀ ní
1: 7 million naira.
0: Bẹ́ẹ̀ ṣe kọ́lé yìí ṣe ẹ̀sùn tún ni yàrá kan ló ní ilé ìtura àti ilé ìwẹ̀ ti yẹ̀ àbí àwọn méjì nílò ẹyọ kan.
1: Ẹ̀sùn ni.
0: Ó dà sá. Àwọn dọ́kúmẹ̀ntì wo lẹ ti gbà fún ilẹ̀ tàbí èwo lẹ ní fúnlé?
1: Ó ní survey plan
0: àti agreement fúnlẹ̀. Ó dà. A fi nọ́mbà kan síta kí ó tó parí WhatsApp nọ́mbà ní nọ́mbà yẹn. Ẹ wá sẹ́ndì gbogbo details ilé yìí, ẹ sẹ́ndì sórí nọ́mbà tá à ń sọ yìí pẹ̀lú picture àti video. Ṣe gbọ́ sá.

0: owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta wọ́n tún máa gbọ́ pẹ́lákọ̀tún ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà owó tó lé ní 50 million naira 50 million naira ló wà nílẹ̀ láti pín ṣe ẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán ó ṣe gbogbo ènìyàn ẹ mú kewé wá gbọ́nbẹ̀ bó ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30 tayò kan gba àǹfààní 5 tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá ó tún gba àǹfààní ọ̀fẹ́ ẹyọ kan.
1: Èyí pọ̀ gan o ẹjọ́ báwo lèmi ẹ̀ ṣe lè ta.
0: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#. Lórí Ilágelu FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cash.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró ẹ má rọsẹ̀, àkókò yín rè láti káàṣì ẹ̀. Ayẹyẹ ọdún kejì káàṣì ẹ̀, ogunlẹ́gbẹ̀ẹ́ ẹ̀yàn ló máa.

0: tó. Orí ke àwọn ni àbí ìlú bó lálọ ìlú orí orílẹ̀ ìlú gùn òun lálọ o ẹ jẹ́ kí bàbá wọlé kí la mú bọ̀ láti ìlú ẹ̀gbá.
1: So bàbá mi mo kí yín káàbọ̀ sórí ètò wa yìí o ẹ bá ń dákọ yín.
2: Èmi ni Olúyinka Àìnà tí mo jẹ́ ọmọ bíbí ìlú Àtàkùn.
1: Ìlú bó lẹ pè.
2: Ìlú Àtàkùn.
1: Níbo l'Àtàkùn wà?
2: Ó wà ní Ata Olókè Méjì. A bá kọjá Olókè Méjì díẹ̀.
1: Ibẹ̀ wọn ti bí yín.
2: Ibẹ̀ náà ti bí mi. Bàbá mi ló ti abílẹ̀ Àtàkùn yẹn dúró.
1: Ibẹ̀ náà lẹ sì ti ṣe wé.
2: Ibẹ̀ ni mo ti ṣe wé. Kódà bàbá tó bí mi gan wọn jẹ lẹléèwé wọn jẹ nkọ́ṣẹ́.
1: Kílódé.
2: Bí Adẹ́tẹ̀ tó bá ṣẹ́ gba èbù. A fi kun sọ́dọ̀ ara ẹ̀.
1: Kí ni èsè?
2: Tó máa máa mójútó ni.
1: Ẹlójú ọjọ́ pé.
2: Ẹlójú ẹ ni bàbá mi fi pé tó ìwọ ò lọ ibì kan.
1: Ẹ wà á lọ ilé ìwé kankan.
2: Bàbá yìí lọ ilé ìwé.
1: Kí lẹ wà ń ṣe?
2: Iṣẹ́ àgbẹ̀ ni. Iṣẹ́ àgbẹ̀ gidi.
1: Iṣẹ́ àgbẹ̀.
2: Bí mo ṣe jókòó ìgbọ̀n mo ní oko kòkó gidi.
1: Bàbá mi
2: ní Àtàkùn.
1: Ẹ má máa wí ókè.
2: Oko kòkó gidi mo ní ní abilé Àtàkùn.
1: Sóté ẹ̀ka kan.
2: Oko kòkó mi ó tó éékà méjìlá.
1: Éékà méjìlá.
2: Bẹ́ẹ̀ni bàbá.
1: Sówó ń bẹ́ǹdì kòkó ni.
2: Owó wà ń bẹ́.
1: Bí ẹni kan láwọn èèbó ọ̀gbà mọ́.
2: Bàbá. Wọ́n sì ń gbà o.
1: Wọ́n ń gba kòkó.
2: Wọ́n ń gba kòkó dáadáa. Kò sí iṣẹ́ oko tó gbé tó iṣẹ́ kòkó. Ngba ni kì í ṣe pé ọdún kan ló máa kú. Mo ti ń dá oko kòkó bọ́ sí mi ti fẹ̀yàwó. Bẹ́ẹ̀ni bàbá.
1: Owó ń bẹ lọ́wọ́ yín nù.
2: Mo dẹ̀ bí ọmọ gidi.
1: Ẹran ọmọ iléèwé.
2: Dáadáa.
1: Ẹ bí ọmọ ẹ̀tọ́ ọmọ.
2: Mo bímọ mo dẹ̀ tọ́ wọn.
1: Mo kì í kú oríire. Ẹ wà jẹun ọmọ kalẹ̀.
2: Àmì àṣẹ.
1: Lẹ́yìn àgbẹ̀hùn bàbá mi tí bàbá yín fi ẹsẹ̀ yín lé ọ̀nà rẹ̀. Iṣẹ́ kí ni bàbá yín tó fi ọ̀nà yín lé ẹsẹ̀ yín lé?
2: Iṣẹ́ ọdẹ gidi. Iṣẹ́ ọdẹ. Mo ń ṣe ọdẹ gan.
1: Ẹ tún dá ọkọ yín káwọn ọdẹ ò lè mà bí irọ́ ni.
2: Èmi ni Olúyinka Àìnà tí mò ń gbé abúlé Àtàkùn. Ibi tí wọ́n dẹ̀ fi orí mi sọlẹ̀ sí Àtàkùn. Bàbá mi ló ti Àtàkùn yẹn dó.
1: Bàbá wa bí ni léèrè. Torí mò ń bọ̀ lórí ẹlọ́dẹ ni yín o. Bẹ́ẹ̀ mọ̀ páwọn ọdẹ ò ti tẹ́tí. Wọ́n bá gbọ́n tẹ́wì o.
2: Ọ̀pọ̀lọpọ̀ ọmọ mi.
1: Àìmí ọmọ yín.
2: Akọni ọdẹ gan ajọ́ ń ṣọdẹ ní gbogbo ojì kan bì ní.
1: Kọ́lá Akíntayọ̀.
2: Ajọ́ ń ṣọdẹ ní bàbá.
1: Ọ̀dọ̀ mi ló ti kọ́ sí ọdẹ.
2: Kábíyèsí.
1: Kọ́lá Akíntayọ̀. Mángàjì ni ní Olúkúta.
2: Ajọ́ ń ṣọdẹ lójì kan yìí.
1: Àlọ́dọ̀ mi ló ti kọ́ sí ọdẹ. Èmi lèmi máa ń ṣe nǹkan fún tí ọba lọ gbọ́ ọdẹ.
2: Èmi gbà lọ́wọ́ bàbá mi ni o. Bàbá mi ló fi lé mi lọ́wọ́.
1: Ibi tiẹ̀tiẹ̀ ni a bì yín o. Ṣé ti ibì kan débẹ̀ ni? Àbí bí ibẹ̀ náà lẹ́kàn sá ti wù.
2: Àti Abẹ́òkúta la ti wù.
1: Abẹ́òkúta lẹ ti wá.
2: Bẹ́ẹ̀ni Abẹ́òkúta náà.
1: Ilẹ̀ ti débẹ̀ o.
2: Ọdẹ ni bàbá mi ṣe débẹ̀. Ọdẹ.
1: Ọdẹ ni bàbá yín ṣe dé.
2: Bàbá mi ṣe dé Àtàkùn yẹn.
1: Àtàkùn o.
2: Nígbà tí wọ́n kọ́kọ́ ní tí wọ́n ń bọ̀ à ń pé oko wọn kan ní ọlọ́gàn o.
1: Kí ló kọ bàbá bàbá yín o?
2: Àìnà.
1: Àìnà.
2: Àìnà.
1: Bàbá bàbá yín tó wá sí ọdẹ ẹni nígbà tí wọ́n wá ń bọ̀ kílẹ̀ lọ́wọ́ sẹlẹ̀.
2: Nígbà tí wọ́n ń bọ̀ láti Abẹ́òkúta. Wọ́n ṣe ọdẹ bọ̀. Ọlọ́gàn ó tún mo dárúkọ yìí ni wọ́n dé sí.
1: Ọlọ́gàn.
2: Ọlọ́gàn ó. Ọlọ́gàn ó là ń pe oko tí wọ́n kọ́kọ́
1: dé sí. Ọlọ́gàn ó.
2: Bẹ́ẹ̀ni. Nígbà tí wọ́n dé sí ọlọ́gàn ó kun ẹ̀. Ọ méjì ni. Àti Àtàkùn gangan. Ọ̀rẹ́ ni òun àti

0: baba baba mi
1: aina
0: ben won jo shode ni ma de se lo gbo yen o to bi ojo ojo keji no ni a gboru ko loke bayi e je ka mo gwa lo ibe ologun yen je igbo idi igbo idi idi gan wa won kuro be won ja papa mo ja papa ti won ma ri won ko koja papa yen won tun po igbo igbo tun wa kon yen ah o wa ri pe igbo yen o tun dara ju ologun yen lo baba pe ra mo pe je ka lo ibi ta mo kon yen ah ah o da ju ibi ta mo koko de si
1: lo koko de si lo
0: eh na wa no ibi ti won wa desi yen lo wa so abile yen di atakan atakan kankan atakan kankan wole ogun
1: itu ma atakan nu atakan kankan
0: wole ogun
1: wole ogun
0: ben
1: ngba wa de be
0: ngba de be
1: itu wo won pa nbe
0: o tedo si be idi awon igi araba kan o wa loke abile yen bayi toso toso ni won ma nfi ni awon ajo nu fi ma lulu nbe bẹẹni baba
1: ṣùgbọ́n ìyẹn ọgbọ̀njú bá o.
0: Gbọ̀njú gbọ̀njú bá wọn ìtọ́lẹ̀ la béèrè ọ̀rọ̀ lọ́wọ́ bàbá tó bí àwa wọ́n fi fún alálàyé torí èmi máa ń béèrè ọ̀rọ̀ gan.
1: ó dáa bẹ́ẹ̀ téèyàn máa béèrè ọ̀rọ̀ lọ́wọ́ àgbàlagbà ó dáa púpọ̀ jù bàbá.
0: bàbá n ló sì mú mi wà láyé báyìí wàláì ló mú mi wà láyé.
1: ká máa tán sọ̀rọ̀ fọ́mọ ẹni ìtọ́mọ ẹni ọ̀bá mà ká máa fi yé
0: e torí
1: ìgbà tá a bá ní sí bẹ́ẹ̀ máa.
0: bẹ́ẹ̀ni bàbá bàbá mi dẹ̀ fọ̀rọ̀ yé mi púpọ̀ nítorí pé mi ò lọ ibì kan ọjọ́ ẹni mo wà láàjọ ń jẹ láàjọ ń mu. mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ṣá
1: olúwaṣeun
0: wípé bàbá mi ó gbìyànjú fún mi o gbìyànjú fún mi
1: bíi kẹ́ni.
0: Kò sí ohun tí mò ń béèrè tí ò ní fi lé mi lọ́wọ́ báyìí.
1: Bí owó.
0: Owó egbòogi oògùn ni mo nídìí o. A fún mi.
1: Bàbá yín lóògùn.
0: Wọ́n gbìyànjú.
1: Ṣé oògùn wà ní.
0: Bàbá oògùn wà o. Kẹ́nìkan bá pọ̀ oògùn sí o ń tọrọ ẹ jẹ.
1: Ẹ bá olọ ẹni tó lóògùn ò sí o. O ní o ní ìdí tó fi sọ pé ò sóògùn.
0: Bàbá àwọn tí wọ́n ń pọ̀ oògùn ò sí yẹn wọ́n ń tọrọ àwọn jẹ ni.
1: Iná mọ̀ ń sọ ọ́ ẹ mọ̀ pé nígbà téèyàn ọba rí di nǹkan tí ọ̀ máa sọ fún mi ní pé kò sí.
0: bọ́lá ń ṣe wà inú ògùn wà o ìdóníkàlùkù bá gbẹ́kẹ̀lé ni.
1: téèyàn bá gbẹ́kẹ̀lé
0: bẹ́ẹ̀ni sà.
1: ẹ̀yìn gbà pé oògùn wà.
0: mo gbà pé oògùn wà bẹ christian gan ni mí real christian ọlọ́run.
1: tẹ̀sí ń lọ sọ́ọ̀sì lẹ́kọ̀ọ̀kan.
0: bàbá ẹ wo kàlẹ́ndà ni ṣọ́ọ̀ṣì tí mò ń lọ. Bẹ́ẹ̀ni sà.
1: Ṣé ní ìsìn àbí tẹ́lẹ̀?
0: Ní ìsìn yìí.
1: Tẹ́lẹ̀ nǹkan.
0: Àrẹ kínní ni wọ́n bí mi sí. Anglican. Anglican ni bàbá mi bí mi sí. Anglican ni mo lọ tí jẹ mọ. Èèyàn dẹ̀ máa ń wá àdúrà ká dùn àrí.
1: Bẹ́ẹ̀ sà bẹ́ẹ̀ ni èèyàn máa wá kúnra wọn náà ni. Bẹ́ẹ̀ ṣe ń wóògùn kó oògùn.
0: Bàbá ní ìsìn yìí mo nígbàgbọ́ nínú ṣọ́ọ̀ṣì yẹn gan.
1: Bàbá mi ojú ọ̀wá ní tiyín.
0: Àmì.
1: Atakan lónìí. Ọ wá di ìlú.
0: Ó di ìlú.
1: O ti dìlú lónìí.
0: O ti dìlú.
1: Ṣùgbọ́n.
2: The power of God is working as of old. That is why you are invited to 30 years apostolic calling. Hooray! Team, as of glorification, come, let's celebrate Jesus at Team of Elisha Ministry, championed by Faith Church. Eja just celebrate your godu, ishe ranshe ekpe woli, ti o naba wang, woli agbayeni. Prophet S.A. Arogundade, bereni Wednesday.

ọlọ́run àti ẹ̀yin èèyàn ara ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn-ún 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn Ọba Murtala Adébáyò Àkàdé mẹ́fà. Ẹ wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Literature Doll tó ń bẹ nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nuléṣe ọlọ́pàá tó ti jẹ́ Jimmy Thomas nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nuléṣe ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 ní Literature Doll nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ní ìwọlé o, ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún, ẹ bá wa.

0: Ìyá ti lọ, bàbá ti lọ, ẹ̀gbọ́n ti lọ, àbúrò pàpà tí bàbá, gbogbo iná ti kú báyìí.
1: Ẹ ṣeun. Ẹ rí i pé nígbà tá à ń bọ̀rọ̀ bọ̀, ẹni ọ̀dẹ ni.
0: Bàbá, ń gbìyànjú.
1: Ẹni ẹ̀bá kìíní ọ̀hún náà lé ni.
0: Akọni ọdẹ gbọ́n mọ̀ mi.
1: Ọdẹ ni.
0: Kò mọ orúkọ mi gangan, ọpẹ́ Olúwa ló mọ̀ mi sí.
1: Bàbá, ọgbọ́n Olúwa. Ọgbọ́n Olúwa.
0: Mò ń dáhùn.
1: Ọdẹ ni yín.
0: Ọdẹ gidi ni mí.
1: Ibi tẹ́ ẹ lọ yìí ó lágbára púpọ̀.
0: Táwọn èèyàn mọ̀ mí gan.
1: Ṣé mo lè tẹ̀ sí?
0: Àrẹ, mo wà lé, akọ ni mo wà bí
1: ìbọn. Ẹ náà mo sọ, ṣé mo lè yẹ̀yìn wò bẹ́ẹ̀ ṣe wà yìí?
0: Akọ ni mo wà bí ìbọn mo ṣe wà yìí. Bàbá.
1: A má bàa wí pé torí pé mo wá bá yé.
0: Olódùmarè, akọ ni mo wà bí ìbọn.
1: Akọlẹ̀wà, ọ̀dà. Ẹ ń ṣeré ọmọdé kí ó tó di pé n kò kúrò lọ́dọ̀ yìí.
0: Kò ṣe nǹkan kan.
1: Kò ṣe nǹkan kan.
0: Kò ṣe nǹkan kan.
1: Mò ń ṣàwàdà ni.
0: Téèyàn bá ti gbàlejò.
1: Mò ń ṣàwàdà ni. Torí pé mo ti ri pé ìjókòó yín ti yàtọ̀. Mo ri pé ìjókòó yín ti yàtọ̀.
0: Èèyàn gbọ́dọ̀ wà bí akọ. Lákọ ni mo wà bí ìbọn mo yẹ jókòó yìí.
1: Mò ń halẹ̀ ni o.
0: Ó ṣeéṣe àbá náà ló ń dòdòdò.
1: Àbẹ́ yìí ó ṣòdodo. Bàbá mi, ká tó sọ wípé èèyàn ọ̀dẹ ni, àgbà ló ń tì náà wà o. Kì í sọjọ́ orí o, làgbà o.
0: Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni.
1: Kì í sọjọ́ orí làgbà o.
0: Gbádùn ẹ.
1: Kí èèyàn tó lè sọ wípé ọ̀dẹ nìyàn, igbó wo lẹ ti dẹrí?
0: Bàbá, mo jìnà o.
1: Ẹ sáwọ́ àwọn èèyàn ń gbọ́ wa o.
2: Bàbá ti dẹ.
0: Mo jìnà.
2: Ká tó sọ pé ọ̀dẹ òun lè yàn, igbó wo la lè sọ pé bàbá dẹrí? Yóò di ọjọ́ mẹ́jọ kẹ́ ẹ tó gbọ́ igbó tí bàbá dẹrí. Akọni ìgbàwáṣẹ̀ òun lètò ètò sí lakọni ìgbàwáṣẹ̀. A kí gbogbo ẹ̀yin tí ẹ ti yọjú sí wa lójú ẹ̀rọ ìtàkùn àgbáyé. Ẹ bá bá wa tí ẹ máa jókòó tẹ́ ẹ máa tẹ́tí gbọ́ wa. A kí yín dáadáa, ojú òní tìyín. Olóyè Chief J ti Ìràhímí aṣíwájú gbogbo ọlọ́jà ń pẹ́lẹ́ Ọ̀yọ́ ẹṣẹun ṣeun. Barista Daniel Aramide ní UK. Ọmọ ẹ̀gbá tọ́ka tó fi UK ṣe ibùjókò akíyè o. Aláàánú mẹ̀kúnnù ojú òní tìyín. Ẹ dákun lè dagun dúró bàbá mi. Bàbá Ìjẹsà ẹ mọ̀ ṣe adúpẹ́. Ayọ̀dé Sàmẹ́sẹ̀ store lápáná tó fi dórí Alhaji Abdulrakib Endurance Aremu Sùlùmí Lákẹ́gbẹ́lẹ́ ẹ ṣeun. Alhaji Ramani Eléyìn Gold Ààrẹ Mùsùlùmí ti Akíngbilénu Abdulrakib Endurance Ààrẹ Mùsùlùmí Bódìjà àbí bẹ́ẹ̀ ni. Bákan náà ni mo kí Alhaji Ike ní Bódìjà ẹ ṣeun ṣeun. Àfáà Tírímẹ̀sì ọmọ Ọlọ́lá Rẹ́ńtà ní Omi Àdìo ẹ ṣeun tó fi dórí olóyè Ẹ̀jìnlẹ̀ Àsáyè Abiola Làwọn Àmúgàjì ilẹ̀ fún ṣetán. Akọgun Jíde Ọlánìràn ní UK ọ̀rẹ́ mi dáadáa ẹ ṣeun o. Olóyè Àlàbá Adéoyè Mọ́gàjì ilé Mọ́gánà tó fi dórí olóyè Àyẹ̀dẹ Délé Ṣolú Bàbálọ́jà Ọjà Òjé. Tó à ń lọ ní alẹ́ yìí a tún pàdé tó bá ti di ní ìrọ̀lẹ́ ọ̀tunlá lórí ètò yín ètò wa oríkèlè wa. Ẹ pè mí sórí 08031590908031590. Sáàkùn ní fòkó forí sọ́gà àjàkùn ní ìjẹ̀kújì mú olóńgbò lẹ́sẹ̀. Ògúrúgbà lóògùn àkàn olóńkọ mi. Aráyé ẹ mọ̀jẹ̀ wà náà nira. Ìnira ọ̀dà oorun ayọ̀ lásán ọ̀kọ̀ọ̀kan lájà nídìí mú ayé bírí. Ó dàrọ̀.

0: ẹ̀jẹ̀ máa kíra wa ká lẹ́ka àbò sórí ètò yẹn. Ó tọ́jọ́ méjì, ó tọ́jọ́ mẹ́ta. Èmi náà mọ̀ pé tó olóyin ládùn ń dùn mọ́ yín. Ó máa ń dùn mọ́ yín lọ́sọ̀ọ̀sẹ̀. Ẹ ti ń retí ẹ̀ àbí? Bẹ́ ẹ ṣe ń fetí gbé e. Tẹ́ ẹ ṣe ń fetí kó o. Ẹ mọ̀ àjẹ́ kán pè yín láhùn. Ẹ mọ̀ jẹ́ kán pè yín láhùn. Ẹ sọ fáwọn tó ti gbọ́ kán sọ fẹ́ni tí ò tí gbọ́. Gbígbé ètò yẹn tí ń bá fẹ́fẹ́ ṣọ̀rẹ́ o lórí ìkànnì Lágelú 96.7 FM òkè gajòkè ilẹ̀ Ìbàdàn. Ẹ mọ̀ jẹ́ kán pè yín láhùn. Ẹ ṣe ń gbọ́ ẹbùn àwọn míì náà gbọ́. A ṣe jọ ń jójó yẹn lápá bí. Tó ń dùn tí gbogbo ń kán sí. Bá a ṣe jọ ń jójó yẹn lápá bí. Tá a jọ ń gbá látùn gbá ara wa tá à ń gbá ládùn ara wa. Wọ́n kì í káàbọ̀ sórí ètò tá a pè ní lóyin ládùn. Ó kọ́ lọ́rùn ọba mi òkè náà là á fi ṣíwájú ohun gbogbo.
1: Ayé fẹ́lẹ́ ká wá tó lè ṣohunkóhun.
2: A ní láti fi ìfẹ́lọ́hun ṣíwájú.
0: Bẹ́ẹ̀ ni a ní láti fọlọ́run ọba mi òkè ṣíwájú o.
1: Àṣàlátù kì í lórúkọ tó mọ̀ ọ́ kí o.
0: Ọ̀pẹ́ dídá lóúnjẹ ọlọ́run ọba mi ká lọ́run ọba mi mọ̀ ọjọ́ oúnjẹ àdídùn ni. Olówó tí a rí yẹn ò ní jó tọ́ bẹ̀ tálákà wò láéláé. Ká lọ́run ọba mi mọ̀ yajulé kí gbogbo ẹ̀dá tó dá sórí òkè hepẹ́. Ará Amẹ́ríkà ò ní jó yọjú sórílẹ̀-èdè Nàìjíríà. Ará Bódìjà ò ní jó yọjú sí Fẹ́lẹ̀lẹ̀. Ará Fẹ́lẹ̀lẹ̀ ò ní jó yọjú sí Ọlọ́run Ṣògo. Ará Ọlọ́run Ṣògo ò ní jó yọjú sí Bẹ̀rẹ̀ ńbẹ̀. Ìbàdàn ẹ ká lọ. Ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ̀ka alẹ́ orílẹ̀-èdè Nàìjíríà ẹ̀ka alẹ́ àgbáyé ẹ̀ka alẹ́ ẹ̀ka àárọ̀ ẹ̀ka àṣẹ kú dédé àsìkò yìí. Ọlọ́run ọba mi òkè ní í jẹ́ bẹ́ẹ̀.
3: Ṣé kábíyèsí rẹ̀ ọba táyé má gbé?
2: Ọba ni.
3: Adákún má kú?
2: Ọba ni.
3: Adóúnjẹ má jẹ?
2: Ọba ni.
3: Adó mi má mú?
2: Ọba ni.
3: Ọlọ́lá jùlọ.
0: A tún máa gbádùn ètò yẹn lálẹ́ yìí.
3: Ọlọ́lá pàápàá.
2: Ọba ni.
0: Àti fọ́kàn lọ́run ọba mi òkè ṣíwájú wọn lè yẹ̀ tó bá ń lọ sí bẹrẹ tírú wọn ò bá fọlọ́run bẹ̀rẹ̀ irú wọn mọ̀ sáré bẹ̀rẹ̀ mọ́lẹ̀ ni. Àtẹ̀mí àtẹ̀yìn àní sáré bẹ̀rẹ̀ mọ́lẹ̀ bẹ́ẹ̀ sì láàní rìn bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀. Ẹ ráyè ṣàmì àbí. Lóko amojú ẹ̀rọ fún sáà tá a wà yìí. Ìtùnú Dixon. Ọmọ alájà ọmọ ológo tó tanná. Bá ṣe ń ọbálànà ló wà lójú òpó Facebook tẹ́ fi rí bí wò kété kété.

gbogbo àwọn kọ̀tà àjọ ṣe tí ó fi dùn tí gbogbo kan sí. Ṣìkẹ́ òkè Tọ́lá. Ọba tó ṣẹ̀dá àtọ̀. Tó dé Adégbè Ram.

Kọ́lá Wọlé Adé ní Ìkọ́lá Dẹ́sí International ló kọ́ mímú kí n káàbọ̀ sórí ètò olóyin ládùn. Báyìí lè gbọ́ lálẹ́ ibẹ̀ ni pé èèyàn mọ̀mọ́ fi gùn ọ́ sọ̀gí ni a máa dùn yàn gidigidi gẹ́ káàbọ̀ sínú yàrá yìí. Ẹ báwọn nù bí ẹ ṣì yàwọ̀ ibi tó ẹ kẹ́ wà náà lẹ́wà yìí. 96.7 gangan ni room number yẹn òkè.

àmì ọlọ́run ọba mi òkè ó ṣe mí lóore pàtàkì. Orí ni ọjọ́ tó gbẹ̀yìn nínú oṣù kẹfà ọdún yìí. Kò tí ì jù fún ọlọ́run ọba mi láti ṣe mí lóore pàtàkì. Ìwọ náà ń la nǹkan kan kọjá lásìkò yìí, kò tí ì jù fún ọlọ́run ọba rẹ láti ṣe ẹ́ lóore pàtàkì o. Mọ́kànlá mọ́ rò ó pé ǹjọ́ lọ́n ṣì lè ṣe ṣá, ó lè ṣe é o kágo méjìlá tó lù.

0: nígbà tí ó fi bá di ọwọ́ aago méjìlá sásìkò tá a wà yìí.
1: Mo ti gba lẹ́tà yọ̀ọ̀.
0: Irú pé tí ó mọ gbà lórí fóònù rẹ nìyẹn tí wọ́n mọ congratulate rẹ pé ìwọ náà ti gbà pé a yọ o. Àwọn òpè tí múnú èèyàn dùn níyùn gbà.
1: Nígbà ó fẹ́ rí pẹ̀pẹ́ mi wà báyìí. Mo ti náà ti gbà pé kan tó múnú mi dùn yàtọ̀.
0: Àwọn èèyàn congratulate ìwọ náà. Kò sí bó ṣe lè wù kó gbogbo ẹ̀ dí tó. Àsìkò àti kí ọkú oríire.

0: bọ́lú.
1: Mo fẹ́ forin ilẹ̀ dáadáa kẹ jaládùn ẹ̀.
0: Láàrin máa bọ́lú wọṣẹ́ mi o.
2: Mo kọrin lókìkí.
0: Gbogbo ayé máa lọ mọ́.
1: Orí lásìkò yìí.
2: Tó bá ti bọ́ wù mí.
1: Wọ́n yìí ń trend dáadáa.
2: Láàrin èmi oró ń fayọ̀. Àfi kí n dúpẹ́.
1: Bẹ́ẹ̀ rọwọ́ ọjọ́ yẹn.
2: Oró ń fayọ̀.
1: Abala kọ́kọ́ lórí ètò yìí. Abala gbé wa débẹ̀. Bí a ti gbéra wa káàkiri inú lungu.
2: Ń fayọ̀. Àfi kí n dúpẹ́.
1: Ẹ mọ̀ káàbọ̀ nú ọkọ̀ yìí.
0: Ìsúnkún ara o. Ẹ ṣàmì àṣẹ o.
1: Ẹ rí i pé ìgbádùn inú ọkọ̀ yìí famia ni.
2: Àkàrà ìsúnkún ẹ̀fọ́.
1: Fàájì ibẹ̀ rẹbutu ni.
0: Ẹ ṣàmì àṣẹ o.
1: Pẹ̀lú àwọn orin ìlú lọ́lọ́kan ọ̀jọ̀kan.
2: Ènìyàn bàbà wà ní mọ́.
1: Ẹ wá mọ ohun tó ṣẹlẹ̀ ni pé ẹ wà ní sanwó ọkọ̀. Láàrin wákàtí mẹ́ta èmi àti yín lórí ètò yìí.
0: Ọlọ́run ní sọ́kàlẹ̀ kó àrẹ dá lọ́wọ́.
1: Ẹ lówó ọkọ̀ kankan tẹ́ ẹ fẹ́ san àfi bẹ́ẹ̀ bá fẹ́ polówó ọjà nínú ọkọ̀ yìí nìkan lẹ́sanwó.

0: ọlọ́run ni
1: sọ́yìn tọ́pẹ́ wọn ní ẹkú ètò àsìkú parí oṣù
2: olórí mi jọ̀wọ́ bá mi ṣe
1: tètè ẹ̀ mọ̀ bọ̀ wá sí ojú òpó Facebook
2: olórí mi jọ̀wọ́ bá mi ṣe
1: ẹ̀ máa bọ̀ lójú òpó Facebook
2: tètè mi lákòókò
1: ẹ̀ wá lágẹ̀lú FM 96.7 ẹ̀ jẹ́ máa kíra wa kálẹ̀
2: ìbùkún olúwa
1: èèyàn bá ti lora rẹ̀ ń lò kọ̀máṣíà lọ́wọ́ déré tí ń wówó kí lọ́tún lọ́sì.
2: ìbùkún
1: wọn máa wá dàsìkò ṣábàáyí yóò àmọ́ dàbí ẹni pé kó mọ̀ ṣọ̀lẹ́.
2: ọtọ́ lọ́wọ́ ọtọ́ lọ́wọ́ bàbá ọmọ gbé wa láti jamani délùú lọ́ndọ̀.
1: ṣé ń fi ilé ẹ̀ ṣá.
2: jẹ́kọ̀ọ́ ìtọ́ sí bẹ́ẹ̀.
1: abala àkọ́kọ́ ikún ó kó nǹkan tó pọ̀ ó kó sínú tó yẹ pé ó fẹ̀yìn gan bí eyín ìṣìkẹ́.
3: adelu italy
2: adelu spain
3: adelu france
2: adelu france adelu finland.
1: abala àkọ́kọ́ yìí láti lọ yí koto fún káàṣì ẹ̀ mọ́ gbàgbé o abala gbé wa débẹ̀ ni a láǹfààní àti gbéra wa débẹ̀ gan wa ni kò wá ní dáa kẹ́ ẹ wá mọ́ gbọpẹ́ ẹ tún gba ọpẹ́ lábala àkọ́kọ́ yìí ní níbi tá a bá ti lọ yí koto fún káàṣì ẹ̀ torí ẹ̀ mo fi sọ fún yín lẹ́ẹ̀kan pé ẹ lọ mọ́ tábàyò *147*1004*2#. *347*1004*2# tàbí kẹ́ ẹ tán lórí website www.kashia.ng www.kashia.ng.
2: ọlọ́lá ṣe méjì tàbí ọ̀sẹ̀ mẹ́ta ni ibi ilé ọmọ.
1: àpò méjì àbọ̀ péré ni
2: ṣáàjò mọ́
1: ₦500.
2: tó bá gbọ́ pé mo tún lọ ṣáàjò ọkọ̀ ọlọ́lá ṣe méjì tàbí ọ̀sẹ̀ mẹ́ta ni.
1: ìlórí abala àkọ́kọ́ ìlágbọ́n ti job connect náà tún wà. ẹ̀yin bí mi lè rè pé kí ló ń jẹ́ job connect.
2: gbàdúrà nílé gbàdúrà nítorí.
3: orí ọlọ́run
2: ẹ máa ṣe.
1: ẹ̀yin bá ní iṣẹ́ kan tó lè fóúnjẹ sórí tábìlì àwọn ènìyàn kan àwọn kan ò kì í ṣọ̀lẹ́ o àwọn kan ò kì í ṣe pé wọ́n kàn pọ́n báàgì láàárọ̀ wọn sọ pé ẹ jọ̀ mo ń lọ.

ojú òpó tẹ pẹ sí rẹ 0806874932 àtẹ̀jíṣẹ́ WhatsApp nìkan ní ọjà rẹ 0806874932 0806874932.

0: torí
1: ronú. Abala kẹta labala ṣe ẹgbẹ́ Yorùbá, ibi àti ń kọ́ra wa láṣà àti ṣe Yorùbá. Kò ní parun.
0: Akọ́lé máralẹ̀.
1: Àṣà àti ṣe Yorùbá jẹ́ nǹkan tá a gbé dání ní ìkànnì yìí.
0: Ìṣọba ṣọ̀wárí ara ẹni.
1: Abala ṣe ẹgbẹ́ Yorùbá láti láǹfààní àti máa bí léèrè àwọn ìbéèrè.
0: Àwọn ta ni kankan mọ jẹ́ kọ́ ni wọn náà.
1: Abala tó wá káàdì gbogbo ẹ̀ ńlẹ̀ ní abala orin ìjẹ́mọ̀kẹ́ àgbà. Ìbí àti láǹfààní àti gbádùn. Orin Haruna Ìṣọ̀lá.

0: Ọlọ́run àti ẹ̀yin èèyàn, ara ọ̀rẹ́, mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa.
1: Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́.
0: Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn-ún 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn, Ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹfà. Ẹ̀wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Literature Doll tó ń bẹ nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ gbẹrú gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nuléṣe ọlọ́pàá tó ti jẹ́ ọ̀jìmì tó mọ̀ nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nuléṣe ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trinchard Doll nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn, aago mọ́kànlá òwúrọ̀ lẹ̀tọ́ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ni ìwọlé o, ọ̀fẹ́ ni ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún, ẹ bá wa

96.7. Koladex International bunyi batu de lunyi ladung little.

ẹ káàbọ̀ padà látojú ọjà bẹ́yìn bá ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ẹ káàbọ̀ sórí ètò olóyin ládùn. ẹ bó gbàgbé pé mo sọ lẹ́ẹ̀kan pé a lọ yí koto fún káàṣì ẹ̀ 25,000 ń bẹ fẹ́ èèyàn méjì ó jẹ́ 50,000 eléyìí túmọ̀ sí pé ẹnìkan ó jẹ 25 ẹnìkan náà ó jẹ 25 pẹ̀lú 500 naira péré ni ẹ lọ máa ta báyìí *347*1004*2R*3

0: tó ń gbọ́ mi yẹn gẹ́gẹ́ tó rò pé kò ní wá lálẹ́ yìí ó yóò wá o ìwọ mọ̀ jẹ́ tó mọ̀ sí aláìgbàgbọ́ o. Ẹ̀jẹ̀ wá ní tíkẹ́ẹ̀tì lọ́wọ́ tí ò tí wá kódà wọ́n lè pè yín láàárọ̀ la pé ẹ ti gbára gbọ́ pẹ́. Àsìkò tẹ́ ẹ lérò àbásìkò tẹ́ ẹ ti ẹ̀ fọkàn sí ní káàṣẹ ẹ ti ẹ̀ mọ́ gbé bọ́dì wọnú láìfù èèyàn. *347*1004*2#*347*1004*2#. Tàbí kẹ́ ẹ rẹ̀ sí lórí wẹ́bsáìtì náà www.kaase.ng. Táàrún bọ̀ lẹ́ẹ̀kan. Ọlọ́run mọ̀jẹ̀ aṣọ rẹ ní. Irú àwọn ọ̀rẹ́ wo lo ti ní rí? Àwọn ọ̀rẹ́ tí wọ́n ti ní rí tó ti dàbí ẹni pé n tán ṣe fún ọ kò fẹ́ mú ọkọ bí ara sí ọ̀rẹ́ níní mọ́. Ṣé nǹkan kan lọ sọ́dọ̀ tó sì ẹ̀dùn ọ̀dùnà tó sì bóyá ní gbogbo nǹkan kó ṣe látàárọ̀?
1: Kàlẹ́
0: bóyá
1: adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run
0: ṣé o wà?
1: Mo wà dáadáa.
0: Ó dọ̀ ọ lójú.
1: Mo wà dáadáa.
0: Torí oríṣiríṣi ara ní bẹ lọ́wọ́ rẹ.
1: Ó pọ̀
0: bóyá kí làwọn nǹkan tọ̀rẹ́ ti ṣe fún ọ rí?
1: Ọ̀rẹ́ tí mo ní mo lè sọ pé wọ́n kún oríṣiríṣi.
0: Ok.
1: Àwọn kan wà tí wọ́n ṣe dáadáa, àwọn kan wà tí wọ́n pẹ́ wọ́n ṣe dáadáa.
0: Àwọn tí ò ṣe dáadáa yẹn kí làwọn nǹkan tó ń ṣe?
1: Mo kàn fún kọ̀ọ̀kan àwọn kọ̀ọ̀kan láti
0: ṣe. Ẹ lè mọ́ dáko bẹ́ẹ̀ bá pè wọlé o, ẹ lè mọ́ dáko.
1: Káwọn ẹ̀ má da kí wọ́n lọ dárúkọ. So mo fún kọ̀ọ̀kan àwọn yẹn láṣẹ bí wọ́n ṣe pé ẹ lè gbà sílé kó tún máa fi ọ̀bẹ yẹn jẹ níṣu.
0: Ó túmọ̀ sí pé o gbà yàn sílé bí àwọn ọbẹ̀ ẹ̀yìn wo ló fi jọsùn yànnà náà dáadáa. Àwọn èèyàn fẹ́ kẹ́kọ̀ọ́ nínú ọ̀rọ̀ tó fẹ́ sọ ni o.
1: Nínú ẹ̀mú gbà sílé mo ra nǹkan ọ̀tún ọ̀tún sínú ilé mo tún ṣe lára.
0: Kí làwọn nǹkan ọ̀tún ọ̀tún?
1: Dàfẹ́ fi ogbẹ́ nu sọ́tún bá
0: ṣe ní ọ̀hún ṣe
1: àwọn nǹkan bí ojò owú nǹkan nǹkan báyẹn wọ́n tẹ́ pé nọ́mọ̀nàmọ̀ èyí ń gbà ẹ́ sílé ni o dẹ̀ tún jowú ẹni tó tún gbà ẹ́ sínú ilé yẹn. So àwọn nǹkan nǹkan bẹ́ẹ̀ ọ̀rẹ́ kan dẹ̀ wà tó yẹ pé ìyẹn ṣe dáadáa bó bá ti tún lọ sáàbù gan ibi tọ́ rẹ̀ yìí tó ṣe dé ó tún mọ̀ pé bọ̀bọ̀ yìí ibi tó wà ẹ̀ pọ̀ lè máa ṣiṣẹ́ bí ó tún sẹ́ndì owó ó náà ń gbọ́ prógámù yìí ń gbọ́ lọ́wọ́ lọ́wọ́ yìí. So àwọn nǹkan wọn ti pọ̀ lóríṣiríṣi ìkan náà ti ẹ̀ tún wà tó yẹ pé kò rú orí ẹ̀ kò rú orí kan yẹn ni àfi ká yẹ pé titi ẹ̀ nìkan àfọwọ́ nìkan ṣáà ní kí gbogbo nǹkan ṣáà máa dáa ìrọ́dẹ̀ ni gbogbo ọ̀dẹ̀ ilé wọn ń bọ́rẹ́lẹ̀ náà ni tí ó pọ̀ lóríṣiríṣi bẹ́ẹ̀.
0: Ojú òpó tẹ́ pè sí rèé 0912370875 láti ilẹ̀ òkèrè +234 814249106 Ṣìkẹ́ bó ni gbogbo nǹkan jágbó látọ̀dọ̀ ọwọ́ náà?
2: Dáadáa náà ni.
0: Torí mo mọ̀ pé ẹ̀yin tẹ̀mí tẹ̀ ń ṣiṣẹ́ amúlùdún yìí ẹ mọ̀ kọ́ rẹ̀ lóríṣiríṣi.
2: Kìí ṣe pé a máa ń kọ́ rẹ̀ bẹ́ẹ̀ yẹn náà ṣùgbọ́n ọ̀pọ̀ ọgbà la máa ń pe àwọn kan lọ́rẹ̀ẹ́ tó jẹ́ pé lọ́kàn wa a mọ̀ pé ọ̀rẹ́ àfẹnujẹ ni wọ́n. Gbogbo èèyàn kọ́ lọ́rẹ̀ẹ́ mo ṣe content kan of recent tí mo fi sọ̀rọ̀ nípa ọ̀rẹ́. Kìí ṣe gbogbo ẹni tẹ́ ẹ bá jọ ń sọ̀rọ̀ lọ́rẹ̀ẹ́ kìí ṣe gbogbo èèyàn tí wọ́n jọ ń rí yín pọ̀ lẹ́jọjọ́ rẹ̀. Ìwúlò oníkálukú àti ipò tó yẹ ká fi kálukú sí ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ṣùgbọ́n tá a bá ti wá ní mindset pé torí pé ẹni yìí ti ń bá mi sọ̀rọ̀ àbí torí pé ó ti sọ nǹkan fún mi nípa ara ẹ̀ torí ibi tá a ti máa ń confuse ara wa pé ẹni yìí ọ̀rẹ́ mi ni bóyá ọ̀rọ̀ débi ọ̀rọ̀ ó wá fi rẹ̀ ṣàpèjúwe kan pé èmi náà mà ti nírú rírí yìí mo ti nírú rírí àwa wà ti wá wò pé ọ̀rẹ́ mi ni kì í sọ̀rẹ́ rẹ̀ o. Ohun tí wọ́n ń pè ní ọ̀rẹ́ ó kọjá pé a jọ sọ̀rọ̀ àtúnsọ̀rọ̀ mọ́ ó rí mi kò béèrè mi ọ̀rẹ́ kọ́ nìyẹn. Ṣẹlẹ̀ tún rí àwọn ọ̀rẹ́ kan wà tó yẹ pé ẹ lè máa sọ̀rọ̀ lógún ọdún ṣùgbọ́n ẹ̀ẹ̀kan náà tẹ bá tún máa sọ̀rọ̀ báyìí ko te ni jo bi pe e ti soro ti pe koda ti nkan kan ba nduru awon eyan be iwo ni won ma ko ni lokan pe je n pe lagbaja kin salaye fun nkan ti mo go through so fun di eyi ore o fi be je emi lowo ṣùgbọ́n lára àwọn ìrírí tèmi náà ti rí
0: èmi
2: tiẹ̀ ti ní lọ́kàn pé mo jọ́rẹ̀ sí èèyàn kan rí tó bi mí rí nítorí pé mo rán létí nǹkan tó sọ nígbà tájọ́ ń dùn mọ́ra wa pé obìnrin ni o ó ní ó sọ àwọn nǹkan kan gbà yẹn mo wá rán létí lọ́jọ́ kan pé ó máa sọ báyìí ó máa sọ báyìí gbà yẹn ó lóhun kẹ ibo lòun ti sọ rú ẹ ṣé mi àtò nǹkan jọ̀rẹ̀ tẹ́lẹ̀ ni orí mi kọ́kọ́ ṣe gìsgìs pé ní ọ̀rẹ́ tó jẹ́ pé ọ̀rẹ́ tèmi àti ẹjọ́ ń ṣe gan àṣà àtìgbà yẹn àwọn kan wà behind it àwọn yẹn lọ́n ti jọjọ́ rẹ̀ láti secondary school èmi ò dẹ̀ lọ́rẹ̀ gbogbo gbà yẹn àwọn tèmi náà lè pè lọ́rẹ̀ mi bí àwọn takànjọ máa ń sọ̀rọ̀ on school ni so ìgbà tí mo wá rí pé àwọn tán jọjọ́ rẹ̀ secondary school yẹn wọ́n máa ń threaten mi pé kinní kan èmi rò bí èmi ń ba ṣọ̀rẹ́ àbí kémi ṣáà mọ̀ pé ọ̀rẹ́ ẹnìkan lọ́tẹ́ ẹnìkan àtijọ́ náà mo ti mọ̀ wọ́n ara mi ìwọ́ ta tún wá ń torí rẹ̀ já à ń torí ọ̀jà já ó ní ta ló ń jà lẹ́nkùnlé òun kì í ṣe ẹni tó máa ń gbọ́ rédíò mi ìbá ní ó ṣeéṣe kó náà mọ̀ gbọ́ mi lálẹ́ ìbá yìí òwa ní ṣé èmi àti ẹ̀gán jọ̀rẹ̀ tẹ́lẹ̀ ni torí pé mo rán ẹ létí nǹkan tó o sọ bóyá o wa feel like pe o ye ko so nkan yen mo o ye ko gba pe okay ko si gba ti ti won ba lanu gba mi oro ma nja bona ko de se ko mo o wa yari o ba ni ibo lati so re gan tele mo de wo gun ta ti jo se e ki wa ni title ta fe fun gbogun ta ti jo se yi leyan se ko ti o ba ri mi a ma pe mi ni bolo wa jo n lo bi kan so n se gba a jo free experience aye ara wa jo fi kogbon nibi to da to dunde àtijọ́ hangout dáadáa àtijọ́ oríṣiríṣi ó bá ní ṣe mi àtò ń jọ so fún di èyí ká tó sọ pé ẹnìkan ọ̀rẹ́ wa ó máa níbi tí èèyàn máa nǹkan tí èèyàn ó ti rí kí èèyàn tó sọ pé then ìgbà míì kì í ṣe pé ọ̀tá lẹni tí kì í ṣe ọ̀rẹ́ wa náà jẹ́ sí wa ọ̀rẹ́ náà ni ṣùgbọ́n ìpele ibi tí ọ̀rẹ́ ti ẹ̀ fọ́ọ̀sì òun ló yàtọ̀ wọ́n máa ń pa àwọn ọ̀rẹ́ kan ní kòríkòsùn tí ó bá sì ń bẹ nísìnyí mo gbé dansaki fáwọn ẹni yẹn because ibi tí generation yìí tí wọ́n bá dé o lè bá yàn ṣe kòríkò sùn gan kò rí ẹ kò sùn kẹ yóò sùn tí ó tún hanrun
0: kí ló kí ló lóbi ọdí
2: ló ń lo ṣùgbọ́n a ti wò pé tán bá ti jọ ń wọṣọ kan náà tán bá ti jọ ń jáde tán bá ti ń rí wọn pọ̀ wọ́n ti jọ́ rẹ̀ nìyẹn pé ọ̀rẹ́ lèèyàn ó rìn jìnnà jù bẹ́ẹ̀ yẹn lọ kọ́lọ́run ràn gbogbo wa lọ́wọ́
0: àmì ẹjẹ mú ìpè látàgbàbí hello hello ẹ kú ètò sá ó kọ́ ìbílẹ̀ tí ń pè yìí o hello
3: hello ẹ kàrọ̀
0: yes sir orúkọ ìbílẹ̀ tí ń pè yìí sá ẹ kàlẹ́ lápàbí
3: ẹ jù mí ò ní fẹ́ tẹ́mọ̀ mi jẹ́ bẹ́ẹ̀ sísọ
0: ok bọ́ ìbílẹ̀ tí ń pè
3: mo ń pè láti ìbàdàn bí
0: ok
3: àkọ́kọ́ ṣe ń gbọ́
0: mo wà pẹ̀lú yín mò ń gbọ́ yín ketekete ẹ kàn bá wa pa rédíò tẹ fi ń gbọ́ wa.
3: ok mo ti pa ṣe rí àkọ́kọ́ èmi jẹ́ ìdàkọ́ tó lẹ́ pé mi ò kí ń sábà ní ọ̀rẹ́ ọ̀rẹ́ tí màá dẹ̀ mú ó máa ń depend lórí quality not quantity. èmi máa ń sọ kí nìkan ọ̀rẹ́ kọ̀ọ̀kan tí mo ti ní mo lè wò pé ó tí n bá fẹ́ sọ̀rọ̀ nípa kọ̀ǹpútà ẹni báyìí máa pè ọ̀rẹ́ mi níbi eléyìí tí n bá ní ìdá fáìsì lórí nǹkan bá ẹni báyìí ni tíṣòro bá dé bóyá mo fẹ́ dì ní pẹ̀lú sọ́bjẹ́tì kan ní oyà mathematics ọ̀rẹ́ mi yìí ló mọ̀ mo máa ní purpose sí ọ̀rẹ́ kọ̀ọ̀kan. So I don't depend on quality.
0: yóò ní nkankan tó ti ṣẹlẹ̀ rí tẹ́ fi kàn wò pé kẹ́ẹ̀kan ṣáàdà ní àwọn ọ̀rẹ́.
3: mo ń bọ̀ wá bẹ́ẹ̀ ó ní ṣẹ́rí nature yàtọ̀ ṣe understand. So ohun tó rọrùn ń tẹ̀lé lè ṣẹ́rí tẹ bá ń ṣe ọ̀rẹ́ tí ò ní purpose ó pè é mo challenge ẹnìkan lọ́jọ́ kan mo ní orí fóònù ẹ èèyàn márùn wo ló lè pè tó lè send 10,000 ṣe ní. ó wá wo lóòótọ́ mi kò bá sí òótọ́ èmi wá pè èèyàn mẹ́ta she understand. I want to send 5,000, 15,000 to you. Well, yeah, we said that we want to know this quality, not quantity. So, I want to know this our team, a little to show last year. Already, we have been in the for 5 years. A content that's all right. I have been finally realized that you were already the money who only made 15. But I don't think I can have any closest friend as in you did, honestly. He was anything or in cause of a to me, could you be not doing one for you, Gale? Because one will be too. Tendency human being, psychologist, one you come up with too. Anybody can disappoint. To us, many mind here, we need to age. Then you are saying if you don't go out there only. So basically, we know what to teach. We know what to teach. We know what to teach. So okay, last week we want to teach. We want to teach. We need to go out there. We know what to do. I mean, you are so rusty. Send it to me.
0: What happened here?
3: Kemo ki la pari e mo anu ki e ma ti kre di sa ho mo pe ke bo ni da le o
0: e
3: ma ti kre le to ma ti wa wa ma ti kre di sa I to ti ba wa wa mo ko absent o wa yo nu we kemo ki ngba di ju di pe lo awon to ni ku pe ni ati won ni iya kemo ko ni yo lo leyin ti o lo san So out of fear, we are key human though. Or after you go, okay, see that we get any, let me yell at you, I'm a mulletty staff, that we didn't have a mulletty staff, and we have a good friend. She
0: understands.
3: This particular, after my army, you to my say, or any, or any, but you can go up and I want to make a secret here, and get to incompany Shelly. No one could you be sure. Mo ti challenge ba bi so di jani mi ni pa o fun yin emi le di kini kon ti mo de fe ka won no ke kon be all of you prepare your mind for something chere to ba ti ma cho di pe you can cut people off without any explanation. In fact, that's a good change in someone's life. Not for anything but to create peace, because chere ko don pa won yin laye emotional trauma ni o. Deba lost the psychiatric hospital. He got up on the bottom. He can be connected to a boyfriend. They disappointed, logically. A girlfriend, they disappointed, already disappointed. I doubt it. If I can experience such, the Muslim fight, he left it. Will appreciate it. More than you will not like the person, but at the same time, prepare your mind.
0: Oda, Oda. Tori akoko wa, eshe o. Ejin sare mu ipe yi. Hello.
4: Ah, hello, my poeto.
0: Yes, sir. How can I be letting you, sir?
4: I'm barely asking that only the American.
0: Hey, Kabo, sorry to sir.
4: Ah, well, I'm going to buy your phone.
0: Ah, miss sir.
4: Ah, make me name. Make me name. Or the more I want. Or the what? Or the what? Very. Or the. Yo ma se ada pelu yan se ba tun yan yo ra se nkan bo yin lenu sugba ti e ba ni ore leje eyo sokun lowo ore ko se gbe lo mo fin legba gbagbagbagbagba uri emi se mo ni ore mo si ni ore
0: e si ma mejeji se
4: ah o se safu ore se ma no, most of the people are not going to be able to do it. I'm going to be able to do it. ọ̀rà mọ bó ṣe yẹ ṣùgbọ́n ẹ̀ka ń bẹ tí ò ṣe ń sá fún ọkàn máa sọra ni ṣe nígbà kan mo wà ní ìgbà tí a ṣe wà lẹ́ẹ̀kan tá à ń rìn káàkiri tá àti ìrọ̀lẹ́ ká gbà ṣe mo lọ́rẹ̀ẹ́ kan ẹṣẹ̀gùn tí ẹ bá láyé ẹjọ́ tí ẹ bá àwọn oníbò tí wọ́n ń dìbò yẹ tí ẹ bá dìbò state tí ẹ bá gbà yẹn ṣiṣẹ́ ń bẹ̀ owó rèé tó nǹkan ṣùgbọ́n tí ẹ bá gbà yẹn ṣiṣẹ́ bí federal nígbà tí yẹn fẹ́ ṣe owó ni wá ní ọ̀rẹ́ kan ajọ́ máa ń rìn káàkiri ni ọ̀dọ̀ àwọn òbí tí a ní tí wọ́n ń jẹun tó láwọn ẹgbọ́n tèmi èkó láwọn wà wọ́n máa ń fún mi ní nǹkan ṣe òpin ọ̀sẹ̀ ayé díẹ̀ díẹ̀ àájọ náà ni nígbà tásìkò tí wọ́n ń ṣètò inec nígbà náà wọ́n sọ mi sáwọn ọ̀rẹ́ mi láàrin bí ọ̀sẹ̀ mẹ́rin níbi ọgbẹ́ ìwà àríra kò rẹ̀ tí ìṣàyè fóònù gbà ẹ̀ bàbá tó bá wà lọ bàbá ẹ̀ bàbá ni wòsí ní òkè nígbà tó sáré pé bòyẹ lọ tí wọ́n ti ń padà dé bàbá ni àwọn lọ ṣe inec ní lọ́nà ọ̀sán ni ẹ̀ẹ́dẹ̀ pé mi lọ àwọn ìgbà àwọn ẹgbẹ́ tí ẹ ló lọ kí lọ tó fẹ́ fowó sí mi náà ẹgbẹ́ tèmi lọ lọ́dọ̀ pé mo ń bọ̀ èmi ẹ̀rí kẹjọ náà tèmi ẹ̀kẹ́ ṣé mi ò nílò owó ìyẹn kọjá lọ nígbà tí a máa fẹ́ sá kù lóru láyé àwọn ẹtù mọ̀ wọn tí a máa fẹ́ sá kù lẹ́kọ̀ọ́ jílẹ̀ ló gbé
0: ọ́ bẹ́ẹ̀ni láti bí ọwọ́ aago méjìlá wa bí aago mẹ́rin ìdajì
4: bọ̀tẹ́ èmi ní jókà kan tí wọ́n máa ń lò tí wọ́n bá ti di aago márùn ni wọ́n bè tí wọ́n bá ti di bí aago márùn kù ìṣẹ́jú kan tàbí ìṣẹ́jú márùn ènìyàn ẹ̀ṣẹ̀ pè olùwò ni kọ́tẹ̀ ọba pè aago méjìlá ọ̀sán àti tó bá kọ̀ọ̀tẹ̀ lọ́dún ẹ̀ ló kù èmi sáwọn fi yẹn pè torí èmi ọ̀rọ̀ ayé mọ jókòó lẹ̀ lóru ẹ̀jù
0: àfẹ̀júmọ́ yẹn sì lélẹ̀ ẹ̀yin ó jí lọ kírun.
4: Bẹ́ẹ̀ ni yóò bá pè mí pé a máa ń gbó ni nígbà tó bá pè mí ni a ṣé kí lẹ́sì tó ń lọ ni mo ní lọ ó ní tọ̀dọ̀ wọn ọ̀ lọ́mọ̀ àmọ́ tọ̀dọ̀ ni mi sì ń lọ nígbà òdíjọ́ kejì tọ́lá ẹ̀hún kẹ́sì lọ wọ́n ní rọ ni ọba fún nọ́mbà mi ní ẹ̀bá ẹ̀ǹdẹ̀ nígbà òdíjọ́ kejì lọ́ba tún orúkọ mi pè ó pẹ̀lú àpèrè ó ní ámbàlì mẹ́lẹ̀ ẹ̀ lẹ́tọ́ọ̀kì ọlọ́mọ ni mo ní àkọ́ ọlọ́mọ wà tí ẹ ti gẹ̀ẹ́sì tọ́tọ́ tèmi ọ̀rọ̀ ló ń pẹ́ tó ń sọ fún alámẹ̀ mo fi ọlọ́ba tí mo ń ṣe ìbúra
0: hello hello
4: ọjọ́ àǹdẹ̀ mú mú ọdún iṣẹ́ ibi tí mo wọ ajọ wà bẹ́ẹ̀ ni mo bá rí rẹ pé àti mo sọ fún àti mo dáràn ni nítorí mo ní ọ̀sẹ̀lẹ̀ gangan ọgbẹ́ ni wọ́n á lò èdè ìṣòro bí ọlọ́dà nǹkan bí kí ààrẹ ti dájẹ́
0: ọ̀rẹ́ yín yẹn tó hẹ́ndì bẹ́ẹ̀ ṣe ń rí opportunity extra kù.
4: ẹ tó wá
0: hello.
4: ẹ̀rọ fílì lòun ṣe mi bá jábá ìṣìwọlé ṣẹ̀pọ̀ automatically mo bọ́dún kan sínú ẹ̀. gbogbo káàrí gbogbo wáńdà tó bá lò lọ́mọ kókó àpamẹ́tì èmi ni màá bá ṣe tó bá wá sí lónìí oúnjẹ tó bá jẹ́ lónìí òun gbé tí wọ́n ti sọ jù ọmọ gbọ́ ẹ tó ti ẹmọ gbọ́ òun gbé ní èrú àìrègbè bárékè láti ní èrú àjọ tó wá sínú fólì yóò wá gbalẹ̀ wá bárékè yóò fi àwọn ẹ̀ṣẹ́ yóò gbọ́ bá jẹ tán yóò fi àwọn ẹ̀ṣẹ́ kí n fóun lówó mọ́tò láti bárékè wá sí ní èrú wa yàrá sí ní òòtẹ pẹ́ẹ́bí náà èyí ó di ìjẹrán láti ìbàdàn ni ó jẹ nígbà jẹlá ní oṣù mẹ́ta oṣù mẹ́rin máa ti dìjà ní wáṣẹ́rù wa lẹ́yìn ẹ̀fọ́ bí ata nìkan la mọ́ kó wúrà ẹ̀fọ́ sọ́wọ́ ni ìgbà ń jẹ́rán lájọ́ òun dẹ̀ ní àárín dídì mi ń gbé àwọn oṣù ṣe ń jẹ fún lọ́wọ́ kò sì ní gbé wá sílé ìwé abẹ́ mi nígbà tá a wá dé ìta iṣẹ́ kan lájọ́ ń ṣe ìdúgbò ọba di jésù àti júdásì o gbe ni a lo igesi yo lo mi opa mi o ti o so yo mo ku tan o to ja ile ati edunmi ni yawo re wa pari etu ni igba ni mo ni eleyo pa mi o le kan o le so si mo je le se pe mi so si wa kini ki o ibe mo ni ka mo wule pade mo to le to ba fi nkan lo je fun yan to la jule te fi nkan lo je fun yan o gangan le fi de fun yan ti o
0: pa yan beni beni ẹṣeun ẹṣeun ẹkú tẹ́tí sí wa ẹ bá ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa orí ìkànnì lágìlú 96.7 FM náà ni wáyé ẹ já máa ṣe lálàfíbọ̀ ẹjẹ́ ń fi orin sí díẹ̀ ṣùgbọ́n kí n tó forí sí ẹ mọ́ gbàgbé o àsìlọmọ rẹ káàṣẹ ẹ sí èèyàn méjì 25,000 ó jẹ́ 50,000 èèyàn méjì ọgbẹ̀nu sí o ẹ mọ́ gbàgbé o ẹ mọ́ gbàgbé rẹ o kó tó dé pa lọ yí kó tó káàṣẹ *347*1004*2#*347*1004*2# ₦500 pere na le fita tabi ke ta latori website www.cashier.ng www.cashier.ng en le mbe ku kale be ba se ndara po mo wa

0: ti jẹ oke tola
1: ari lagbaja se ki n so fun
0: ta lore ti
1: e na salado re gi
0: ororo epo ata
1: si ka ma se ra wa
0: won na si mo dale lopo igba ti won ta si yan loju abi ko si ba se le dale to eyan tun ba so re na ni pe iwo
1: o si ka ma se ra wa opo ti ja wo mara wa
0: gbagbe ati lo ma reka ase si aje ki n tun code yen pe fun anfani awon to se ndarapo mo wa *347*1004*2#. *347*1004*2#.
1: Ta ba ti pe ra
0: ogbon bi iseju die tin ba ti de latodo sike lalo yi koto *347*1004*2# tabi ke lo re si ni lori website www.kashe.ng www.kashe.ng pẹlu ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta naira 500 naira.
1: Ẹ̀dá bá fi inú hàn ló ń dà ní. Ọ̀rẹ́ ò sí mọ́ṣẹ́ fi wà láwọ̀ ẹni, abájọ wà láwọ̀ ẹni.
0: Pẹ̀lú agbogbo ọ̀rẹ́ ilé ètò ti ní sẹ́yìn ń báyìí tí wọ́n ti wá ṣerú nǹkan máa tó bí mi sọ̀rẹ́.
2: Ẹ̀wọ̀ yìí ń sọ̀rẹ́ mọ́.
0: Kí ló dé?
2: Bọ́ọ̀tì, síbí àti gáàsì.
0: Lo fẹ́ mọ̀ bá sọ̀rẹ́ kò sí wàhálà
2: ìbínú bá ti kún bá ti wọ kí
0: èmi ò wá lè dọwọ́rú pẹ̀lú rẹ̀
2: máa máa rojọ́ sí wọn létí wọ́n sì mọ gbọ́n ti bá sọ
0: dà kò sí wàhálà
2: tó ẹ̀yà alẹ́ mo fi ń kiyín káàbọ̀ sábàlá tá a pè ní ṣọ́kọ́ yọ̀ ọ̀kọ̀tọ̀ ọlọ́bẹ̀ ńlọ lọkọ síkẹ́ ń lóní kọ́lábà bá ti dábàlà bí bọ́lọ̀ ń bá ti jẹ́ kíkọ́ ló fowó lẹ̀ ń lé á ṣe kíni á dáná tí bá ń wá ọ̀rẹ́ ebi ò tí ì narú ẹni bẹ́ẹ̀ ni bébí bá pa oúnjẹ kan ọ sọ̀ra fún tí wọ́n ń pè ní ọ̀rẹ́ ọ wà kọjú mọ́ kìsìnì rẹ bó ti ń se jíjẹ ló mọ̀ sí mímu torí pé kí ni àwọn ẹyin òní òní kọ̀ ọ́lẹ̀ bó o bá ṣe wá jẹ́ tán tí o bá ti sara lóore tán yóò túnbọ̀ yẹ ọ̀rọ̀ rẹ̀ yóò bọ ilé ilé tí ọba dá yóò bọ ilé dáta ilé tó yẹ kó dúró lára yóò bọ fi pamọ́ bẹ́ẹ̀ sẹ́yìn ò tó ó kàn yẹn pé àlégbélé ayé láìsí ọ̀rẹ́ náà kò bá àti ẹ̀wà jọ́ kọ yín lọ̀rẹ́ ti yín o bírú èmi báyìí ọkọ tèmi lọ̀rẹ́ mi a bá ti délé lálẹ́ ohun ojú wa rí ń gbòòrò gbogbo ẹ̀ láá dìskọ́ọ̀sì lẹ́yọkọ̀ kan àbóòrí lénìí ni àbóòrí lánàá ni bí ó bá ti rí bẹ́ẹ̀ yẹn kò ní lè máa sú yín kò ní sí pé ẹnìkan dalẹ̀ lónìí ẹnìkan dalẹ̀ lọ́la bó bá sì jẹ́ lẹ́nu iṣẹ́ ni téèyàn bá ní èèyàn lọ́rẹ̀ẹ́ náà ẹ bá ti mọ̀ wọ́n ara yín tí ò ṣe pé bóyá ẹ̀ ń fi àṣírí tí ò yẹ kẹ́ ẹ fi pamọ́ sẹ́nìkan lọ́wọ́ trust nobody òní táìtùlì ayé tá à ń gbé lọ́wọ́lọ́wọ́ yìí lónìí tó bá jẹ́ gbà àkọ́kọ́ rèé tẹ́yìn láǹfààní àti mọ gbọ́ ètò lóyin ládùn abala kejì yìí láti mọ ń kọ́ra wa ní sísè òun sísọ bóyá ní oúnjẹ kan tí ẹ pé ẹ̀yin nífẹ̀ẹ́ sí ṣùgbọ́n mọ bẹ́ẹ̀ ṣe lè mọ̀ ṣètò rẹ̀ tẹ̀ látẹ̀jíṣẹ́ sí wa àwòbá yín mu wá ń bí á sì ṣe kíni àbá yín nànà náà bẹ́ẹ̀ ṣe lè bẹ̀rẹ̀ sísè ẹ̀ tẹ́ fi gbadé gba parí tí oúnjẹ yẹn ó fi jiná tẹ́ fi ṣe kíni tẹ́ fi ẹ̀njọ́ ẹ̀yẹ orúkọ mi ò yípadà ṣíkẹ́mi òkè tọ́lá lèmi jẹ́ èmi alẹ́mi lọ́mọ bàbá lókè ogun yẹ̀rú ọ̀kínní mi ọmọ ọlọ́fà àmọ́jọ ọmọ abisujo kọjá kátà títí olóró ọ̀fà ẹ kú kalẹ̀ ẹ sì kú etí ìgbẹ́ ọwà bó orún bá fẹ́ mọ gbé yín lọ lábala bí adé yìí ẹ̀yin ẹ bu omi sínú báàfù kẹ wá kó ẹsẹ̀ yín méjèèjì sí ẹ rí pé kíákíá ìní oorun yẹn ìní ó sá lọ lónìí ọ̀nà míì ta tún lè gbà jẹ iṣu wa tó jẹ́ pé yóò dùn gbọ́ngbọ́n kan sí yóò sì sára wa lóore òní mo mú wá fún wa mo pè ní saint leaf porridge àwa tó yẹ pé yóò bá ni wá gbogbo alamọ ewé efinrin àwa fẹ́ jẹ àsáró tó jẹ́ pé efinrin ni wọ́n fi ṣètò ẹ̀ bóyá kí n ṣàlàyé ẹ̀ bẹ́ẹ̀ yẹn àsáró tó jẹ́ efinrin ni wọ́n fi ṣètò ẹ̀ òun la fẹ́ jẹ lálẹ́ àwọn tẹ́dẹ̀ nílò kò pọ̀ rárá o kódà bí irú àwọn oúnjẹ bá wọ̀nyí tó bá yẹ pé àsìkò tí ò fi bẹ́ẹ̀ sí nǹkan rẹpẹtẹ nínú kíchìn yìí ni wẹ́pẹ́ ẹ̀ṣẹ̀ fẹ́ lọ restock ẹ̀ sì lè jẹ́ nítorí pé kò gba èlò púpọ̀ rárá àwọn tẹ́ nílé tẹ́lẹ̀ náwó múnú kíchìn yìí òun náà làwọn nǹkan tẹ́ nílò lákọ̀ọ́kọ́ ẹ nílò iṣu nígbà tó ti jẹ́ pé àsáró ńlá pé iṣu ni wọ́n sì fi ń se àsáró ẹ nílò iṣu ẹ nílò ata ṣe wá rí ata yẹn ẹ bá mi wẹ bí ẹ ń pẹ́ fẹ́ fi rò fọ́ kò wá nílò tomato torí pé àsáró lẹ́ fẹ́ fi se àsáró sì rèé òun àti tomato wọn ọ̀jọ́ rẹ́ fún ìdí èyí ẹ má fi tomato sí kódà ẹ lè jẹ́ kó jẹ́ ata rodo lásán tó ẹ pẹ́ yìí máa ń jẹ ata dáadáa ẹ nílò epo pupa ẹ nílò efinrin ṣé wá rí efinrin yìí kìí ṣe pé ìjẹwé mẹ́ta o ẹ nílò ẹ lọ́pọ̀ yanturu torí pé òun gangan la fi porí ohun tá a fẹ́ se yìí ẹ nílò awon se beyin lo ni be ba se mo nje ninu onje e ni lo ede eleyi ti won ti lo to kuna e si ni lo alubosa ninu te fe se se wa ri in te fi je eyin le decide elomi eran lo like seja elomi eja lo like ke seran se wa ri awa agbalagba mo so fun wa pe awa ta ojo ori wa ti koja omo ogoji odun eje ka ma je bi eja bi chicken dada tori pe awon kan woyi o ma se agwara wa lanfani ju eran na mo lo eh to ba je pe biru side ele yin wa force eni lu eja se wa re eja yi o ku sin lowo lati decide pe se din ni abeyin o je lo foro sugbon bo ba se mi leyin ni won o din ni tin ba si din bayi tente lori onje yen ni o wa tin rora garnish e eyin to ba pe ma like e fi plantain ke fi je asaro yin eni lo plantain lo ni beyin ba se fe je si ka wa wonu sise lo ku bayi se ri isu yin e kokko ba mi ge ebe epo are kuro e wa mu isu yi e ge kekeke mo ti ko wa ba se le dice isu ta ba fe fi se asaro lori eto ina lati se ehe eni lo iru isu yen te ti dice te ti ko sinu omi te ti fo daada to ti mo e gbe pot yin tinu e na mo to je pe te ba se tan te fe gun isu yin papo ki se le ti o mo danu nu e o eh pot gbodo to bi daada to je pe a le ran yin lorun lati gun nigba ti isu yin ba ro e da isu yin si e fi sebe si e si gbe kana isebe ti mo daruko yen osa nikan ni bere pepe te ba gbe sori na e ti mo gba ti isu yin ba jina to ba ti ro leyin eleyi e mo ata yin ile te ti we e da sinu e ona meji le gba seto ata yi to ba je pe eyin fe se ata dindin loto eyin na tu wa so ele lo ata dindin te fe din loto sugbon ninu asaro ina anilu ata so ata ele te ti we sile yen un le ma da si sugbon to ba wa je pe nibi teyin wa e ni access ata te le we ngba yen ele lo ata gungun yin o wa ni lati mu daada tori pe ti o ba ta yeri yeri lenu o le ma fun yin ni esi te n reti ehe te ba ti wa da ata yin si ede ki ata yi ko fi jina mo isu yen daada se to ba si jina mo e si pada e ko ewe efirin yin te ti fo to ti mo te ti re kekeke se ri ngba te re yi gbogbo awon to ba ni se bi gigi ninu e gbogbo e le ti yo to je pe ewe lasan oni o seku e wa fo daada e da sinu e beyin e wa yi papo e mi so pe gbogbo e se kini o sa wonu ara won se wa ri omo rogun yin te fi nro amala e mu bode ise ti kan won na nu e fo daada e wa bere si ni ma se isu yi e bere si ma se mora won ti gbogbo o fi se kini ti o fi lepo ti gbogbo o fi marinate ara won se ri te ba ti se ba yen tan e wa fi omi die ni won ba o se se ko je pe e ma nilo warm water tori opolopo awon isu mi ko gba omi tutu ara beyen so te ba ti mu isu te ba ti mu warm water yin e da sinu nte ti gun yen e wa file fun seju tintini ni won gba yen e le ma fi awon eroja te ba fe fi si bi awon eroja amo bedun amo nje dun te ba fe fi si e le fi si ni time yen sugbon ni ruru onje bayi mo agba yin ni moran pe te ba fe tu eleyi ti mo n be nu ora hun eyin gboro dako e nbi ni ko mo da bi polowo oja te ba fe tu e tu somi boya warm water die e wa da si e fowo fo ninu e tori opo gba ta ba fi si onje beyen papa julo ninu asaro egbe kan ni o lo sa si e n ba bu si bi re to gbe mi oni o mo pe nkan si ohun fun die yi te ba ti fo sinu omi yo ti tu ka gbogbo e papata oni o si lanfani lati fi ara yira pelu leyin eleyi e mu ede yin e fo na si alubosa yin mo gbagbe lati so fun yin pe nigbati isu yin ti kokoro yen te data si o le ti re alubosa si ni won ba e wa fi gbogbo e kale sori na fun bi iseju meji se leyin iseju meji yi o ye ki gbogbo eroja amo bedun te da si ko ti se kini ko ti parapo so e fi epo pupa yin ohun ni lasting te ma fi si e fi epo pupa sinu e te ba fi epo pupa si yi e ma make sure pe epo yen e gan lo like ki se pe manage epo lo tori pe epo gangan ohun lo ma je ko ju e ko rush omu dada ko wu ni je leyin eleyi ti epo yin ti debe iseju kan pere ti to ki epo yi ko kan fi se mo around te gbele na ni papata iseju meji meta o ye ki asaro yin ko ti dele e so sile segbe kan eyin to ba pe e ma din atanti yin loto eja yin te ti din se nko mo so le kan pe iru eja yowu ele to ba wa yin sugbon eja Titus ohun ni mo fe lo ni ale oni se ri Titus yen meta pere ni mo ge si o si tobi dada tori pe mo fe ko le tente bayi lori asaro mi ti mo nse ni eh mo ti san mo ti bo ni won ba mo wa mo ti da sori na mo din mo je ko gbe dada mo wa gbe kuro lori na se wa ri ata ti mo fe din si asaro yen yato sata ti mo ti fi sinu e mo ti gbe pole na mo data yen si mo fi se be si lo ni ran bi mo se ma nlo mo ri alubosa si mo wa file sori na fun iwon ba igba die ti ata yi fi din dada bo se ndin ni mo nro bo se ndin ni mo nro ko ma ba gan mo le ninu pot leyin to din dada tan mo wa mu eja mi mo ko sinu e eja ti mo ti din mo wa je ki eja yen ko yi mata dada ata yi oni ma wa fi serve asaro yi nigba ti mo ba je tan eyin na tin ponu labi e ri pe te ba se funra yin ke to so lori na gan o let mo se kini let mo ponu la ani ri dubai lo labala bi loni e be ina ba lo nje kan te fe ka mu wa lori eto yi e le kan si mi pelu atejise yin ejo e ma pe atejise ni ke fi ranse sori ero bani soro 08115425865 lori e si le fi atejise yin na ranse lori lojo opo whatsapp e kan sa je ki mo pe iro nje bayi o le fe ki mu wa ma de ba yin mu wa fun anfani awon ti won ti ni ki mu awon kankan abi meji wa ti mo de ti mu wa mo dupe lowo yin gan ni papa julo awon obirin ti won gbo eto yi won mu ki ori mi ko ma wu gan lopo gba tori pe pupo awon oni won ti so ohun ti won ko lori eto yi lon ti so di nkan to mu owo wole fun won awon mi ti won lagbara lati ma lo sita lo ma sise ise alagbara won ti dogbon si business ninu ile to de je pe ti won ba si obe ti won ta fun awon eyan ti won ba se fun yin teyin na ba ri e ma ri pe won ko nkan to po lori eto yi so bi eto yi se je eto ale to mo dupe lowo yin pe e n gbo wa lori eto loyin ladun e se gan ni e ku ifise yin mi ile na lo fun emi na lagbara lati le lo ma sise si lori awon kini mo le ma mu wa mo so fun wa ni bi osu meji seyin pe ati ni awon meji ti won din pop pop ati buns ti won ta mo se abewo si kan ninu won lose to koja oninu mi de dun pe business yen won te si waju eyin na le ko nkan lori eto yi boya fun anfani idile yin ni abi fun anfani okowo ko si igba ti yan ko nkan ti o wulo ti o de ni nkan ti yan le fi se so e ma je ka kan ma gbo eto yi lasan je ka wa na ma se kini e je ka ma practice awon nkan ta nko e se gan ni o te ngbo wa o ko mi pada le ko si sikemi oketola ni mo nje eto loyin ladu o ti pari o nte waju fun die yi e ma yi ku nbe lagelu 96.7 fm o na le ngbo e ku kale

0: ọgbọ́ tó bá ti di 11:40 má lọ yíko tó fún kàṣẹ
1: ọya jésù kristi kí lórí sọ sí
0: ẹ bá ti ta ẹyà tètè lọ ta báyìí
2: ó bá lówó kò jẹun jẹun sí kun ara rẹ má fi ràjẹ ra ẹ nínú ayé yìí o.
0: *347*1004*2#. *347*1004*2#. Tàbí kẹ́ ẹ̀ tá lórí wẹ́bsáìtì www.cashair.ng. Pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà ₦500 náà lẹ́fìtá.
3: Ó yá jayé orí ẹ̀. Kò sẹ́ni tó mọ̀lẹ̀ tó máa mọ̀.
0: Ẹ jayé orí yín ìṣó. Ẹ jayé orí yín síwájú.
3: Kí Túndé
0: ṣe ẹni tó mọ̀lẹ̀ tí yóò mọ́lá.
3: Ọ̀rọ̀ rẹ o.
0: Eléyìí tẹ́ ń gbọ́ yìí ó wa iṣẹ́ ọpọlọ látọwọ́ Tèmítọ́pẹ́ Johnson. Emperor Tèmítọ́pẹ́ Johnson. Eléyìí tí wọ́n pe àkọlé ẹ̀ ní jayé orí ẹ̀.
4: Tó bá ṣiṣẹ́ déédé, dandan ni kó lásìkò ìgbádùn rẹ̀ o.
0: Má ṣe featuring ẹ pẹ̀lú Mega 99.
4: Aṣèrà rẹ ló níṣẹ́ lásán o, ayé le.
0: Dr. Ṣèyí Àjó.
4: Ṣé sílẹ̀ ẹlòmíràn.
0: Ṣèyí Michael.

0: ìjẹ́ náà pé ajá yé orí wa o. Ní tó jẹ́ gbé abala aṣọkọ yọkọ̀tọ̀ wá fún yín. Mo ti kọ yín ní tuntun. Ó tún ti ṣe tuntun.
1: Ó mọlẹ̀
0: tó. Àpé eléyìí tí ó bá ṣe lọ́sẹ̀ yìí, ó ti ṣe yẹn nìyẹn, ìyẹn ti lọ nìyẹn. Tuntun mi ìlú tún máa ṣe.
1: Ó bá jayé jayé jayé jayé orí
0: ẹ̀. Lẹ́yìn tẹ́ ẹ wá ń gbádùn ṣìkẹ́, tẹ́ ń gbádùn ẹ̀ lórí ètò olóyin ládùn lábala yìí.
1: Májẹ́ ó yá bẹ́ wá gbó.
0: Kì í kú oríire o. Ó tún wá ní abala kan náà tẹ́ tún ti gbádùn ẹ̀ náà lọ́jọ́ jímọ̀ abala pẹ́pẹ́ dẹ̀m. Orí ètò wà ń bẹ̀. Tí mo gbọ́ pé ó wà ń bẹ̀. Ẹ ti sọ nǹkan nù.
2: Alágbàwí mò ń
0: kọ. Abala pẹ́pẹ́ dẹ̀m yẹn ni ó ti mọ kọ yín láwọn ẹ̀ṣọ́ ilé ètò ẹ̀kẹ́ ẹ máa lò lórí ètò wà ń bẹ̀. Ẹjọ́ ẹ pàdé wa lọ́jọ́ jímọ̀ yín láago kan ságo méje. Ẹjẹ́ mú ìpè. Hello.
3: Hello, ẹgbẹ́.
0: Yes, ẹ káàbọ̀ sórí ètò yìí.
3: Ṣọlá ní kí láti New York sí dáadáa ni.
0: Dáadáa ni o.
3: Ìpẹ́tà ní kàdá sí ọ̀fẹ́ dá sí ọ.
0: Ó yá mà.
3: Ní tèmi, oríṣiríṣi ọ̀rọ̀ ló wà. But bí ọ̀rọ̀ ọlọ́run kan ni ó níjà tìlú. Kò dọ̀nà àwọn tó mọ̀. Èmi ọ̀rẹ́ lè jẹ́ kí mo máa dájọ mọ́ wípé à ń dájọ yìí.
0: Ok.
3: Yorùbá ni.
0: Ọ̀rẹ́ ò jẹ́ ká jọ jẹ́ yín lọ́wọ́.
3: Ọtí o. Wọ́n ní ojú ló ń kọ́ ọmọ rẹ̀ tó ń dájọ́. Kò tó bá parẹ́ náà náà ló wá kó. Mẹ́mọ́ secondary school, mẹ́ta bẹ̀rẹ̀ ajọ́ yẹn. Òun àtẹ̀gbọ́n ló wá. Mo ní ẹ̀mejì ẹ̀rí gba àkọ́kọ́. Wọ́n ṣàgbà ẹ̀gbọ́n ẹ̀gbà number one, ọ̀rẹ́ mi gba ND. Ṣé ìlú tí ń ṣe ọ́ ṣàbẹ̀jọ síbẹ̀ lọ́run mo ní kíní kan, ọjọ́ kí ni bẹ́ẹ̀ ni mo sọ fún yín ọjọ́ wọn ni ara ọjọ́ bẹ́ẹ̀ pé mo tún bẹ̀ pé kò yọ kó fi lówó mi ni láti ìgbà náà kàrà kí n dájọ màrà dákóló ṣòro owó tí mo fọ́ lórí oṣù yẹn máa fún mi kó nǹkan mi tí sọ̀rọ̀ tẹ́lẹ̀ ó ń bá mi tọ́jú ẹ̀ ni láti ìgbà náà ọ̀tún náà kí n dájọ ìgbà náà jẹun tán ìgbà náà dájọ òbí tèmi ṣe rí mi yẹn ẹni tó ń pa nǹkan fún yẹn kó bá mi tọ́jú ẹ̀ máa fún mi tọ́jú nǹkan mi. Ayé ti kọjá pé kí ó fún òkú wa ní tọ́jú ẹ̀ ọ̀rẹ́ ló jẹ́ kí n mọ̀ pa àfihàn lówó kó wa tọ́jú ẹ̀ ṣọ́ọ̀sì mi lórí ẹ̀ zero ni kò tí mo fẹ́ ṣe ẹ̀rí.
0: ẹṣẹ́ mo.
3: Nípa ṣùgbọ́n ẹ kí n fi nọ́mbà yín sílẹ̀ àti social media ń bòóyìn.
0: ó fi sílẹ̀ kódà yóò tún pè
3: báyìí. Fóònù mo fi ń gbọ́ yín láti ń pè ní ẹ̀kọ́ tó ṣẹlẹ̀ nìyẹn.
0: Yóò tún pè báyìí.
3: Ẹ pé ètò ẹ ṣe gan.
0: Yes, ẹ ṣe gan o.

0: àwọn tán sì ń ṣèbéèrè fún nọ́mbà ṣìkẹ́ ó yá
1: 08115425865 081 15425865 wọ́n bèèrè social media handle mi lórí Facebook Oketola Elizabeth Okeshikemi tó bá dẹ̀ jẹ́ lórí TikTok STA Alaga torí business account nìyẹn STA Alaga lórí Instagram Oketola Elizabeth Okeshikemi ẹ ṣe má.

80792 ló wá parí nọmba yẹn. Ẹja wo bóyá wọn wà nbẹ, ẹja wo bóyá wọn wà nbẹ, ẹja wo bóyá wọn wà nbẹ, bóyá wọn ò tí sùn.

0: Alfa Abdulrauf Salmon won e ku ise fa ko ni baje. I'm from Ilorin Kwara State. Hello.
1: Hello.
0: Yes, I can't sorry to you. Yes. Yes, sir. Oh yeah. Hello.
1: Hello.
0: Oru kan yin orile de bulletin ba so rai.
2: Abileko Adewole.
0: Lati bo.
2: New York.
0: E ka bo sori eto.
2: New York.
0: E ka bo sori eto ma.
2: New York. Oru ko ti won se awon iyawo oloye ni Ayinba.
0: Ayinba. Mami, eba n pate o fun ra yin. Eba n pate o lati nu studio nbi. Se tu mu kan si.
2: Mu wa.
0: Oba ilu wo ni oruko ye won je Olofin.
2: Olofin. Se oba Olofin. Se awon feko yen abi
0: ajo. E mo pe fun bi apere nsin oruko yo babadan olubadan oruko yo bo yo
2: olubadan
0: be alaafin
2: alaafin
0: sanun ni tugbomoso oruko oyewo lo je pe olofin ni
2: ina mo so mo ni boya lati igbajo
0: ehin
2: tabi Ekiti.
0: Gbìyànjú ẹ ni gbà ṣùgbọ́n inú wa ti ẹ̀dùn pé ẹyin tẹ wà lókè òkun ẹ sì tún ní ìmọ̀ nípa àṣà àti ṣe wa inú wa dùn ẹ ṣeun kíni kí ó yẹ ká bá ní àfún yín lẹ́bùn kò sí bá ṣe fi ránṣẹ́ ẹ ṣeun ẹ kù tẹ́tí sí wa
2: lórí ẹ bá fún ṣìkẹ́ mi.
0: Ok, kí n fún ṣìkẹ́ mi lẹ́bùn.
2: Olóko ọmọ mi ni.
0: O da
2: irú ẹ̀ bùn.
0: O ya yín fún òwe méjì kò lọ ká. Ẹ ṣe ń gan ma o. Ẹ ṣe òwe kù tẹ́tí sí wa o. Ẹ jẹ́ mú ìpè bíi méjì sí. Ọba ìlú wo ni orúkọ oyè wọn ń jẹ́?

0: Hello.
1: Hello.
0: Ẹ̀yin káàbọ̀ sórí ètò yìí o.
1: Hello.
0: Hello, hello, mo wà pẹ̀lú yín, mo ń gbọ́ yín ketekete. Mo ń gbọ́ yín, mo ń gbọ́ yín, ẹ bá mi pa rédíò yín.
1: Ok, ok, ok. Ọlọ́fin màá wá sí èsì orúkọ oyè mo ní ìgbàjọ.
2: Ìgbàjọ kọ.
1: Yẹn ní ọ̀ṣun sí.
2: Dára. Ọjà

ẹ káàbọ̀ sórí ètò kọ́ ìmìlẹ̀ tí ń pè. Láti Aṣí. Ẹyẹ bá ń gbóhùn sókè sà. Okay. All right, sir.

0912370875 0912370875. Láti ilẹ̀ òkèrè +234814249106 +234814249106.

0: Hello.
1: Hello.
0: Ekaabo sọrọ
1: eto. Ẹ bá yóò yẹ ní ìlú sọ̀rọ̀ lákàtúndàdé. Ẹkaabo. Mo request ṣáájú ti òròkìyè. Ẹni ayé torí ẹ̀ fagbọ́. Ọ̀dọ́ kò sáṣẹ́ dànù kankan nù rẹ́kọ̀dù Arúnà Ṣọ̀lá.
0: Sáṣẹ́
1: dànù kankan kò sí ìtẹ̀yàn gbọ́ tí ó dùn mọ́ yín. Mo ti ní request ṣáájú tí ẹ gbé ṣe. Ẹni ayé torí ẹ̀ fagbọ́.
0: Ṣé ọ̀tá ti. Ọ̀rẹ́ yín bá yín wò ní ìsìn yín. Bàbá yín wò.

Kanila Gelu 96.7 FM náà lẹ́ ń gbọ́ látòrò. Ìbílẹ̀ ètò yóò ti mọ orókè fún tọ̀sẹ̀ yìí. Ìgbádùn ẹ̀ lọ́sẹ̀ yìí àbí ẹja tún pàdé lọ́sẹ̀ tó ń bọ̀. Lórí ètò yín ètò wà lóyìn ládùn lórí ìkànnì Lagilu 96.7 FM òkè gájòkè ńlẹ̀ Ìbàdàn. Lóko lóòtú ètò yìí ṣínà aláyè ògo èdè ọ̀fọ́ máa lè ṣọ́fà. Lóko ṣeun ọbálànà tó wà lójú òpó Facebook tẹ fi ń rí wa wo kétékété. Lórúkọ ìtùnú Dixon tó jẹ́ amojú ẹ̀rọ fún sáàtà wáyé. Lóko ṣìkẹ́ òkè Tọ́lá Olúwatósìn Edward. Kọ́láwọlé Adéníyí Kọ́ládẹ́sì International ló kọ́ mi bẹ́ẹ̀ ní ìtẹ́fẹ́ bá mi sọ lẹ́yìn ètò yìí. Ẹ pè mí sórí 0806878492. Ìtùnú Dixon ní ìtẹ́gbẹ̀rẹ̀ àti ẹ̀fín gbádùn wà dáadáa ńlẹ́ ọmọ alájà. Ọgbọ́n tí bá ti ń dìde lẹ́mọ pàdé akínakín Yẹmí lórí ètò èyí tó wò. Ẹ lẹ́bẹ̀ wọn ẹ kú kalẹ̀ eré gbogbo dọ̀sẹ̀ tó.